0: 89.3 FM, your preferred wholesome radio. 89.3 FM, your preferred wholesome radio.
1: Wells Radio, 89.3 FM, your preferred wholesome radio.
2: Inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ farabalẹ̀ láti máa gbọ́. Nípa gbígbọ́ àwọn prógráàmù yìí, ẹ ó dẹni. Àmì.

0: rìn láti torí pọ̀ ti ní ọwọ́ ti ní ọ̀rọ̀ kan sápò àwọn òbí rẹ o nítorí àṣẹlẹ̀ ni àbọ̀wá bá sárégbọ́ tí Joseph kẹ́ bàbá rẹ̀ ní ọjọ́ ogbó Genesis 47:27.
1: Israeli sí jókòó ní ilẹ̀ Egypt.
0: Oh yes.
1: Wọ́n sì ní ìní níbẹ̀, wọ́n sì bí sí, wọ́n sì rẹ̀ gidigidi.
0: Tọ́jú òbí rẹ̀ máa tọ́jú ìwọ náà o. A máa ṣe fún ọjẹ́. A máa tọ́jú rẹ̀ dalẹ̀. Tọ́mọ̀ rẹ̀ bá dọ̀ lọ́kìkí tán kò ní kẹ̀yìn sí o. Ẹni tó rọ̀ lọ́rùn láti pọ́ ọmọlẹ́gùn kò ní rí tọmọ rẹ̀ rò. Ẹni tí ìwà láàyè ọmọ rẹ̀ ń bínú ni yóò kó ní tiẹ̀ níwájú o. Àbí yamọ òní rọ́ṣọ lódì lódì torí ọmọ rẹ o. Òní rogun tí ẹ ti lọ kíní torí ọmọ rẹ. Ayé òní tan àtùpà ẹlẹ́pọ̀ dúdú torí ọmọ rẹ. Òní tan ní ògùsọ̀ torí ọmọ rẹ o. Iṣẹ́ oríta mẹ́ta bàjẹ́ lórí ọmọ rẹ lénìí. Iṣẹ́ oríta mẹ́ta ó yá ẹlẹ́rù kó gbé. Ayanijẹ kò ní yan ọmọ rẹ jẹ. Psalm 72:12. Olúwa yóò gbà á tọmọtọmọ o. Olókìkí òru kò ní ya yàrá rẹ. Òní pẹ́ ìṣòro sínú ewé fọmọ rẹ. Ọmọ rẹ òní jẹ́ ẹ̀bùn ìbàrà dídì. Ọmọ rẹ máa gbé ìkan rẹṣẹ nílé alàyè. Omi ayọ̀ ọmọ rẹ kò ní ṣàkọjá rẹ. Ọrọ̀ ọrùn ni ìbùkún Isaac yóò Ọlọ́run yóò bùkún o. Òjò ìbùkún yóò rọ̀ sínú ilé yìí. Kílẹ̀ ní tọ́jú ìṣẹ̀ láyọ̀ kan máa ṣẹlẹ̀ sí ọ̀tọ́mọtọ́mọ. Ọ̀nà rẹ là sí rere tọmọtọmọ o. Aláṣeyọrí láyé kí lórúkọ jẹ́ wàá ṣàṣeyọrí tọmọtọmọ. Ọmọ rẹ ò ní jẹ́ bọ́bọ́ mẹ́lò mi láti dìde. Adẹ́ni wáyé náwó rẹ̀ sí ọ lẹ́nu ó fà kúrò nínú ọ̀gbun àwọn ayé. Ogun ìdápadà sẹ́yìn ọjọ́ Olúwàbá wílé ni. Ayé ló tan àbẹ́là títí tó fi yòrò ayé ọmọ rẹ ò ní yòrò. Ayé wa tọmọ rẹ jáde ní pàlàpàlà ayé. Mọ̀mọ́ ọmọ tó ń fún ọ lóúnjẹ jẹ ọ̀nà ò ní dímọ̀ o. Ẹni tó ní mọ́tò tẹ́lẹ̀ tó ń fẹsẹ̀ rìn ọ̀run dá mọ́tò yìí padà. Àdágbé àdásọ yìí ó yá ọ̀tọ̀pìlẹ̀ ni. Oòrùn tó ń bẹ lókè yìí tó aṣọ ọgbẹ́ ó yá wà ń bẹ̀ tiẹ̀. Àkókò ìwà tọmọ rẹ ò ní lọ o. Ìrètí rẹ nínú ọmọ ò ní já sí òfo. Ayọ̀ ni ó padà já sí. Ayé òní fẹ́ ni tó ọjà ayé ọmọ rẹ. Agbésùmí kò ní ọmọ rẹ lé mọ̀. Àánú àti ìrànlọ́wọ́ yóò dẹrẹ pọ̀ bá ọ nílé. Ọjọ́ ọlọ́mọ bá ń fọmọ yange ò ní wá tiẹ̀ ti o. Ògbó ọmọ rẹ ò ní já o. Ọjọ́ alẹ́ ò ní fojú sunkún ọmọ. Ó ní rogun òṣè o. Ó ní jóúnjẹ ọmọ nínú ìkanra o. Wárí ọmọ rẹ nínú ògo. Ọmọ rẹ máa débi tínú rẹ yóò dùn sí. Ogun tó lè dámú yóò yá iná jo o. Mo dá ọ padà sí gbàgede òkè ayọ̀. Ogun ò ní jíjọ́ ìbílẹ̀ níwájú ilé rẹ o. Májèlé àárọ̀ ọmọ rẹ yóò yá jáde. Tẹ́símónì rẹ máa pọ̀ lágòkò yìí o. Ọwọ́ ìrí òkùnkùn kò ní gbogbo ọmọ rẹ lọ. Ọmọ ọwọ́ máa kájọ òkè. Ayé ò ní kọ ẹ̀yìn ọmọ sí ọ o. Wọ́n kájọ àdúrà lórí ọmọ. Ọ̀rọ̀ ọmọ rẹ ò ní paka sọ. O ò ní fogun jèrè ọ̀rọ̀ lára ọmọ rẹ. Ọmọ rẹ máa dirun dìgbà. Òdòdó ọmọ rẹ ò ní rẹ̀ dànù. O ní rẹ̀jọ oníyọ̀rọ̀ látara ọmọ rẹ. Àpòpín náà lẹ́nìí ni ọmọ rẹ aṣọ rẹ̀ máa ya. Ọmọ rẹ ò ní dídàkudà sínú ayé. Lóní aṣí ilẹ̀kùnrin tó tìtì. Ìdí òkùnkùn já o. Olóore ò ní yọwọ́ lọ́rọ̀ ọmọ rẹ lágòkò tó nílò rẹ̀. Àmì adíre lọ́wọ́ yá jáde lára ọmọ rẹ. Òkùnkùn pa ayé kò ní dá ìwà tọmọ rẹ dúró. Olóore máa dúró de ọmọ rẹ. Aláàánú máa dúró de o. Oore tó tó jẹ dọjú alẹ́ ó yá gbà tọmọtọmọ. Ẹni bá robi sí ọ robi sí mi Olúwa máa wà wọ́n gúnlẹ̀ o. Ẹni kàdédé ń gbinú ọmọ rẹ yóò gbélé ayé wòran ìta. Inú ire rẹ ò ní kọ́ bá o màmá. Ìrìn àjọ ọmọ rẹ máa sẹ́rẹ́ látòrí lọ. Ẹjẹ́ àṣàmì kò ní tẹ́ fún gbogbo wa o. Mo pàdé ìrànlọ́wọ́ amúnigbàgbé ìtìjú. Ọ̀nà ilẹ̀ mọ́tò fíṣà yóò là fún gbogbo wa o. Olúwa yóò fi eléyìí ní ọmọ rẹ tọrẹ fáyé. Ìrònú àròkọ ọkàn yìí yóò padà já sí ọpẹ́ o. Ẹkún dẹ̀rí nínú ago ilé yìí o. Ẹbí ò ní bá yín fà á nínú ilé yìí o. Ìtìlẹ̀ ògo ọmọ wo ò ní lọlẹ̀. Àánú máa pàdé àánú torí ọmọ rẹ. Oore máa pàdé oore lọ́dẹ̀dẹ̀ yín o. Ọmọ rẹ ò ní tẹnugbó bí ọwọ̀. Wọ́n ní sí ọmọ rẹ débèbè ibi tí ó ti gbaṣọ ọ̀ràn. Ọmọ rẹ ò ní jẹ ṣe áyàn. Ẹni ibi ò ní jẹ gàba lórí ọmọ rẹ. Iṣẹ́ olùdènà bàjẹ́ nù lé yìí o. Ìdíwọ́ àtìdènà ò ní gbúrú ẹ̀ mọ́. A dá ọmọ rẹ lára lọ́jọ́ adánilẹ́bi. Ayé ìwà tọmọ rẹ ò ní kú dànù bí èlùbọ́. Òrèké ayé ò ní jọ o. O ní kárí sọ torí ọmọ rẹ. Ó yẹ gbà òróró àṣeyọrí. Gbà òróró ìrànlọ́wọ́. Gbà òróró ìgbéga. O ní sorun àsùnpìyẹ̀dà tọmọtọmọ. Ọmọ rẹ ò ní rogun ẹjọ́. Pápẹ́ ọba ò ní mẹ́nikẹ́ni wa o. O ní sọ̀rẹ́ dáràn o. Bàbá ìṣàmì ohun ọmọ rẹ máa dókè. O ní fọmọ dàmú rẹ o. Ọmọ rẹ ò ní kó ti létà. Ìròyìn ayọ̀ ló máa gbọ́ lórí àwọn ọmọ rẹ o. Ayé máa bọ́ dúpẹ́ lórí ọmọ. Ọlọ́run máa bu àṣírí. Mo gba aládùá ìrànlọ́wọ́ dìde o. Jésù Olúwa wa. Lára ìrí ìsọjí ṣe mẹ́kẹ́ ṣe dọ̀bí kọ́ bá mi gbé ṣe ẹnjíníà.

0: Stadium.
1: Àwọn ọmọ mi àjá ni wọ́n dẹ̀ wà. Nígbà tó máa di ọjọ́ Friday tí mo fẹ́ máa bọ̀ wá sí ṣóòru. Nígbà tó máa di bí 9, bí ọ̀lù kan ṣe wọlé nìyẹn pé ṣé àwàlà ni ọmọ kan ó wà ní bí ìṣó, ó ti já sí inú omi o. Pẹ̀tí ọlọ́run ní òkun, pẹ̀tí ọlọ́run ṣe.
0: Inú òkun.
1: Pé òkun yẹn ó gbé padà.
0: Ó gbé lọ, ó gbé padà. Ẹyin Ọlọ́run lọ́jọ́. Ọmọdún mélòó ni?
1: 21.
0: Ó gbé padà. Gbogbo bí ọmọ tó ń gbọ́ mi ní àgbáyé, omi ayé odò ayé, èdè Yorùbá ni kò ní gbé ọlọ́mọ lọ.
2: Ó gbé lọ,
0: mi ò rí irú ẹ̀ rí.
1: Mo ṣáà dúpẹ́ pé ọjọ́ padà ẹ bá ń gbé wá sí ilé ní Sango ní agbo after wa ni.
2: Ọmọ
1: náà ó wà ń bí papá.
0: Ọmọ wa bí?
2: Ó wà bí.
0: Máa bọ̀ o. Ẹ̀rẹ̀ pàtàkì ọmọ Jésù. Kí náà lágó sọ ń gbà yẹn?
3: Ilẹ̀ ti ṣú.
0: Ká ló kọ́kọ́ rí ẹgbà tó dá padà?
3: Bọ̀bọ́ kan bá ẹ̀yìn, òun ló náà lò fún mi lówó mọ́tò tí mo fi wálé.
0: Olúwa pariwo pé bọ̀bọ́ kan ti.
3: Bàtẹ́sẹ̀ kan gan mo wọ̀ délé.
2: Bàtẹ́sẹ̀ kan ló bá ìpadà wálé.
0: Bẹ̀tà aṣọ ẹ̀ bá ìpadà.
3: Aṣọ
0: ìpadà. Fóònù ọwọ́ ẹ̀kọ́.
3: Owó ti bàjẹ́ gbogbo ẹ̀.
0: Bàbá ọmọ bá yín dúpẹ́ pé mẹ́sẹ̀ ẹnu bàbá. Ọmọ ọdún mélòó ni yín dádì?
1: 75.
0: Ẹtí wo ló ń gbọ́ pé ìgbà tẹ́ pé 75 lòkun wá gbọ́ mọ lọ.
4: Kí aago mẹ́sàn-án tó lù ní gbogbo ìyẹ́jọ́ ti dé ìfọ̀ ní àárọ̀ yìí. Mo jì ní òróró abiyamọ tí mo fẹ́ pín fẹ́rẹ̀ kọ̀ọ̀kan lónìí. Tó bá ti ń bọ̀ kó bú èèyàn mẹ́wàá dání. Bọ́ọ̀lẹ̀ ní bọ̀sú bọ́sọ̀p tó wà ní ìfọ̀ ní Ògùsè. Ní bọ́sọ̀p yẹn sọ fún alọ́kadà ká gbé lọ sí ṣọ́ọ̀kì àwọn Fákẹ́yẹ. Aago mẹ́sàn-án ni ò wá ríre gbà. Fọ́rọ́bẹ̀lẹ̀ gbẹ́mí dáadáa ọ̀rẹ́ tèmi ni mo pè ní ọ̀rẹ́ mi ò ní mọ bó jí ọmọ. Kọ́dà bó jẹ́ tẹ̀lé ẹ̀wọ́ jẹ́ àfi kankan ti àdúrà yìí. Kò yú ẹnikẹ́ni sílẹ̀ bó ṣe ń ṣe lórúkọ Jésù àdúrà rẹ yóò gbà o. Mo ti sọ ní àná ní orí afẹ́fẹ́. Wípé ìrọ̀lẹ́ ní aago 5 mo wọ̀ ní ṣọ́ọ̀ṣì bàbá Ojú Adé. Mo dì máa ná ti gbogbo àwọn tí mo bá bá ń bẹ̀. Bẹ́ẹ̀ni sọ gbogbo abiyamọ tó bá wà ní alákòókò àti agbègbè rẹ̀ pé bàbá alábiyamọ ń bọ̀ bẹ́ẹ̀ o. Jésù rán mi sí ọmọdé fẹ́ jíṣẹ́. Tó bá ti dé dání mo ti alákòókò. Wàá kà bẹ̀rẹ̀ nọmba 26 Moses Orimolade Street. Ẹ̀yin ọmọ bàbá alábiyamọ orí afẹ́fẹ́ tẹ̀ ń gbọ́ mi nílé ṣe bí àdúrà wa ń gbà. Ọlọ́run bàbá alábiyamọ o, ààyè ló wà.
5: Hello, hello, Prophet 09060 57 1110. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fákẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde first bank.
4: Abiyamọ o, a ò ní mọ bọ́ jẹ mọ́.
6: 89.3 FM, your preferred wholesome radio. The time is 6 AM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
7: Láti ìkànnì kọ̀ǹga àgbọ́mọ̀gbẹ́ gérégé lago mẹ́fà ìdájú lù.

0: bẹ́ẹ̀ ni o ká máa kíra wa pé a tún kojúmọ́ ọdẹ odò bí ní gbogbo ibi tí a láǹfààní láti máa gbọ́ ìkànnì west radio 89.3 fm fún tààrọ̀ tòní ẹ mọ́ jíire lọ́pọ̀ ilé àfọ̀rẹ̀bọ̀jọ́ jíire nísàá rẹ̀ bẹ́ẹ̀ mọ́ jíire bẹ́ẹ̀ mọ́ jíire bẹ́yìn olólùfẹ́ wa níkànnì west radio 89.3 fm tẹ́ bá ti jíire àbùṣe má àbùṣe o ojúmọ́ owó ojúmọ́ iyì ojúmọ́ ẹ̀yẹ ojúmọ́ ìṣelógun ìnojúmọ́ ni ó jẹ fún aláṣọlá ẹlẹ́dùnmarè ìbànújẹ́ ó kéré tóbi ò mọ̀ níjẹ́ ti wà a ò ní róńgbé sọnù bí ó ṣe bí ọmọ o láṣẹ ọlọ́run ijó láwọn ojó àníjólé báwọn kan ṣeéṣe bẹ́ẹ̀ dìlé ní ọjọ́ bí ayọ̀ ni ó jẹ́ lágbọ́n ọlọ́run ẹlẹ́dùnmarè báwọn aláyọ̀ ti ń yọ̀ tó ní jóńjó ìbànújẹ́ ó kéré tóbi ò ní jẹ́ ti wà báwọn náà ṣe bá aláyọ̀ yọ̀ èyí ni ayọ̀ náà kò dẹ̀ ní tán lọ́dọ̀ ẹ̀ wà láṣẹ ọlọ́run ẹlẹ́dùnmarè akínyìn káàbọ̀ sórí àkọ́tun ètò yín ètò wa ètò àgbéyẹ̀wò ìròyìn àgbẹ̀mágbẹ ní ìkànnì west radio 89.3 fm ìkànnì kànga àgbẹ̀mágbẹ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí ọlọ́run fìdí wa sọlẹ̀ kà sí òpópónà láàrin avenue ní olúyọ̀lé estate nílẹ̀ ti ìbàdàn ètò bá ṣe máa ń ṣe lórí ètò àgbéyẹ̀wò ìròyìn àgbẹ̀mágbẹ àwọn kókó léyìí tó jẹ́ pé wà ní ojú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde láàárọ̀ tòní ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún 2026 lámọ̀ láǹfààní láti gbéyẹ̀wò gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ká mọ̀ nà sí yín létí o tó jẹ́ pé ẹ lè máa mọ bó ṣe ń lọ káàkiri lórílẹ̀‐èdè nàìjíríà bákan náà ìní abániyàn náà wa náà ń bẹ́ bí tó jẹ́ pé wọ́n máa bá wa tàn mọ́lẹ̀ sí gbogbo ibi táfẹ́fẹ́ tí àwọn ìròyìn tó bá ti fẹ́ dàbíi pé ó ta àkókò nígbà àsìkò bá dẹ̀ tó ẹ̀yin tẹ̀ ń bọ́ wa lé náà a ṣe ojú òpólẹ̀ fún yín láti lórí ọ̀fẹ́ láti mọ pè wá fẹ́ tí ń gbọ́ wa yìí ẹ lè máa wà lórí ojú òpó facebook west radio 893 fm fan page west radio 893 fm fan page ọgbẹ́ni ọlọ́lẹ́kan sọ ní bẹ pẹ̀lú mi ẹ bá kẹ́wọ́n nàìjíríà pọ̀ kó ojúmọ́.
1: ẹ kó ojúmọ́ àtọkùn ẹ kó ojúmọ́ ìyára ilé ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ọlálẹ́kan sọ ní ló ń kí yín.
0: ẹ ṣeun o gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni ọlálẹ́kan sọ ní ṣe ń kí yín kó ojúmọ́ ìní tèmítọ́pẹ́ ọ̀làwọlé ọmọ bàṣà plain mc nudusi náà ń kí yín wípé ẹ kó ojúmọ́. àwọn ìwé ìròyìn mẹ́rin lájọ láǹfààní àti wádé tòní ìwé ìròyìn nigerian tribune obembi ìwé ìròyìn the guardian náà àjọ wádé ni ìwé ìròyìn punch obembi o bákan náà ìwé ìròyìn vangard obembi láàárọ̀ ni ẹ wá jẹ́ kí n mú láti orí ìwé ìròyìn vangard tó láǹfààní àti ṣẹyọ láàárọ̀ tòní ní ìta gbangba ìwé ìròyìn vangard ibẹ̀ mo ti wọlé tó dúró bí àkọlé gàdàgbàgàdàgbà ń bẹ̀ o tọ́ ni pé orílẹ̀-èdè nàìjíríà ó mọ̀ fìdí sọlẹ̀ ó fìdí jọlẹ̀ o lélẹ́yìí ti ṣe ṣíṣe ọwọ́ wípé ká wà transparency wípé ní ti kọ́kọ́ àkúnyawọ́ ní ti gun ẹ̀náwó ní orílẹ̀-èdè nàìjíríà ìyẹn àyẹ̀wò tó ṣe o fún ti ọdún kejì èsì ló fi léde láti ọwọ́ ilẹ̀ amẹ́ríkà gẹ́gẹ́ bí àtiríkà ní ìta gbangbilé ojú ewé karùn-ún ìwé ìròyìn vangard tó bóde láàárọ̀ tòní ó ṣàlàyé ọ̀rọ̀ wípé ṣe rí àwọn eléyìí tó jẹ́ ti àbá ètò ìṣúná bọ́jẹ̀tì àwọn nǹkan tó kọ sórí rẹ̀ àwọn kinní ọ̀hún kò á dọ́pọ̀ ó jẹ́ pé nǹkan tó kọ gan ò bá nǹkan tó náà ṣe mu audit office náà níbi tó ti ṣe àyẹ̀wò sówó òun gan fúnra lára rẹ̀ kò lè dádúró láyé ara rẹ̀ iléeṣẹ́ lè tó rí sí àwọn ọ̀rọ̀ tí ń lọ káàkiri state department ìlọ́sọ̀ yìí bákan náà wọ́n tún tẹ̀síwájú wípé ṣe rí eléyìí tó jẹ́ àbá ètò ìṣúná ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ìṣọwọ́ pawó wọlé ìṣọwọ́ náwó kó gbọ́ ẹ̀ pátápátá kò mọ̀ ríbire fẹsẹ̀ lé o tó bẹ̀rẹ̀ sí ṣàlàyé wípé ṣe rí àwọn iṣẹ́ àgbàṣe lẹ́yìn tó ń gbé fún àwọn kọngílá tó jẹ́ pé gbogbo ẹ̀ náà kò tiẹ̀ àlàyé lórí rẹ̀ kò láǹfààní láti bọ́ sí ìta gbangba kí àwọn èèyàn kán láǹfààní láti rí o gbogbo ẹ̀ ó ní ṣe pẹ̀lú èsì lórí àyẹ̀wò tó ṣe lórí ìkákùnyawọ́ ẹ̀ka ìnáwó lórílẹ̀‐èdè nàìjíríà ẹ bá ní ojú ewé karùn-ún ìwé ìròyìn vangard tó bóde láàárọ̀ tòní ní ojú ìwé ìròyìn náà ni mo ṣe láǹfààní láti wá o lé tó jẹ́ pé wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ wipe epo tan gbe jade oil output wipe o ma o ja wale o decline o bo si bi 1.63 million barrel lojumo o e ba ni oju owe ogun iwe royin Vanguard to bode na aro toni mbakana ni oju iwe royin na ni mo se lanfani lati wa o gege bi ile se ologun se fi oro lede iyan ni oju ewe kejo iwe royin Vanguard to ragba buyo laaro ni tani pe towo ba duni ladrojo eyan mo gba foga re mo ni na ba se instala yi oro bi pe se ri o ye awon to ti yonda agbara won to ti kawo pe so pe wo ati gba foga wa lara awon to ja gbesumo mi won mo ni pe ni bi enu ose kan o bi pe o ti bo si bi ida metala o le ni gba o iyen 213% le bayi o na ni oju ewe kejo iwe royin Vanguard le to jade laaro ojo toni oju ewe royin na ni mo se lanfani lati wa ni oju ewe kejo hun ke to ko lapa ibe nle lati salaye oro wi pe ile US yin ile America ati ile orile ede Nigeria won ma se be won ma fe lanfani lati jo soropo o iforojiwo isoropo lori to je tutun me tutun lori eto abo ti o wa ye ni Washington e bayun na ni oju ewe kejo iwe royin Vanguard le to jade laaro ojo toni ni ori oro le ti senator kan ni ipele osun eyin o fadansi Francis ele to fi lede to so o e bayun ni oju ewe kerin la iwe royin Vanguard to je pe ile se olopa won ma ti se be won ma ti towo bon fun won mo ponifun po fun bi wakati meji re pe oro ti senator n so lori pe e wo eyin te ba ri awon emo egbe kan e mo pa won ni o je pe won mo salaye oro bi pe awon mo gbe senator hun won mo gbe lo ile ejo o igun le to je ti Adeleke inu so be fun le se olopa pe e wo ile ejo enikan tari oro nsi o re pe oro ti senator n so lori je pe gbogbo e na ti wa nda owu owu le o lori bo se ku pa eniyan mejila eyan nilu Lesha eba ni oju ewe kanila iwe royin Vanguard le to bode laaro ojo toni loju iwe royin na ni mo se lanfani lati wa ni oju ewe kokanle logbon page 31 iwe royin Vanguard to jade leni nibe ni won ti salaye o bi pe isi tutun mi tutun mi iyen ta mo si New Army Battalion to je tologun ni lo je pe won mo ni won ti gba sakoso iyen ni ipinle Kwara eba ni oju ewe kokanle logbon iwe royin Vanguard le to bode laaro ojo toni e je ku oloju ewe royin ki to lanfani lati gba oju ewe royin punch lo o to je pe ese yi si agbeyewo royin agbomagbe le lori ofe lati gbo ye ni kan ni West Radio 89.3 FM ile to do bi akole gadagba gadagba ni oju ewe royin punch yen ni oju ewe keje le ti ri ka o e pe lori oro to ni se pelu ile se olopa ipinle lorile ede Nigeria ibe ni ile se are ti foro lede wi pe yo pe lori o lori yiyonda awesi iyen loni gangan ni o e pe are Bola Tinubu ni o la nfani lati wa gba eleyi to ja awon ofin ati awon ilana lori re le to je leyi to keyin iyen ni ojo keta osu kesan nigbati awon eleyi to je ti igun ti ijoba apapo ati ti are lati lanfani lati se ayewo si o ibedo ni ile asofin na bi o ti lanfani lati gba iwe aba to ni se pelu idasile olopa ipinle leyin ayewo lati owo are o latun ti salaye oro npe awon ofin le to da lori olopa ipinle ohun yo lanfani lati daabobo iṣiṣe àmúlò rẹ̀ láti ọwọ́ àwọn gómìnà ìyẹn gẹ́gẹ́ bí iléṣẹ́ ààrẹ bó ṣe láǹfààní láti ṣàlàyé ọ̀rọ̀ bákan náà ni ojú ìwé ìròyìn ọmọ tó ti wọ eléyìí ìyẹn ni ojú ìwé kẹjọ ìwé ìròyìn punch ibẹ̀ ni àjọ inec mọ̀ sí láǹfààní o láti fi orúkọ olùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú SDP ìyẹn Social Democratic Party wọn láǹfààní láti fi orúkọ rẹ̀ o sára àwọn olùdíje ní ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun ọdẹ lórí ọfẹ láti mọ pé àwọn nǹkan tó ṣe pàtàkì fẹtọ ìdìbò ìpínlẹ ọṣun ọlànfààní láti mọ pé o ẹ báyìí ni ojúwe kẹjọ ìwé ìròyìn pọnṣì lẹ́ẹ̀tọ́ bóde láàárọ̀ ọjọ́ tòní àwọn onímọ̀ nípa ètò ọrọ̀ ajé wọn mọ̀ ni wọ́n ṣàtìlẹ́yìn o àti pé wọ́n dẹ̀bìrò àwọn eléyìí tó ní ṣe pẹ̀lú kíkó àkúyawọ́ nídìí ẹ̀náwó ní orílẹ̀-èdè nàìjíríà ẹ báyìí náà ní ojú ewé kejì ìwé ìròyìn punch lẹ́ẹ̀tọ́ bóde láàárọ̀ ọjọ́ tòní bákan náà ní ojú ìròyìn ibẹ̀ ni a tún ti wo eléyìí o ìyẹn ní ojú ewé kọkàndínlógún page 19 ìwé ìròyìn punch mẹ́lẹ̀ tí wò ó tá a ti rí kà wípé ìjọba àpapọ̀ ti buwọ́ lu eléyìí tó ní ṣe pẹ̀lú fífojú fo owó orí sísan tax waivers fún àwọn ọkọ̀ lè tó jẹ́ ti iná mọ̀nàmọ́ná ìyẹn electric vehicles yo tó jẹ́ pé ó tó bí ẹgbẹ̀rún mẹ́rin níye o ẹ báyìí ní ojú kọkàndínlógún ìwé ìròyìn punch tó bóde láàárọ̀ ọjọ́ tòní kí tó bá lọ sọ́dọ̀ ọ̀gbẹ́ni ọlálẹ́ kan sán ni eléyìí tó dó bí àkòrí ní ojú ìwé ìròyìn the guardian tó jáde lénìí lẹ́ríkà ní ojú ewé kẹfà tó jẹ́ pé wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn tí mò ń fúnni lẹ́pọ́n fúnni lẹ́jẹ̀ láwọn ilé ìwòsàn tó jẹ́ pé wọ́n láǹfààní láti yọ̀ǹda ẹ̀jẹ̀ wọ́n mọ̀ ní pé wọ́n mọ̀ tí ń dínkù sí o tó jẹ́ pé ìrẹ̀wẹ̀sì gan ó ti ń dé bá àwọn tí ń yọ̀ǹda kinní ọ̀hún tó jẹ́ pé ẹ̀yìn eléyìí tó ní ṣe pẹ̀lú ti ọrọ̀ ajé bí ọrọ̀ ojú ọjọ́ ṣe rí ó gan ó nípa lára àwọn tí ń yọ̀ǹda ẹ̀jẹ̀ ní àwọn ibi ìtọ́jú wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wípé oye tá a nílò lọ́dọọdún lórílẹ̀-èdè nàìjíríà bíi 2 mílíọ̀nù ni o ṣùgbọ́n nǹkan tá à ń rí bí 1,500,000 péré ni ìyìn 500,000 tó jẹ́ pé ó sì kú bí 1.5 mílíọ̀n kó mọ pé lọ́dọọdún o wọ́n fi àṣì àfikún rẹ̀ pé ebi ọ̀jàjà fọwọ́ mẹ́kẹ́ ó wà lára àwọn nǹkan tó jẹ́ pé ó ń mú àdínkù dé bá oye àwọn tí ń yọ̀ǹda rẹ̀ àti wípé ìbẹ̀rùbojo wípé kọ́ mọ́ lo ẹ̀jẹ̀ mi fún nǹkan míì ìyẹn náà wà lára àwọn nǹkan tó mú àdínkù dé bá oye àwọn tí ń yọ̀ǹda rẹ̀ o èsì jẹ́ ìfilédè tí ọ̀rọ̀ dẹ̀ tẹ̀síwájú wípé ní ìpínlẹ̀ èkó wípé ó yẹ kọ́ mọ́ lò tó 100,000 ṣùgbọ́n o 100,000 tó jẹ́ pé ó tún dín díẹ̀ gan ní 100 iná láǹfààní láti rí gbà ẹ̀bà ní ojú ewé kẹfà ìwé ìròyìn the guardian léyìí tó jáde láàárọ̀ ọjọ́ tòní ìbẹ̀rùbojo lọ́lọ́ ń bẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ní ojú ewé kẹfà o gẹ́gẹ́ bí ètò ìdìbò bó ṣe ṣe bẹ́ẹ̀ bó ṣe súnmọ́ tòsí tí àwọn ẹgbẹ́ òṣèlú tọ́dẹ̀ ń sọ̀kò ọ̀rọ̀ sí ara wọn ní apá ibẹ̀ ìwọ̀nyí àti àwọn àràbàdà ìròyìn míì lájọba láǹfààní láti gbéyẹ̀wò lórí àgbéyẹ̀wò ìròyìn agbábàgbẹ̀ láàárọ̀ ọjọ́ tòní ẹni bá jí kó bá wa jí ẹni tó sùn wípé àgbéyẹ̀wò ìròyìn agbábàgbẹ̀ tún ti gbéra sọ ní ìkànnì west radio 89.3 FM bẹ́ẹ̀ tí ń gbọ́ wa ẹ máa lọ sí ojú òpó facebook west radio 89.3 FM fan page west radio 89.3 FM fan page kí ẹ mọ láǹfààní láti dúrọ̀pù àwọn kọ́mẹ̀ntì yìí bẹ̀ ọ̀gbẹ́ni ọlálẹ́ kan sọ ni ẹ kò ojúmọ́ náà kan sí ọ.
1: Ẹ kò ojúmọ́ atọ́kùn.
0: Ẹ ṣeun.
1: Ẹ kò ojúmọ́ ẹ̀yà ara lé.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ ká mú un látòrí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìkákúnyawọ́ ẹ̀náwó lórílẹ̀-èdè Nàìjíríà tí àyẹ̀wò ilẹ̀ Amẹ́ríkà fi léde wípé orílẹ̀-èdè Nàìjíríà fìdí rẹmi fìdí janlẹ̀ ẹ̀yìn ojú ò lẹ fi wò ó ṣe ṣe pé wọn parọ́ mọ́ wa bí.
1: Ẹ ṣeun atọ́kùn bá a ṣe ń bẹ̀rẹ̀ ètò tòní kí olú ọlọ́jẹ́ ìní kò darapọ̀ mọ́ wa.
0: Àmì ò
1: bá wa lọ.
0: Àmì
1: ò máa ṣì sọ.
0: Àmì
1: ò bá wa ṣì dùn.
0: Àmì ò.
1: A tún fi àkókò yìí kí bàbá ọ̀gá wa ẹnjìníà tí wọ́n ń ṣe ọjọ́ ìbílẹ̀ ní.
0: Bàbá Sam nù.
1: Bàbá Prince Lámúlòkọ tàbígbà ọ̀rọ̀ ọlọ́run ìbàdàn ọdún kan ni.
0: Àmì ò.
1: Bàbá Pẹ́nu àlàáfíà.
0: Àmì.
1: Bàbá Pẹ́nu ọ̀rọ̀.
0: Ọkọ mama tí.
1: Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ tí ẹ sọ wípé Amẹ́ríkà sọ yẹn.
0: Ẹyọ.
1: Nínú ìwòye tèmi kò sí rọ́ńbẹ́. Bó tilẹ̀ kò kéré mọ́. Sam.
0: Bí wọ́n parọ́ mọ́ wa.
1: Wọ́n parọ́ mọ́ wa. won ko le so pe ah ni akoyawo
0: okay
1: won so awon kan ta se awon kan ta se atan kan ta se ta fi bara wa ni ebute awon oyeyi ti o ni akoyawo won ti baje ko duro nbe won sale awon kan ta le se awon bi se ta le gbe lati ri pe nkan gbenu soke fun Nigeria lori oro akoyawo
0: okay
1: itun so pataki ju ni pe iye ti Nigeria n pa oju ye ti joba nje wo po wole lo
0: tabi ese
1: oni revenue oju expenditure lo revenue ni iye to wole income expenditure ni iye to njade on so si waju won ni pe ba se nseto suna wa na bi o lagbara eto suna kan ye ko wa fun odun kan ni kese pe ki meji meta merin ma wa fun odun kan soso pe ara ona ati fi igba kan bo kan ninu niyan won ti wa so siwaju na wi pe awon owo ta fi n sori ise kan se Nigeria wi pe o ni agbara emi fun ara mi gan de re gan mo n se ise iwadi kan lowo lori oro ti America gbe jade yi nigba ta n se ti fẹrin fẹtin lẹnkan mo ni ki akẹgbẹ yin pe kawọn naa kọjọ kajọ rin ninu irin ajo yin pe kawọn gan wo elo ni Nigeria pa ni oṣu kẹfà ọdun 2025 kẹdẹ mọ owo to ba de wo FARC ìyẹn Federation Accounts Allocation Committee kò si fun ijọba apapọ nikan ṣe mo ṣiṣẹ aṣiṣe la ma n ṣe wọn ìjọba pa fún àwọn gómìnà lówó ààrẹ náà tó máa sọ náà ààrẹ ń gbé àwọn mọ̀lú ń gogó ṣùgbọ́n pọlúmọ̀ lú òmọ̀ ìjọba àpapọ̀ fún ìjọba ìbílẹ̀ àbí ìpínlẹ̀ lówó ẹ̀tọ́ tiẹ̀ ìpín tiẹ̀ nínú owó tí gbogbo nàìjíríà pa ló lọ́gbà.
0: ìyẹn pé bówó ṣe pọ̀ sí tó ń wọlé
1: náà ṣe máa pín sí
0: ní tìpínlẹ̀ náà fi pọ̀ sí.
1: bẹ́ẹ̀ni ìjẹ́ yìí wá mọ̀ wípé pẹ̀lú bá ṣe sọ wípé owó táwọn gómìnà ń gbà ti lé ìlọ́po mẹ́ta ìlọ́po mẹ́rin kankan yẹn ìjẹ́ yìí mọ̀ wípé pẹ̀lú kan tí us sọ wọ́n ṣe ń gẹran máa wò wọ́n ṣe ń gẹran mọ́
0: àwọ̀
1: láti òkè
0: fáwọn ìpínlẹ̀ ọ̀hún náà.
1: bẹ́ẹ̀ni ẹ ká mú oṣù kan ní pàtó ní oṣù June 2025 ẹjẹ́ mo ṣe ń rí ẹjẹ́ ẹyin tẹjí atọ́kùn mi àtàwọn tó wà nílé kan náà bá wa wò FARC allocation fún June 2025 $4.2 trillion
0: náà
1: ní Nàìjíríà pa tó dẹ̀ pé America tún sọ gan wípé àwọn owó kan tún ṣe ìyà sáwọn ọkọ̀ọ̀rọ̀ kan fìrọ̀ ẹ̀ka tẹ̀lé yẹn ẹ̀ka tẹ̀lé tí ìjọba sọ pé àwọn pa June 2025 wọ́n làwọn pa $4.2 trillion ẹ bèrè pé lónìí wọ́n pín bẹ́ẹ̀ $1.8 trillion ni wọn lọ pín lábújá gẹgẹ bí owó tó wọlé sí àsùnwọn nàìjíríà táwọn ọjọ mẹta fẹ ṣá tẹ bá yọ 1.8 nínú 4.2 ṣẹmọye tó ṣẹkù okùn 2.4 ìyẹn ni pé owó tí wọn pín gan kò tó lájì nǹkan kan ló
0: wọlé
1: ibo ní 2.4 yẹn yá sí kí wàá kí n ṣe June 2025 nìkan o. Ìlànà burúkú ìlànà ẹ̀dá yìí ó ti bẹ̀rẹ̀ láti January 1, 2024 wọ́n ṣe ṣúlẹ̀ 2024 ni wọ́n tún gùn lé 2025 wọ́n tún ṣe ṣúlẹ̀ 2025 ni àwà lórí 2026 láti January 2026 títí di June tí wọ́n ṣe kọ́yìn bó ṣe ń lọ nìyẹn.
0: Àbá ń fi àwọn owó ọ̀rọ̀ gbèsè ni.
1: Ẹ ṣé mo yẹ sọ fún yín owó yẹn ò kì í ṣe owó ìjọba àpapọ̀ nìkan nígbà tí ìjọba àpapọ̀ bá dẹ̀ lọ yáwó kò yáwó yẹn láti na lórí ìpínlẹ̀ àbí lórí ìbílẹ̀ ó ya lórí ìpín tiẹ̀ nínú àwọn ojúṣe tó yẹ kí ìjọba ṣe ni tí ó bá ṣẹlẹ̀ pé ẹ fẹ́ san gbèsè owó nàìjíríà kọ́ lẹ fi máa san gbèsè ẹ máa pín owó yẹn lódìdí ni tẹ bá pín lódìdí máa gbà tèmi ẹ̀yìn àgbà tìyín ẹnjíníà wọn náà gbà tí wọn kò tó bá wù yín kẹ́ fi tìyín ṣe kò tó bá mi kí n fi tèmi ṣe kò tó bá nàìjíríà kò fi tìyẹ ṣe bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn kì í ṣe bí mi máa wò pé torí pọ́wọ́ mi lówó ń dé sí o ba fi ma gbe bu kan ta ta ara temi nikan ti ba ti se yen mo ti jale mo ti lo imi ti jibiti niyan ijoba apapo ni awon owo kan to be ajemonu ti e te be ipinle o le leto si lai lai ibile o le leto si royalty lori oro epo fg nikan lo nda won ba won na yen iyan ti e kin wo fak sugbe owo to a fi le wo fak fg kan lo dani gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta lájọ ní ìṣẹ́ pé ká máa lùwà ní jìbìtì lórí ẹ kókó gan ni pé wọn ò tún wá fi san gbèsè torí owó wà lọ́tọ̀ tó fi ń san gbèsè tó wà nínú budget tó wà lọ́dọ̀ cbn pé gbèsè ni wọ́n ń fi eléyìí san fún àlàyé ní kíkún ìjọba àpapọ̀ láti pàṣẹ báńkì àgbà alẹ́ wa cbn. Wọ́n rọ àwọn owó kan san nínú ọ̀sẹ̀ yìí tó yẹn dẹ̀ ní agbára 5.1 trillion ni wọ́n rọ san. Ìjẹ́mọ̀ owó nǹkan tó jẹ́ treasury bill àti bond tí federal government ti forúkọ ara ẹ̀ gbà lọ́wọ́ àwọn ọmọ ìlú tó fi yá cbn dẹ̀ ló san. Wọ́n ní pé inú fáàkì náà ti yọ. So kókó ni pé 2.4 tó ń ṣẹlẹ̀ lóṣooṣù yẹn at least láti ẹ̀ gbàmú pé ó ṣẹlẹ̀ ní June 2025 yẹn ìbòlówó yẹn rariwọ̀ 2.4 trillion ṣòwò kékeré sáà owó tó nípọn ni gbogbo bọ́jẹ̀tì ìpínlẹ̀ ọ̀yọ́ yìí ó gbọ́dọ̀ tí wẹ́ẹ́ rí 2.3 trillion fọ́dún ìdí ọdún kan wọ́n lè fogun rí lóṣooṣù láti January 1 2024 di àkókò tá a fi ń sọ̀rọ̀ yìí bọ́dẹ̀ ṣe ń gẹran yẹn má wọ nìyẹn. Máa ṣe ń gé máa wọ nìyẹn.
0: Àbí ṣó tún nípa lórí Project Gazelle àbí nǹkan náà.
1: Project Gazelle ọ̀tọ̀ ìyẹn la sọ ní òpin ọ̀sẹ̀ yìí. Nígbà tá à ń ṣe gbàgede òṣèlú táwọn èèyàn dẹ̀ ń pè tán fi ẹkún kíkorò.
0: Ọ̀tọ̀ tún nù.
1: Ọ̀tọ̀ nìyẹn.
0: Ó tún yàtọ̀ sílé yìí.
1: Project kò jọra wọn.
0: Kábíyèsí.
1: Project Gazelle yẹn ni wọ́n fi epo wọ́n fi ń ya owó. Alákọ̀ọ́kọ́ nǹkan tó burú jáì ni torí ẹ̀ ń jẹ wọn mọ́nú oyún ni. Ẹ ti jẹ ti yẹ kọ́ mọ́ jẹ ti ẹ. Ẹ kí ìjọba tó bá ń bọ̀ lẹ́yìn kó rí epo tà. Kì í ṣe pé kẹ máa ta ẹ. Kíní ẹ̀dá sọ pé tó bá fẹ́ sọ pé Buhari. Ìkan tó máa sọ nínú ìwé tèmi tó fi ń parọ́ mọ́ Buhari nìyẹn. Lóòótọ́ Buhari ṣe é ṣe lẹ́ẹ̀kan. Ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta tí ìjọba yìí máa ṣe nìyẹn. Tó bá ṣẹlẹ̀ wípé wọ́n fi epo yá owó lóòótọ́ tí wọ́n dẹ̀ da epo padà tó ń lọ sí iye tó fi yá gangan àbá má sọ̀rọ̀. Ṣùgbọ́n mo ṣe àlàyé lórí ti Project Gazelle 1 eléyìí tó ní ọ̀sẹ̀ tó lọ yìí owó tá a yá $3.3 billion. Iye epo tá a máa fi san padà lọ sí ₦15 trillion. Owó tá a dẹ̀ yá $3.3 billion yẹn tẹ́ bá gbé gègé le kò ju kò tẹ̀ tó ₦5 trillion. Ṣùgbọ́n owó epo tá a máa fi san padà ó ń lọ sí ₦15 trillion ó tẹ̀ fẹ́ lé ₦15 trillion. Tó bá jẹ́ pé àwọn tí a yáwó lọ́wọ́ wọn tààràtàrà là ń gbówó fún ni làgbégbó fún ni ìbámadà. Àgbà owó lọ́wọ́ Afreximbank. Ó yẹ kí ìjọba máa bá Afreximbank dúnàádúrà tààràtàrà ni wọ́n á ṣe yẹn. Wọ́n kọ́ lọ fi iléeṣẹ́ kan lọ́lẹ̀ ní Bahamas. Iléeṣẹ́ yẹn ló gba owó lórúkọ Nàìjíríà $3.3 billion. Wọ́n tún fowó yẹn ránṣẹ́ sí Nàìjíríà tààràtàrà o. Wọ́n fi ránṣẹ́ sí báńkì aládàáni kan Nàìjíríà yẹn ló wá yọ owó lè jọba lọ́wọ́. Báńkì yẹn dẹ̀rẹ́bẹ̀ ọ̀rẹ́ nígbà tí ààrẹ wọlé tán gẹ́gẹ́ bí ààrẹ. Wọ́n ti búra fún ṣùgbọ́n ó ti wọlé tán gẹ́gẹ́ bí ààrẹ. Ilé ẹni yẹn nìkan ni ààrẹ lọ. As president elect. Tẹ́ni abẹ́ sọ̀rọ̀ lónìí báyìí ààrẹ ń ṣe bẹ̀ tí nàìjíríà bá máa dá epo padà fún Afreximbank nàìjíríà ò fún Afreximbank ló epo iléeṣẹ́ yẹn náà ń fún ní 90,000 barrels ojoojúmọ́ òun ló bó ṣe máa sọ́dọ̀ owó táwa dá epo padà fún Afreximbank. Kókó ni wípé nàìjíríà yá owó NNPC ṣe nídúró fún iléeṣẹ́ kan àwa ń gbé epo fún iléeṣẹ́ yẹn epo tá a máa gbé fún iléeṣẹ́ yẹn fún nǹkan bí ọdún márùn-ún yẹn ó lé ₦15 trillion. Ṣùgbọ́n Afreximbank 10% 12% 12.5% jáde ní Afreximbank ń retí lórí ẹ̀. Ìyẹn ni pé gbogbo nǹkan tí Afreximbank máa pa lórí $3.3 billion yẹn kò lè wọ $3.7 billion. Of which owó epo tá a gbé jáde Nàìjíríà ó lọ síbi $12.1 billion. Tó pé ilé iṣẹ́ tán lọ fi lílẹ̀ ní ẹyin Bahamas yẹn ló máa jẹ́ mọ̀ kó tún yẹn. Ta ni mọ̀ pé ọgbọ́n àti fi ẹran sẹ́nu nìyẹn ní àkótán tá a bá wá sí ìgbàtà bẹ̀rẹ̀ sí ní kí yàràdùn àtà ń kìtà ní bẹ́yàn gidi ni àmọ́kẹ́ tá ń ṣe orílẹ̀-èdè china ìjẹ́ ìmọ̀kẹ́ tá ń ṣe nígbà tí yàràdùn àjẹ́ ààrẹ 50 mi ní 15 50 àádọ́ta bílíọ̀nù dọ́là náà fẹ́ gbé fún yàràdùn àdúrà yẹn pé gba owó yìí ká máa wá epo títí táwọn fi wá epo tó máa gbé $50 billion yàràdùn àjẹ́ kọ́sùn síwájú.
0: Tí ò gbà.
1: Kò gbà. Ajé kò gbà ló fi sọ ló fi pàdé wọn. Torí wípé orílẹ̀-èdè yìí ṣe nǹkan mẹ́yẹn. Nǹkan àlùmọ́nì China ṣẹlẹ̀ báwọn dánrẹ́ wò. Pé kẹ́ẹ̀dúró fún wọn kẹ́ẹ̀ máa wà nǹkan tó lẹ́lẹ́. Iye tó bá ń ta lénìí ni kẹ́ẹ̀ bá rà lénìí. Tó bá dọ̀la ẹ̀ tún padà wá. Wọ́n ṣe ń ṣe nǹkan nìyẹn. Ṣùgbọ́n ní bíbá yìí, ṣẹlẹ̀ àti ní ìwòye tèmi o láti 1999 ààrẹ kan péré láti èèyàn mẹ́rin ló lè sọ pé òun ò fẹ́ $50 billion sílé ní báyìí wọ́n dẹ̀ gbé fún gbà yẹn onígbé ajé kì í ṣe ọ̀rọ̀ pé ọ̀rọ̀ abẹ́ aṣọ o nǹkan tó wọnú ìwé ìròyìn ni $50 billion ni wọ́n gbé fún yàràdùn àgbà yẹn tó dẹ̀ takú ọlọ́run ọ̀fẹ́ pé ẹ̀rọ máa rà lójoojúmọ́ ká balẹ̀ mọ́ bá ṣe máa plan orílẹ̀-èdè wa lójú kì í ṣe ọ̀rọ̀ wípé àwa gba ojú ẹ̀rí adáná kùnà ẹ̀ná wa gbẹ lọ́la tó bá jẹ́ ààrẹ tó bá ọkàn ẹ̀ jalè ní tẹ́bí kò ń jẹ tòun kò wọ́n bá tòun lọ ni ìbádà pé wàhálà tó bá dẹ̀ wọlé lẹ́yìn tòun nìyẹn ṣùgbọ́n òun ronú ọjọ́ ọ̀la àtàwọn tí wọ́n ti bì í ṣàlẹ̀ sọ pé àwọn tó bá ń bẹ́ lé ní bàbá bí wọ́n ṣe ń ta epo sílẹ̀ yìí pé ṣé wọ́n ronú ọjọ́ ọ̀la síbẹ̀ náà bọ́ ṣe ń ya epo tó tí wọ́n ń ta epo tó bẹ́ẹ̀ náà tún yáwó kiri tó náà ààrẹ lórí sun nǹkan lórí ìjà kan tó ṣàlẹ̀ sọ pé amẹ́ríkà parọ́ amẹ́ríkà ò parọ́ wọn ò parọ́ àtọ̀ lórí eléyìí o lórí nǹkan mí náà wọn máa náà ní wọn lè tètè wọn lọ́wọ́ ṣùgbọ́n lórí eléyìí kò sí ọ̀rọ̀ kan tó fẹ́ mú jáde kúrò nbẹ.
0: Ọ̀dà ẹ ṣeun ọ̀gbẹ́ni Ọlálẹ́kan Sanni. Bí wọ́n ṣe ń yí ṣe àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́rin lẹ̀ ń gbọ́ ní ìkànnì West Radio 89.3 FM. Wọ́n ní ojú òpó Facebook West Radio 89.3 FM fan page West Radio 89.3 FM fan page. Ẹ lórí ọ̀fẹ́ láti máa dúrọ̀fù kọ́mẹ̀ntì yín ní apá ibẹ̀. Ẹ̀yìn eléyìí tó ń lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ètò ìdìbò àti pé sẹ́nítọ̀ tó jẹ́ pé fádàǹsì ti iléeṣẹ́ ọlọ́pàá ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ọ̀rọ̀ tó sọ ojú wo ilẹ̀ fi wò ó àti bí ojú ọjọ́ òṣèlú ṣe rí ní ìpínlẹ̀ náà.
1: Ẹ ṣeun atọ́kùn. Mo kọ́kọ́ fẹ́ sọ gbangba wípé sẹ́nítọ̀ mi nìyẹn o. Mo tó ń dunni ni ló máa bẹ ọ̀rọ̀ parọ́. Sẹ́nítọ̀ mi ló ń sọ ọ̀rọ̀ burúkú. Ọ̀rọ̀ tó sọ gbòòrò ló ti gbọ́. Ọ̀rọ̀ tó ń hàyàn létí ni. Ṣùgbọ́n ó dùn pé sẹ́nítọ̀ mi ni. Kódà sẹ́nítọ̀ yín náà ni sà. Nǹkan tí mo fẹ́ fàyọ́nú ọ̀rọ̀ yìí ni pé èdè kan náà ni èmi ẹ̀yin àti òun jọ ń sọ. Kò sí nǹkan tó lè sọ tẹ́yìn ò gbọ́. Kò sí nǹkan tó lè sọ tẹ́mi ò gbọ́. Nǹkan tó sọ káti ìbùkún làmọ́lẹ̀ báyìí. Ó ní wípé láti èní yìí lọ òjọ́ tó ń ṣe fọ́nrán yẹn. Ó ní kódà ó ní ká máa ka sílẹ̀ ká máa fọn káàkiri láfẹ́ fọndé. Pé táwọn títí di ọjọ́ ìdìbò táwọn bá mú ẹgbọn ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù kan pípa ni. Pẹ́ka pa ni.
0: Tí ó yẹ kó lè tó bẹ̀.
1: Nígbà táyìn wá hele kan hole lórí pé ọ̀gbẹ́ni kí ló sọ yìí ó ní kò rí bẹ́ẹ̀. Ó ní nǹkan tó ń sọ ni pé kí wọ́n fi ìbò pa yẹn. Mi ìmọ́jọ́ tí ìka tó fi ń dìbò jẹ́ tó di àáké tó di kùmọ̀ tó di pónpó tó dìbọn tó dàda. Ṣé pé ìsọkúsọ ọ̀rọ̀ lásán gbà ló ń bọ̀ ta lẹ́nu sẹ́nítọ̀ yẹn. Bí sẹ́nítọ̀ ṣe sọ̀rọ̀ yẹn ká ní Nàìjíríà jẹ́ ìlú tó jẹ́ pé àwọn adarí wa rí tọ́lọ́run ni. Kò yẹ kó sun lé ẹ̀lọ́jọ́ yẹn. Ìjẹ́ ìwé tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe. Wọ́n wá fìwé ránṣẹ́ síta. Wọ́n láwọn ń pè é. Bí kódà àwọn dá aago fún mi kó dé ní aago mọ́kànlá yẹn àná. Sẹ́nítọ̀ Màdé títí di aago márùn-ún. Aago mẹ́ta kú ìṣẹ́jú márùn-ún. Ìjẹ́ mọ́kàn tó lè jù bẹ́ẹ̀. Kò lo wákàtí méjì iléeṣẹ́ ọlọ́pàá tó fi lọ. Ẹ wá jẹ́ ká gbé sí ẹgbẹ́ ọ̀rọ̀ SSG. A ti rí báyìí pé kò sí nǹkan tó jọ bí SSG ìyẹn akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fẹ́ ra ìbò. Ṣùgbọ́n ile ise olopa won ma pe SSG won yaboli e lojiji leyin mo yaboli e dakoko ti ko sin le o de loju ese koni bo dago mo kan lawo oju ese lo kori si ile ise olopa ile ise pade fi di egun le titi di ojo keji nigba ta riwo po na to fi ile sugbe en to ni pe en to ba ti re en to se bi osulu kan ke pa e lo arrest en le o
0: olo wa ngba to wu
1: eyin le ni pe ko wa lagoko kan ko de lakoko yen eyin ba yen lo de fun ra yin e tun ni ko ma lo le leyin wakati meji ejo se ko ti wa si oju saju Nigeria ba se ko ti ti wa di pe awon ile ise ijoba to ye ko ma dabo ba gan ti wa wa bi agbesumo mi inu woye temi fada won se ye ko sin le bayi kan to se na pe ni hate speech te ba ku awon kan jo boya tori eya ni o tori esin ni o egbe oselu ni o bọlọrun se da won ni o te ba koju ja si won lodidi hate speech na buru te ba soro si won te ba gbebi se ta ko won hate crime na pe ijiya ide ma nlagbara ju be keko sori enikan be eni baba baba ele ba mi baba ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ní pé kíní kan tó so wọ́n pọ̀ yẹn ẹ lọ gbógun tì wọ́n ìjìyà yẹn tún máa ń le mo ṣe sọ lẹ́ẹ̀kan kò tiẹ̀ wá sí àrídájú wípé SSG fẹ́ ráàbò ṣùgbọ́n fún ọ̀rọ̀ tá à ń sọ yìí fún àǹfààní ká tiẹ̀ gbàgbé SSG fẹ́ ráàbò èwo ló burú jù ni wọ́n fẹ́ ráàbò àti wọ́n fẹ́ pa ogun lọ́gọ́ èèyàn ẹ̀ ń tẹ́ ló fẹ́ ráàbò ó sun ọ̀dọ̀ yín ẹ̀ ń tó fẹ́ pa ogun lọ́gọ́ èèyàn ó wá ó tún padà ṣé nàìjíríà police bá ṣe wọn ṣé wọn tẹ̀lé ìlànà vúre láre nínú ìwé tèmi wọn ṣe dáadáa ká ní pé wọn ṣe nǹkan tó tọ àti tó yẹ ni irú ẹ ò ní ṣẹlẹ mọ ṣùgbọn nígbà tí iléeṣẹ ọlọpàá ò ṣe nǹkan tó tọ àti nǹkan tó yẹ ìjẹ ìmọ̀ pẹ̀lú ẹ tún ṣẹlẹ lánàá ẹnìkan láti ìlú tí olùdíje kan tiwa ó bẹ̀rẹ̀ ní sẹ́ríkì ìlú ọ̀hún ó ní ọjọ́ ìdìbò tó bá jí láàárọ̀ ọjọ́ yẹn tó bọ́ ta ń lé ẹ tí ìṣẹ́ pé fẹ́ wá dìbò fún ẹgbẹ́ òṣèlú kan má ti ẹ̀fọ́ gọ́ta wájú ilé ẹ ìyẹn ni pé má tẹ ibi tó ti ń dìbò iléeṣẹ́ ọlọ́pàá lèmi ń dá lẹ́bi lórí yẹn torí ká náà ti ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ fún fádáhùn sí ni ìyẹn ò ní ṣe kó tó máa ń sọ nìyẹn pé tá a bá rí ìgbèrè káyé tẹ pa tá a bá tètè bobi mọ́lẹ̀ ibi a máa gbọ́n sí ni a dẹ̀ máa fẹ̀ sí ni iléeṣẹ́ ọlọ́pàá ló fa ọ̀rọ̀ tí sẹ́ríkì yẹn sọ lánàá pé tó o bá ti ní wá dìbò fún wa nínú ìlú yìí o má ṣòpò bọ́ta kúrò lẹ́nu ọ̀nà lé ẹ tó bá bọ́ta lẹ́nu ọ̀nà lé ẹ bayi ṣe ẹ kó níbẹ̀ ní kọta pín democracy àti ìgbọ̀pẹ́ iléeṣẹ́ ọlọ́pàá àwọn àpè yẹn wáyé tán bá pè náà ó ṣe kó yẹ pé wọn kàn lọ bọwọ lọhùnún àdérí nǹkan tó ń ṣe nínú ilé bóyá wọn mú tí bóyá wọn ń jẹ yán ni à lè sọ ìyẹn fada ń sì lánàá bóyá yàn tí òṣì kílò lọ jẹ ọlọ́run àmọ̀ ká ní wọn gbé lọ sílé ẹjọ́ ní báyìí kò sí kọ̀rọ̀ ní ọ̀rọ̀ nílé ẹjọ́ kan tó bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn oníròyìn àgbà máa sọ fún wa àmọ́ bí nǹkan tó sọ rèé o nǹkan tó fẹ́ sọ̀tọ́ fi kan rèé o ìgbà rèé o ṣùgbọ́n sẹ́nẹ́tọ̀ kọ̀ wọlé lẹ́yìn bí wákàtí méjì ọgbà lé ẹ lọ kò yẹ kó rí bẹ́ẹ̀ democracy kan yẹn.
0: ẹ ṣeun ọgbẹni ọlálẹkan sanni lórí àwọn àlàyé lè ti ẹ láǹfààní láti bá wa ṣe lórí ọrọ ẹyìn ẹ jẹ ká padà sórí ti ọrọ ajé gẹgẹ bí ilẹ UAE wọ́n ṣe ni pé capital inflow wípé ó bọ́ sí 88% mi ò nígbàgbọ́ pé lè tiẹ̀ wá kàn wá ní ibi kò kàn wá ṣùgbọ́n ẹja fìyàn lẹ̀ ká mú eléyìí tó jẹ́ pé ó jẹ́ tíátíá lórílẹ̀‐èdè nàìjíríà ti tax waivers fún electric vehicles tó jẹ́ bíi 4,000 ojú wo lẹ fi wo gẹ́gẹ́ bí ìjọba bó ṣe buwọ́lu.
1: ẹ ṣe kí ni ìtumọ̀ tax waivers nígbà sọ lọ́sẹ̀ tó lọ a sọ ní ìkulù pé tẹ bá dé o ìyẹn tẹ bá gbọ́ jáde sí èbúté iye to fin pale oja mo re won le ni ke ma san kan nu e partial waiver abi ke ma ti san rara total waiver ni yen
0: okay
1: ninu wuye temi kini yen sapa kan jamo moto ni moto nje awon ti won gbe moto wole to nlu epo eni pe fu tarif na ma san gbo to e kan san lati pale mo o ma san awon to nbe to nlu na wole so de bi to nlu na o won ju oko ti o lo to bo to pe to nlu epo lo eni kan yen ma gbo ori lai san owo ta lo nilo gba ma gbe lo lai san san owo ninu e to ra moto butubutu ko se ma ti kakiri ati yen to ra ide gbengbe ko fe si to kun bo electric vehicle to tun na ma nje won de ma won ju awon ti on lo epo lo iyen ni pe ijoba n se fun awon to rowo ori awon ti o rowo ori elo ma fori ko ala ti yin niyan ko ye ko ri be o bi mi se so emi o ni gbagba onu waiver tori o ma n je ki aparo kan gori ebe ju kan lo ni emi yo n gbe nkan wole eni kan sanwo mo fe gbe wole eni kan ma sanwo mo fe gbe wole a de mo sin baba wa kan pe laipe ni okay bi ka so bi osu kerin odun yi
0: okay
1: moto na nta won ni osu kokan ladun to lo la won ti ta moto kan yin
0: ba so be
1: okay mi asin lojo yen enu mi dan ni april won november la won ta moto kan yin tori pe won na ni waiver wa lara nkan to won àwọn tó bẹ́yẹn lè rí báyìí corolla bíi camry kankan bẹ́yẹn ọ̀la fi ń yí mọ́ nàìjíríà ṣùgbọ́n tó fẹ́ gbé electric vehicle tó rówó ra electric vehicle ó wà lọ́wọ́ ẹni ẹni kò máa san waiver àwọn tá a fẹ́ ra corolla tá a fẹ́ ra camry ẹni kò máa san ẹni kò san kó máa sanwó ẹfún waiver àwọn tá a fẹ́ ra ìtàfíìmọ̀ àti ara wa ìyẹ́wò àtàwọn ọmọ lọ́kàkiri ẹni ká sanwó pé nǹkan tó wà ní ọkàn ìjọba sí wa ó ti fojú hàn wáyé ó kù sí wa lọ́wọ́ láti rí àbí camry
0: ẹdà ẹṣin ọgbẹrẹ ní ọlálẹkàn sanni kí a ṣe pápá àpá ká tó lọ sí ojú ọjà ní eléyìí tí ìgbésẹ tí iléeṣẹ ààrẹ tí wọn ní pínpínpín yóò pín lórí yíyọǹda ọrọ lórí ìdásílẹ ọlọpàá ìpínlẹ lẹ́nìí ojúwo lẹ fi wo ìgbésẹ eléyìí.
1: Ẹ ṣeun atọ́kùn, mo fẹ́ sọ sí etí gbogbo àwọn aráyé lè ní iyì pé èmi ò gẹ́gẹ́ bí ẹnìkan ò èmi ò fara mọ́ ìjọba ìpínlẹ̀ mọ́ ọlọ́pàá ìpínlẹ̀ mọ́.
0: lọ́dẹ
1: ẹ ṣe wọ́n ní ká ṣe bá ṣe ń ṣe kó lè bá ibi tí ń rí tí tábà pa tábà tọ̀ yóò dẹ̀rẹ̀ onídẹ̀rẹ̀ ní nàìjíríà lè ní báyìí ọ̀tọ̀ ní ọ̀nà tó yẹ ká gbé ọ̀rọ̀ state police gbà ọ̀tọ̀ ni ọ̀nà tá à ń gbégbà bí kí ní ẹ̀ṣẹ́ ọkọ̀ bẹ̀rẹ̀ gbàrà ń gbà yẹn mo sọ ń gbà yẹn pé ẹ bá wo ìgbésẹ̀ ìjọba àpapọ̀ pé kò jọ pọ́n fẹ́ ṣe state police yẹn ẹnu kan ń kún wọn ló ń fa ìgbésẹ̀ tí wọ́n ń gbé ẹ̀ka màṣíní àwẹ́láwẹ́ alákọ̀ọ́kọ́ a máa ṣe àwọn gómìnà kan ṣe àwọn gómìnà kan ní kan máa ṣe gbẹ̀yìn wọn làwọn fẹ́ ṣe ojú ẹsẹ̀ mo sọ gbà yẹn pé nǹkan tó máa rọrùn jù ni pé torí ara executive náà ni police wa kí ààrẹ ṣèpàdé pẹ̀lú àwọn gómìnà kí wọ́n kọ ìwé òfin yẹn kí wọ́n dẹ̀ taari ẹ̀ sí ilé aṣòfin làbújá ilé aṣòfin buwọ́lù káwọn ilé aṣòfin ìpínlẹ̀ náà káwọn náà buwọ́lù kí ààrẹ dẹ̀ gbọ́wọ́lẹ̀ ó dùn wọn lójú ẹsẹ nìyẹn wọn ṣe bẹ yẹn wọn kọ bẹrẹ láti ilé aṣòfin wọn ṣe òfin tí wọn ṣe déwájú kódà ilé aṣojúṣòfin ìyẹn house of reps wọn ti buwọ́lù ọjọ́ kan náà ṣe gbogbo ẹ first reading second reading third reading nǹkan tó bẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀ oṣù mẹ́fà wọn ṣe gbogbo ẹ ní ọjọ́ kan senate nǹkan ẹ ṣe tiyín wọn ní kẹfà wọn ní ọ̀sẹ̀ mẹ́ta kan máa fẹ́ sẹ́mẹ̀ nígbà tó padà dé ìgbà yẹn ní iléeṣẹ́ ààrẹ náà ṣẹ̀ṣẹ̀ tí wàá fi ìwé tí wọ́n ránṣẹ́ pe eleyi la fe ki e bu olu nkan ti house of representatives o ni senate ti se senate 555 no bu olu loju ese house of representatives ti wa joko pada bi ta ho ko bu olu yen o la pare bi kan ti dojuru ba ka se fe sise lori ti are fi ranse ti odo awon awon bere se lori e kora o ti yan dai mo se yan dai yen nkan to ye ka gbo ni bi won ti fi ranse si awon ile asofin ijoba apile ki meji inu meta awon 2/3 mo se je 36 se be ki 24 ko bu wolu ti 24 wa di bu wolu 36 yen nkan to ku ni be ki are gbe owo le la wa tu gbole ni o awon o je ti oro bi ose to lo je so so yen bi pe ki awon mo ru bi pe nkan to wa fe ko wa ninu ofin yen o be kan fi ranse si ile ise are mo yin se nkan beyen awo gbangba lele ki se awo koro nkan te yin wa fe gege bi temi to pe omo lawole e lo si oju taye e lo so bi nkan temi fe ko wa ninu aba ofin yen re nkan temi ba fe gege bi lele kan san ni ma gba be lo ma lo so bi nkan tan se bi nkan ti mo fe re ibi tan de ti se yen ni house of national assembly koda ni national assembly won ni yara kan ti won di se fun nkan beyen bi ni public hearing room àwọn ará àta àwọn àwọn aṣọ tẹnu wọn gbogbo ẹ̀ làwọn aṣòfin máa kọ sílẹ̀ kó tó di pé wọ́n bu ọwọ́ lu òfin yẹn ṣùgbọ́n lẹ́yìn tí ilé aṣòfin ti buwọ́ lù tán ni ààrẹ ìṣẹ́ tó wá ń pè wẹ́ yà yìí nàìjíríà wá sọ tí yín wọ́n tún aṣọ bílẹ̀ tó bá ṣe tán tí wọ́n ti padà sí ilé aṣòfin ṣẹlẹ̀ bẹ́yẹn pé dèdèrè nìkan lárò bóyá a máa jáde sí ibi tó ní ìtumọ̀ lórí ọ̀rọ̀ yìí wọ́n ń gbà wá síwájú wọ́n ń gbà wá sẹ́yìn ni nǹkan tí ó máa burú jù ni pé ká ní state police tí kò ní gbọ́ tiwa bọ́dẹ̀ ṣe ń ṣe kínní yìí wọn ṣe ní ìṣẹ́ta fi gbọ́ tiwa ọkàn mi nínú ìsàlẹ̀ ọkàn mi kò tó wà ń bẹ̀rẹ̀ ní pé wọn ní kínní yẹn ṣe ariwa ọmọ ìlú ti pọ̀ jù bó ṣe dàbí pé iṣẹ́ ìjọ ká ṣe nǹkan kankan lórí ẹ̀ kọ́ wà lọ́ní pé àádọ́ ti tiwọn bí yẹn ṣe rí yẹn bó ṣe burú tó yẹn ó sì pè mí ju kọ́ lọ ṣe nǹkan tí ó ní wúlò fún jùlọ látẹ̀yìnwá gan àti ẹ̀ nílò state police nígbàtí àwọn tó wà lókè tó wọ́n jẹ́ kí ètò ààbò dúró rẹ ẹlẹ́rìn lórí títì kò ní sí wàhálà kò ní sí nǹkan gbà tó ti di wípé àti ẹ̀rìn lórí títì di wàhálà àti gbélé di ẹjọ́ ló di wípé state police ti dáwó ṣùgbọ́n ní ìsinyìí tó ti fi di wípé ọ̀tọ̀ nìkan tá à ń gbé lóró ọ̀tọ̀ nìkan tá à ń fẹ́ ṣe yẹn àdàkẹ́ fi wálẹ̀ ìgbìta wa káwọn lọ jáde sínú wàhálà burúkú tá a fojú sí tẹ̀tẹ̀lẹ̀ ẹgbẹ́ adùn mi tó
0: àgbọ́yé
1: oṣù ti gẹlẹ́ ni.
0: ẹ ṣeun ọ̀gbẹ́ni ọ̀làlẹ́lẹ́kan sanni bí bá ṣe ń yí sí i àgbéyẹ̀wò ròyìn agbẹ́magbẹ́ nípa afẹ́fẹ́ dọ̀rẹ́ láti ìkànnì west radio 89.3 fm ayé wa láti darapọ̀ mọ́ wa ní ojú òpó facebook west radio 89.3 fm fan page west radio 89.3 fm fan page ká tó lọ sókè lọ́run láti lọ mú ìkéde àti ìpolongo ọjà ẹ jẹ́ ká jó eléyìí mọ́ ni àti ojúwé ìròyìn vangard tó jáde láàárọ̀ ní gẹ́gẹ́ bí ilẹ̀ amẹ́ríkà àti orílẹ̀-èdè nàìjíríà kan ṣe ni wọ́n ṣe ìsọ̀rọ̀pọ̀ tuntun lórí ètò ààbò ní washington ó yẹ kí eléyìí kó tún jẹ́ kí ètò ààbò wa kó tún rú gọ́gọ́ sí i.
1: ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀mi ṣe máa ń sọ láti jọ ẹ kò sí ará àta kankan tàbí forí gbàgò torí ará ìlú ilé ẹ̀yin fúnra ara yín lè máa jà fúnra yín tọrọ ara yín bá ka yín dára èmi ò fọjọ́ kan nígbàgbọ́ rí báyìí wípé amẹ́ríkà ló máa mú ètò ààbò bá nàìjíríà torí àwọn fúnra ara wọn ní wàhálà àti wọn tí wọ́n ń yan lọ́wọ́ nàìjíríà náà ni tiẹ̀ tó ń yan ibẹ̀ kan náà ti dìbò fún ààrẹ wa àwa la dìbò fún ààrẹ tiwa àwa kọ́ la dìbò fún ààrẹ tiwọn àmọ́ ìlú wọn ló dìbò fún ìtumọ̀ bẹ́ẹ̀ ni pé ààrẹ tiwọn o bùkátà ti ìlú ẹ̀ ló máa gbọ́ ààrẹ tiwa bùkátà ìlú tiwa ló máa gbọ́ ṣùgbọ́n òṣèlú tiwa kẹnu ju nkan ti obolopo orogo je ni nkan bi odun melo kan seyin nigbati Trump gbe girigiri yen nigba yen mo gira ni pe se awon ijoba ta ni yi ki soro ibu pe se la kaye won so gbe lati koju nkan ti Trump gbe wa yi won de ri pe ko gbe
0: okay
1: de sin na ko de ti gbe nkan eku meji ni Trump nle lori oro nkan to gbe siwaju Nigeria pe won pa Christiani be mi de se ma nso e to se pe won pa Christiani Nigeria yi ota Olorun ni ṣùgbọ́n ṣé kristẹni nìkan náà ń pa irọ́ ṣé yorùbá nìkan náà ń pa irọ́ gbogbo ara ń fi ti gbọ́n kan tó ń ṣe ìlú kí ọlọ́run

0: lọ́la 40 kankan ló yẹn ẹ ṣiṣẹ́ kan náà pa èèyàn náà pa gbogbo olú tó ń da oro ní sokoto ní zamfara yẹn ṣẹlẹ̀ yorùbá ní àbílẹ̀ yìí bò kókó ni pé kinní tó ń ṣẹlẹ̀ lókè ọ̀yá yẹn kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀yà àbí ọ̀rọ̀ ẹ̀sìn wàhálà ń dojúkọ nàìjíríà torí wípé a kò lè yọjú àwùwà bẹ́ẹ̀ ni pé a ní ipá àti agbára láti lè yanjú wa láti ó wà nílẹ̀ yìí tó dẹ̀ jẹ́ wípé ìjọba nàìjíríà a ní ipá àti agbára láti yanjú ẹ̀ trump yẹn ó mọ̀ yẹn náà ṣùgbọ́n òun fẹ́ ṣe òṣèlú pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dìbò fúngbà tó wọlé àwọn ọmọlẹ́yìn kristi ni so nǹkan tóun fi ń ró kéńtì ẹ̀ ni pé ẹ̀yin tẹ́ ẹ dìbò fún mi o ṣe pé mo dáàbò bòbò yín ní amẹ́ríkà mo tún dáàbò bò yín gan lókè ta amẹ́ríkà alákọ̀ọ́kọ́ nìyẹn òṣèlú ilé lòun fi ń ṣe ìkejì tó wà ń bẹ̀ ni wípé òun fúnra rẹ̀ fẹ́ jẹ àǹfààní mọ̀kọ́tún nàìjíríà ká wo ukraine báyìí ukraine àti amẹ́ríkà wọ́n tọwọ́ bọ ìwé àdéhùn kan wọ́n pe kíni kan ní rare earth ìyẹn ni pé àwọn àlùmọ́nì tó ṣe pàtàkì tó ṣe kókó tọ́lọ́run yọ̀ǹda sínú ilẹ̀ tẹ́ pé wọ́n fi ń gbé technology ìmọ̀ ẹ̀rọ síwájú lóde òní látà tọwọ́ bọ ìwé àdéhùn tán wọ́n ní wípé nǹkan tó bá wu amẹ́ríkà ní amẹ́ríkà máa wá kó ní ukraine ìwé tamẹ́ríkà tọwọ́ bọ nìyẹn bàtà lẹfẹ tọwọ bọ wẹyẹ wọn ní kí ukraine má wọrí pé gbogbo nǹkan tí ukraine nílò láti bá russia jà làwọn máa fún wọn ìjẹ́ yìí mọ̀gbélé ní ìwà yìí wọn fún russia ni wọn fún ukraine ní mísáìlì wọn gbogbo patriot missile pé tí wọn bá yan àdóró láti russia missile tó máa lọ pàdé ẹ tó máa fi báṣẹ missile yẹn jẹ wọn fún ukraine mọ ukraine ẹ ti sáìn wípé àwọn afún wọn ní rare earth ni títí kankan máa gbé wọn lọ ni bó ṣe ń da gìrìgìrì bo nàìjíríà ń dúró yẹn pé òun máa invade nàìjíríà òun máa ṣe kékeré ló ń sọ bẹ́ẹ̀ náà fún ìlú kan tó ń pè ní greenland ilé wọn láàrin europe àti america tó tóbi gan ọ̀pọ̀lọpọ̀ mọ̀kútùn dẹ́wà bẹ́ẹ̀ náà rare earth wà ń bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ní epo jẹ́ ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní àárín ọ̀sẹ̀ yìí lẹ́yìn ipò ti halẹ̀ mọ́ pé òun máa ya bòlú yẹn òun máa gbà òun máa fipá gbà òun máa rà á tán bá fẹ́ tà fún òun máa fagídí gbà iléeṣẹ́ kan tán pé wọ́n ń wa epo tó jẹ́ pé ó tan mọ́ trump wọ́n kọ́ èdè kó irinṣẹ́ tó fi ń wa epo dé ìlú yẹn láàrin ọ̀sẹ̀ tá a wà yìí ni mọ́sẹ̀ tó lọ ṣètìrí bẹ́yẹn wípé tẹ bá ń bá rò yẹn àwọn èèyàn bẹ́yẹn ṣe ẹ láti ṣí o rárá orí yín láti pé torí yóò bá pé wọn kàn gbèrú yìí látẹ̀yìn ni látìgbà tó ti bẹ̀rẹ̀ wà láìbáyìí kìrìsìtẹ́nì ṣé wọ́n ti dáwọ́ ìpani dúró ní jos ṣé wọ́n ti dá dúró ní bẹ́ẹ̀ ṣe dá dúró gbogbo yẹn kọ́ ló ka amẹ́ríkà àǹfààní tí wọ́n tán fẹ́ jẹ òun ló ka wọn lára ẹ̀yin lẹ́yìn láti mọ̀kẹ́tẹ́ ń ṣe o tẹ̀bà mọ̀kẹ́tẹ́ ń ṣe wọn kàn kò ní lẹ́sẹ̀ wọn á dá ìsúnmi gọ́tà ni iṣẹ́ tí wọ́n ní
1: ẹ ṣeun ọgbẹni ọlálẹkan sanni kásáré ju ilé ìmọ lórí ètò ààbò ẹgẹ bí wọn ṣe ń ṣàlàyé wípé oyè àwọn tó ti sun agbára lẹ wípé àjàmọ láti ọwọ àwọn agbésùnmọmí pé ó ti bọ sí ìdá 13% (213%)
0: lọsẹkan lọsẹkan tá a rí àwọn yìí ni wọn pàṣẹ gbèsè wọn lára nàìjíríà wọn pàṣẹ gbèsè wọn lára sokoto benue lato zamfara ẹjẹ ya lọ greek.
1: ẹdà ẹ jẹ́ kí a lọ sókè lọ́wọ́ ká mú ìkéde àti ìpolongo ọjà nígbà bá padà dé aláǹfààní láti tẹ̀wájú lórí ètò àgbéyẹ̀wò ìròyìn àgbẹ̀mágbẹ̀ ní ìkànnì west radio 89.3 fm àmọ́ ẹ kú kalẹ̀ ẹ má yìí kú ń bẹ́ẹ̀.

0: Bẹ́ẹ̀ni o, kí a máa kí yín pé ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ẹ̀yin náà lórí ọ̀fẹ́ láti gbé gbogbo ìkéde àti ìpolongo ọjà yín wá sí orí àwọn ètò wa gbogbo ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ. Ẹ ká ṣe ojú òpólẹ̀ fáwọn tó ń gbọ́ wálé láti láǹfààní láti dá sí àwọn ìròyìn tí a ti mú wá ní àárọ̀ ní 0916 893 1000 0916 893 1000 tàbí 0915 334 893 0915 334 893 ẹ̀dẹ̀ lelo 0911 3 4 8 93. Hello, ẹ ti wọlé o.
1: Ẹ káàárọ̀ bẹ́ẹ̀ wọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
1: Ẹ kú ètò mo kí yín o.
0: Ọlọ́run ló ń tọ̀ ẹ́ ṣeun.
1: Mo kí bàbá wa olóyè Sani ṣe pàtàkì.
0: Yes sir.
1: Ní àyùn rẹ̀ ń bẹ̀ o.
2: Àrọ̀bà.
1: Ìjẹta dáadáa, ìjẹta gidi lẹ́yí. Lórí ọ̀rọ̀ sẹ́nitọ̀ wa.
2: Ṣé ti o sin ìrònú wa?
1: Bàbá olóyè Sani dákun fẹ́ béèrè. Ṣé sitting sẹ́nitọ̀ ni?
2: Sitting sẹ́nitọ̀ ni Ọ̀ṣun East ni lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: Ká.
2: Sitting ni sà.
1: Ó dà bẹ́ẹ̀ ni pé iṣẹ́ tẹ́ ẹ gbé fún ní constituency ẹ̀ ní Ọ̀ṣun State ní Ilésà kò bójú tó dáadáa. Kí ló fà á? Kí n ṣe bíjọ́ yẹ kó ń tẹ́ rí àwọn àti ń sọ ń gbà ògbò àwọn bàbá ọ̀jọ̀gbọ́n ti ń sọ pé sẹ́nítọ̀ àwọn sẹ́nítọ̀ yẹ kán ṣáàpù wọn kámọ̀tì ẹ̀ ní wọn mọ́. Tó bá jẹ́ pé iṣẹ́ tí wọ́n gbé ni lọ́wọ́ ní constituency tó wà yẹn tó bá yẹ kó ó mú lẹ́rìí. Kò yẹ kó jẹ́ pé ibi tí wọ́n wà lásìkò tó wà yìí nìyẹn. Wọ́n lọ sí sitting wọ́n jókòó kọ́kàn gbowó wa ni. Ọ̀rọ̀ tó wá sọ yẹn ọ̀rọ̀ yẹn kò bójúmu rárá gẹ́gẹ́ bí àgbàlagbà ni. Àwọn fadáhùn sí family àwa ti ń gbọ́ wọn pékeré mo ti ń gbọ́ fadáhùn sí family. Èèyàn dáadáa sì ni wọ́n ní létà. Wọ́n dáa púpọ̀. Èyí ké tí wọ́n bá ti wá di ju ọnú òṣèlú wọ́n ti wá di nǹkan mí nìyẹn. Kọ́ máa sọ́rù yẹn lẹ́nu ṣé àwọn fámìlì tẹ ò sínú àwọn tá ní kọ́ máa pa yẹn. Ẹ̀rọ inú àsìkò tá a wà yìí ẹ̀rọ ayélujára la wà ó wá wípé ó tún purọ́ wípé òun ní ká fìbò pa wọ́n ni. Ṣé n tí ó sọ yẹn kó jẹ́ 20 years lẹ́ni wọn ò lè há kúrò nà. Ìkejì ẹ̀ náà tún ní àwọn PDP àkọ́tò gbọ́dọ̀ wá sí ìkò níbì kan.
0: Ṣébí ọ̀sẹ̀ ń
1: sòkè ní náà ń ṣe yìí.
0: Àwọn fògọ́ta wá jù tán yóò
1: tó bá sọ pé. Ṣébí ọ̀sẹ̀ ń sòkè ní náà ń ṣe yìí. Bàbá olóyè Sani ẹ bá ní PAC.
0: Ẹ
1: dákun ẹ̀rọ ààrẹ wa ní orúkọ tún pẹ́tẹ́ ọ̀gbọ́dọ̀ mi. Àwọn agbófinró tí wá ní ọ̀fọ̀rọ̀ wa lẹ́nu wọn ti ẹ tó fẹ́ kó wà ní ìsáfà ọgbọdọ ìpínlẹ lọsùn ọgbọdọ para wọn lọsùn lórí ìbò eléyìí.
0: Ẹ ṣeun ẹ̀rọ wa létí orúkọ yìí o.
1: Ìlú ọgbọdọ fẹ káwọn inec ò gbé ìbò fún ẹni tó bá wọlé káwọn agbófinró wa má ṣègbè lẹyìn ẹnikẹni tí wọn jẹ síbọn kí bò yẹn ní ìrọwọ rọtẹ àwa náà ní èèyàn bí ọṣun o.
0: Ẹ ṣeun ẹ ṣeun
1: ọṣun òní bàjẹ́ o.
0: Àmì ó kọ yín lẹ́ẹ̀kan sí
1: i.
0: Àmì ó kọ yín o.
1: Nàìjíríà ò ní bàjẹ́ lápapọ̀.
0: Àmì wọn láǹfààní àtijọ́ wa tí wọn lọ́tẹ̀ iwájú àti ìwòsàn. Mo fẹ́ ká tún mú torí àwọn tó ń bọ̀ wá fúngbà àkọ́kọ́ ni. 0916 893 1000. Hello, ẹ ti wọlé o.
3: Ẹ̀kaàrọ̀ o.
0: Ẹ̀kaàrọ̀ sà bàbá.
3: Láàjì Mọ̀kádà ń pàtó igun ni o.
0: Ẹ ṣeun.
3: Mo kí Aláàjì wa sá ni o.
2: Aláàjì ẹ̀ka ọ̀rọ̀ sá.
3: Mo kí gbogbogbò àtàkọ́ fún ọ.
0: Àmì.
3: Nígbà Nàìjíríà bá ń dàn ọlọ́run ni máa fi dá ọ.
0: Àmì
3: ìjà sí àwọn ọmọ wa.
0: Àmì
3: sọ. Tó ọ̀rọ̀ fún náà ni ẹ̀rọ náà ń bẹ ìfísímọ̀ níbẹ̀ náà lórí ẹ̀ pàápàá jùlọ lórí gbogbo kẹ́kẹ́ ńlá yìí. Àfi sẹ́nitọ̀ tó lọ sọ nǹkan sọ jáde lẹ́nu ara fi ẹ̀. Tó fi ọlọ́run lọ́ ti owó ìpínlẹ̀ ọ̀sùn tí wọ́n gbẹ́sẹ̀ lé òyìnbá sí bàbá wa rẹ̀ láti sọ pé wọ́n kàn gbé ẹsẹ̀ kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ igi náà lẹ́yìn kí wọ́n gbé lójú sẹ́nìfọ̀ yìí wọ́n yẹ kí wọ́n gbé sẹ́nìfọ̀ yẹn kí wọ́n gbé lọ sílé ẹjọ́ ìyẹn sọ pé wọ́n máa pa yẹn ká bá ní ìjọba tó gidi wọ́n yẹ kí wọ́n ti gbé ńlẹ̀ bàbá wa rẹ̀ ọlọ́run bá láàánú tí wọ́n rántí yí pé wọ́n kú òǹkà ìlú kan ọlọ́run sì bí èrè bí ẹ ti lò Nàìjíríà sí o ọlọ́run ọba àti gbogbo wa ọlọ́jà gúnlẹ̀ láyọ̀.
0: Àmì àmì ẹ ṣeun bàbá wa ẹ ṣe gan ni. 0916 893 1000. Hello, ẹ ti wọlé o.
1: Ẹ
0: káàárọ̀ sà.
1: Ẹ kọ asọ́sọ́ mi.
0: Ẹ ṣeun o.
1: Ọ̀kẹ́ rọ̀lá mọ̀ lórí ìṣàmú.
2: Mo dàdí owó ẹ káàárọ̀ sà.
1: Akọ́ṣìlọ ni bó ti pa lẹ́nu ẹ̀ sà.
2: Àmì sà.
1: Ẹ jọ sà lórí ṣe sinitọ̀ Fádà ṣe kọ́ nígbà.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ jọ lórí ètò yìí ẹnìkan wà ní Ajẹ́síbọ̀. Ó sọ̀rọ̀ kan gọ́vnà dẹ̀ gbé kò sọ pé kọ́ máa pààyàn ẹjọ́ pé gọ́vnà Niger State yẹn gbé lọ́sà kò sí ju bí oṣù méje lọ bẹ̀rẹ̀ bí ti mẹ́ta bá yọ. Bàbá wa Tinubu náà ẹnìkan náà ti sọ̀rọ̀ kò sọ pé kọ́ pa àwa Tinubu gbóná gbóhùn náà lọ ẹ̀wọ̀n náà ni ẹjọ́ ṣé àwọn kan wà tó pọ̀jọ́ òfin níta. Mo fojú wo báyìí nígbà tí channel television ṣe wọn pé balóyè ó yẹ ká bẹ́ẹ̀ yìí pé oníkọ́ máa pa wọ́n everybody kọ́ máa pa wọ́n ó ní bóyá kò gbọ́ yorùbá ìyẹn ní ọmọ yorùbá lò ó ẹjọ́ kẹ́jẹ́ jọ́sà ṣé ó pọ̀jọ́ òfin níta èmi mọ̀ wípé iṣẹ́ tí pèrè tó kú sí nínú òun ló fọ́ jáde ẹ̀ máa bẹ́ẹ̀ tí mo sọ.
0: Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. 0916 893 1000 lójú òpó Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page ìyẹn ni ojú òpó Facebook. Hello, ẹ ti wọlé o.
3: Ẹ káàárọ̀ ẹ kú ètò.
0: Ẹ lọ́ ló ń tò bàbá.
3: Lórí ti sílẹ̀ ọmọ ni ìlú láti lọ́kọ̀ àpàpàgbà.
0: Ẹ ṣeun sà.
3: Àtànà ni a ti ń látànà sínú ìjìyàn ti jáde láti nǹkan pé kò yẹ kí lọ. Àpò kàṣẹ kò yẹ kí lọ́rọ̀ jáde ó yẹ kí ìgbésẹ̀ ti wáyé lórí ọ̀rọ̀ yìí. Ó yẹ kí ìgbésẹ̀ ti wáyé torí pé kẹ́lòmíì má bàa ti ṣerú ẹ̀. Tó dà kí ìṣùkọ́ bá gbọ́dọ̀ ní ìsinmi pé àwọn kan wà tẹ́ pé kò sí nǹkan kan lè sọ lórílẹ̀-èdè torí pé wọ́n gba gbogbo àwọn ti gbọ́ èdè. Wọ́n ti kọ́ àwọn yàtọ̀ sí tiwa. Tó ti bá yẹ́pẹ́ nìkan ordinary person kan ló sọrú ọ̀rọ̀ yẹn. Ṣé ìtú wọn ẹ̀ máa ti lọ gbé? Kí ni IG ń ṣe? Ṣé kò yẹ́pẹ́ IG ti kó ti tábìlì lórí ọ̀rọ̀ yìí? Ó yẹ kí bàbá Tinubu ti pe IG gbé ẹ̀ o. Ṣé kí ni máa mí ẹ lọ pè wá? Ṣé ẹ rántí jẹ́ ìgbàgbé? Nígbà tí kinní Akpabio wọ́n sọ fún wa pé wọ́n ti fi owó sí kinní àpò mẹ́ta gbàdúgbò ìṣòro. Wọ́n láwọn ti fi àdúrà ránṣẹ́ sí wọn nínú kinní bọ́ọ̀sì wọn. Iṣẹ́ òun lábẹ́ṣẹ́ gbóòórù eléyìí dà.
0: Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun olóyè Akintile Ọmọnìyí. 0916 893 1000. Hello, ẹ ti wọlé o. Ẹ ti wọlé o.
4: Akojumọ o.
0: Akojumọ sà.
4: Akunṣẹ́ ìlú o.
0: Yes sir.
4: Olóyè Sani.
2: Bàbá mi.
4: Ìyá mi àti àwọn ọmọ mi ń kọ́ nílé o.
2: Àlàáfíà sà, àwọn ará mi ń kọ́ sà.
4: Akunṣẹ́ ìlú o.
2: Yes sir.
4: Ìdánbọ́ lọ́rọ̀ lọ́pàá pẹ́tà àrólà.
2: Yes sir.
4: Nípa ti bàbá wa Fádàhùn sí. Akunṣẹ́ ìlú. Àbíbẹ́ẹ̀kọ́ akunṣẹ́. Tó bá jẹ́ pé lè tó da ni wọ́n da wọlé yẹn ẹ̀sán bò lólúwa wí kán múra sí i ká má gbàgbé ó tilẹ̀ kan pẹ́ tó wọ́n máa fi ilé ayé lẹ̀ àbọ̀dọ̀ bá fẹ́ fún lọ́wọ́ ọba àwọn ọ̀nà ọlọ́run. Ẹ ṣé o.
0: Ẹ ṣeun bàbá ẹ ṣé o àdúpẹ́ púpọ̀ tí ẹ bá wa dá sí gbọ́ ẹ̀yin tí ẹ pè wá àmọ́ lórí o. 0916 893 1000 0916 893 1000 tàbí 0915 333 4 893. Ẹfẹ́ sọ nǹkan kan gbọ́dọ̀ lórí kan
2: sọ. Ọ̀rọ̀ jìngírí yìí náà gbọ́dọ̀ máa sọ.
0: Ok. Ẹ jẹ́ ká gbé pè iná. Hello, ẹ ti wọlé o.
1: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀ sà.
1: Mr. George.
0: Mr. George.
5: Yes, sir.
0: Michelle. Yes, sir.
5: I think about a week or so ago, the federal government said they are going to force how much they have received as gains from subsidies gone.
2: That was July 30, sir.
5: Uh-huh. I don't know. Have they done that?
2: I have not heard about it, sir.
5: That is that. Then the issue of Father Nsi is ringing bell now. Father Nsi, Father Nsi. Somebody is talking about Jingi. Somebody who is claiming that the country belongs to the Muslims. What's the difference between that and the one that says that anybody that comes out from a particular party should be killed? Which one is greater? And these people, you find out that the same group of people are the people championing the issue of insurgency. I'm not mentioning name now. They are the ones championing the issue of insurgency. And they said the country belongs to them. If we, the Christians, do not stand up and talk now, that's how we are going to wait until what happened in Orire will come close to we, the Christians, wherever we are in the country. Let us speak up, oh, please.
0: Thank you, Mr.
5: God bless Nigeria.
0: Amen. Thank you, sir. Professor Ojin, greet like.
2: Bye. Sọkúsọ gbá lo bọ́ta lẹ́nu ọ̀dọ́ ènìyàn ṣùgbọ́n mo fẹ́ kí kinní kan yí àwọn èèyàn òṣèlú ó ti wọnú ẹ̀sìn ẹ̀sìn ó ti yí mọ́ṣèlú tẹ́nìkan bá ń sọ̀rọ̀ bílí pé iṣẹ́ ẹ̀sìn lòún ṣe pé kì í ṣe iṣẹ́ òṣèlú lòún ṣe aláàkọ́ ẹ̀kọ́ ẹni ẹ̀dẹ̀ ń parọ́ nígbà tí jíǹgì rí sọ̀rọ̀ ó ní kì í sọ̀rọ̀ pé òun campaign fún ẹnìkan ó kì í pé òun campaign fún ààrẹ ẹ̀ka máa mọ̀ lórí nǹkan tí ó sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ní pé mùsùlùmí lòun pọ̀ náà ń já fún mùsùlùmí nàìjíríà nínú dẹ̀ dùn sí muslim ticket tó bá jẹ́ tó bẹ̀rù ọlọ́run lóòótọ́ ni ó yẹ kó máa bẹ̀rù àwọn nàìjíríà báyìí nígbà kan máa bẹ̀rù níbi tá a ti bára wa yìí bí muslim ó kùnà ó fìlì yanyan fnine parallel rẹ kò sí àtàbí nínú ṣètò ààbò lẹ́fẹ́ sọ ni àbẹ̀ ẹ̀kọ́ àbò oúnjẹ àbí ìṣúná àbí ìlera ó tún wá níbẹ̀ ká tó tún ṣe lóòótọ́ ọmọ nàìjíríà ni ó lẹ́tọ̀ sí nǹkan tó bá wù láti sọ lẹ́nu ṣùgbọ́n ibi tí òfin ti yín àti ẹ̀tọ́ ti yín parí sí tèmi ti bẹ̀rẹ̀ àwọn tó ti ṣẹ̀mí pọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ aláàkọ́ ó ní pé àwọn kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ tí ó mọ́ ni wọ́n sọkúsọ ọ̀rọ̀ pọ̀ nínú ìyẹn don't say you shouldn't have said that kò gbọ́dọ̀ sọ yẹn aláàkọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó ní pé mùsùlùmí kan ní nàìjíríà ìsọkúsọ ọ̀rọ̀ amọ̀gbọ́n mẹ́kọ̀ọ́ gbá nìyẹn tẹ́ bá wo nàìjíríà tẹ́ bá mí mùsùlùmí àti kìrìsìtẹ́nì wọ́n fẹ̀ bẹ́ẹ̀ kẹ́gbẹ́ ní iye ni kẹ́nìkan dẹ̀ lanu gbà ó kó sọ pé ẹnìkan ló ní ìsọkúsọ ọ̀rọ̀ gbá nìyẹn pé SSS ò tí ì pé pólíìsì ò tí ì pé ó fi hàn wípé àwọn náà ti fì nìyẹn ká wá fìyẹn sẹ́gbẹ̀ẹ́ kan ẹ ká gbé sẹ́gbẹ̀ẹ́ nǹkan tí bàbá bíṣọ̀pù kardinal ọ̀nà yìí kan sọ ní ọjọ́ sí ó kọ̀ sọ lásán wípé nǹkan ń ṣe nàìjíríà o pé àwọn ọmọ ìlú pé ẹyẹ ò kì í rí ẹyẹ ikú ò kì í rí ikú ọmọnìyàn fún ọmọ ènìyàn tí a ní òmò yẹn nàìjíríà kò sí ẹni tí òmò burú nílé iṣẹ rẹ orí ọkàn ẹnìkan ni wọn nìkan lọ mú wá kò sí nǹkan tí wọn sọ sí bàbá yẹn gbogbo ìgbà ayé náà bù ṣùgbọ́n yẹn wọn sọ sọkú sọ kò dẹni pé kìrìsìtẹ́nì ló nàìjíríà o kò ní máa mùsùlùmí yóò mọ ó kò sọ nǹkan tí gbogbo òlu mọ ẹfẹ lè nìkan lọ pa kan lọ bẹ rí ẹwà ẹ ká wá gbé sẹgbẹ nǹkan tí jíngiri kankan lòun fẹnu ara òun sọ ká máa yẹwò lẹyìn kankan olóhùn já fún mùsùlùmí ẹjọ tí mùsùlùmí àti kìrìsìtẹ́nì bá dọ́jà lé nípa ṣé wọn ta nǹkan ní ọ̀nà tó fi dínwó fún mùsùlùmí ni kò ṣẹlẹ̀ nígbà tí àgbà rẹ 2024 àwọn tàtà ń ṣe ń gbà yẹn gan ni pé ààrẹ ramadan fẹ́ pàdé ààrẹ jàgàmá báwẹ̀ fẹ́ bá ààrẹ lẹ́ nàìjíríà kò sọ̀rọ̀ nígbà yẹn kò jà fún mùsùlùmí nígbà yẹn ilé ẹ̀ta ti ń ṣe láti ìgbà yẹn ilé ẹ̀ta pé tẹ̀tẹ̀lé àti ẹ̀kí ń plan ẹ̀ rọ̀rùn ló máa bá rọ̀rùn ló máa lọ nísìnyí báyẹn gbégége ilẹ̀ bẹ́ẹ̀ sì ní ṣì ní torí owó tẹ́tẹ́ fi ra ẹran lásán gẹ̀ẹ́mí á gbọ̀n kò sọ̀rọ̀ nígbà yẹn wọ́n ń yàbò mọ́ṣáláṣí ní sokoto ní zamfara ní kẹ́bí ní gbogbo ẹ̀ tí wọ́n ń palẹ̀ mọ́ láàrin oṣù méjì ó kí ṣe pé mùsùlùmí náà pa mọ́ṣáláṣí o lè mọ́ mú fúnra ara ẹ̀ tí wọ́n ti parí mọ́ṣáláṣí ó lé márùn ṣìnbírí òbẹ́ o ó di àkókò election ìgbà ló rántí pé òun ń jà fún mùsùlùmí ṣàbí òṣèlú lásán ló ń ṣe yẹn mo fẹ́ kí àwọn èèyàn wá kọ́ ẹ̀kọ́ kan lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣé rí ìjọba nìkan ló ń jà fún yẹn o tẹ́tẹ́ kẹ́nìkan jà fún yín ìjọba lè máa dojú kọ o tẹ́ bá dojú pé kẹ́nìkan bí kò wá jà fún ẹ̀sìn kan àbẹ̀yà kan ẹ̀yin lẹ pé o àbí òun ló pè rẹ̀ bóun jà fẹ́ sí àbí òun jà fẹ́ ọlọ́run business ló ń ṣe o ẹ ká lọ mú wá láti ibi tó ti bẹ̀rẹ̀ niger delta àwọn tòǹpolú àwọn àsàrídòkú bo àtẹ́kẹ́ tom boilo fudu wọn gbà yẹn nǹkan tó ń sọ nípa àwọn ń jà fún niger delta bíbẹ̀ náà ti ń wá epo tẹ bá pàdé àwọn bóyá ìṣẹ̀lẹ̀ òṣìṣẹ́ lé ní báyìí ẹ̀rọ abáyín o convoy wọn ju convoy gómìnà lọ ìmọ̀fẹ́ ara mi sọ ebi burúkú dẹ̀ ṣe ń pa àwọn ará niger delta ìyá burúkú sì ń jẹ wọn omi wọn ò ṣe é mú dọ̀la ọ̀rẹ́ gbúrò wọn mọ́ àwọn tí nìkan táwọn fẹ́ ó wà nílẹ̀ yorùbá yìí náà òun ń jà fún jà yorùbá òun ṣe kínníkan tẹ bá kàn lóṣù tí ilọ́ọ̀sì bí ilọ́ọ̀sì pọ̀ ní tẹ bá wọn nílẹ̀ ẹ̀rọ fún ta mọ́tò ni.
0: pé kò sẹ́ni tó ń jà fẹ́ nìkan kan.
2: ní apá òkè ọya tẹ bá dárúkọ àwọn tó ń dá wàhálà jù bẹ́ẹ̀ lé ní báyìí ṣe mú orúkọ wọn bello tójú àdó àlérò nígbàtí àwọn oníwèé ìròyìn fọwọ́rọ̀ báwọn lẹ́nu wò ṣèpẹ́tà làwọn ń ṣe fún ṣá wọn làwọn ń ja ìjà fúlàní nàìjíríà wípé wọn ń yan fúlàní jẹ nàìjíríà bí nǹkan tó fà táwọn fi ń jà nìyẹn ìyẹn náà fi lọ ń kó àwọn níléèwé tó fi lọ ń pa àwọn èèyàn ní ṣọ́ọ̀ṣì tó fi lọ ń bẹ́rẹ̀ àwọn èèyàn ní mọ́ṣáláṣí tí wọ́n fi ń gba ransom kókó ibẹ̀ nípe ṣé gbogbo àwọn tó làwọn ń jà fún yẹn yìí ẹ̀sìn ni o ẹ̀yà ni o èrè owó ni wọ́n ń sá àwọn anìkájẹ́ kórí wá pé gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà pé ìsọkúsọ̀rọ̀ lásán ló ń bọ̀ ta lẹ́nu wọn ṣe bísínẹ́sì lásán làwọn ń ṣe.
0: ẹ ṣeun ọ̀gbẹ́ni
2: ṣùgbọ́n ká tó kúrò lórí ọ̀rọ̀ yìí àgọ́ńlá sss àti police ti mọ̀ bá gbé jígírí.
0: ẹ ṣeun ọ̀gbẹ́ni ọ̀làlẹ́kan sanni ẹ ká wò bí a lè rí ìpè kan gbèsè ká tó lọ sí ojú òpó facebook 0916 893 1000 0916 893 1000. Hello, ẹ ti wọlé o.
6: Ẹ káàárọ̀
0: sà.
6: Ẹ kúrò.
0: Yes sir.
6: Mi ta wọ́n lọ láti Ẹlẹ́bú.
0: Ẹ ṣe ọmọ màá làgbà bàbá Lọlá.
6: Nà ẹ kú sí ẹ̀lú.
0: Ẹ ṣe o.
6: Ẹni ti lásán mi sáfẹ́ ní ẹ̀mí rẹ̀ ó kún o.
2: Àmì bàbá.
6: Ọ láti bọ̀tán dáadáa.
2: Àmì sáà àtẹ̀yìn náà sáà.
6: Bẹ́ẹ̀ni sẹ́nitọ̀ tó sọ̀rọ̀ ní ọ̀sán. Akànkó wọn gbé wọn àlégbè fẹ́ẹ́ paná wọn ránṣẹ́. Láyẹ̀pẹ́rẹ́ ọba àkọ́kọ́ nẹ́ẹ̀tì ni ló bá sọ ọ́rọ̀ báyìí ni ẹjọ́ kò ní sunlé látànà wọn ó ti gbé. Èyí fẹ́ẹ́ rí kíní sọ ọ́jọ́fẹ́ kọ́mí yẹn tó sọ ọ́njọ́ sí tó pe àlọ́ ní kíní ẹ máa tó ju rẹ̀ rí gbà tó sọ ọmọ ẹgbẹ́ wọn. Àwọn ni ká ṣe ká jẹ́ kí làkà wá sí fún kálukú lọ́ba
7: Baba champagne.
0: Ẹ káàárọ̀ bàbá.
7: Ẹ káàárọ̀. Olú ìsọ̀rọ̀ ni.
2: Ọ̀nà gbogbo ọ̀lẹ́ bíi.
7: Ṣé wàá pa.
2: Ẹ káàárọ̀ bàbá.
7: Ẹ fúnṣẹ́. Ṣé rí ẹ wò gbà tí Ọ̀ṣun ti ń dàrú nípa òṣèlú? Ṣé wàá pé ọ̀rọ̀ òṣèlú náà ló dé bí pé ó fi jẹ́ pé àwọn ò ní fi ṣe òṣèlú next year jẹ́ pé wọ́n ṣèṣù ní next week ní ṣe ọ̀pọ̀ òṣèlú kí wọ́n pa àwọn náà ni. Ẹ wá wò Arẹ́gbẹ́sìn yìí àti Oyinlọ́lá pátì wo náà wà nísìnyí. Olóyè kan ní.
2: Arẹ́gbẹ́ wà ní ADC, Oyinlọ́lá ló wà ní PDP.
7: Kí lẹ wí?
2: Arẹ́gbẹ́ wà ní ADC, Oyinlọ́lá ló wà ní PDP, ṣùgbọ́n òun support candidate APC.
7: No, ADC lọ́jọ́ wa.
2: Àìrọ̀ PDP
0: ló ń wà.
2: Wọ́n jọ ṣe APC rí nígbà wọ́n ti jọ ṣe APC rí ṣá.
7: Ok. Kọ́ ṣe rí ìgbésẹ̀ tó fẹ́ kankan ní aráàlú ni kí wọ́n mọ kankan ń ṣe. Àwọn pípù yìí owó wa náà ná. Máa tó ṣe sẹ́nitọ̀ yìí gbogbo kwara owó wa náà ná. Àwọn anáànà máa máa tẹ̀síra wa ká máa para wa. Àwọn aníkà máa kan sáà ń ṣe. Àwọn owó wa náà ná láti gbà táwọn ṣe sẹ́nitọ̀ bí àsìkò yìí. Ó àti Arẹ́gbẹ́ o àti kìíní àti arákùnrin tó sọ̀rọ̀ ẹ̀ka wẹ́ẹ́ máa pa àkọ́ọ̀tì pàtó. Owó wa náà ná. wọn ò sí kankan fara lù wọn sọ ọmọ owó òtẹ sí nàìjíríà aráàlú kó bá rẹ sọrọ.
0: ẹ ṣeun alàgbà gbọláhàn tẹ bá wa dá sí. Ẹ jẹ́ ká di ojú òpó Facebook West Radio 893 FM fan page káka àwọn àtẹ̀jíṣẹ́ tó ti fi ṣọwọ́ sí wa ń bẹ̀. Ní ẹ jẹ́ ká gbé pè é. Hello.
8: Ẹ káàárọ̀
0: sir.
8: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun.
8: Ilé tí à ń gbọ́ lórí ti bàbá ti Ọ̀ṣun.
0: Ó kọ́ wa ní
8: ẹ̀kọ́ pé àkọ́lá láti Soka.
0: Soka, ẹ ṣeun.
8: Ó kọ́ wa ní ẹ̀kọ́ pé tọ́rọ̀ bá ti jábọ́ lẹ́nu èèyàn ó ti ju èèyàn lọ ni. Nǹkan tí ọba náà fi lọ sí ìpèsè náà láti sọ pé bá a ti lè gbé ọ̀rọ̀ kalẹ̀. Ó gbé kalẹ̀ sẹ́ri tó ti ju ọ̀rọ̀ yẹn ti jù lọ. Nǹkan tó dẹ̀ sọ torí mo wo lórí ṣánẹ̀ níbi tó ti campaign. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ti pa ní Lẹ́ṣà. Ipe tẹ́ wọn wá lajú lẹ̀ ká lè lọ kí èyí yẹn ká ẹ̀gbọ́n dídèsè ẹ̀. Pé tẹ́ wọn wá lajú lẹ̀ eléyìí tó àgbékalẹ̀ pé lóòótọ́ ló sọ ọ̀rọ̀ yẹn. Lórí tẹ́ṣàn tó wà lórí àwọn èèyàn ẹ̀ ló fi sọ pé tẹ́ wọn wá lajú lẹ̀ fún ọpa àwọn èèyàn náà tán ni. Bẹ̀ta àgbékalẹ̀ pé tí wọn pa àwọn yẹn lóòótọ́ bó ṣe sọ̀rọ̀ yẹn náà ló sọ. Ìgbà tó bá sọ yẹ pé ẹni tó jẹ́ pé akíkanjú ni kò nídìí láti háìdì pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́. So nǹkan báyìí bí wọ́n ṣe fa àwọn èèyàn ó ṣàdáhùn fa àwọn èèyàn tó ń lọ sí mẹ́rin tàbí márùn-ún níbùdó mẹ́ta tó ní wọ́n pa ní báyìí wọ́n pa ẹni báyìí. Pé ṣé àwọn wá lajú lẹ̀ pé tó bá ti parí bẹ́ ẹ̀yin náà ẹ dìde náà nǹkan tó sùúrù àgbékalẹ̀ ìlú ẹ lára ẹgbẹ́ ó ṣe rí lọ́rọ̀ ẹ ló ṣe gbọ́rọ̀ kalẹ̀ ẹ ṣe ẹ máa tẹ̀síwájú.
0: Àmì o ṣeun. Àwọn tún láǹfààní láti tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ orin ni. Lójú òpó Facebook Adéwùmí Kazeem Adékàsí wọ́n fi wá kú ojúmọ́ láti agbègbè New Garage. Bákan náà Adédàmọ́lá Òkúnlọ́lá wọ́n kàn sí wa o. Wọ́n ní àwọn nígbàgbọ́ wípé àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n dìbò síbi tó tọ́ láti yan adarí rere nínú ètò ìdìbò tí ó wáyé lọ́jọ́ Sátidé. Wípé kò sí pé à ń tàbọ̀ àbí à ń ra ìbò tó gbọ́dọ̀ fi ààyè gbà nínú ètò ìdìbò ọ̀hún. Wípé ètò ìdìbò wọn ó ní agbára wọn o. Wípé kí àjọ INEC náà kí ó ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Hello, ẹ kú ojúmọ́ o.
9: Yóò máa yẹ yín kò ní yẹ ẹlẹ́jà.
0: Àmì.
9: Bàbá Bọ́lá Àjì ní 1983 ọ̀rọ̀ lọ sọ tí ìjọba fi bọ́ lọ́wọ́ rẹ̀ lọ́yọ̀ọ́ ṣèkì ńgbà náà o. Ẹjẹ́ a mọ̀ tí a bá fẹ́ sọ ẹjẹ́ a mọ̀ ronú dáadáa láti sọ ẹ mọ́jà ká mọ̀ fi ẹ̀mọ́ṣọ́nà bára ṣe ń ta wá
0: sọ̀rọ̀.
9: Nígbà tó sọ ń sìn ó wá ń dín náà kó sọ. Rí social media gbogbo ẹ̀ tí ń tó sọ yẹn ó sọ nà ó. Bàbá Bọ́lá Àjì sọ ń gbà yẹn ẹ kọlù wọn ẹ ṣe wọn bí ojú tí sọṣẹ wọn rìkọọdù ẹ tí ó ṣe fi rìkọọdù ìgbà yẹn. Ó tún sọ̀rọ̀ kan sí àwọn ìrọ̀kọ bíi ilẹ̀ Ìbàdàn. Gbogbo wa náà la mọ̀ ń gbà yẹn. Wọ́n ní ẹyin lohun tó bá ti bọ́lẹ̀ kò ṣe kó mọ́.
0: Ẹjẹ́
9: ká má mọ fi ẹ̀mọ́ṣọ́ sọ̀rọ̀. Olóko sẹ́nítọ̀ yẹn ohun tó sọ nìyẹn.
0: Ẹ ṣeun ọjọ́ ti lọ. Ní ojú òpó Facebook kátàrí jùmọ̀ Adédàmọ́lá Òkúnlọ́lá wọ́n ti kí wa wọ́n dẹ̀ kàn sí wa ń bẹ̀ pé kí àwọn èèyàn kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n dáàbò bo ìbò wọn. Bákan náà ni pé wọ́n ní ètò ìdìbò wípé kì í ṣe ogun o. Wípé ọmọ Nàìjíríà ni wá tẹ́lẹ̀ kó tó di pé ètò ìdìbò dé wípé àgbọ́dọ̀ gbàgbé orílẹ̀ èdè wa. Damilola Akin Adé náà kàn sí wa lójú òpó Facebook West Radio 893 FM fan page wípé bí ojú ọjọ́ ṣe rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí báyìí ní àsìkò ètò ìdìbò tó ń bọ̀ yìí pé kí àwọn olóṣèlú wípé bó ṣe rí ǹjẹ́ àwọn olóṣèlú ṣé wọ́n nífẹ̀ẹ́ àwọn aráàlú lọ́kàn. Kò jẹ́ bó ṣe bí òun máa jẹ́ lórí ètò àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ ní àárọ̀ tòní. Ọ̀gbẹ́ni Ọlálékàn sọ ní ìmọ̀ràn yín fáwọn aráalé ká tó máa lọ.
2: Kò tí ì yí padà náà ọmọ ẹ̀ka tó pọ̀ wà lórí rí ẹ̀ka já fún láti gbà padà lọ́wọ́ àwọn kòkòrò ajégúnjẹran yìí.
0: Ẹ ṣeun ọ̀gbẹ́ni Ọlálékàn sọ ní gbogbo ẹ̀yin tí ẹ bá wa dá sí tò àárọ̀ tòní ẹ ṣe tí ẹ bá wa dá sí ẹ̀yin tí ẹ dá sí ní ojú òpó WhatsApp ẹ ṣe o amọ lórí òpó Facebook ẹ ṣeun amọ lórí tó bá di aago mẹwàá a padà wá ní orí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n àlejò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lálórí ọ̀fẹ́ láti gbà lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ yìí o àgbàlejò láti iléeṣẹ́ àjọ ITMA tó ń bójútó ìrìn iṣẹ́ ojú pópó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìrìnkò ìrìn ọkọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àgbàlejò agbẹnusọ wọn ìyẹn ti ṣe SRTO Òbísẹ̀san Olúdọ̀tún Abiodun ni wọ́n jọ máa bá wa sọ̀rọ̀ ní orí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ òní bákan náà látún láǹfààní àti ìgbàlejò iléeṣẹ́ NDLEA ìyẹn ti ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó jẹ́ pé ẹni tí ó máa dá wa lẹ́kọ̀ọ́ lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìlòkulò ogun àti ipa rẹ̀ ìyẹn alàgbà Peter Akinbode tí wọ́n jẹ́ àlejò wa lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n títí aago mẹ́wàá tá a fi láǹfààní àti padà wá lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n ẹ má yí kúrò ní ìkànnì West Radio 89.3 FM ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa Tèmítọ́pẹ́ Ọláwọlé ní orúkọ tèmi ẹ mọ ìyáṣẹ́ o.
10: Láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọgbẹ́ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òwòye wa àti olùpè wa kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa.
11: Not just another radio station. Wells Radio 89.3 FM. Broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.

c'est pas douter.

Efile Emayikuro Wells Radio 89.3 FM Nibe Gongolewa.

0: kule inala nkara ale eriwa oni ti rono
1: eto mc noodles ajoma agboni
0: bo ba to jo meji meta ta ti rira eku ati lana nkira eku le o bomi ba bale irun mi a nipa ojo bale ta si asia ori oni bale ko ma ri nkan ye e mo jire lopo ile o afero bojo jire ni sare be mo jire be mo jire be yo lulufe wa ni kan ni west radio te ba ti jire abuse buse se dada nla tu ba yin laaro ni eto ijoko ojogbon nla tu gbede ni kan ni west radio 89.3 FM ikane kanga agbon magbe to kun fu omi ogbon imo ati oye tolorun fidi wa sole si opopona live avenue oluyole estate ni leti ibado mokito nga mokito mbere mo konyo no mo kase ebe mo se ba omode mo se ba agbalagba to n gbo mi gbeto laaro tuni ibapete owo ibapete ese to dojubole lai wonun to fi de popo lo tan mo se ba pede mo se ba pede iba gbogbo pede pede to tin lanfani ati mo pede kin to mo pede mo se ba koda aye iba seda oro to fun wa lanfani lati ti wa de toni obo loro tin fi oro soro fun awa soro soro to ni ka ma tinu re sola soro o ni tin si ojo ketala osu kejo odun 2026 to ti wa se dede pẹ̀lú ọjọ́ bíi bàbá ọ̀gá wa ọ̀rẹ́ wa Sam Adeleere nù ọkọ mama tí ń ṣọjọ́ òbílẹ̀ ni happy birthday to you sir long life and prosperity ìgbàdo ọdún kan ni o ojú yín ò ní rí bí ìbànújẹ́ òdẹ̀ ní dé báyìí ká máa fi yẹn ká tún máa fi kí gbogbo àwọn ọlọ́jọ́ bíi ẹni àti gbogbo àwọn ọlọ́jọ́ bíi oṣù kẹjọ long life and prosperity tí mo bá ṣe máa ń ṣe lórí ètò ìjókò ọ̀jọ̀gbọ́n àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè nàìjíríà la máa láǹfààní àti taari síwájú yín tá a máa mú wá sí ti ìgbọ́ yín ṣẹ̀rí léni àtújọ láǹfààní àti ṣe bá ṣe máa ń ṣe á rí bó ṣe máa ń rí á dùn gbọ́gbọ́ dẹ̀ máa kán sí i mo sọ fún yín nígbà tá à ń ṣe àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́lẹ́ kan wípé àlejò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ láǹfààní àti ní lórí ètò ìjókò ọ̀jọ̀gbọ́n lẹ́ni ìyẹn fún ìgbàládùn yín náà ni a kọ́ mú un látinú àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìrìn àjò ojú pópó ọ̀rọ̀ òpópónà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn ọ̀ítìmà ọ̀yọ́ state road transport management agency tó jẹ́ pé ẹni tí ṣe alūkkóró wọn senior road traffic officer ẹ̀yin o srto òbíṣẹ̀san olùdọ́tun abiodun tí wọ́n láǹfààní àti jẹ́ àlejò wa tá a bá fi máa rí bí ìṣẹ́jú bíi méjì sí àlejò mi ó láǹfààní àti wà pẹ̀lú mi lórí ètò bákan náà tá a bá ti ṣetán pẹ̀lú àjọ itima láàárọ̀ yìí a tún gbàlejò àjọ ldlea ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ tó jẹ́ pé a tún mọ gba ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìlòkulò oògùn gẹ́gẹ́ bí a ti mú ìròyìn wá fún yín ìgbàládùn yín òun níṣẹ́ tiwa ní ìkànnì west radio bó lẹ ṣe gbé ìgbé ayé àlàáfíà lójú pópó nínú ilé nínú àwọn nǹkan tẹ̀ ń jẹ sẹ́nu àti wípé tó ìlú wa tá fi lè dùn gbé torílẹ̀-èdè wa tá fi lè dùn wà àbí nǹkan mo sọ yìí a mọ gbàlejò ọ̀gbẹ́ni peter akínbọ̀dé yọ mọ ṣojú àjọ ldla náà láàárọ̀ ní lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n tíyín ni kẹ́ wá pèrè kẹ́ fi tẹ́dì kájọ jẹmù láì ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ tòní tèmi tọ́pẹ́ ọláwọlé ọmọ bàbá chaplain mc noodles ni orúkọ tèmi èyí olúbọ́dún jẹ́ kàlejò mi mọ́ wọlé bọ̀ ọmọ àjànímọ̀ ẹlẹ́jọ́ ànímí nípẹ̀tù àròdù abẹ́jagbóró lómi ìyẹn ìlú òpẹ̀tù òjèṣà sètè akérèfinú ṣọgbọ́n lèmi a sọ̀rọ̀ gbogbo tìrítìrí a sọ̀rọ̀ gbogbo tìmọ̀tìmọ̀ ẹ̀yin lójú olódùmarè lèmi tí ò lè fọ́ láéláé olú ọmọ rè é láàrin àwọn pèdèpèdè ẹrù jẹjẹ lọmọ láwọlé o wọn máa wọ lómìlómì gbòòrò tètè àfijù ẹlẹ́dẹ̀ ni mí mo rapa lawole lede mo fi gbogbara se de yoruba mo pe digbo wede lowo elede fi ro me lede ni gbagede gbagede mo ro me lede mo ni ko ba re de ede mo je lo je kede enu mi pe gede ko yato sede kede tori ajede ma le mi ti fele gede soge pede pede ta wa pede fugra ba pede pede ntele de enu e fi pede egbo ijiji mo wa ji laaro toni mo ni mo ba igba erin ninu gbo ti won fe yin ni yin keke keke keke o ijiji mo ji leni mo ba igba ifon lodo ti won fi wo luwo igbagbo igbagbo igbagbo igbagbo igbagbo igba erin ma fe yin ni yin keke keke igba ifon e ma ma fi wo luwo igbagbo igbagbo igbagbo bojo ba ro bayi e ya oko ike o keye keye ma ke mo lasiko ta wa ye Tore to ejoko ojogbon tun ti gori ero agbagbe kan ni West Radio 89.3 FM. Beti wa n gbo wa yi, e le darapo mo wa ni kan ni Facebook West Radio 89.3 FM fan page. West Radio 89.3 FM fan page.

0: gẹ́bí mo ti láǹfààní àti sọ fún yín lẹ́ẹ̀kan wípé àlejò mi láti inú àjọ Hexma wọ́n ti wà pẹ̀lú mi lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n lónìí ọ̀gbẹ́ni Obisesan Olúdọ̀tun Abiodun. Ẹ bá ń kí àwọn Nàìjíríà kú ojúmọ́.
1: Ẹ káàárọ̀ o, gbogbo aráalé. A kí yín pé a kú ojúmọ́ ọjọ́ òní. Ọjọ́ òní a san wá sí ire àti àlàáfíà.
0: Àmì.
1: Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Obisesan Olúdọ̀tun Abiodun, alukoro fún àjọ ti Oitma ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ẹ ṣeun, ẹ ṣeun. Kí máa kí yín wípé ẹ kú iṣẹ́ takuntakun tí Ọlọ́run tó ń gba owó yín ṣe. Torí pé kò sí àwọn ọ̀nà tó gbajúgbajà tó jẹ́ pé ní Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ generally láì ti rí àwọn òṣìṣẹ́ àjọ Oitma. Tó jẹ́ pé bí ọkọ̀ ṣe mọ lọ láyọ̀ àtàlàáfíà, gbogbo ẹ̀ náà ilẹ̀ mọ́ gbìyànjú àti ṣe. Bàdé Móbì ń bí àmọ́ rí wọn bẹ̀. Bàdé even ní ojú ọ̀nà Olúyọ̀lé gan àmọ́ rí wọn dáadáa. Tó gbogbo dé ọ̀nà roundabout mọ́ra wọn bẹ́ẹ̀. Kí ni àpèjá Oitma tí torí àwọn tí ò bá yé?
1: Ẹ ṣe olótú. Àpèjá Oitma òun náà ni Ọyọ́ State Road Traffic Management Authority.
0: Okay.
1: OYRTMA. Ọyọ́ State Road Traffic Management Authority.
0: Tó jẹ́ pé bí ìrìnkèrindò ọkọ̀ bí ó ṣe máa lọ nísìnyìnrin wẹ̀rẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Òun lẹ dálé lórí.
1: Láì sí ìdíwọ́ kankan.
0: Ó dáa. A jẹ́ pé iṣẹ́ yín náà farapọ́ pẹ́ ti FRSC.
1: Bẹ́ẹ̀ni.
0: Ǹjẹ́ ọmọ ìyá ni àbí ìbáṣepọ̀ ń bẹ láàrin yín?
1: Ọmọ ìyá ni wá o.
0: Okay.
1: Ìbáṣepọ̀ tó sì lóòrìn ó wà láàrin wa.
0: Okay.
1: Àwárí wọn gẹ́gẹ́ bí àgbà.
0: Okay.
1: Nínú iṣẹ́ yìí.
0: Okay.
1: Ṣùgbọ́n bákan náà tá a bá wò ó, tá a bá ní ká tú wò lọ sẹ́yìn. Nípa n tá à ń pè ní àjọ ojú pópó. Ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí náà ló ti bẹ̀rẹ̀. Ní ìgbà gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti Jẹ́mi Bẹ̀wọ̀n. Bàbá wa wọ́n sì wà láyé dìsìn yìí, ìyẹn Major Salau. Àwọn gan ni wọ́n dá n tá à ń pè ní road safety yìí sílẹ̀.
0: Okay.
1: Nígbà tí wọ́n sì dá sílẹ̀, ìjọba àpapọ̀ ni wọ́n wá tẹ́wọ́ gbà. So nígbà tí ìjọba àpapọ̀ tẹ́wọ́ gbà la fi ń pè ní road safety.
0: Okay.
1: Nígbà náà nígbà tí wọ́n ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ májámájá ni wọ́n ń jẹ́. Bàbá tá a sì ń sọ, wọ́n sì wà láàyè dìsìn. Wọ́n sì wà láàyè dìsìn. Nígbà ya ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ni wọ́n tú wò pé káwọn tú
0: ṣe ẹ̀dá rẹ̀ Kiti ìpínlẹ̀ Kó wà.
1: Kiti ìpínlẹ̀ Kó wà ni Oitma ṣe wá wáyé, ìyẹn ní ọjọ́ kẹrin oṣù kọkànlá ọdún 2009. Ní ayé ìgbà olóògbé ti Ọtúnba Adébáyọ̀ Aláọ̀ Àkàlà. Nípasẹ̀ ti àwọn ìgbìmọ̀ ilé aṣòfin ti ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Okay.
1: Ni a dá sílẹ̀. Dada Oitma sílẹ̀.
0: Ó dà láti bí ọdún 2009 tí Oitma ti wá dé. Àwọn iṣẹ́ wo ni ẹ ti ṣe àti pé kí ni ẹ dúró lé lórí gan? Ṣé Oitma tí pọ́tò bá wà ẹ̀yin ni kẹ́ mọ dí kòtòkòtòkòtò lójú títì, àbí tí àwọn kọ́nà tá a bá fẹ́ gbà tó bá dígbó ṣe ṣe Oitma ni kó máa ṣan, àbí tiyín ni kẹ́ mọ mú mọ́tò tó kó ẹrù tó bá ti pọ̀ jù, àbí eléyìí tí ò ní iná brake light àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ẹ ṣe olóòtú. Ojúṣe Oitma ní abẹ́ òfin tá a fi dá ilé iṣẹ́ yìí sílẹ̀. Ó pọ̀ díẹ̀.
0: Okay.
1: Wọ́n sì máa sọ pé iṣẹ́ yìí bẹ̀rẹ̀ níbì kan kó parí síbì kan. Àìmọ yorí tébù ní iṣẹ́ ó gbà kọjá. Nípa pé ṣé ojúṣe wa ni láti máa ṣe, kì í ṣe ojúṣe tiwa. Ṣùgbọ́n ẹ mọ̀ pé orí títì gangan ni ọ́fíìsì tiwa. Tá a bá rí a máa fi tó àwọn agbọn tó bá jọ mọ́.
0: Okay.
1: Láti ṣiṣẹ́ wọn a máa fi tó wọn létí.
0: Okay.
1: Àwọn ostroma àwọn ni wọ́n ni ojúṣe èèyàn ṣùgbọ́n tẹ bá wò ní ọ̀sẹ̀ tá a wà yìí ní ọ̀nà àpáta wọ́n ń pèbì kan ní wọ́n àwọn wò kan wà tá à ń pè ní máa ń hò tó jẹ́ pé tójò bá rọ̀ yóò ti kún pẹ̀lú omi ó sì ń ṣe àkóbá fún àwọn ọkọ̀ àti ẹ̀mí ènìyàn níbẹ̀ nígbà tí kinní tó wa létí tó fi tó wa létí alága wa ìyẹn ajagun fẹ̀yìntì Adéṣàgbà Adékọ́yà wọ́n rí gẹ́gẹ́ bí ohun tí wọ́n gbọ́dọ̀ ṣe ojúṣe tán gbọ́dọ̀ ṣe láìṣe pé bóyá wọ́n ń dòdì àwọn tó yẹ kó ṣe wọ́n ṣe máa ń wo èyí torí pé irin tí wọ́n fi di àwọn bí tá à ń sọ yìí àwọn tí máa ń gbé irin wọ́n ti mú lọ ó sì ń ṣe àkóbá fún ẹ̀mí àti dúkìá ní ojú ọ̀nà ní ọjọ́ Monday àlọ́ṣe eléyìí a fi ṣe ìyàbara ni torí pé ó ti dandan ká ṣe kí lílọ bíbọ ọkọ̀ kó lè jàgere ṣùgbọ́n tá a bá wá ń sọ nípa àwọn ojúṣe ti àjọ ti Oitma ojúṣe wa ni láti rí wípé lílọ bíbọ ọkọ̀ ní ojú pópó ó jàgere láìsí ìdíwọ́ láìsí ìdíwọ́ torí wípé tẹ bá wo ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ ilẹ̀ Ìbàdàn àìmọye iléeṣẹ́ àìmọye báńkì àwọn iléeṣẹ́ kéékèèké gan ti ó ti wá di pé ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wá jẹ́ ibi tó jẹ́ pé Ìbàdàn ó jẹ́ ibi tó jẹ́ pé bó ń lọ sí gúúsù àbí àríwá àbí ìwọ oòrùn gba Ìbàdàn kọjá
0: bẹ́ẹ̀ni
1: so àwọn ṣíṣe ti tá à ń pè ní ti ọrọ̀ ajé ó ti gbèrú sí
0: bẹ́ẹ̀ni
1: ojú ọ̀nà sì ti ń
0: máa bísí sí
1: ìdírè tí wọ́n fi wá wò pé kí Oitma kí ó wáyé láti rí wípé lílọ bíbọ ọkọ̀ kò sí ìdíwọ́ tí ó sì ní sí pé bóyá ń pàdánù
0: àwọn ẹ̀mí
1: lára ojúṣe wa náà ni pé láti rí wípé ìjàmbá ọkọ̀ ó dínkù lọ́pọ̀lọpọ̀ ní ojú pópó wa à ń rí wípé tí ìjàmbá ọkọ̀ bá ti àwa wáyé a tètè máa ń dé ibẹ̀ láti rí pé a dóòlà ẹ̀mí àwọn tí ìjàmbá ọkọ̀
0: ìjàmbá
1: tó bá ṣẹlẹ̀ sí à ń pe àwọn agbọ̀n yìí ní ara àwọn ẹ̀ka wa à ń pè wọ́n ní rescue and incident management láti tètè lè dóòlà ẹ̀mí nígbà tí pàjáwìrì àbí ìjàmbá ọkọ̀ tó bá ṣẹlẹ̀ ara ojúṣe wa náà ni láti rí wípé a dá wọn lọ́wọ́ kọ́ àwọn kọ̀ lọ̀rọ̀ sí tí wọ́n ò gbọ́rọ̀ sí òfin àti ìlànà ojú pópó ojúṣe wa ni láti rí wípé a dá wọn lọ́wọ́ kọ́ pé àwọn tó bá jẹ́ kọ̀ lọ̀rọ̀ sí wọ́n ó san owó ìtanràn kì í ṣe pé bóyá a dá iléeṣẹ́ ilẹ̀ láti lè máa pa owó ṣùgbọ́n láti lè rí wípé àwọn kọ̀ lọ̀rọ̀ sí ṣe mọ̀ kò sí bá ṣe fẹ́ ṣe nǹkan kan ó sá wà tí ó jẹ̀ bí ìjìyà kì í ṣe láti pa owó tí ó dò gẹ́gẹ́ bí ìjìyà tẹ́ni ó wò pé torí pé mo ṣe
0: bàbá ìyàmbẹ fún
1: ó ní tọ̀rọ̀ owó fi wá sí inú ibẹ̀ kì í ṣe pé bóyá bákan náà láti rí wípé in tó bá lè fa ìdíwọ́ ní ojú pópó bóyá ọkọ̀ takú ni àbáwọn èèyàn tí àwa fi ọkọ̀ wọn sílẹ̀ bẹ́ẹ̀ tá ń pè ní abandon vehicle ojúṣe wa ni láti rí pé a gbé kúrò a sì ń ṣe eléyìí ní àárọ̀ lọ́sàn-án lálẹ́ àti ní òru ẹ̀rí pé ngbà míì àwọn ọ̀dọ́ ngbà míì tán bá ti lọ sílé ìgbafẹ́ wọ́n lè máa bọ̀ lóru kí ìjàmbá ọkọ̀ ṣẹlẹ̀ tó bá sì wà ń bẹ̀ tí ò sẹ́ni tó gbé kúrò ọkọ̀ míì tí bá tún bọ̀ ó tún lè kọlù tí ó sì mọ di multiple accident níbẹ̀ ojúṣe wa láti rí pé a lọ káàkiri lóru láti gbé irú àwọn ọkọ̀ bẹ́ẹ̀ tó bá sì jẹ́ ọwọ́ ọ̀sán náà tàbọ́wọ́ àárọ̀ ojúṣe wa láti rí pé ọkọ̀ tó bá takú sí ojú pópó a gbọ́dọ̀ gbé kúrò láti rí pé kò fa ìdíwọ́ fún lílọ bíbọ̀ ọkọ̀ ní ojú pópó eléyìí ni àwọn nǹkan tí ó jẹ́ ojúṣe wa ìmí náà a tún rí pé nígbà tí àwọn ọmọléèwé bá wà tí a rí pé sísọdá wọn gbọ́dọ̀ sọdá níbi tí ilé ẹ̀kọ́ tó jẹ́ pé awon lewe n so da dede ojuse wa lati wa nibe lati ri pe ada oko duro fun won ni si soda lilo bibo won ti o ni se pe won padanu emi won lori pe won fe soda ni oju popo
0: eshun awon ise yin ohun o ya si oniruru eka jeka si mo de kini pe eku ise takun takun ti e ba se yin si eto ijoko ojogbon ile ngbo ni kan ni West Radio 89.3 FM to de je pe a n fi oro jomi toro oro pelu alukoro ajo Oitima ni ipinle Oyo lori awon oro to ni se pelu aboju popo betting gbo wa yi ele lo ma darapo mo wa ni nkan ni Facebook o West Radio 893 FM fan page West Radio 893 FM fan page eja pada sori awon ijaba oko to nsele loju popo awon nkan wo ini o sada ma nfa ijaba oko ni oju popo papa ni ipinle Oyo ta wa yi to je pe boya ko tu duro bi danileko kin tu fi mo pe nje ma nse danileko fun awon to nloju popo on bi
1: eseun ibere oni beji leleyi te bere alakoko awon to nfa ijamba oju popo ale epin si eka meta
0: okay
1: an pe kan ni mekanika
0: okay
1: to je pe ara oko ijamba yi ti le waye
0: okay
1: o ya ti ijanu oko ti o ba ja muse muse tabi igba ojo ti abebe ti mu omi kuro ni oju
0: ti o wiper
1: ti o ba ti da tabi ina gan to je like ina ti oko nlo ti o ba mole tabi ti o ti asi awon mechanical fault ni gbogbo awon eleyi
0: okay to le fa ijamba
1: beeni to le fa ijamba
0: abe oko iya owo oko iya
1: mechanical fault ni gbogbo awon eleyi
0: okay
1: asi tun ni tan pe ni ti ni environmental factor
0: okay
1: environmental factor yi o ni se pelu awon bi ojo tojo ba nro e ri pe e so pele lo ye ki eyan mo lo nu ojo iru ti mo so pe alaga wa oko wa sodi a lo si apata a lo n di ma o ti ojo ba ti ro ibe yan kun opolopo ni mo
0: be ni
1: mo ko sa wonu e ni imi o le je kurukuru tojo ojo oni
0: to rina riwaju
1: ni yan riwaju these are environmental factors
0: okay
1: to le sele baka na igi le ya boya yan travel igi wa ya lojiji bo si ojo ona awon environmental factor lele sugbon ta ba wa nso yi to buru jai ninu gbogbo e iyen ni se pelu eyan gangan
0: human factor
1: owo wa ati kini ti mo so ati keji ti mo so owo eyan gangan ni meteta yi lo sodo si to je pe ta ba ko bi ara si o seese ka mu ijamba oko wale dada ṣugbọn to pe aki ko bi ara si o ya break o sise ma se ngba to ba ya
0: ma manage break pare ti je
1: just mo
0: lo die die
1: o lo manage why pare o sise o mo wo o fi nu windscreen e ri pe eyan lo to awon kini yi nkan oko ni ṣugbọn te eyan na ba jaramo lati se tori emi o pe meji
0: beni
1: ọgá mi ka mọ sọ pé téèyàn bá ní èèyàn ní apá méjì bí kan bá lọ ibi ò lè mọ sẹmí rẹ lọ pẹ̀lú apá kẹyẹ bó bá jójú náà tí kan bá lọ bó bá jẹ́ mi ṣe yóò ó lẹ́mí mi tí ó lọ mú
0: ni
1: kò láàrọ̀ bákan náà ẹ rí pé ti òjò náà tá à ń sọ tó jẹ́ environmental factor ìwọ tó ti mọ̀ pójò ń rọ̀ ṣó nídi kéèyàn ò tún mọ̀ sáré ní òjò ẹlòmí ò ríran dáadáa bójò bá ń rọ̀ ibi ó páàkì yóò tún tẹ̀síwájú
0: okay
1: ti kurukuru ba wa o ye ko tan na re ki gbo eyan ri ngba to ba ni full light bo lo ko mi o se mo pe
0: moto kan
1: bo o ti ako o po le odo awon lokada won o lo touch light ni touch light ori fun won o lo e ri pe gbo kini o ni se pele eyan
0: àbí mọ́tò míì tó jẹ́ pé iná kan ti jó.
1: Iná kan ti jó.
0: Wà ń bọ̀ bí pọ́kadà
1: ló ń bọ̀. Bí ẹni pọ́kadà ló ń bọ̀. Ẹni pé gbogbo ohun tá à ń sọ yìí àti environmental àti mechanical ó ní ṣe pẹ̀lú èèyàn gangan. Àwa gangan. Ẹ jẹ́ ká tún wá wò. Eré àsápajúdé. Ọwọ́ èèyàn ló wà. Nígbà téèyàn bá ń sáré kọjá.
0: Speed limit tó
1: yẹ kó sá. Speed limit tó ń sá. Ẹ já wo overloading náà. Wọ́n ti sọ fún ẹni tọkọ yìí le kó. O sì kó kọjá ẹ̀ nítorí pé òun wá èrè. Ẹ já tún wò ẹni tó tún mutí paráńkọ́. Wọ́n ní bọ́ bá ń wakọ̀ mọ́ mutí bó bá mutí mọ́ wakọ̀. Ẹlòmíì ò ti mu láàárọ̀ kùtùkùtù yóò ti tẹ̀ gbogbo ẹ̀ yóò ti tẹ̀ yóò ti tẹ̀ yóò ti mu. Ó sì kó ẹ̀mí àwọn èèyàn sọwọ́. Òní ń wakọ̀. Irú nǹkan bẹ́ẹ̀ tí jàǹbá bá ṣẹlẹ̀ ẹ rí pé àfọ́fọ́ àti èèyàn ló pọ̀ jù nínú àwọn nǹkan wọ̀nyí kì í ṣe nípa ti àwọn
0: àkọ́kọ́
1: dákọ̀ ṣùgbọ́n téèyàn ló pọ̀ jù lóòótọ́ èèyàn lè mọ lọ kó ṣeun gbogbo lójijì káwọn mechanical for ti develop ṣùgbọ́n yóò níwọ̀n bá béèyàn bá sáré ó jẹ́ break pillar yóò níwọ̀n bá ìyẹn báyẹn ẹlẹ́ẹ̀kejì tẹ́ béèrè
0: ìdánilẹ́kọ̀ọ́ jẹ́
1: ìdánilẹ́kọ̀ọ́ olótù kí a tó lè sọ pé bóyá à ń mú yàn gan fún àìgbọ̀nà lójú pópó wọ́n ní ọwọ́ ní síwájú jó kógun sì tó kólù ọ̀rọ̀ ni ó kọ tẹ́lẹ̀
0: bẹ́ẹ̀ni
1: a ti kọ́kọ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ intéyàn ò bá mọ̀ yín
0: pébi tí ò bá sófin
1: ẹsẹ̀ òsì bẹ́ẹ̀ a ti kọ́kọ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti wípé kó o tó lè jẹ́ awakọ̀ ní ojú pópó wa ní orílẹ̀-èdè yìí o gbọ́dọ̀ ti go through driving school ngbò bá sì lọ ìwé ẹwọ̀ ìwé tí mo mú dání ìwọ tó o bá kójú òṣùwọ̀n láti lé wa tí wọ́n sì fún ọ ní ìwé ẹ̀rí láti lè máa wakọ̀ lé o ti wo gbogbo kínní yìí
0: Nigeria Highway Code
1: o ti wo o ti kà o ti mọ̀ èdè kan náà ni gbogbo àmì àti symbols signs and symbols for traffic èdè kan náà ni throughout the world bẹ́ẹ̀yàn lọ sílùú èbó náà bó ṣe bá a náà rè kò sí yàtọ̀ ń bẹ̀ ṣùgbọ́n kéèyàn wá bọ́ sójú pópó kó wá lóhun ò mọ̀ bó ló ṣe gba driver's license kì í ṣe tiwa láti kọ pé ó ṣẹ̀ṣẹ̀ mọ àwọn nǹkan kankan o gbọ́dọ̀ ti mọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n fún ní driver's license pé mo wakọ̀ lójú pópó wa ṣùgbọ́n àwọn tí tó jọmọ́ ti ìpínlẹ̀ ọ̀yọ́ tá à ń sọ yìí nísìn èèyàn tí mọ́tò ẹ̀ break down tí ó mọ̀ pé ó yẹ kó ń gbé sí caution sí ó yẹ kó lè mọ̀ láti sọ fún àwọn tó ń bọ̀ yòókù ó yẹ kó mọ̀.
0: àwọn mìíràn máa ń kó táyà sí ẹ̀yìn mìíràn ó já kókó sí pé.
1: gbogbo nǹkan báyìí kò dáa ẹ̀rí pẹ́ lómi gan yàtọ̀ fún gbogbo òkúta àbí kókó bẹ́ẹ̀ tí mọ́tò ẹ̀ bá ti ṣiṣẹ́ tó lọ tán ó fi lẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni.
0: gbogbo òkúta yóò gbàgbé ẹ̀ bẹ́ẹ̀.
1: yóò tún di ìjàmbá fún àwọn yòókù tó bá tún bọ̀ lójú ọ̀nà gbogbo eléyàá máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún a sì níbi kan tá à ń pè ní enlightenment center ní
0: inú
1: ọ́fíìsì wa gbogbo àwọn tó bá ti jẹ́ kọ́ lọ̀rọ̀ sí bẹ́ẹ̀ tá a bá ti mú a máa kó wọn síbẹ̀ láti dá wọn lẹ́kọ̀ọ́ a tún wá fi àwòrán in tí wọ́n ṣe in tó lè fà fún ara tiwọn àti fún àwọn yòókù tí wọ́n ń lo òpópó náà irú eléyìí tí mo wá bíbá yìí nísìn ìdánilẹ́kọ̀ọ́ kan là ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan lélẹ̀ bá a sì ṣe é ṣe lóòrèkóòrè nu a tún wá ní nǹkan pé ní zonal command àwọn zonal command wa káàkiri alága wa mẹjọ adéṣàgbàdékọ̀yà wọ́n pa láṣẹ fún wọn kí gbogbo wọn lọ sí gárájìsì kọ̀ọ̀kan láti lọ dá wọn lẹ́kọ̀ọ́ tó bá tún dìgbà december nísìn a tún ṣe kinní kan tá à ń pè ní ember month campaign a tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ à ń lọ sórí afẹ́fẹ́ a lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ gíwa iléeṣẹ́ wa ń lọ alága wa ń lọ àwa náà à ń lọ ìdánilẹ́kọ̀ọ́ máa ń wáyé ní gbogbo ìgbà kì í ṣe fún àwọn awakọ̀ nìkan gan fún àwọn èèyàn wa gan ní ọ̀sẹ̀ tó rí alò níjọ ọjọ́ ajé monday a tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọ́fíṣà wa ba se nse fun awon awako la nse fun ara ti wa na
0: won tun le mo si
1: ki won tun le mo si so idanileko in ta nse lori kore ni ni ajo wa
0: eseun eseun eje kin wa tun jo eleyi mo eje ise yin dodo awon olokada oni maruwa to je pe won mo lo ilokulo ogun imi o ti lo awon nkan to mo lo yo ti gba pe ko to di pe o bo senu okada olokada mi gan on lakoto oju wo le fi wa awon eleyi
1: ese olotu seri lara ibere ati down ibere te ibere ati down ti mo so e pe a mo so pe to ba muti ma wako ko ba wako mo muti o po laarin awon lokada atoni maruwa o po laarin mo pe ti won o ba ti mu nkan se siri kini tan so yi o nse jamba gan tori mo so le kan awon te gbe emi won be lowo yin na
0: nbe ni
1: iwo siri o ti lo mu nkan a ma npe kini pe it will impair your judgment ati le tete ronu re nigba ti nkan ba fe sele loju oni te won ni le tete ronu tori pe kini ati ronu re yo nira tori to ti mu ki ba joti opolopo won sire won ti ma mu kan e je fun yin lapere ni nkan bi boyo se to koja
0: okay
1: omo olakada kan o gba won we se mo pe o ti lo mu nkan ngbo paru o si subulule
0: eba
1: o wa din tan gbegi digbadigba kaakiri lewosan la ta mo to se pe okuni to paru o se ya le subulule awa ri pe
0: jump in ko lu ni
1: e ti se nkan si e ti life owo kan igba ta to de lewosan ati akoko da de oyo ye metu
0: okay
1: won lo nkan fun ni a mo gbe lo si ya de oyo
0: niti ring road
1: niti ring road nga ta gbe de ti ring road ti won o lo nkan fun won ti mo dokita atawon nurse be won ti in to nsi arakunrin re to ba ti sin o to se gba o yo dide o wa sin o dide
0: o ti gboja na
1: o ti gboja o wa bere pe nbo lo n wa
0: kasa
1: awa na wa so pe church lo wa seri wi pe aimoye ru e lo si ti fa jamba
0: kawa ni pe ogun okada lowo to de gbeyan ni time ti kini e sise si
1: ko tero daduo to si gun
0: kai
1: seri pe gbiyun baba ri awon trailer nla meje o le so ko won gba rin yo wo pe ojo ona na lele
0: yi yo pe trailer gan yo dabi maruwa loju e gan
1: ni o si fa jamba lopolopo a si se danileko fun won awon na ri a nso fun won iru won ni ina pe mo lo ti won koja lo
0: o ri
1: iru won loko ti na so pe iwo ma bo iwo duro ti won ni down won koja lo o nse jamba fun ilera ara won o nse jamba fun emi won o si nse jamba fun awon ti won gbe iru awon be won ko koju osun won lati le je en ti o ma wa okada abi maruwa nipinle oyo tori pe won demi awon eyan legbodo ni iru nkan be so a ma se idanileko fun won bo ba muti ko wako bo ba wako
0: mamuti eseun be ba se yin si ijoko ojogbon leto ni kan ni West Radio 89.3 FM ki n to se oju opo le fun awon ara ile ton ba ni ibere kan abi meji lowo yin e je ki n pe akiyesi yin si ona odu ona taba ka to de campus lona ta ba lo apata ibi bridge tan seun e ri pe won se awon kankan bi bi speed breakers so pe won se won wa ko se gunle obi mo boya kan ti won se lalaye yin bi awon bombs yun sugbon ko wa gun dele won ni won ti se lati igba kan ti nse bridge yun awon to wa nbo bayi dibo kan wa gun ori kini won mo pe wo sibi ti kini hun ode won de ma lo won pade awon oko ti nbo ejo boya e sise pelu awon toro kan ti won ba ma se koku gun dele ki gbo oko mo slow down tan ba debe abi kon kuku fo iyen kuro ko ni kaluku mo gba le ni re edakun ejo ki e ba note e eyin e je kin tu wa se bayi e je kokon si ojo opo le na kin to bere ti ma bere 0916 893 1000 0916 893 1000 tabi 0915 333 4 893 0915 333 4 893 0911 3 8 93 0911 3 8 93 ibere yin fun alukoro ajo Hetma lori to ijoko ojogbon laaro toni mode je oju opo Facebook West Radio 893 FM fan page. Hello, eti wole o.
2: Hello sir.
0: E kaaro sir. Yes sir.
2: Yes sir. Apo eko toni sir.
0: Esun. O ko yin.
2: Aki alejo wa sir.
0: Esun.
2: Mo ku se takota ku sir.
0: Esun. O ko yin o.
2: Ode bi taiwo iman.
0: Esun.
2: Lati apata.
0: Apata. Esun.
2: Be. Mo kan fe ki kan awon osmart. So ma wa apata yi. Won wa ma duro bi finish station apata that's NNPC. Be na ma ri boya ko moto ni tabo ni bike. So ba park sinu in finish station yen. Wa tun amu. Ije o ni right ki won mu.
0: Esun
2: management.
0: Esun. Esun. Eyin mo ni ba ko e gbo ibere won. Pe leyin gba ta won ni moto awon olokada kankan ba ti park sinu ile ko won tun mu won mo be. Njẹ o to
1: ese seri ni Mr. Emmanuel ese fun bere te bere yi seri ba se nsise wa won ni bayi la se lewo iwo bomi ni ba se nsise ti wa o yato si bawon yoku se nsise ti won te ba duro ngba mi e ri won won o ti se
0: okay
1: ko si to ka ma fi okada bi moto abi ka fi le won to n bi te ba ti ni won tan ba kole lomi aba won gangan subu se mo pe
0: wala mi tunu
1: yo tu di wi pe ele fe do le niyan e tu wa le to tu fi subu tabi ero to gbe won subu amo seri alaga wa lara awon amuye ti won mu wole ise yin pe o gboro ni eri to daju
0: okay
1: evidence based niyan ni wi pe beyan ba se dada kan ni ka le boyo dana gan dada kan ni ka le
0: okay
1: a ti record e o le ti lo igba to ba rorun
0: lati mu
1: won mu won si fihan
0: alaye owo bo o
1: ko ba jejo meji ko ba jejo meta
0: ni wa mo pe ki mo se mi se nkan kan
1: opo bi won se se nu e mo ko mo en to su le ti gbagbe en to ko ni gbagbe
0: okay
1: ngba won ba fi han ko ba si tin jiyan o da ma bo ni ile ise wa ani court
0: okay ile ejo tun be ile ise
1: yin ile ejo nbe nbe ile ejo nbe nbe ile ejo yi won o se idajo bo ti to ati bo ti ye
0: okay
1: won si bere eri eje tun so mi fun yin se mo pe ile epo te tun so yi na awon kan won ti ma pe wa be igba mi ise awon lokada yi ngba mi o ma di oro aje awon ile epo yi mi a ma di won lowo ngba ma si ti paru ti won gbo si won lenu imi a ma pe wa pe edakun enu ona mi won duro si won ojo kogun raye ati wole ba won fe repo ti won ba pe wa furu nkan be a ma didi lati seru ise be elomi gan o le je pe enu ona ile e ni won okun ti won o di be toko ni raye koja o le je ati bo adugbo bo mi ti oko ni raye ati koja ti won si ma pe wa pe e wa o iranlowo wo le fe se fun wa
0: okay
1: ati le epo ni o ati banki ni o gbugbo awon bi o le je le wo san gan ma ba ti pe pe ah se mo pe awon won ti po nbe won ja raye se oju se ti wa won oro aje wa won di wa lowo ale lo be
0: hello
3: hello sir
0: e karo sir
3: e ku eto sir
0: e seun
3: lori ti apada ti won so eni mi na fe so yi lori
0: okay
3: ti da o ko je pe eyan fe lo ri ku gan ni to ba fe jade se ta ma se be yen na o wo lo e kon correct e ko nje mo wa fe jade o fun sisi eni ti mo gbe na ti mo fi ta won ni lo plan ba se je fra to ri ko de kon si to fe jade ni lo fe mu won o ya kon correct arin yen
0: eshun oda to ya te ba tu dele ke tu ba wa se ayewo si abala 0916893 1000 se mo pe awon ko lo sina o wa ninu awon osise yin so pe ibi ti won ran wode won a tu jeju be lo tori opolopo awon ese te ni pe awon oloko nkan kan mo se yi ah nje o to kawon oloko mo fun awon osise yin lowo bo be pe e mo binu tori ese ti mo se e mo mu me dakun e for kada mi le hello
4: Hello
0: ma. Eyin o gbe ni lo dapo. E ko le gbe radio yin o.
4: Hello.
0: Yes, I'm going.
4: Yes sir. Eyin mi do lati that ticket to yi.
0: Esun o ko yin na.
4: Mo ti wo ojo ti ma fi ibi ti mo ti le fi e awon oil ma to wa ni Mobi.
0: Mobi.
4: Ti le fi ejo won. Yes, awon Mobi. Share the three scenarios ko ti se ni oju mi.
0: Okay.
4: Jam gba mi sir.
0: Agboye an gbo yin ma
4: oni ojo ko
0: okay
4: iya ko gbogbo wa afa phone la ri wi pe olokada yi ti duro fun ya yen olokada duro iya duro to olokada ba ti mu iya tun mu o wa obvious pe baye shun ta le ya ni o abi nkokon lo godinu ki olokada yi ti fun ba ti ya yen ke lo ko ti enu
0: Okada nu.
4: Olokada yen ni. Olokada yen wa ka omo ri pe ha on daro. On de duro fun ya je. Ki la wa isu ma de be isu de be lati do la eni iya ti okada gba. You can't believe olokada yen no ba fa no fe gba okada lowo no fe gba fa wala. Ati mo fe. E te o tun na emi no. Wo ko la emi o. Wo sha make sure ta wo mu go. Olokada yen ko mu do ko gbe sinu moto ati okada ko to do la emi iya. It should not be so. Then nigba mi e wo olosu to nsoro afi e me ni sego e ma ba won soro owo apo won lo ma leju ki de ba ma ra lu ori won wo ko se ton se sugbo te mo popo ti eni ta le fejo won sun de na wo she said wo actually they cannot be perfect sugbo ai poropo nu won sise pe fast lan so fun yin e ma ba won soro awon ma ni won sise pe odo ko lo ati Nigba ko gbe ni. O so mi mo bi ti mo lo, o ni ya ko mi ti ibi ti o ai. Mi ma te te ri moto. Mo ni e se. Kini o ku ri duro bayi ki n bo sile. Won de ra mo ni bi to ti duro e ko ye ko duro nbe. Iyen ni pa won ma n so so yan ni bi. Mo ti aba bebe n po do o. Na bo ti so mo mi mo bi to mo lo.
0: Esun.
4: Ojo kan lo ninu terminal go ni challenge. Emi ati Oko mi ajogbe moto. Ikuriza awon ni garage gogo lo so pe park ti bi bayi. A de park ti be. Nigba ko fi ma di bi pa ma pada de. La won isma ba de na ba ni bi to park ti ko ye ko park ti be. Lo and behold, a ma so 25,000 ka to kuro be. That is pe won jo sise papo ni en to so pe ko park awon to so pe ko park a park ti be. Won jo sise madaru papo do na afepe le o ah
0: oda esun ori afepe le o
4: e ma ba won so won sise pe
0: o ko yin e da ko yin fun wa gan
4: eh ni do oruko ni mo ti so
0: oda ele olohun mo esun oro to ka yan lara eyan fi savi aso hello
2: e karo
0: sir yes sir
2: adela ti badon
0: esun baba
2: ejo e ti ti fun pe gbe awon alejo wa le ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí nítẹ̀sẹ̀ ti ṣẹlẹ̀ ó ṣe díẹ̀ ṣùgbọ́n opportunity ni láti jẹ́ kán ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ torí ti tí wọ́n ṣe ṣe nǹkan tí wọ́n ṣe nílé kan ó lànà báyìí. Àdúgbò mo lọ sí àdúgbò wa kan àdúgbò yẹn ṣùgbọ́n wà láàrin bẹrẹ àti agodi. Tẹ bá wo láti títí bẹrẹ bí agodi òsibí tí wọ́n gbé pákó ló parking síbẹ̀. Ṣé ọ̀rọ̀ mi ní
0: àgbọ́yísà
2: láti bẹ̀rẹ̀ gbé agodi bẹ̀rẹ̀ òun àti wọ́n gbé ló parking sí. Mo wá lọ sílé wa náà ìgbẹ́ náà báyìí láàárọ̀ lọ kí ìyàwó kan tó wà níbẹ̀. Mo park títí ìgbẹ́ náà máa ń park tàbá ti bíbẹ̀ torí ẹgbẹ́ títí nílé wa wà. Wá park àti lo 10 minutes. Láwọn wọ́n sáré wá pè mí nínú ilé tán ní wọn iṣẹ́ àwọn òṣìṣẹ́ tí ẹ̀ ń bá sọ̀rọ̀ yìí fẹ́ tó wù tó mi. Lo and behold, wọ́n ti gbé machine wọ́n ti gbé wọ́n tó wọ́n síwájú fún àpò. Àgbẹ̀gbẹ̀ wọn títí títí wọ́n tó wọ́n tẹ̀ dé. Wọ́n ṣáàjú àlẹ́ sọ wọ́n ọ̀fíṣàlì. Wọ́n ti rí olùmẹ́jọ́ àti ìlú ọgbà wọn o. Olùgbé mẹ́ta ni ọba wọn àdẹ̀sọ́wọ́ kan tó rí dis moto. Mo wá sọ tẹ bá fẹ́ mú mi o ṣe bí kí àwọn bàbá àrùfin ní kòkò lẹ́nu akọ́wọ́ ṣe kí pẹ̀lú olú rédíò pé àwọn àdúgbò dá yóò ti ṣáyà ti ṣáyà bá ti rẹ̀ ẹ wo títí kí mo sọ yóò títí bẹ̀rẹ̀ dé àgbò tí ṣe ń pé bíwá ní kò tí ń mọ̀ yẹn. Mo fẹ́ lọ sí ẹ bá mu àdúgbò yẹn dáadáa ẹni tí mo ń bá àwọn ọ̀gá tẹ òsì tí ọgbẹ́ pákó sí ẹ̀yìn ìgbà tó bá ti títí bẹ̀ títí tó ń fi sí
0: ló
2: ń dàgbà sí bí òní wọ́n ṣe sọ́ọ́nù ìrìn wọ́n ṣe ṣiṣẹ́ wọn ṣùgbọ́n iṣẹ́ ìṣàn kankan níbẹ̀ pé ẹ má pàkì
0: ẹ̀yẹ
2: kan pàmì dáhùn
0: ẹ̀ṣẹ̀lẹ̀
2: tí pẹ́ ó gbogbo ọ̀gbẹ́ kan
0: yọ àkókò
2: ìkọ̀ọ̀kan ọ̀kọ́
0: ẹṣeun. Irú eléyìí lóòótọ́ ó ti ṣẹlẹ̀ lójú mi rí náà rí ní Mọ́kọ́lá tá a bá ń bọ̀ ní ọ̀nà Dùgbẹ̀. Àwọn Márúwà wọn ó kàn ṣáadé dúró, àwọn ọyẹ tí mo dẹ̀ bọ́lẹ̀ nínú Márúwà míì gbúrúgbúrúgbúrú ó ti di pọ́n mu lọ́nu. Ọlọ́run tiẹ̀ yọ òṣìṣẹ́ yín kan lọ́jọ́ kan, wọ́n fẹ́ mú ara àwọn mọ́tò dánfó bí bọ́ọ̀sì ńláńlá ni. Bí bàbá àwọn ṣe rí ọyẹ tí màá báyìí yíyí tí ó yí ọwọ́ kàn fẹnu gbá ọyẹ tí màá sínú gọ́tà ni làwọn náà kóra wọn gidigidi náà bá ń lé mọ́tò ń lọ. Ǹjẹ́ àwọn àmì pé no parking ǹjẹ́ ó wà láti lè mọ̀ pé ibi yìí kò yẹ, a ti mọ̀ pé ok one way o, ọ̀nà yìí one way ni, kò yẹ kí n gbabẹ̀, ẹni tó bá gbabẹ̀ a mọ̀ pé ó rúfin. Ṣùgbọ́n kò sí àmì pé no parking, èèyàn kàn dúró tiẹ̀, wọ́n ti gbé mọ́tò dé wọ́n ti mú, ǹjẹ́ ó yẹ kó rí bẹ̀rẹ̀ jẹ́ ká gbé ìpè yìí kẹ lè dá àwọn yẹn papọ̀. Hello, ẹ ti wọlé o. Yes ma.
5: Ẹ káàárọ̀, ẹ ti ṣe o.
0: Ẹ ṣeun ma.
5: Ẹ̀gbọ́n ìbí látọ̀jọ́.
0: Ẹ ṣeun ìyá wa látọ̀jọ́.
5: Mo fẹ́ bèrè lọ́wọ́ ọ̀dájú wa tó ń sọ̀rọ̀ látàárọ̀, ṣé àwọn náà ló ń wo iná tó máa tọ̀ sójú títì ìjọ ìkọjá ẹ̀ má kọjá?
0: Ok,
5: ṣíṣe
0: ẹ̀yin lẹ́wà ní jáde traffic light. Ẹ ṣeun ìyá, ẹ ṣeun, ẹ bá dáhùn gbogbo ẹ̀ papọ̀.
1: Ẹ ṣe, ẹ jẹ́ kí n dáhùn tí kí n bẹ̀rẹ̀ láti bi traffic light yìí.
0: Ok.
1: Àwa kọ́ ni à ń install traffic light.
0: Ok.
1: Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ pé bóyá bí títì bá bàjẹ́, a ní agbọ́n tá a lè kéde sí pé ẹ wá ṣe títì yìí. Ibi báyìí ó ń fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀. Bákan náà ni ti iná ṣe rí, ti wa ni láti gbé òfin rẹ̀ ró fún àwọn èèyàn láti tẹ̀lé. Ṣùgbọ́n tó bá ti ní kùdìẹ̀kudiẹ, wọ́n pe ilé ibìkan ní Ministry of Energy. Àwọn agbọ̀n yìí láà kì sí pé kí wọ́n wá, àwọn náà wà ń charge gbogbo street light náà. Àwọn láà kì sí pé kán wá wò ó pé náà yóò ṣe dáadáa. Ìgbà tó pé bẹ́ẹ̀ làwa ti ń ṣe, àwo ti rí, a sì fi tó wọn létí. Ṣùgbọ́n láti gbé òfin rẹ̀ ró fún àwọn èèyàn láti tẹ̀lé náà,
0: iṣẹ́
1: ti
0: wa ni.
1: Iṣẹ́ ti wa
0: ni. No parking kọ́.
1: Ṣé wá rí ti dádì wa tán sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa ti ọ̀nà
0: bẹ̀rẹ̀ mọ́ agodi mọ́ra wọn.
1: sharing kankan ti o wa lai lai ko sin to wa lai into in kankan so to awon ni one thing that is permanent is change te ba wo ti ti sin o yato si ti gba kan
0: okay
1: iyato ti n ba titi wa mo si so to ba je an experienced driver o ti go through driving school you must have known in tan pe ni road traffic signs and signal markings te ba wo awon opopona wa lopo opolopo awon opopona ta ni nisin markings po nbe e lo wo bi tan so yi won faila si awon egbegbe
0: ila yellow
1: yellow
0: okay
1: o ni tumo
0: pe okay e ba sare ni laarin soju kan itumo ila yellow
1: itumo laye ni pe o le duo sibi to wa yi
0: niyan pe ti ila n ba lo to di lo
1: to be ni
0: okay
1: tan ba to ba tu wa je pe yellow won fi ko mi pe o wa prohibited ayo si
0: okay
1: rara
0: okay
1: igba mi won le fi awon ilayi ki won fi la ojo na pe boya ojo na nbeji ni sugbon o je oyo kan se pe imi le jo nbeji to pe apa kan bayi sugbon ito a je pe nbeji to pe moto nlo moto nbo nbe won le fi ilaye lo kan fi da si meji yen ni pe en to wa la po to gbodo po so si en to wa lo si o gbodo po so ta ba wa fi si egbe titi o tumo si pe oko o le duro ni nbe
0: yen lai fenu so ami iye ko yi o
1: sugbon e fenu so
0: okay ton ba wa se ni ton ton ton ton ton to je pe
1: a je pe boya en to fe bo si boya ona wa nbe
0: okay to le ya
1: o le ya o tumo si pe bi igba ti ona wa nbi o bo si be sugbon to ba ile di lo o le duro nbe ni ta ba wo bi ti won so yi ki won o lo wo be koda gan iwa iwe ko du gan tun so fun wa nbi kan o ni pe ti o ba ti awari ami yo mo ni okan re pe ami yi wa nbe tan ba ka iwe ko du won ori
0: ah o le yan o tun se mo ni okan re
1: e mo because e ri awon bi to pe eyin gan ko tana lati duro si
0: okay
1: te mo pe tin ba duro si bi bayi e mo e wo ojo ona mi te ba wo ojo ona mi e ri pe won se fun oko meji lati koja ni tin ba wa gbe temi si egbe kan be soko meji le koja nbe mo awa ma npe ni obstruction
0: okay
1: awon le mo pe ah se bo gba moto lati mo lo ti o ba ti le gba meji ti won se opopo na ifun obstruction la wa npe
0: okay o tun yato si double parking
1: yes
0: okay
1: agbe sugbon bi ta ba ri pe se mo Olorun nikan lo le wa nbi gbogbo awon obomi wa to pe e je fun la pere te ba di agbe ni e ri pe oro aje ibe o po lilo bibo okan be po in ta se niru awon abi ta nso yi ni pe a lo be a si pe to ba di ojo oni o Monday apo otun ni emu enikan ko gboro do si apo.

0: gbogbo bi ta fe ikani fe de fun taaro to ni
1: afarada o ati jati mu koja afarada
0: ke bi ati se ni leri fun yin lekan ipe alejo meji nla ni lori eto ijoko ojogbon fun teni Iyo olubodun je ki awon LDL mo wole bo Idanileko yo mo ko lu danileko leni ni e ti mo pe igbadun yin o nise ti wa yato si pe a mu bi oro se nlo ninu eto osilu wa fun yin yato si pe a mu bi oro se nlo ninu eto isejoba wa fun yin yato si pe a mu awon iroyin wa fun yin atugbodo ma mu awon nkan ti o se yin lopolopo anfani wa fun yin ajo LDL ti de o e wa pere e fi tedi e ba yin do yin soke ko mo ropon lapon la e ba yi soke ko mo ro lako lako la ro ni e lo ba nke si won ni duro ma wuse o e lo si duro ma wuse e lo ba nke si won be e so fun won pe eto ijoko ojogbon ma nlo lori ero gbagbe ikani West Radio 89.3 FM baba wa nese ma binu o e dakun ay awon ojogbon na si wa kale ta trend si e ja se papa pa pelu ajo LDNA eh an ba ti lo amọ te waju pelu awon eto wa gbogbo e ku kale awa nikan ni Facebook West Radio 893 FM fan page e ma ba fon kale e ba fon kako e je ki gbogbo aye gbo ki gbogbo aye mo pe eto ijoko ojogbon lo nikan ni West Radio 89.3 FM e ka bo sa o inu mi dun ti a pe yin ti e lori ofe lati je wa fubo anfani awon to n gbo wa le alejo mi lori eto ijoko ojogbon le ni awon ni igbakeji alabojuto eka le to nri si ogun se mo gba narcotic ni ajo LDL ni ipinle Oyo alagba Peter Akinbode e ba ki awon Nigeria
2: e ka ro gbogbo eyin ti en gbo eto yi ni ile akiyin se alafia ni abayin
0: e seun eje ka mu bo ni sowo sise ajo LDL bo le se ma sise si ki o ye awon ara ile kini se yin duro le lori ki lo dare lori gan
2: okay nti ise wa dale lori LDL je ajo ijoba ti agbekale lati gbogun ti lilo tita sise ati ohun gbogbo to ni se pelu ogun oloro
0: okay
2: asi n se eleyi nipa jijade lo lati lo ma mu awon ti won ta ti won gbin ti won si n se awon ogun yi be gege ise wa opin si ori pe amu won a si tun se itoju fun awon ti ogun loro yi to ti se ni jamba to ti se lose a n gbiyanju lati ri wi pe a se itoju won ki awon na le pada je eniyan pataki ni awujo so ara awon ise wa ohun leleyi
0: e seun igba ti mo ri yin kan ilu Eko ni
2: be ni sa
0: o tun do ni peki peki atukora wa nile Ibadan
2: be ni
0: olorun seun awon igbese wo le ti wa n gbe lati mo daabo bo awon omo orile di Nigeria wo ninu ilokulo ogun
2: ti n ba ni ki mo ka awon igbese ti a n gbe o da pe a ni kuro ni ibi bayi
0: e dakun e ja kuro e kan mu die nle
2: ma so die nipa awon igbese ta n gbe lati ri ke adabobo awon ara ilu papa julo awon omo orilede Nigeria ni akoko ile ise wa ani awon eka bi orisi bi meji si meta to se gbogi won po ṣùgbọ́n àwọn tó ṣe gbòógì tí màá ní orí ọ̀fẹ́ láti dárúkọ alákọ̀ọ́kọ́ à ń pè kan ní supply reduction àwọn eléyìí ni wọ́n máa ń lọ láti rí wípé a mú àdínkù dé bá gbogbo bí àwọn èèyàn ṣe ń tà tí wọ́n ń gbìn ti won gbe ogun oloro kaakiri eyi lo fa ti e fi ma ri opopolopo awon osise wa ni ori popo ni oju popo te ri won ni adugbo yin ti o je wi pe won o gbe iban lowo lati wa mu awon ti won ta awon ogun yi ni adugbo awon ti won gbe koja ni ori titi ati awon ti won gbin ni inu oko papa julo ta ba de mu won bayi tan in ta ma se fun won ni ke a fi mu wa a se iwadi wa daju daju ta ba ri ke eni ta ti mu yi o odaran ni a gbe lo si ile ejo a si ran lewon ko wa tan sibe nkan ta ton ba nse leyin ta ba ran won lo si ewon tan ini wi pe gbogbo awon oro ti won ti kojo nipa tita ati nipa gbigbin ogun oloro yi a ri wi pe agba gbogbo awon kan yi pada fun ijoba orilede iyun labala supply reduction the other part demand reduction nkan ti a nse ni ibi bayi ohun ni pe a n gbiyanju lati ri wi pe awon ti won ti ti ogun oloro yi to ti se ni ijamba to ti se lose a n gbiyanju lati ri wi pe a mu won pada bo sipo ni ibi bayi ni agbodan yi a ton ni isori meji isori alakoko we call it prevention and sensitization awale a ma n jade lati lo ma bawon eniyan soro nipa awon ewu ati ijamba to wa nibi lilo ogun loro yi idi ni ti e fi ri wa ni ori radio ni aro yi an jade lo a ma nlo si gbogbo adugbo ile ijosin boya church ni tabi mosalasi a ma nlo si ile ise a ma nlo si awon ile iwe lati alakobere girama to fi de awon ile iwe giga gbogbo bi la n jade lo iyan labala akoko abala lekeji a ni awon a ni ile ise ti a tin se itoju fun awon ti won ti fori lu jamba ogun oloro boya ti won tin lu to wa tin so won di idakuda so a ni bi ile iwosan fun won ta n pe ni rehabilitation center ti a tin toju won awon akosemose lo si wa ni agbada yi so eleyi je awon ona ti a n gba lati ri wi pe awon awon araalu awon omo orilede Nigeria won wa ni alaafia laipe ojo yi ile ise wa tun se agbejade eto kan
0: okay
2: nigbati a ri wi pe looto looto a mu awon eniyan a si n gbe won lo si ile ejo a si ran won ni ewon bẹ́ẹ̀ gẹ́gẹ́ à ń jáde lọ láti lọ bá àwọn ènìyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ la sì tún ṣe ìtọ́jú àwọn tí wọ́n ti forí lùgbàdì ogun olóró yìí ọ̀nà wo la tún lè gbé ìgbà tó jẹ́ wípé àwọn tí wọ́n ń gbìn tí a fi rí wípé àdẹ́kù dé bá bí wọ́n ṣe ń gbìn so a wá ṣe àgbéjáde ètò kan tí a ń pè ní alternative development ohun kan tí alternative development yìí tí ó wà pẹ̀lú tí a ń ṣe ní alternative development òun ni wípé àwọn tí wọ́n ń gbin ogun olóró yìí pàápàá jùlọ àwọn tí wọ́n ń gbin igbó ní apá kan ní orílẹ̀-èdè yìí à ń pè wọ́n wípé ẹ wá ẹ fi igbó tẹ̀ ń gbìn yìí ẹ fi sílẹ̀ ẹ wá àwọn ohun ọ̀gbìn míì tí ẹ lè gbìn tó jẹ́ wípé ẹ ní máa gbé nínú ìbẹ̀rù bójú tí ẹ ò lè fi ọkàn balẹ̀ wípé a mò ń ṣiṣẹ́ iṣẹ́ tí mò ń ṣe ni ẹ lè sọ fún tó bófin mu tẹ́sì mọ rí owó yín bó ti tọ́ àti bó ti yẹ so ètò yìí la wá gbé kalẹ̀ pé ẹ wá tẹ bá ti wá ẹ sọ wípé ẹ ṣe àwọn èyí tẹ ń ṣe àwọn tẹ ń gbìn ẹ gbìn wọn mọ a wà wá ọ̀nà láti ràn yín lọ́wọ́ a mú yín a connect yín mọ́ àwọn ilé iṣẹ́ ńlá àwọn ilé iṣẹ́ ìjọba a ní àwọn tájọ ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú program yìí a ní àwọn tí wọ́n wà ní láti òkè òkun we are foreign partners bẹ́ẹ̀ gẹ́gẹ́ la ṣì ní àwọn ilé iṣẹ́ ìjọba ní orílẹ̀-èdè nàìjíríà yìí ara wọn ni IITA and a lot of others so ètò yìí ni a ṣẹ̀ṣẹ̀ ṣe àgbékalẹ̀ rẹ̀ lọ́tún láti rí wípé ogun olóró ní orílẹ̀-èdè nàìjíríà a mú àdẹ́kù bá bí wọ́n ṣe ń ṣe àti bí wọ́n ṣe ń gbìn so díẹ̀ lára àwọn iṣẹ́ tá ń ṣe leléyìí.
0: ẹ ṣeun fún àwọn ìgbésẹ̀ àti iṣẹ́ takuntakun tí ẹ ti ń gbé torí ta bá ń sọ̀rọ̀ wípé egbòogi olóró ìlòkulò ogun ó di fẹ́ẹ̀ di tọ́rọ́ fọ́nkálé láàrin àwọn ọ̀dọ́ wa bayi to je pe chacha ni adugbo tede te ti niri bi ton tin fin ati bi ton tin fa je pe oto lele ti won o fi se abere igba kan la gbo pe won fa roba lo mo gbe mu si soka we gbugbo awon nkan buruku buruku ba on ah awon igbese bayi to je pe o ti wa nde lasigbo laarin awon odo laye ode oni gile ro pe o fa na se peer prayer ni abi lati le lagbara abi ki lo ma nbi keyan ka sadeji bi pe o da o nkan to ku bayi ni ki mo mu nkan buruku ti o le gbe mimi ati pe awon ewuwo ilo tu wa nbe
2: ibere to da le bere lowo mi lakoko kini awon edi ti awon odo langba ti won fin se kini yi we mi ni so wi pe nkan pato bayi en lo nfa sugbon won fowo sowo po won po gidigan ara won le yi te daruko which is peer pressure pe awon eyan mi se be amula won ore te ke won se nkan bayi je ki mi ni o darapo mo won nitori pe a se iwadi re a de ri daju wi pe opolopo awon ti won je odo laye ode oni ara won nkan ti won fe julo ohun ni wi pe won fe asopo connection laarin awon ati awon ore won awon ati iro won sugbon ngba ti won ba nba awon ti won mu awon nkan ti o leto yi ti won mu ti won ba won rin e de mo awon yoruba ni ma so wi pe agutan to ba ba jarin o di dede yo jegbe so ngba ti iru eleyi ba sele e a ri a yo di yo wa di wi pe omo ti ko nse tele tele o na bere si ni danwo alakoko ni which is peer pressure elekeji ohun ni curiosity bawo lo tin ri mo ni egbon kan ladugbo wa ha boda yun ma ran mi ni kini yi bawo kini won gbadun ninu nkan ti won ran mi yi bawo lo se ma ri ti mo ba mu bawo ni ma se feel bawo ni yo se ni ara mi that is curiosity ohun awon kan miran ti o tun se to tun fa ti awon odo ti won ton fin lo awon ogun oloro yi ohun ni ainise lowo which is unemployment awon kan ma so yi ke owo to ba dile ini isu ma nbe ni sekise tori wipe opolopo awon odo yi won onise lowo owo won dile ko si nkan kan ti won o le se so ainise lowo o wa lara awon idi ti awon odo yi ti won ton fin lo ilukulu ohun kan miran ohun ni pe idile iru idile wo ni awon yi ti jade bawo ni awon ti won je obi won bawo ni won se to won dagba opolopo wa obi laye ode oni nje ase raye fun awon omo wa looto looto awon nkan ti won je bi won se woso ba se ran won ni ilewe sugbon in ti awon omo aye ode oni ti won nilo oju be lo nkan ti won nilo won nilo ki obi ko joko ti won ko bi won lere bawo ni ilewe re loni ki lu sele te ba bi won lere lojo akoko won ni dayin lu ojo ekeji won le mo dayin lu sugbon te ba ri ke ah baba yi momo yi o ni di to fi bi mi lere bere yi te ba dekun re o di dandan won na tan fun yin ke a mo lo re bayi o so fun mi ke kin se nkan bayi sugbon opolopo awo bi a se raye re o nkan ti a mo se ni ke a mo tin fun lowo school re mo fun lowo nje ki wa ni o tun ni lo
0: abi
2: nigba ti won ba ri iru ife bayi ni inu ile yo di wi pe won a bere si ni kegbe kegbe te ba si ti bere si ni kegbe kegbe won ma wu akiwa ohun kan miran ti o tun se to tun fa ti awon omo ti won to fi n lu ilukulu ni aye ode oni o po janti rere o po gidi gan a pe kini kan ni mental health disorder awon nkan to ni se pelu bi a se bi opolo wa se wa awon kan yi o tun ma n sokun fa ti awon mi to fi ma n bere tori pe opolopo awon aisan kan be to ye ke ti won ba fe se itoju won wọn fún àwọn èèyàn ní àwọn oògùn kan pé tí dókítà ò tí mọ mọ́nítọ̀ wọn yí ké òkè báyìí ni kò ṣe lo méjì láàárọ̀ lo méjì lọ́sàn-án wọn á sì mọ mọ́nítọ̀ wípé báwo ni oògùn yìí ṣe ń ṣiṣẹ́ ní àgọ́ ara wa ẹni tí wọn bá wá fún nírú àwọn oògùn báyìí tí wọn mọ́nítọ̀ rẹ̀ nígbà tí kinní yẹn bá wá dákẹ́ tán tí ò ṣe mọ́ torí pé ó ti mọ irú oògùn tí dókítà ń fún yóò wà jáde yo wa lo sodo awon ti won ta ni oju titi yo so fun won irogun bye bye bye bye e fun mi bopo lopo se nbere ko ju bayan lo ogun ti won ti mo ti dokita so fun won yi ke ki won o lu nigba ti won wa ni ilewosan ni abe itoju te won ti mo ogun yen tan ri yi ke ise ti ogun yi nse
0: lara re o
2: lara re o awon no wa lo mo gbeyin wo lo mo ra so ara won ona ti awon odo ti won fin bere si ni lu ogun loru ohun ni won yi e si bere boya lele keje e bere
0: pe lagba re lori ilera gbugbo e mo ra won
2: e ri ipa re o po gidi gan bo ma so ni bi isori meta tabi merin alakoko awon ipa ti o ni ninu agbo ara nje mo wi pe lara ni ara pali siga o mo ko kini kan sibe pe smokers are liable to die young opolopo awon to n fa siga yi ti won le ka ti won le ko won ri sugbon won o gbo nigba ti won o gbo won to ko sori re wi pe to ba to n fa o le fa isan jejere ti an pe ni cancer sibe won o gbo igba ti ijoba ton ri pe won o gbo kini won ton se won ton wa ni kin won ton ma ya aworan nkan ti yo sele si agbo ara won ti won ba mu won ya sibe sibe sibe awon eyan ton fa in ti mo gbianju lati so ni pe awon ogun won yi won se awon ijamba lopo sinu awon eya ara wa to wa ni inu sugbon kan to fa ti won o fi gbo ni wipe se ri awon eya ara to wa ni inu yi ti awon ogun loro yi to n se ijamba fun a le foju ri won to ba je wipe igba ya wa ba je bi glass
0: teyan mo ri
2: pe eyan mo ri
0: ni mo ti n ra
2: o se se eru belomi ko ni de be mo sugbon awo fe lebo inu yi ko je ka ri nkan to wa ni inu te ba re lomi to ti n fa to ti mu lorisirisi kidirin elomi o ti n dagbere edoforo elomi o ti n dagbere aati gbogbo awon eya ara nu yi o ti n dagbere mo ma salaye kini kan fun awon ti mo ba pade ti won ba n se iya te ba n lo awon ogun loro yi wipe nigba te wa ni kekere tawon obi yin mo n dana te mo n dana gi o da ipa awon omo aye odo ni won le mo mo daada
0: gaasi na mo
2: gaasi ni won mo nigba ti won da ina gi tawon iya wa ba yese report tuntun ni asiku gbayun yo to gba melo ki port tuntun ko to dudu
0: oju ese ni
2: oju ese ki lo nfa ti port fin dudu se ifin ko ni ki la nfa ninu opolopo awon nkan tawon eniyan yi nlo se be ifin ni ta ba wa nfa ifin yun sinu kini o wa sele in to nje ki port o dudu kini o wa sele si igba ya wa in to fa ni yun laye ode ni to je pe ere lomi leyin to ba ti fa tan bayi yo bere sini ma wuko po ho po ho po ho nigba to ba bere sini wuko ko a to seju yo bere sini ma po je baba n dagbere faye o degbosi so iku aitojo o wa lara awon ewu ti o rogba mo asilo ogun loro yi elekeji ti ma so we call it psychological consequences awon ijamba to ni lori bi a se n wa ati ba se n wuwa alakoko ini ke o ma n fa aile sun opolopo awon ti won lo ogun yi won o le sun won ti won ba ni awon fe sun gbogbo awon egbe won awon obi won awon ore won ti sun latago bi mejo mesan awon won o si tan yajule ti o fi dago kun oru ti won ba si ejaja sun gba ta wa fi rago meta go merin won ti ji kini idi to ye ki te ba ji laaro teyin ba n travel laago merin merin abo te ba n lo sona to jin te ba de awon junction kokan awon wo le mo ba nbe sawon ti won mu mukumu ina ko ni ile n so fun aye ki won o le sun nkan miran ini ki won e le jeun tori pe ogun ti won lo yi o ti gba aye to ye ki ounje ko ma duro si opolopo ti won ba ri won loju titi e won o torowo adade eda kun ibi n pa mi ni mi ti je lataro ogbengbe mi ni te ba sesi fun won ni owo e kan duro e tese duro e wa monitor won igbo ni won lo won o ri le ounje nle won ni ya ibi ti won ti ra ogun loro won ni won ton gba lo eleyin so fun aye ki won o le jeun afi bi won ba lo ogun yun ẹlòmíràn tó sì ń ṣiṣẹ́ kò ní lè ṣiṣẹ́ rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ. Ọ̀pọ̀lọpọ̀ tó bá ṣe ń ṣiṣẹ́ ní factory tí wọ́n bá sọ fún yín kí ó ké o iye nǹkan báyìí bóyá iye tó gbọ́dọ̀ produce ogójì lẹ́yìn ìgbà tó bá ti lò tán ó ṣeéṣe kó run mọ́ ọkàn ó ṣeéṣe kó mọ́ rìnà dáadáa ìgbà tí ó bá produce ní èdè ó lè mọ́ produce bóyá 10 tàbí 15. So eléyìí mọ́ mú àdínkù bá iṣẹ́ tó èyàn ó ṣe ní ibi iṣẹ́. Ọmọ tó bá wá ń lò tó jẹ́ student tó jọ́ ọmọléèwé ó ti ń gba pò kíní pò kejì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ kàn rí pé ipò tó ń gbà ó bẹ̀rẹ̀ sí ní lọ sẹ́yìn ẹni tí ń gbé pò kíní yóò bẹ̀rẹ̀ sí ní mọ yóò fi òdo kún yóò dipò kẹwàá.
0: Tó yẹ pé ilé báyìí àwọn òbí lè kíyèsí láti mọ ọmọ tó ti ń lò.
2: Táwọn òbí lè kíyèsí leléyìí láti mọ̀ ọmọ tó ń gba pò kíní tó ń gba pò kejì tó máa ń mú orí yín wú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá di pé ẹ wá rí pé àdẹ́kù ń dé bá bó ṣe ń ṣe tàbí ó bẹ̀rẹ̀ sí ní fàtì nínú ilé àwọn Yorùbá máa ń sọ pé ajá tó ń rí ni tó máa ń jùrù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá dé ìkóríta kan tó bẹ̀rẹ̀ sí ní gbó nǹkan kan ṣẹlẹ̀ ọmọ tó máa ń yọ ọmọ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ kí tó bá titi ilé ìwé dé báyìí yóò sọ báàgì rẹ̀ lẹ̀ yóò dì mọ́ yín gbàgì ó wá ṣàdédé dé láti ilé ìwé ó kàn rà wọlé dádì ẹ kúlé kò kí yín jù bá ń lọ ó sì wọ yàrá rẹ̀ lọ ó sọ lẹ́kùn rẹ̀ gbọ̀n kò sì jáde kò béèrè oúnjẹ eléyìí lè sọ fún yín pé nǹkan kan ti ń ṣe ọmọ yìí so ara àwọn ewu àti ìjàmbá eléyìí tí ó ń tó máa ń ṣẹlẹ̀ nígbà tí èèyàn bá bẹ̀rẹ̀ sí ní lo ògùn olóró nìyí ẹlẹ́kẹta tí màá sọ nípa rẹ̀ òun ni pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa yìí nípa ètò ààbò kò lè ṣàìṣe láìṣe wípé ògùn olóró yìí wọ́n máa ń sọ pé ojú lásán kò ṣe é gba ọmọ ní ọwọ́ èkùrọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn agbébọn yìí ojú lásán kọ́ wọ́n ní ó ní nǹkan tí wọ́n ń lò tó ń fún wọn ní ìgboyà láti lè ṣe àwọn ìwà ipá tí wọ́n ń wò so àwọn nǹkan díẹ̀ tí màá kàn ra sọ nípa àwọn ewu àwọn nìyẹn.
0: Ẹ ṣeun gan-an ni. Bẹ́ẹ̀ bá ṣe ń yé sí i ìjókòó ọ̀jọ̀gbọ́n lẹ́tọ̀ ní nǹkan ni West Radio 89.3 FM. Ẹni tí a rẹ̀ ti ṣe bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ látẹ̀kan àwọn náà ni wọ́n wá ṣojú àjọ NDLEA lé ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ yìí alàgbà Peter Akinbode. Jẹ́ kí n ṣe ojú òpó lẹ̀ fún àwọn tó gbọ́n wá lé. Tẹ bá ní ìbéèrè kan àbó mi lọ́wọ́ àlejò mi 0916 893 1000 0916 893 1000 tàbí 0915 33 34 893 0915 33 34 893 bóde jẹ 0911 3 4 8 9 3 0911 3 4 8 9 3 sọ́bàá ní nǹkan tí ẹ fẹ́ pe àkíyèsí wọn sí lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìlòkulò ogun egbòogi olóró láyìíká yín aláǹfààní láti pè wọlé ẹ wá jẹ́ kí n sáré jo eléyìí mọ́ ní apá ibẹ̀ ẹbí àwọn aráalé bó ṣe láǹfààní àti pè ẹ̀yìn a ti máa ń gbọ́ wípé ẹ mú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n gbé egbòogi olóró wọlé sórílẹ̀-èdè yìí àbáwọn míì tó jẹ́ pé wọ́n ń gbé jáde lọ nínú wọn gan ìyá 70 bàbá 70 something wà lára wọn tó máa ń gbé àwọn ìjìyàwó irin bẹ fún àwọn tí ọwọ́ bá bà wípé wọ́n lọ́wọ́ nínú káràkátà egbòogi olóró àbí pé wọ́n ń gbé wọ orílẹ̀-èdè yìí àti pé ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé lórí àwọn ọjà irú ẹ̀ tẹ́ ẹ bá ti gbà ẹ já gbé pè iná. Hello.
3: Hello.
0: Ẹ káàárọ̀ ẹ ti wọlé o.
3: Ẹ káàárọ̀ sá.
0: Ẹ ṣeun ó kọ yín.
3: Mo ti àlejò wa tó wà ń bẹ̀ yẹn ta.
0: Ẹ ṣeun.
3: Ẹ ṣeun ẹkún ìgbó ẹkún tún ṣe.
2: Ẹ ṣeun sá.
3: Ìgbẹ̀ tí àwọn West Radio náà Hello.
0: A gbọ yin.
3: Ha ha, ti won na ko won se gan ni. Ebe to ton ti kale ji. Joba so ma mo ko doro ji. Won si se gan lori mo ni omo kan ni ta ko. Mo mu omo yen lo si under won.
0: Okay.
3: Hello ta.
0: Ma gbọ yin o, e ma boro yin bo.
3: Mo mu omo yen lo si under won. Ade ina papa ajo pawo pa sa mo mo yen lo de. Omo yen de lo ti 6 months lo do won. Ade de po si po. O de wa okay. Po ton to wa nja ni lenu ni bi pe ngba to tu wa po si gbo pada to pada wa le. O tu pada si bi nkan yen ni. Ki la di se ati gbadura ati se. Ejo sa ti nkan ta ti le se se le.
0: Ese
3: pupo so pa ye ni agbe apopo ati se ye ni mo
0: ese
3: ese mo dupe
0: mo ni gbagbo pe e gbo ibere won
2: agboye okay ese ngan ni seri opolopo awa ti a je obi alagbato tabi ore awon ti won ti fori lugbade ogun loro yi leyin igba ti a ba mu omo lo si ile itoju yala ti ndle tabi awon ile itoju miran awon kan be ti o ye ki a mo daradara
0: okay.
2: daju awon kan yen ni wipe itoju ta nse o nsise sugbon leyin itoju o ni awon igbese kan ti o ye ki boya awon obi tabi awon ore tabi awon molebi ki won gbe pe omo lo si rehab ko so wi pe ko ni debe mo nkan ti o ye ki a se ni wi pe ka dena bi yo se debe ki omo ni ile ise wa ti a ba mu ti won ba mu awon omo wa fun itoju ta awon omo yen ba tin pari treatment to ti ku ba bi boya ose melo kan ti won kuro ni odo wa a pe kini kan ni family therapy ta ma nse nigba ti a ba se eleyi laje ki awon obi o dimi ko dimi mo fun awon obi yeke nigba ti a n ba awon omo yi se papo awon nkan bayi ni a ti se alaba awari re wipe o n fa ti o fi n lu ona wo ni e le gba omo mi le so fun wa yeke awon ore kan lohun ba rin ti won ti ohun tabi ti ohun wo won a so fun awon obi wipe ejo iru awon ore bayi nje o sese ke wa ona ti mo se ni pade mo ati se de bi wipe fun omo kan gbogbo line to nlo gbogbo social media account to nlo patapata ini ko ni access si mo won lo ra line mi fun won ra phone mi fun so that yo le ran lowo sugbon omo ti o wa to se fun to se treatment to wa pada si ibi ti o n gbe tele awon ore to n ba rin tele lo to n ba rin adugbo yun na lo n ba rin ko yi pada gbogbo awon ti won ta ladugbo to da mo o na ni o to n ba pade ko si bi iru omo be bi o se ni ri adanwo wi pe ko won o tun pada opo gba inta ma so ni wi pe ti o ba sese lati change environment leyin eyun ti won ba change environment nkan mi to se pataki omo mi leyin igba to ba ti pari treatment ko ni se ko ni wuwa yen mo sugbon oro ti awon ti wa legbe re boya awon ore taba awon obi taba awon aburo te ba nso to ba se mistake wuwa kan awon oro wo la ma nso kini e ton ti de si e o ton ti bere o ton ti mu kini yun awon oro yun yo wa da pada seyin yo mu ko ranti wi pe ohun lo nkan ri ka si mo gbagbe addiction a define re bi a chronic relapsing brain disease o je isan opolo to je wipe bi cancer ni e ma toju re ni e ma make sure ke awon kan to ba ye ke se e nse won te ba se awon kan to ye ke se o se ko je wipe yo si ton pada so awon kan ti o sele ohun niyan pelu omo ti
0: ẹṣin tó jẹ pé ó yẹ kán yí àyíká ibi tó ń gbé kí wọn yí padà ẹṣin 0916893 1000 lórí àwọn tó ń kó wọlé torí pé ibì kan ló ṣáà ti ń wá ìjìyàwó ní bẹ fáwọn ati pe awon ile te ti gba o egbese wo le n gbe lori e.
2: Okay, awon ti won ko wole ijiya to po o wa fun won leyin ti a ba gbe iru awon ti won ta ti won gbe wole tabi ti koda ti won wa moto ti won fi n gbe kakiri ta ba mu won tan a se iwadi wa dada ta ba ri wi pe awon ti
0: da mo yi eyan kan be lojo
3: ko ni ma mo pe pada ya Saturday lati eleye ni
0: e seun
3: esa se ri gbogbo nkan ti oju wa ni ton so ooto ni ko si ronde nje je mo pe ngba ti omo yi gba yi under awon NTA mu o ti wa ni o ti bore pade ni be won de fo giri won de sa lo mo wa be si suku pe ba le se ma ri won awon NTA de so pe ki ma wori mama awon ma ri won won de pada ojo meta se ojo merin eni to lo awon mo eduro won de pada lo ri won mu ni mo ba yuwa ibi to tori de lo ti lo su jade to de lo saf so ye ni won de ri mu ni la pa le se mo ba o le se ri mu won ni mama e ma wori ise awon ni awon NTA sise o won sise o gbogbo nkan ti daddy yi so is true tori igba mi to ba tun wa wo awon iwa yen ile mania so ti ti bere ni is true ko si lori gbogbo nkan te so ko na ko jo ko ran wa lowo ka wa obi na ka ko na ran wa lowo de counseli ti won se fun igba yen o sa ti gbe pe nlo gbe ni pe nlo gbe ni bi awon de lowo ilu oyinbo to le fi lo ngba na àwọn kan sọ pé kí ni assurance pé tó bá tún lọ ìlú òyìnbó náà kò ní máa mú pé wọn mú nǹkan yẹn náà nílùú. Ọlọ́run ràn wá lọ́wọ́ ká ń gbìyànjú lórí ọmọ ọ̀la àti ajé mi wọn. Ẹ ṣe púpọ̀ iṣẹ́ ọba láyọ̀lẹ́ ìbílẹ̀ ńbẹ́ o.
0: Àmì àmì ẹ ṣeun ẹ ṣeun ẹ máa bọ́rọ̀ yín bọ̀.
2: Ok ẹ ṣeun ma so àwọn tí a bá mú yìí á ṣe ìwádìí wa lé wọn lórí tá a bá rí kí wọ́n jẹ̀bi ẹ̀sùn tí ẹ̀sùn nǹkan tí a mú wọn fún a gbé wọn lọ sí ilé ẹjọ́ adájọ́ yóò ràn wọn lọ sí ẹ̀wọ̀n tí adájọ́ bá ṣe àwárí rẹ̀ wípé wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n.
0: Ẹ ṣeun. Hello.
4: Hello lótú.
0: Ẹ ṣe bá yẹ́ dọ̀yìn lọlẹ̀ ẹ̀dàkùn ẹ̀yẹ́ dọ̀yìn lọlẹ̀.
4: Èmi tí mo pè lẹ́ẹ̀kan nígbà tá a ṣe program àwọn Eastman.
0: Ok ẹ ṣe ma.
4: Ẹ bèrè orúkọ mi.
0: O ti yé mi.
4: Ok ṣe rí nǹkan tí ó lè work ní ayé ọmọ mi ṣùgbọ́n I'm very sure pé 70% or 80% kò sí àdúgbò tí amúgbó máa dé àbáwọn tó mu kóló sí tán máa dé tí wọn ò ní rí ara wọn because they are too many. Very too many. Ó ní mi ní sọ àdúgbò mi bọ̀ ní àdúgbò mi tí mò ń gbé mo máa ń lọ jẹ àgbàdo ní ọ̀dọ̀ woman. Tí mo bá jókòó báyìí wọ́n máa máa páàkì mọ́tò ni ni wọ́n máa máa rà. Gbogbo wa la mọ̀ pé wọ́n ń ṣe nǹkan báyìí níbẹ̀. Fọ́nì náà ti fi tó burú sí mi pé àwọn tó ń ta kíni wọ́n sí lógò tó máa ń ṣe sára ògiri. Lógò yẹn tó mọ yẹn bá ọmọ tó ń mú bá yẹn tó lẹ́kọ̀ọ́. Ẹ wá mo wá Síbàdàn. Ó wá dẹ́lẹ́ yẹn lé àdúgbò tó ti rìn wọ́n sì mọ bá ṣe máa ń kọ lógò àwọn tó ń tà sí ara ògiri. Mínì pé ẹni tó ń tarú nǹkan báyìí wà láti tó bá ti rí ọmọ nǹkan ẹgbẹ́ kan tó jẹ́ ọkùnrin láti máa bí pé alpha báwo ló ń lọ ìyẹn ló máa mú wọn lóńgùn tó ti the best thing ni pé kí gọ́ọ̀mẹ̀ntì stop ọ̀nà tó ń gbà wọlé. Kí gọ́ọ̀mẹ̀ntì gangan stop ọ̀nà tó ń gbà tí oògùn olóró di ẹ̀ǹkan lọ́sìn ní kíní kan nǹkan ni kó stop ọ̀nà tó ń gbà wọlé ó ti pọ̀ jù. Tẹ bá mú ọkùnrin tẹ bá kó ọkùnrin 100 sílẹ̀ àti boys àti kíní kan tẹ bá kó 90% tí wọn ló ń mu nǹkan. Èyí tí ò mu sìgá á mu gbó èyí tí ò mu gbó á mu ẹ̀ẹ̀ká mu kó lóòótọ́ á mu oríṣiríṣi. Gbogbo wọn náà mú nǹkan àtàwọn èyí tó ń lọ ṣọ́ọ̀ṣì gan tó ń gbọ́rọ̀ náà lójoojúmọ́ kí gọ́ọ̀mẹ̀ntì sọ́kọ̀nà tó ń gbà wọlé kán bá ń bẹ̀. Ẹ̀sìn only solution sir that's my own point. Ẹ má bínú.
0: Ẹ̀sìn ìyá wa ẹ̀sìn ilé kan sọ yìí ó dá ó tún jọ ilé tí mo bèrè náà lẹ́ẹ̀kan ìjìyà tó ń bẹ fáwọn tó ń kó wọlé àti pé ṣé ó wá nira fún ìjọba gan láti kúkú ṣe bí ò bá gba airport yóò gborí omi wọlé ó ṣe wá le láti wá wagun dẹ́kun ẹ̀ pé ká fi òpin sí kíkó kíní wọlé.
2: Ẹ ṣeun olóòtú kò le ó sì tán le. Ìdí tí mo fi sọ wípé kò le òun ni wípé ìjọba ń gbé wọn gbìyànjú láti rí pé gbogbo bó ṣe ń wọlé ni à ń dí ṣùgbọ́n kò sí bí a ṣe lè ṣe ti awon kokan ti o ni ma wole bi mo se n ba yin soro yi te ba lo si opolopo awon opopona wa to wo ilu Ibadan e ba awon officers wa loju popo ti an ba pa kesi wi pe moto to nlo yi ta ba awon to wa na moto yi o jo nkan ti awon wa da moto na duro lati ye nkan to wa nibe wo te ba de airport e ba awon officers wa nibe ke le ba mo ni airport o ni awon irinse kan to je pe ati ko ka awon airport wa to je pe bi e ba se n gbe bag yin te nlo yo scan bag yin yo scan eyin na ti e ba ni awon nkan kan ti o je ogun ni ago ara yin tabi ninu eru yin yo so fun wa pe eleyi ka pe sodo opo gba to je pe ta ba arrest awon elomi iwe iru iwe ti mo mu lowo yi nje e mo wi pe won ti fi n gbe ogun elomiran to ba fe gbe ogun jade tabi to ba fe gbe wole inu isale bata re ini yo ko si ati ri awon to je wipe ninu lesin olowo nla ini won ni won se cocaine si so ijoba n gbianju
0: awon tarin pali mo tun ri foran to je pe won la pali
2: lori si ri si lori e ti o tun chele lai aipe ojo yi o ni e ti won ko si inu tank epo lorisirisi ati ri obirin oloyun oloyun ro to ye ke o se bi opo loyun igba ti ayewo la ri pe ko loyun kankan ogun lo gbe sibe elomiran be to ye ke yo so alo re ni so ijoba n gbianju o kan je wi pe ade nlagun iye oje ka mo ko si n se wi pe won gbe wole nikan won gbin won se lorilede wa yi boya awon ara ile o mo laipe ojo boya bi ose melo kan seyin ni ipinle oyo wa yi ile ise wa oyo state command a se ise kan ni adugbo tapa ni won pe side ibe is a part of this oyo state kini won se nibe ile ise nla ni olowo ile ise olowo nla kini won se nibe won se awon ogun methamphetamine ti won pe ni ice nporo miri ni ibibe ijoba n gbianju lati ri ki won ko wole won ton tin se ni arowo to wa ba se n ke won lowo kan ni won ton bo oka omiran sugbon awon ijiya to wa nibe enikeni ti a ba mu leyin to ba ti adajo ba ran won lo si ewon ndla ton apply lati ri wipe gbogbo onkan ti won ti kojo ile ni o oko ni o ile ise ni o agba pada fun ijoba so that ti won ba ni ori ofe wi pe leyin igba ti ba sin ti ba serve term won tan ba pada wa won o ni nkan kan lati
0: de ba
2: won wa ese bere aye won lotun
0: oda eseun kin to yonda yin e fun mi loju opo ti awon eyan le ma pe yin si to ba ni nkan ti won fe so fun yin be je kin gbe ipe yo kan yin hello
5: hello sir
0: eseun ejo papapa ojo ti
5: emi re yin o
0: ami
5: èmi náà mo pè padà
0: sá. Ẹ ṣeun.
5: Ṣé rí ìjọba tán sọ yìí? Ìjọba kúkú ń gbìyànjú tiwọn níwọ̀n ba. Ṣùgbọ́n ní gbogbo wọn là kalẹ̀ yìí. Ta tún wo ọgbọ́n mi ti ojú àwa aráàlú ta tún dá. Nítorí owó owó yìí náà. Ẹ rí wípé ọmọkùnrin obìnrin ó lọ ṣiṣẹ́ níbì kan. Mo forúkọ bẹ̀bẹ̀ láṣìírí. Ọ̀gá iléeṣẹ́ yẹn gangan tó mi bẹ̀. Ó bẹ̀ mú kínní yìí ọmọ láti gbé lórí ọ̀gá tí ó ní iléeṣẹ́ àwọn ó máa mú nǹkan báyìí mo ní fẹ́ ẹni gbajúmọ̀ tí wọ́n mọ̀ nílùú ọ̀yọ́ state yìí ni so yìí ni mo wá lanú lẹ̀ pé so àwọn bíi big man báyìí náà wọ́n mú kínní mo wá ní so so corruption kò lè jẹ́ kó lọ àwa òbí ni ká mọ̀ bá ṣe rò lórí àwọn ọmọ wa. Ta máa mú ta bá dúró de síjọba yìí àwọn ọmọ yìí àwa ni ká múra. Torí mi ò jáwọ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi wọn ẹni bí ẹni mo ti ń sáré ẹ̀ pé kínní ìfẹ́ wọn ò ní mú pẹ̀lú táyé wọn jẹ́.
0: Tí
5: wàá jèrè àwọn ọmọ lórúkọ
0: Jésù. Àmì ẹ̀ṣin ẹ̀ṣin ẹ̀fọ́ lójú òpó tán lè máa fi tán bá gbọ́ nǹkan tán fẹ́ sọ àbí tán fẹ́ kẹ́ mọ̀ whistle blowing ẹ̀fọ́ lójú òpó tán lè kàn sí.
2: Ilé iṣẹ́ wa a ní nọ́mbà tí ó jẹ́ tó free line.
0: Okay.
2: Tó jẹ́ wípé tẹ́ bá rí ohunkóhun tó bá ń lọ ní àrọ́wọ́tó yín ẹ lè pè láì ní ná owó yín kankan. e si le lo orisirisi awon ede ti o wa ni orilede Nigeria, Hausa, Yoruba, Igbo.
0: Okay.
2: E le so Oyinbo, e si le so Pidgin. And number yun, number meji la ni
0: 0800 1020 1020 200 300 400 0800 1020 1020 300 400 400 ipe gege bi eyan tutun ni agbegbe le ti o ba wa yo nira fun lati mo ibi tan tin ta awon kan bayi eyan fun imona le ti e fun omo lekan Adebayo tin leyin ti mo ni lati agbegbe Fadi Iyana Fadipe ni Academy na awon na ni ki a ki yin imona yin fun awon obi ati awon odo ni pataki julo ni iru asiko ta wa lori ogun oloro ki a tun ma lo.
2: Okay. Amaran mi fun awon ti won je obi ohun ni wipe e jowo owo to ba n dun yin e mo kibo abi aso e pa kiyesi awon ami kan to jo wipe omo yin kegbe kegbe tabi o n wuwa kiwa e mo fi se manu o se o ma dara ti owo to n dun yin yen to ba mo ni kekere ke tete lo si itoju re omo yin te ti pakiyesi yan e mu lo si odo awon professional e le mu wa si ile ise wa lati wa fun counseling fun awon odo awon eyan bi temi mo fe ko di mimo fun yin wipe there is nothing in drug and owe mo soro kan le kan yeke if you cannot beat them you should join them ti awon eyan ma nso ko awa applicable si ogun oloro ti o ba le se bi won se nse is better ko da duro so that wa le ni ojo waju to dara
0: esion ani ti e ti gbohun lenu won lati e kan awon na ni alagba Akibode Peter ASN1 bakan na lara awon ti won jo ko worin wa ni Lamide Sheu awon na ASN1 na ni won atuni Akinsara Faith to je pe SNA ini awon e se gan ti a pe yin ti e de je wa mo ni gbagbo pe ta ba tu pe yin jo mi e la anfani lati je wa
2: lori ofe olu
0: lo ko gbo awon alase ati apo ase wa nikan ni akiyin pe e seun e de ku ise ye mo ju yin se ko ni reyin lagboro Olorun e se gan le mo binu ojo ti lo ni o de siku alejo ambassador won si wa nta ti afẹ attend si e se gan ni o ye mo ju yin se God bless you e se pupo.

0: Ẹṣin tẹ́ ń gbọ́ ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga agbọ́nmàgbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye. Bàbá One Nation, ẹ mọ̀ bínú pé a dá yín dúró látẹ̀ẹ̀kan. Ara alẹ́ lẹ́yìn.
1: So iṣẹ́ ni náà ní tọwọ́ ẹni bọ̀pọ̀. Àbínú.
0: Ẹ kàn já sáré mú lérèfé kádé ìpínlẹ̀ Ọ̀ṣun. Ètò ìdìbò wáyé níjọ́ Sátidé Bàbá One Nation. Gbogbo ètò ló ti tò láti ọ̀dọ̀ àjọ INEC tó jẹ́ pé gbogbo àwọn àtúnṣe tó dẹ̀ kan ṣe ni wọ́n ti ṣe ń bẹ̀. Ṣùgbọ́n ní ọjọ́ Ṣẹ́gun tó lọ yìí ti ṣe ọjọ́ kọkànlá oṣù kẹjọ níbi ìpolongo ètò ìdìbò kan tó jẹ́ pé ó wáyé ní ìlú Lẹ́ṣà. Sẹ́nítọ̀ tó ń ṣojú àwọn ènìyàn ìlà oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun nílé aṣòfin àgbà nílùú Àbújá èyàn sẹ́nítọ̀ Francis Fádànsì ló jẹ́ pé èsì ìròyìn filéde tó jẹ́ pé fọ́nrán dẹ̀ jáde igbó sọ fún àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú ẹ̀ wípé ibikíbi tán bá ti lè rí ẹnikẹ́ni léyìí tó jẹ́ pé ó wá ajé alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú alátakò dá ọkọ̀ ẹgbẹ́ òṣèlú ọ̀hún pípa ni ẹpá o ìgbà tó wá pé wọ́n fọ́nrán ọ̀hún débi pé mo tì yín lẹ́yìn mo kí yín lẹ́yìn gan ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ wá jáde lórí ẹ̀ tó nírúurú ọ̀rọ̀ jáde ó lóun ò sọ bẹ́ẹ̀ o òun ní pé kán fi ìbò wọn kán fi pa wọ́n ni ṣùgbọ́n nígbà tá à ń ṣètò láàárọ̀ èèyàn kan wá pè ó ní bàbá àwọn ìtara ló fi sọ̀rọ̀ nígbà torí pé wọ́n ti ń pa àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ kan ni òun náà ṣe fi tara sọ̀rọ̀ ojú wo lẹ fi wò ṣó yẹ kí ètò òṣèlú kó le tó báyìí bójú ọjọ́ dẹ̀ ṣe rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀ nínú ètò ìṣèjọba àwọn ara wa.
1: Ṣé rí ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn ó jẹ́ ohun tí ó bà mí nú jẹ́ pé a kàn ní àwọn advance sí ní orílẹ̀-èdè Nàìjíríà ni kò sí ìtẹ̀síwájú kankan lábẹ́ bó ti lè wù kó rí nítorí wípé ọ̀rọ̀ yẹn kìí ṣe ọ̀rọ̀ tó dùn gbọ́ létí kírú sẹ́nítọ̀ ẹni tí ó wà lára àwọn tó ń ṣòfin lórílẹ̀-èdè Nàìjíríà kó máa fún àwọn nǹkan ní agbára láti lọ sọ pé ẹni tó bá ti kọlù yẹn àbí báwo ẹ̀pa that statement nǹkan tí ò yẹ kéèyàn kí àgbà kí náà ń pè àgbà òṣèlú kó máa sọ jáde lẹ́nu ni. Mo rántí ọdún kan tí bàbá wa Bọ́lá Ìgè tí wọ́n dìbò tán ó wá dàbẹ́ ni pé ìbò yẹn jẹ́ bí màkàrúurú lójú wọn gbà náà tó fi sọ wípé before kan tẹ̀ tó dìbò ni ni bàbá Bọ́lá Ìgè sọ fún wọn pé bẹ́ẹ̀ ni wọ́n bá kọlù yín tẹ́gbẹ́ NPN ni oníkàkan bá kọlù yẹn kọlù wọn tí wọ́n bá yín jẹ́ bá wọn jà ní ọdún tá à ń sọ yìí ọ̀rọ̀ tá à ń sọ yìí ó mú yẹn pọnrán yín wọlé tó yẹ pé wàhálà sẹlẹ̀ nínú ìlú lọ́dún tí mò ń sọ yìí ṣé mo pé tíyẹn bá fẹ́ sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ máa kọ́ṣọ̀nà rẹ̀ ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé ó mú òbí jáde ọ̀rọ̀ kan sì wà tó jẹ́ pé ìdà ló yọ nínú àkọ̀ so tí ọ̀rọ̀ bá jáde tíyẹn bá ń bínú nígbà míì èèyàn gbọ́dọ̀ máa gbìyànjú láti rí wípé òun kọ́ṣọ̀nà ara òun bí ètò ọ̀gá wa kan tó ń pè ní àbẹ̀rù àgbà pé tó máa ń pè ní òwúyẹ́ àṣírò sọ bí ọ̀rọ̀ àwọn nǹkan wọ̀nyí tó sọ jáde lẹ́nu kò yẹ ó yẹ kí wọ́n kọ́ àwọn ọlọ́pàá gan kí wọ́n dìde láti rí wípé gbogbo ọ̀nà tí wọ́n bá fi lè rí mu pé kan gbé lọ sílé ẹjọ́ kan sì ṣe ìdájọ́ tó yẹ fún nítorí pé èdè yẹn ò yẹ kó máa jáde ṣé mọ̀ ọ̀rọ̀ lásán a máa fa òbí yọ a máa fa ẹwà àtìgbà àti Bọ́lá Ìgè sọ ti ẹyìn àwọn ìbàdàn gbà yẹn pé gbogbo ọmọ ìbàdàn kan ò kójú òṣùwọ̀n láti máa ṣe gómìnà ní kan máa ṣe gómìnà pé kòkòrò wọn yìí kàwé so statement yẹn gbà yẹn ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé àwọn aráàlú ìbàdàn wọn capitalize lé lórí bí wọ́n ti ẹ̀ jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ Bọ́lá Ìgè gbà náà ọwọ́ wípé wọn ọmọ ìbàdàn yìí kàwé kí ṣe Bọ́lá Ìgè gan tó sọ pé òun lè dá ọ̀rọ̀ yẹn padà pé òun ò gbé tó bá òun bó ń ṣe gbé àgbékalẹ̀ rẹ̀ ni ó dàbẹ́ ni pé ó wúwo pé kò rí bẹ́ẹ̀ rárá kò sẹ́sùn lẹ́yìn àròmọ̀ àwọn èèyàn bínú yé pé lábẹ́ bó ti lè wò rí
0: oye ki oro ba o
1: be jade in lo mu oloye olunloyo Victor fin Victor Omololu olunloyo wole gege bi gomina ngba na ti tori pe awon Ibadan binu even kan ki ibo odun na ko je mo karuru tabi ko je mo karuru awon eyan o gbe igbese kankan won sa so pe omo wa ni o se omo wa ni o se nigba na so oro ngba na e ri pe oro pelu binu oro pelu pe itara tabi pe eyan ba need nkan gba mi te eyan fi itara so nkan yen nkan ti o ye ko jade ninu enu re
0: yo jade
1: be gan ni oro to sele si senator yi pe eyan gbodo ma caution ara re
0: papa bojojo te si wa ri nbe
1: se wa ri agbara to wa fun won yen ko si bawon yo se ni ma misbehave pe awon le baba ngbejo
0: to se ati so ti ka ma se so
1: o de ti ni ka ma se so so iyen ni o mo mu won bu iwa kiwa le to je pe in to a so igan lasan gan a gbogbo ipinle lo ye ku won sora fun gbogbo ipinle ati ipinle ogun ni ati ipinle oyo ni a fe wahala then eyi mo fe sare so ni nitori wi pe ko si akoko so o ye ki o fi wa tori pe ibi to fi o si in to ba wu omo awon ti an ba wa ninu ilu yen ni won ma se so ibi to fi o si e si o si o so ofin gbodo wa lati ri pe ni akoko campaign ti won ba n ka ibon ti an ka ada mo yan lowo en ti an ba mu o ye kan gbegbe eni ba lo le ejo
0: imoran yin fa awon eyan wa ni ipinle osun ba ti fe lo se ejo
1: e se imoran mi fun awon ara ipinle osun oni wi pe ki won ma wo pe olopa po soja po ki won jade ti won ba ni eto ti won ba ri pe awon ni eto lati fi ibo soro ibo ni won le fi soro so ye nisin ki won ma bo mole labe bo ti le wo ri kan de defend ibo won eni keni ti won ba dibo fun either accord tabi apc ni to do dabe ni pe awon ni won le ju
0: eni
1: wa on grand ki ba si jdc ni won fe di won fe dibo won fun
0: abegbe mi
1: abegbe mi gbogbo egbe yo ti won ba fe dibo fun ki eni to fe awon ti fe dibo fun won yen ki won lo with confidence nitori pe soja gan won lawon won wa awon wa lati defend ni ki gbogbo won de ni agent ti won so aka won agbofinro na kan ma hale ma awon ti won ba je agent so
0: e ba jagbe fun ara leke amo lo
1: to mo ti fe gbe la so lati fe ma tesi waju bo ti je pe mo sare kanju so awon oro won yi ni because oro wa n die gan
0: ayo tun yo dada lo se tori won a ti pare eto ibo lo se tun bo
1: lo se tun bo
0: araye yanju eyan dada
1: so to oruko temi ni ambassador wale egbewumi baba one nation lagbara lowo olohun a o tun pade ayo
0: esun baba one nation ese ibanuje oni de ba yin lagbara olohun eledumare o dabe eyan kan wa bi hello e ko le bere ni kan pe la bala hello papa pa ojo ti lo
2: mo baje fun baba wa ni jamo ki
1: yi
2: baba wa na so pe to yo dara fun yin aje olu je gun loruko mi lati aye bo le yo emi na ro awon ara ibile osun ki won da ku ki won jade kan lo dibo ko ejo kan wa fe baba en to si soro o da be ni wi pe awon oloseli bi an se ban se niyan o ko ma oro yen jabo ni

0: ẹ wọn ní ẹyin ló sọ bá ti balẹ̀ kò ṣeé kó ó ti wà ó gbogbo àgbáyé ti gbọ́ ọjọ́ sọ ní ìsìn kí ni wọ́n ń kó àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ yẹn láti ṣe ẹ wò ni wọ́n wá ní wọ́n pé wọ́n ń darógẹ́tẹ̀ fún wákàtí mẹ́ta wọn túlẹ̀ èmi ti ẹ̀rọ tó yẹ kó wà ní àtìmọ́lé títí tí wọ́n parí ìbò àti kéjì ẹ̀ náà tó sọ̀rọ̀ ní odò ọ̀kẹ́ àbí kí náà ti ń pè é.
1: Ó dà ó dà bàbá
2: ọjọ́ tí ó kò sí mo fẹ́ kí ẹ àtúnjọ sọ̀rọ̀ ọ̀dà
1: ẹ̀ṣẹ̀
2: ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀
1: ẹ̀ṣẹ̀
2: àtúnjọ sọ̀rọ̀ ọ̀dà bàbá ti máa
1: bọ̀ sí kí agbọ́ nǹkan tí
2: orí àkókò ni.
1: Ó dà ẹ̀ṣẹ̀ oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yìn tẹ́ bá wa jẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ àìbínú tó bá ní nǹkan tí ẹ fẹ́ sọ fún wa lẹ́yìn ètò yìí àbí oníṣẹ́ tẹ́ ẹ fẹ́ ran wa ẹ fẹ́ jẹ́ àlejò lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láǹfààní àti pè sórí 08136425440813864254 tábà ti dìde ìròyìn àgbáyé ni ó wà lédè ìbò àti lédè yorùbá ẹ ṣeun tẹ ń gbọ ìkànnì west radio 89.3 fm alàgbà tó bí ti wà bí sọfẹ fún yín ní ìròyìn àwọn ìròyìn bó ṣe lọ káàkiri àgbáláyé láti bí mọ̀mọ̀ fún yín dé russia de pakistan gbogbo ẹ̀ lẹ ti lọ láàárọ̀ ẹ ti dé ìra tèmítọ́pẹ́ ọláwọlé ọmọọba ṣàplẹ̀ ẹ̀ sínúdò sí ni orúkọ tèmí káyà láyọ̀ ká pàdé rẹ̀ ká má dòlódì lẹ́yìn ara wa ó dàbọ̀.

0: Ẹ̀ka sàn ó.
1: Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé ṣe ti gbọ́ yín láti ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ fòpin sí ìfiránṣẹ́ èrò ìlú lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ní òní. Ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ètò ìdánwò aláyẹ̀wò oní ìṣe ìfìdímúlẹ̀ fáwọn òṣìṣẹ́ ìjọba kéékèèké tí wọ́n lé ní 84,000 níye. Zambia dìbò nínú ètò ìdìbò ààrẹ bí ààrẹ tó wà nípò bó ti ṣe ń wá láti lọ sí ní sáà kejì. Japan ṣe ìfẹ̀hónúhàn lórí àbẹ̀wò ààrẹ orílẹ̀-èdè Russia síbi tí wọ́n ń jà lé lórí. Nínú ìròyìn eré ìdárayá, Messi padà sínú díje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lẹ́yìn ikú bàbá rẹ̀ tó ń tọ́ka sí wípé ó ṣeéṣe kó fẹ̀yìntì. Ní báyìí, ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti kéde wípé òní pinpin lórí èròǹgbà ìlú lórí àbá òfin ọlọ́pàá ìpínlẹ̀ ní nǹkan bí 5:00 PM òní. Wọ́n wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti fi èrò wọn ránṣẹ́ lórí ètò ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Olórí òṣìṣẹ́ ààrẹ àti alága ìgbìmọ̀ amúṣẹ́yà ìjọba àpapọ̀ lórí àbá òfin ọlọ́pàá ìpínlẹ̀ ẹni tí í ṣe Fẹ́mi Pàjàbí Àmílà ó ṣàlàyé ọ̀rọ̀ lánàá òde yìí lórí wọ́n ti ṣe àgbékalẹ̀ ètò ọ̀hún láti lè rí ìrírí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rí gbámú lórí àbá òfin náà. Ó wí pé ìfiránṣẹ́ èrò wọn ni yóò wúlò nínú ìkọminú tó ní í ṣe pẹ̀lú ìdásí òṣèlú ohun tí wọ́n ti fojúfò àti àwọn ìgbésẹ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ láàrin ọlọ́pàá tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó ń ti ọlọ́pàá ìpínlẹ̀. Pàjàbí Àmílà wá yànnàná ọ̀rọ̀ lórí bí ìdásí ọ̀hún bí kò ṣe ní pààrọ̀ ipa ilé aṣòfin àgbà orílẹ̀-èdè yìí tó jẹ́ wípé àwọn náà wà nígbọnu ìṣàkóso agbára lórí àtúnpéyẹ̀wò àtúnṣe ìkọ̀sílẹ̀ tàbí ìgbàwọlé àbá òfin eléyìí tí wọ́n bá fi ṣọwọ́ sí wọn. Àwọn onímọ̀ nípa ọrọ̀ ajé ni wọ́n ti ṣàtìlẹ́yìn iṣẹ́ ìwádìí orílẹ̀-èdè Amẹ́ríkà lórí wípé Nàìjíríà kùnà láti ṣe alábàápàdé gbèdéke eléyìí tó kéré jùlọ lórí ìbéèrè àkóyawọ́ ẹ̀náwó pẹ̀lú ìkìlọ̀ tí wọ́n ṣe lórí àìfẹsẹ̀múlẹ̀ ìmúṣẹ àṣàrò ẹ̀náwó tó fi mọ àìṣàfihàn tó yẹ lórí ìṣúná ìlú àti àìgbé ìgbésẹ̀ àyẹ̀wò ìwé owó lọ́nà eléyìí pẹ̀lú pé o lè mú àdínkù bá ìgboyà àwọn afowódókòwò ó sì lè ṣe ìpalára fún ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Àyẹ̀wò ọ̀hún ló wà nínú ìwé àkójọpọ̀ àkóyawọ́ tó ń ti àfihàn gbangba ti ẹ̀náwó tọdún 2026 tó wáyé nípasẹ̀ ẹ̀ka ìlú orílẹ̀-èdè Amẹ́ríkà ní 11 October lẹ́yìn àtúngbéyẹ̀wò ìlànà ẹ̀náwó ìjọba láàrin 1st October tó ń ti 31st October 2025. Orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n wà lára àwọn ìjọba 77 eléyìí tí wọ́n kùnà láti ṣe alábàápàdé àbáwọlé eléyìí tí ó kéré jùlọ pẹ̀lú ìròyìn tó tọ́ka sí wípé orílẹ̀-èdè yìí wọn kò tẹ̀síwájú nínú àtúnṣe àwọn kùdìẹ̀kudiẹ eléyìí tí wọ́n nílẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣètò ìdánwò onífìdánilójú eléyìí tí wọ́n kàn nípá tó jẹ́ tọdún 2026 fún àwọn òṣìṣẹ́ tó ń ka wọn lé ní 4,500 tó wà nípele kínní sí ìpele kẹfà ní tìbútòrò iléeṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ yìí. Ìdánwò ọ̀hún ti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ìdáṣẹ́sílẹ̀ àti ìkọ́ni tí wọ́n ṣètò rẹ̀ láwọn gbọ̀ngàn méje lẹ́kùnjẹkùn nípínlẹ̀ yìí tó bẹ̀rẹ̀ lọ́jọ́ Ṣẹ́gun 11 October 2026. Ètò ọ̀hún ni wọ́n pe ó tètè bẹ̀rẹ̀ ló sì ṣàkójọpọ̀ àwọn tí ó ṣe ìdánwò náà láti oríṣiríṣi ẹ̀ka kéékèèké. Ẹni tó wá bá àwọn olùṣèdánwò ọ̀hún sọ̀rọ̀ ní gbọ̀ngàn Simon Adebo tó jẹ́ ibi gbọ̀ngàn ṣèdánwò fún àwọn tigun ti Ìbàdàn tó jẹ́ apá kínní àti apá kejì ẹni tí í ṣe akọ̀wé àgbà iléeṣẹ́ ìjọba Alhaji Hamid Bello. Ó rọ àwọn olùkópa náà láti ṣe sùúrù gidi kí wọ́n sì gbájúmọ́ ohun tí wọ́n ń ṣe nígbà tí kò wá wọn bá ń dúró de ìpín tó ní í ṣe pẹ̀lú igun sí igun wọn. Àwọn ará ìlú Zambia náà ti bẹ̀rẹ̀ ètò ìdìbò ààrẹ tó fi mọ́ ti ilé aṣòfin àti ti ìjọba àbílẹ̀ ẹ̀wọ̀n pẹ̀lú bí ààrẹ Akinde Ichilema bó ṣe ń gbìyànjú láti lọ sí sáà kejì sí. Ichilema ni won ri pe o ni anfani eleyi to po julo lati jawe olubori leyin ti o se amojuto igbedide ati imularada oro aje orilede na lakoko odun marun akoko re to se nipo gege bi ari orilede ohun eto idibo ohun ni won woye re pe ko se eto idibo ohun lo waye loni pelu bawon gbangan idibo na to ti wa ni sisi sile lati bi nkan bi ago mefa adaji pelu bo ti se nreti iketo na ko pari ni ago mefa owo orole nigbati esi idibo na yo jade ni ojo aje awon eniyan toto egbelegbe milionu 2.20 oni won ti tu jade sita yanyanja lati lo kopa ninu eto idibo na ni ilu Zambia. Ichilema lo tin dari orilede ohun latodun 2021 to se nse ipolongo pelu akosile oro aje eleyi to tini to fi mo akitiyan igbedide orilede na lati nu gbese lodun 2020 eni ti won jo nfa epo mara won lowo na ni Brian Mundebele to je asofin eleyi to ni iriri to tun je oludije dupo are fun igba akoko olosin lewaju egbe alatako eleyi ti awon alatileyin are ana Edgar Lungu ti won se atele re orilede Japan ti se ife onu alagbara lori abewo are ilu Russia si ero kusi Korea ti won ja le lori won sa apejuwe irin ajo re bi ohun ti ko se tewo gba ti o si bojumu ile ise egbon safefe ilu Russia won fi royin lede wipe o sabewo si ero kusi Etrov eleyi ti won mo nilu Japan si Etrov okan lara awon ero kusu merin ti orilede ohun ja si abewo re lo waye loni o si sami igba koko ti are ilu Russia yo se abewo si ero kusu eleyi ti awo wa lori ohun Minister idasi oro ile okere ilu Japan o soro lori bi erukusu ohun bo se je lara ile Japan pelu itan to nti labe ofin agbaye eyi to mu Tokyo seto ife onu alagbara lori abewo na orilede Russia ati Japan ni won ti ni awo to ni se pelu ija erukusu ohun fun odun pipe seyin eyi to se idiwo fun awon orilede mejeji lati mo le buwolu iwe adehun alalaafia leyin ogun agbaye elekeji erukusu ohun lo wa laarin apa ariwa lo Japan ati Russia ni Kamchatka Peninsula. Ààrẹ orílẹ̀-èdè Colombia ti ṣe ìlérí láti ṣe ìdásílẹ̀ ìṣúná pàjáwìrì fún àtúnkọ́ àwọn ilé ìwòsàn ilé ẹ̀kọ́ ilégbé tó ń tí àwọn ohun amáyédẹrùn mìíràn ilé ètò jẹ́ bí bàjẹ́ látàrí ìṣẹ̀lẹ̀ ilẹ̀ mímí alágbára ilé ètò ṣọṣẹ́ tó ṣe ìgbẹ̀mí lẹ́nu àwọn ènìyàn ilé ètò nǹkan àwọn fẹ́ tó 245 pẹ̀lú àwọn mìíràn eléyìí tí wọ́n fẹ́ wọ 500 níye tí wọn kò lè ṣe ìṣirò fún. Ààrẹ ọ̀hún wá sọ̀rọ̀ lórí àfojúsùn ìjọba èyí tó dá lórí ṣíṣàwárí àwọn ènìyàn wọn tó ṣẹ̀kù. Ìkéde ọ̀hún ló wáyé lánàá òde yìí lẹ́yìn ọjọ́ méjì tí ìṣẹ̀lẹ̀ ilẹ̀ mímí alágbára ọ̀hún ti ṣọṣẹ́ nílùú Colombia lọ́jọ́ ajé èyí tó fa ìbàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan pẹ̀lú báwọn oníṣẹ́ ìdóòlà bá ti ń tẹ̀ wájú akitiyan láti wá àwọn ènìyàn tó ṣẹ̀kù tí orí bá kóyọ nínú ìṣẹ̀lẹ̀ náà. Nínú ìròyìn eré ìdárayá Lionel Messi ti padà sínú ìdíje eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Miami níbi tí ó ti farahàn gẹ́gẹ́ bí arọ́pò lẹ́yìn ìpapòdà bàbá rẹ̀ George àti ìbéèrè tó ní ṣe pẹ̀lú ọjọ́ iwájú rẹ̀ nípa kíkópa nínú eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Àgbọ̀wọ́ iwájú ọ̀hún ló ti kọ́kọ́ fọ̀rọ̀ léde síwájú lórí bí òun kò tíì ṣe mọ ohun tó dájú lórí bóyá kò ń lè tẹ̀ síwájú láti máa gbá bọ́ọ̀lù. Messi ó farahàn lánàá òde yìí lẹ́yìn tó ti yọjú síbi ẹ̀yẹ ìsìnkú bàbá rẹ̀ ní Rosario, Argentina lọ́jọ́ Àìkú. Bàbá rẹ̀ ọ̀hún ti ṣe George ń ló jáde láyé lọ́sẹ̀ tó kọjá yìí lẹ́ni ọdún 78 lẹ́yìn tó ti ṣe àìsàn fún ọjọ́ pípẹ́. Bí agbábọ́ọ̀lù ẹni ọdún 39 ọ̀hún bó ti ṣe padà sí orílẹ̀-èdè Amẹ́ríkà tó sì wọlé ní ìlàjì àkókò ẹlẹ́ẹ̀kejì ìdíje ọ̀hún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Inter Miami ẹ̀wẹ̀ wọ́n pàdánù sọwọ́ Egan Mexican lámì ayò 3-2 eléyìí tó mú wọn yọ kúrò nínú ìdíje ife ẹ̀yẹ aláṣekágbá àti líìgì ọ̀hún. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tọ̀sán òní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí ijoba apapo ti kede wipe oni lowo bi ago marun role oni pinpin opin lori ifiranse rogbalu lori aba ofin olopa apinle won wa ro awon omo orilede Nigeria lati fi erongba won to nti woye won ranse lori eto idasile olopa apinle ijoba apinle oyo se idanwo alayewo dandan fun awon osise kekeke to nka won le ni egberun merin ati abo ti won wa ni ipele kini si ipele kefa ni chibutoro ile ise ijoba ni ipinle yi awon ara ilu zambia na ti bere eto odibo are tile asofin ati ti ijoba bile pelu bi are won akainde ichilema bo ti se wa ona lati lo sa keji leyin atunji dide oro ajo orilede ohun eleyi to se laarin odun marun akoko to lo gege bi are orilede na orilede Japan se ife wonu alagbara lori abewo are ilu Russia si ile erukuso Korea eleyi ti won ja le lori won sa apejuwe abewo re bi ohun ti o ye be eka agbon safefe ilu Russia firoyin lede lori abewo re si erukuso Europe eleyi ti won mo si etofo nilu Japan to je okan lara erukuso merin eyi ti orilede mejeje ohun ti won ja le lori ninu iroyin ere idaraya Lionel Messi o te pada sinu dije bọọlu alafesegba fun iko Inter Miami gege bi aropo leyin iko baba re George eni ti eyi to nfa ibere nipa ojo waju kikopa re ninu dije bọọlu alafesegba agbowo waju ohun o ti so tele wipe ohun ko ti mo ya koko choko fohun lati lu lati le te waju ninu gbigba bọọlu alafesegba eyi lopin akojopo iroyin agbaye fun ti osan oni akojopo ati atunto iroyin na lo waye latowo okunle olowu edarapo mo wa lojo opo ayelujara wa gbogbo Wells Radio 893 bakona e ba wa nifese kese ba wa pin kaakiri lojo opo ikane banidore Facebook wa Wells Radio 893 FM fan page lori itakun agbaye www.wellsradio893.com fun iroyin eleyi to ba soju yin te fe kan si wa lori e kan sinu okolo ikoroyin jopo wa lori number yi 0916893200 oye olorun adegoke doni iroyin yin e seun ten gbo wa olorun yo pokun fun yin e ku kale

Efile Emayikuro Wells Radio 89.3 FM Nibe Gongon Lewa.

Efile Emayikuro Wells Radio 89.3 FM Nibe Gongon Lewa.

0: Balboa. West Radio 89.3 FM. Awani Baba.
1: Inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ́ farabalẹ̀ láti máa gbọ́. Nípa gbígbọ́ àwọn prógráàmù yìí, ẹ ó dẹni. Àmì.

sí mi létí bí oṣù tó kọjá nìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ṣì wà lẹ́nu ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí báyìí. Kété tí mo parí ètò yẹn ní ọ̀sẹ̀ tó kọjá ni mo gbọ́ ìpè yẹn lórí aago mi. Ẹni ẹ pè mí ó ní Radio Evangelist, mo ní mò ń jẹ́ ẹ̀. Wọ́n ní níbo lẹ wà, mo ní mo ṣì wà lọ́fíìsì sà. Wọ́n ní ẹ máa bọ̀ ní agbègbè òpó òpó nílùú Ìbàdàn yìí náà. Ẹ̀yin ará òpó ẹ mà káàsán o. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní Dúníyàn. Yes, kí ló ṣẹlẹ̀? Wọ́n ní ó ṣẹlẹ̀ bí ọdún kan sẹ́yìn ní ìṣẹ̀lẹ̀ yẹn ti ń rúgbó bọ̀. Níbi ọdún bíi 15, arábìnrin aláǹgànná kan ó rìn gbèrègbère káàkiri ẹ̀gbẹ́ títì. Bẹ́ẹ̀ ni arákùnrin kan náà tóun náà ṣe dáadáa nínú ayé, èèyàn gidi lòun, òun ò kí ṣaláǹgànná ń tiẹ̀. Àmọ́ ní àkókò gbà yẹn, ó ti da nǹkan ayá, ó ti da nǹkan lura. Ó ti gbé nǹkan lura débi pé òun gangan fúnra rẹ̀ ti di bí abara méjì àbí bí abara mẹ́ta. Ohun tí mò ń wí ṣó yé yín, ó ti mọ tí yó. Ibẹ̀ ló ti rí arábìnrin aláǹgànná yìí. Ó kọlu arábìnrin. Nígbà náà lọ́hùn, ó kọlu. Àmọ́ arákùnrin yìí, òun náà ti níyàwó sílé nígbà náà lọ́hùn. Ṣùgbọ́n Ọlọ́run ìtí ìdá lóhùn. Ọlọ́run ìtí ìgbàdùà. Nígbà tó kọlu arábìnrin bí ọwọ́ aago mọ́kànlá àbọ̀ alẹ́, ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀. Ìgbà tálayé túra tán, ó gbàgbé sùn lọ síbẹ̀. Ìgbà tó wá dọwọ́ ìdájí tó tají ló wá bára ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ arábìnrin aláǹgànná yìí. Ibẹ̀ lòun ti wo pé ṣé nǹkan ò ti ṣe báyìí, ṣé nǹkan ò ti yan báyìí. Àmọ́ gẹ́gẹ́ bí ọmọ ọgbọ́n, ó ti ríra ẹ̀ ní inú ipò tóun gangan wà. Ó fò dìde, ó sáré dìde. Ó gbalẹ̀ lọ pé ọ̀pọ̀ ojú ò gbọdọ̀ káhùn mọ́ ibi tí òun wà yìí. Ó di sóònú ẹ̀kọ́ àmúmọ́ra. Ìtumọ̀ ni pé ohun tí ó ṣe ń gbà yẹn, ó mọ̀ pé òun ṣe nǹkan nígbà tí ilẹ̀ mọ́, nígbà tójú ẹ̀ ti ká. Bẹ́ẹ̀ wọ́n ń wá èso lóòótọ́ òun àti ìyàwó ẹ̀ nínú ilé. Wọn ò dẹ̀ tí ì rí ọmọ bí. Lẹ́yìn bí ọdún méjì, bí ọdún mẹ́ta sí ọdún mẹ́rin, ọdún márùn-ún, ẹ mọ̀ pé wọ́n ti máa sáré káàkiri. Ẹ dẹ̀ mọ̀ pé táwọn obìnrin bá ti ń wá nǹkan, kò sí ọ̀nà tí wọn ò lè gbà wá. Bí wọ́n ṣe máa lọlé wòlí, náà ṣe máa lọlé àfà, ni wọ́n ṣe máa lọ ilé babaláwo. Ibẹ̀ ni ìyàwó yìí ti ṣalábà pàdé aláwo kan, eléyìí tó dáńtọ́ tó gbójú dáadáa. Ibẹ̀ ni bàbá yìí ti jẹ́ kó di mímọ̀ pé ọkọ rẹ̀ ti bí ọmọ sí ìta.
oni rara oko ohun o ni enikankan sita dikin ni oko ohun ninu ijo oni dikin ni oni ko leni kankan ejo keni keni ma se pe mi bayi sori eto ejo to ba takoko a ma pe mi ejo nitori tolorun oni dikin loko ohun oni ko fe iyawo kankan leyin ohun oni ninu ijo ti awon lo eni ba ti je dikin beyen to ba ti fe iyawo meji ti ijogan ba mo won ma ro nipo abi to ba ti fe iyawo meji ko ni lori ofe lati di ipo dikin yen mo oni onigbagbo to muyan duko loko ohun hey babalawo yi ni ifa to n da opele to n mo yi oni ki paro o loko re ti ni iyawo kan sita oni lo te ninu dada be ni iyawo dele oju pon roro aranta bale mi ki lo nsele te fi to mi leti ti mi o mo oko ni ko si nkankan omo te bi sita ni bo le ti ri ni bo le ti ko oko ni omo ke ohun bi mo kankan sita ko si nkankan a ti gbo iyawo dikin to lo si ile babalawo so se so bi o di so nu eku amumora o ye ko mo o ye ki arabirin mu oko re iyen lo sodo babayi amo nira iyawo yi sa gbogun ti oko yi alo se bayi oko lohun o se be ko so ohun to jo iyawo pada lo sodo babayi aba oko ohun lohun o se o lohun de trust oko ohun iyawo o baba tun gbe ifa jonle lele keji ohun to n ri oko re ti o ti bimo sita ibi ti baba yi wa sode oni alangan na ni arabirin na to bi omo foko e nkan ma yan yen ni orilede Nigeria ni ilu Ibadan nigba ti baba lawo so pe alangan na ni yen to bi omo fun oko e kini nkan to sele mo nbo

Yes, ìyàwó tún padà lọ bá ọkọ ẹ̀ nílé. Ó bèrè lọ́wọ́ arákùnrin rẹ̀ pé ọkọ mi, aláǹgànná wo ló bá ní àjọṣepọ̀? Ibẹ̀ ni apá ọkọ ti jábọ́ díẹ̀. Wọ́n ní ọmọ tó ń bẹ lọ́wọ́ aláǹgànná yìí, àfi kó wà lákàtà rẹ kọ́lọ́mba lè gbọ́ àdúrà àtàwọn náà. Bóò náà ṣe gbọ́mọ lọ́wọ́ aláǹgànná, báwo ló ṣe máa rọrùn láti gba ọmọ ìyẹn lọ́wọ́ aláǹgànná? Ó lágbára pọ̀ díẹ̀. Nígbà tí ọkùnrin náà mọ̀ pé ohun tí àṣírí tó ń bẹ lọ́wọ́ ìyàwó òun, etí kejì ò gbọdọ̀ báwọn gbọ́, ó wá bèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ pé níbo ló ti gbọ́ àṣírí? Ó ti di àṣírí láàrin àwọn méjèèjì. Ìyàwó náà ò bẹ̀gbà láti sọ fún ọkọ rẹ̀ pé ọ̀dọ̀ bàbá kan ló ń lọ. Ló bá kí ọkọ ẹ̀ mọ́lẹ̀ ló dọ̀dọ̀ bàbá. Bàbá bá tún ṣu désàlẹ̀ kòkò pé aláǹgànná tó gba ọmọ lọ́wọ́ ẹ̀ tó bá lò pọ̀, ọmọ náà ti máa lọ bí ọdún márùn-ún, àfi kó gba ọmọ yìí kọ́mọ ìwà làkàtà rẹ̀. Orí ọmọ ní pọmọ wáyé kọ́lọ́mba lè gbọ́ àdúrà ìwọ àti ìyàwó rẹ̀. Ló bá di ọ̀rọ̀ bá di bó lo ìyá mi, bó la ṣe ṣe, níbo la gbégbà? Mo ń bọ̀ mí tí ìdè Radio Evangelist, ìkànnì West Radio 89.3 FM náà lẹ̀ ń wáyé. Aláàfin Avenue làwa kẹ̀tẹ̀fẹ̀ sí, ìyẹn ní Olúyọ̀lé ní ìlú Ìbàdàn. Inú kúlú bẹ́ẹ̀ ni mo ti ń jòhùn sórí ẹ̀rọ àgbagbé. Ìrírí mi lètò, ètò ni ìrírí mi.

0: Ọkọ àti ìyàwó bẹ̀rẹ̀ sí ní wá obìnrin aláǹgànná yìí káàkiri. Ní agbègbè ibi tí arákùnrin ti ṣe kòtọ́, Ọlọ́run máa fún arákùnrin ní obìnrin aláǹgànná yìí rí. Bẹ́ẹ̀ lọmọ yẹn dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ lóòótọ́. Ọmọ bí ọmọ ọdún márùn-ún ó wà ńbẹ̀ gẹ́gẹ́ bí babaláwo yìí ṣe sọ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni wọ́n ṣe bá a. Kàyéfì ńlá. Ẹ̀rẹ̀ mọ̀ tọ́ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ aláǹgànná ẹ mọ bí àwọn èèyàn ṣe máa ń ṣe. Nígbà tó di bí ọwọ́ bí aago mọ́kànlá àbọ̀ alẹ́ sí aago méjìlá, wọ́n gba bẹ̀ lọ lóòótọ́. Wọ́n rọ obìnrin arábìnrin aláǹgànná yìí mọ́lẹ̀, wọ́n gun lábẹ́rẹ́. Bẹ́ẹ̀ ló sùn lọ, ìyẹn lọ́dún náà lọ́hùn. Wọ́n ki ọmọ yìí mọ́lẹ̀, wọ́n bá gbé lọ. Wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ́jú ọmọ yìí lóòótọ́, lóòótọ́, lóòótọ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀. Ẹ̀rẹ̀ mọ̀ pé agbọ́mọjó lọmọ mojú. Débi pé wọn ò gbé ọmọ yẹn dúró rárá, ìyẹn ní ìlú Ìbàdàn tá a wà. Wọ́n tọ́jú ọmọ yìí dáadáa, débi pé ọmọ yìí gbàgbé gbogbo tó ń ṣẹlẹ̀. Torí ohun tí aláǹgànná bá ń kọ́ ọmọ kékeré, bí ọmọ yẹn náà, bí aláǹgànná náà ló á ṣẹ̀ṣẹ̀ máa wù ọ́. Wọ́n ṣẹ̀ṣẹ̀ máa lọ rehabilitate ti ọmọ yẹn ni láti sọ ọmọ yẹn dèèyàn. Ọmọ yìí dèèyàn tán, wọ́n fi sí ilé-ìwé, ó bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́, ó bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo. Kò pẹ́ kò jìnà, arábìnrin yìí náà bá finú ṣoyún, ló fẹ́ ẹ̀yìn ìgbọ́mọpọ̀. Ó náà tọwọ́ àlàbòsùn, ó bímọ o. Ó bì kíní, ó bì kejì. Ó bí ẹlẹ́ẹ̀kẹta. Nínú ìrìn àjò náà, arákùnrin èyí bàbá Dikin tó fún aláǹgànná lóyún, ó máa jọlọ́hun nípè. Ó jáde láyé. Ìgbà tí arákùnrin jáde láyé, ó kú ọmọ aláǹgànná yìí àti ìyàwó arákùnrin àti àwọn ọmọ tó bí. Ibẹ̀ ni wọ́n ti ń matreat ọmọ yìí. Àmọ́ ọmọ yìí kò kúkú mọ̀yá ẹ̀. Kò mọ̀yá ẹ̀. Gbogbo ẹni tó ń pè níyẹ ni arábìnrin torí pòun ló tọ́jú ẹ̀ dáadáa. Ìgbà tí ọmọ yìí pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún, ẹ mọ̀ pàgbà ti dé dáadáa. Ó sì ń ṣetán àti ṣetán ní ilé ẹ̀kọ́ secondary school. Ibẹ̀ ni arábìnrin ti jẹ́ ó yé ọmọkùnrin yìí pé, èmi kọ́ ni ìyá ẹ̀, èmi kọ́ ni mo bí ọ. Èmi náà bí tèmi. Ọmọ ọlọ́mọ kan ò lè wá pa ìyá oníyà. Lọmọ ìbá bú sígbe. Ta wá níyà mi? Níbo níyà mi wà? Ta níyà mi? Níbo níyà mi wà? Àbí ohun tó fi lè mẹ́yìn tó jẹ́ pé ẹ̀yin kọ́ lẹ bí mi? Ìtumọ̀ náà ni pé kìí ṣe bàbá Dikin ló bí òun náà. Ọ̀rọ̀ yìí máa sọ sí ni lẹ́nu, ó buyọ̀ sí. Kìí ṣe bàbá Dikin náà ló bí mi náà. Ta ni ìyá mi? Ta ni bàbá mi? Arábìnrin yìí ó ṣe bẹ́ẹ̀. Ó sọ fún ọmọ ọdékùnrin pé aláǹgànná ni ìyá rẹ̀. Ẹbí báyìí báyìí báyìí báyìí báyìí. Ìyẹn ní opó. Ibẹ̀ ni ìyá rẹ̀ ti ń ráre. Ọ̀rọ̀ yìí gbomijé kíkorò lójú ọmọ yìí. Ó kẹ́rù ẹ̀. Ó kúrò nílé. Ó gba agbègbè òpó lọ. Ìgbà tó débẹ̀, alangan na de po mbe, uti po. O bere si ni wa kakiri. O bere si ni wa yare kakiri. Kofo du gani yare, amon lenye o du kansa du keji. Tomo yi chade ninu ilenye. Alabirin to wa ninu ilenye yawo deken. O kwa danu omo mejeji. Ele to bi fun deken. Omo re mejeji to bi yen, o jade la ye. Iyen kete ti omo yen ti kuro ninu ile yen laarin bi odun meji o padanu omo meji ikun la bi amo ibe lo ti wo pe ki nkan ma yan kele keta na ma tun fo sonle koku lo ba tu tese jade no ba ni omo wo lo le jade lakata re omo wo gangan lo le jade lakata re ki lohun to sele to fi le omo yi jade lakata re to ba salaye afi tomo yi ba pada sinu ile yen o lo le mu e ko ma tun foju sukun omo re leketa hey lo ba nbere sini wo mo kakiri ebi to si wo mo kakiri ori omo kuku gbo mo ko alawore eni to saanu e ni ya yi ba bere si ni be jo pada wa sile jo pada wa sile awon eko oni afi to nba foju gan ni ya hun ko n to le pada sile eh eyin ara le o kan yin kini ki omode kunrin ise se ko wa iya re lo ni tooto ni abi ko pada lo si ile ti won ti nbe bi pe ko joko pada sile se ko wa iya re alangan lo ni abi ko pada si inu ile yen ki omo eleketa ti iyawo yen to bi ko ma ba tun pada jade laye kini ko omo yo se tori omo to si kere ni ko ti ise omo to ti le danu ro odo omo ti odo eni ti omo yi n gbe lo fi sele gangan to wa leti kini ki omo yi o se e de mo pe ile baba re gangan na ni o se mo be ile baba re na ni won de ni ile baba omo ki bo omo leru amo iyawo ti fi pitipiti han o si si jade nle kete to omo jade nle isele buruku bere si ni sele won tin pada nwo omo yi nle bayi se ko wa iya re lo sibe abi ko pada si ile baba e epe sori ero ibani soro 091 68 93 1000 tabi ke loju opo yi 091 53 33 48 93 oju opo yen ti nseju e ba npe yen e ba npe orebete e loju opo yi 091 53 33 48 93 hello
1: sir
0: yes sir
1: ako eto
0: olorun lo ba wa to sa oruko yin sa bi 13 ba wa soro
1: oruko mi ege latologolo
0: ki le pe sa
1: ege latologolo
0: ege
1: latologolo
0: e ba wa da seto isa
1: sa e se sari oro ta gbo o olukora owo la
0: o lagbara
1: e ni pe be ti so
0: yes
1: omo gangan ejo wa ya re lo gẹgẹ bi ero ọgbọn ilu temi ni pe boya to ba wa iya re le gbadun Olorun ba yin to
0: ami ese Mr. Ige ese gansa hello
1: e ba se
0: e ka san sa oruko yin sa bi tesin ba wa soro
1: Oko ni mi Ishaka Isola ni lati eji
0: E ba wa da seto isa
1: Ah o je o je o je lagbara ni
0: O lagbara po
1: Ẹgbẹ́rún bẹ̀rẹ̀ tòbí náà, ó máa kó wá ìyá rẹ̀ kan. Nígbà tí ìyá rẹ̀ tí ó fẹ́ pé ó ń kó lo bí. Tó bá ní ìyá rẹ̀, ó ṣe é ṣe kí ọ̀nà ìgbádùn kí lé wọ́n tò náà kó wá ìyá rẹ̀ kan.
0: Kó fi lé bàbá rẹ̀ lẹ̀.
1: Ìyá náà máa pinnu bàbá rẹ̀ tó lè jáde.
0: Ó lágbára pọ̀. Ẹ ṣeun gan sa. Hello. Ẹ ká san sa.
2: Ẹ kú ètò.
0: Ọlọ́run ló ń bá wa tó orúkọ yín mà ibi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀ mà.
2: Ìyá ìfẹ́ ni o látàjí ẹ.
0: Ìyá ìfẹ́ láti Àjíà. Ẹ bá wa dá sétò mà.
2: Ìwà tí ìyá yẹn wù ò dá, ìwà fìdí tó lóore ló wù. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n lórí ọmọ ló ń pọmọ wáyé.
0: Bẹ́ẹ̀ni, ẹ̀yin àgbàlẹ̀
2: sọ́kọ̀. Ó wá rí pé bàbá ọmọ yẹn kú tán, ó wá lé síta. Bọ́ náà ti ri pé wà tó ń wú òdà ni. Ọmọ yẹn ó mọ̀ padà, kó wáyé ẹ̀ lọ.
0: Kó wá ìyá rẹ̀ lọ.
2: Tó bá ti wáyé ẹ̀, ó fi ìyá ẹ̀ hàn, ó lè kó ọmọ ìyá yẹn lè sàn. Ìwà tó wù yín ò dáa.
0: Kó fi lè.
2: Ó tiẹ̀ padà, kó kọ́kọ́ wáyé ẹ̀ lọ. Kí ó máa tó ṣe láì dá.
0: Ẹ ṣe ẹ kú làkàyè. Yes ma. Ẹ̀yin ọlọ́gbọ́n ayé ẹ bá wa dá sétò yìí. Ẹ̀yin onímọ̀ ayé ẹjọ́ ẹ bá wa dá sétò yìí. Ojú òpó yẹn ti ń ṣẹ́jú lébelébe ọwọ́ rẹ àmúlélẹ̀. Hello.
3: Hello, ẹ kú ètò.
0: Ọlọ́run ló ń bá wa tò sá.
3: Ònà ń bàjẹ́ o.
0: Àmì sà, orúkọ yín sà ibi tó ti bá wa sọ̀rọ̀.
3: Adébáyọ̀ ni láti Àpáta.
0: Mr. Adébáyọ̀, ẹ bá wa.
3: Láti Àpáta.
0: Ẹ bá wa dá sọ̀rọ̀ yìí sà.
3: Kọ́lọ́run ó ṣàánú àwọn obìnrin wa ni o.
0: Àmì o, àmì o.
3: Ogún èmi nìkan àti èmi nìkan àti èmi nìkan àti èmi nìkan.
0: Ó pọ̀ láàárín àwọn obìnrin.
3: Yes, èmi nìkan ní ìsìn kan máa kó òun fọwọ́ ara àwọn tó ń tira àwọn
0: báyìí. Nǹkan ti padà yan fún báyìí o.
3: Àwọn wa tó wá bí ọmọ yìí kó tó gbà ọ̀dọ̀ wọ Ọlọ́run báyìí. Toró ti sọ fún pé wèrè nìyẹn.
0: Ó sọ
3: lábàbọ̀ràn ìyá rẹ̀. Yóò ṣe pa ọmọ wékè ṣe wèrè mọ ní ìsìn ó di sáàgbà àgbà àti fún owó tó gbọmọ ẹ̀ náà níyànjú. Ọlọ́run ọjọ́ ọmọ gbọ́ Ọlọ́run ọjọ́ ọmọ ẹ̀yọ́ padà wálé.
0: Kò
3: lè wá jókòó tó gún bàbá rẹ̀.
0: Ẹ ṣeun gan sa. Mo sọ lẹ́ẹ̀kan lọ́gbọ́n ayé ló ń gbé tò yìí. Àwọn onímọ̀ ayé ló ń gbé tò rírì mi. Ètò tó dìpò ètò tó lágbára ni ètò ìrírí mi. Ẹ bá wa pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ yìí. Kí ni kí ọmọdékùnrin yìí ó ṣe? Ṣé kó padà sílé bàbá rẹ̀ ni àbí kó wá ìyá rẹ̀ lọ lónìsànsán? 091-6893-1000 091-6893-1000 Ojú òpó yẹn ti ṣẹ́jú o. Hello.
4: Hello, ẹ káṣẹ pé ètò.
0: Ọlọ́run ló ń bá wa tò sá orúkọ yín sá àbí tẹ́ ti ń bá wa sọ̀rọ̀.
4: Èyí láti Asọ́lọ̀ ẹ ṣe káàdì wa ò kùdù tán lẹ̀ o.
0: Ọlọ́run ló máa ṣe o. Ẹ bá wa dá sétò yìí sá.
4: Kí ọmọ ìyá wáyé ẹ lọ́rẹ́ ẹ̀. Ó ṣe é ṣe tọ́kọ́ ọmọ yìí kọ̀yẹ́. Àgà lára ìyá náà yóò sà. Ó bá padà wá sílé bẹ́ẹ̀. Ìyá yà padà wà bẹ́ẹ̀ fún. Bẹ́ẹ̀ ni kó wá lọ.
0: Ẹ ṣeun gan sá, Mr. Ṣeyí. Ilé ayé ilé asán ilé ayé ìmúlẹ̀ mọ́fọ̀. Kò sóhun tá a mú wá sílé ayé kò sóhun tá a máa mú lọ o. Ẹjọ́ ẹ máa flash ẹjọ́ ẹ pé àwọn tó fẹ́ pè gan pé àmọ́ flashing ti ń gangan kò jẹ́ káwọn tó fẹ́ pè ó ráyè wọlé. Ìkànnì West Radio 89.3 FM náà la wà yìí. Aláàfin Avenue la wà ní Olúyọ̀lé ní ìlú Ìbàdàn. Ìkànnì Kànga Agbọ́n Magbẹ́. Hello.
5: Hello, sir.
0: Yes, ma.
5: Pẹ̀tọ̀, sir.
0: Ọlọ́run ló bá wa tó orúkọ yín mà ibi tẹ́ ti bá sọ̀rọ̀.
5: Sherry, but you must have a woman in a jola. I just want to know who go.
0: Yes, ma.
5: Sherry, come on, come on, there are who I yell on you. What's it? Could get a cocoa while you are mobile? Could that be a man, my feet, or Morara, or more one on you? Come on, I yell out.
0: Yes, ma. Yes, ma.

Buddy FM. Magic. FM, your preferred wholesome radio.

0: Ọba òkè ti sọ wípé ọwọ́ alápọn ló náà yóò fi sanra. Kì ń gbàgbé ẹni tó jẹ́ wípé ó bá ń gbìyànjú lórí òkè ìpẹ́, nítorí pé ìgbìyànjú lẹ̀dá ń gbà, ọba òkè òun náà ló là kójọ, yóò sì kójọ fún ẹnì kọ̀ọ̀kan wa. A ní ṣe lásán.
1: Ẹ jẹ́ ká ṣiṣẹ́ jọmọ mi o, ká lè rí mọ nílò gbà láyé o.
0: Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, òun náà ni wípé ṣiṣẹ́ òun náà gbà ó jàre iṣẹ́. Iṣẹ́ ò ní ṣẹ́ wa lágbára ọba mi òkè. Gbogbo ẹ̀yin tẹ́ ń làkàkà, gbogbo ẹ̀yin tẹ́ ń gbìyànjú, gbogbo ẹ̀yin tẹ́ ò ṣọ̀lẹ́, èrè òun náà lẹ́múbọ̀ lábọ̀ ọjà. Ẹkúnlẹ̀ lórí ètò iṣẹ́ ọwọ́, ìkànnì yín náà léléyìí, ìkànnì agbọ́n má gbẹ. Èyí tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye, World Radio 89.3 FM. Ẹ ti mọ̀ wípé bágogo méjì ló bá ti ń ro kogó, títí dagogo mẹ́ta ò náà lè tò iṣẹ́ ọwọ́ tó fi ń gbìnàyà. Gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́, gbogbo yín náà lákí, káfíńtà ní tiyín ni, fọ́níṣọ̀ ní tiyín ni, ọ̀fọ́sì ní tiyín ni, bó tẹ̀ yí jẹ́ wípé àráyè láti tú palẹ̀ dé ìkòríta yẹn, nígbà tá a gba àlejò ní ìjẹ́jọ. Ẹ mọ̀ wípé kò sákòókò, ẹ rí gbogbo nǹkan tá a tú lọ́yọ̀ kọ̀ọ̀kan èjèèjì. Ó náà la fi ń kí àlejò wa. Ṣé a máa ń ká àfàtà fún gbogbo ẹgbẹ́ NATA ní ìpínlẹ̀ Ọ̀yọ́? Bàbá Yẹ̀kínì Abbas. Ẹ bàbá mo kí yín o. Ìgbìyànjú yín ò ní já sásán. Ẹ ní ṣubú dànù lórí àlééfà tí ọba òkè gbé yín kalẹ̀ sí. Ara wájú nìyẹn ní padà dèrò ẹ̀yìn. Bẹ́ẹ̀ sì ni ẹ̀mí àṣìṣe kò ní ṣe kí ni kò ní bà léyìn. Òpin iná lákì àti gbogbo àwọn ìgbìmọ̀ tán bá wọn wá ní ìjẹ́jọ. Ẹ̀yin tó jẹ́ wípé ẹ jẹ́ òfóṣì, nítorí pé bàbá náà sọ wípé òfóṣì wà lára iṣẹ́ wọn tán papọ̀, ṣùgbọ́n òfóṣì wọn ni tiwọn. Òfóṣì kan náà ó tún wà pẹ̀lú àwọn káfíńkàtà ìtamọ̀ sí káfíńtà bí fọ́níṣọ̀. Òfóṣì náà tún wà lọ́dọ̀ tiwọn. Mo yí sọ pé àráyè tún débẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bábínsà ló, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ hairdressing, ẹ̀yin tẹ́ jẹ́ tailor, wẹ́dà níyín ni, bẹ́kìlì ẹ̀ níyín ni, tailor plumber, gbogbo yín náà lákì. Àti ẹ̀yin tó jẹ́ pé ẹ jẹ́ engineer náà ráṣà ń pè yín. Ẹ ṣe mọ̀ yín pé tabaníká sọ̀rọ̀ nípa engineer fẹ́ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀.

0: At West Radio 893 FM Vampage. At West Radio 893 FM Vampage. Oh no, lojo pote fi gboju wo wa. E ti mo wi pe anfani te ma nje labalai lojo mejo mejo. O pe eyin onise owo. Be se nfe ti gbo yin na e tun lo foju ko.
1: Oni we iroyin.
0: E wa gbiyanju eranra yin lowo mo mo pe busy nibi te wa. E busy gan ni. Nibi te wa.
1: Kan ya jule mo bi ohun gije.
0: Sugbon e ninu. Ai laye yen eranra yin lowo. E tan ise yin ka ke jado. Ẹgbẹ́ mo ṣe máa ń sọ wípé ẹ sọ ibi irú iṣẹ́ ọwọ́ tẹ̀ ń ṣe àti ibi tẹ́ ti gbé ń ṣiṣẹ́ ọwọ́ yín ẹ tẹ̀ síbẹ̀
1: ẹ
0: wá pin káàkiri
1: tá ń kọrin ta fi ń jẹun
0: àǹfààní yẹn wà fún yín
1: ẹ
0: kàn tẹ́ ẹ sáàṣì fún yín. At West Radio 893 FM Vampage.
1: Mama ni dodo ki nbe
0: wa share like
1: e like
0: comment yin sibe be se reto yin si o da ti mo yi pe baba ti mu ifara wa abala koko un na lo kan lori eto gege bi
1: ise
0: ni sayo ade o mi se mo wa
1: mama eleta mo
0: kanle erogba
1: alama
0: erogba ti wa un na lo se pataki
1: mama ladra lu
0: e wo ero ilero nítorí pé bíbélì sọ wípé àti létà kọsórí àgbàtà tí ìta kọsórí yan rí méjèèjì ni júbìlù nìkan wó bẹ́ẹ̀ sì ni ìkan dúró
1: nígbà
0: tí ìjì bá dé ó lè sọ wípé
1: ó ní ń pa
0: èrògbà mi ni kì í ṣe wípé èrògbà ẹlòmíràn ni mo mú yóò wá lè ràn wá lọ́wọ́ ní ó lè mú wa ká dúró tiiri ní ọjọ́ ìbí. Ẹ wo ẹ má já wọnú bíbélì lọ ètò yìí kì í ṣe ètò ìbílẹ̀ ọlọ́pẹ́.
1: Ẹ̀rọ kí n tọwọ́ bọ̀ kò tí ń jalè.
0: Abala idán.
1: Àwọn ló bọ́
0: mọ́. Ẹ ti mọ̀ wípé bá a ṣe jọjọ máa ń ṣe kí ni a máa fi ń ṣe alálàfibọ̀ àbí ṣe alálàfibọ̀ ní kí n pè é. Ẹ̀ka bá ti lálejò. A máa ń yọ̀ kúnra ni kì í ṣe wípé àwọn àlejò tó jọ máa lè fi gbogbo rẹ̀ ṣàlejò ẹ ti mọ̀ wípé káàbò ṣe káàbò sọ̀hún náà ni ètò yìí fi ń kún.
1: Àwọn tó sọ
0: kankan náà wà nílẹ̀ tó jẹ́ ká ṣe kí ni ká bára wa sọ.
1: Ọlọ́mọdé wúrọ̀.
0: Bí a bá ti lè lálejò a nílé sọ.
1: Àwọn ló bọ́ mọ́.
0: À ń fẹnu bà á bọ̀ nípa àwọn iṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan iṣẹ́ ọwọ́ kéékèèké kọ̀ọ̀kan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ò kà sí. Èyí tó jẹ́ pé wọ́n fi yè sí àti wípé àwọn iṣẹ́ ọwọ́ gan tó jẹ́ wípé àwọn oníṣẹ́ ọwọ́ tún lè mú mọ́ iṣẹ́ ọwọ́ wọn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń kà á sí bóyá ohun jíjẹ. Àkódà gan àwọn gan tó jẹ́ pé wọn kì í ṣe oníṣẹ́ ọwọ́ àwọn gan lè mú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́. Ǹjẹ́ mọ̀ pé inú rẹ̀ láti sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ bí èèyàn ò bá kọ èèyàn kì í mọ̀ òmíràn lè má ju ọjọ́ kan òmíràn lè má ju ọ̀sẹ̀ kan. Gẹ́gẹ́ bí bàbá wa tá a gbà lálejò bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ní ìjẹ́jọ́ wọ́n ní àwọn iṣẹ́ ọwọ́ kan wà tó jẹ́ pé kò fẹ́ ju oṣù kan bẹ́ẹ̀ ni. Tó yẹ pé èèyàn dẹ̀ lè ti pàṣẹ bẹ́ẹ̀ kéèyàn kò ní lárí ṣé nǹkan àti sọ ẹ̀pà yíyan lórí ètò yìí pé ká yan ẹ̀pà ìjẹ́ mọ̀ yìí pé kíkọ ni mímọ̀ tá a bá kọ a lè ṣe kí ni a lè mọ̀ kó bojú rí ẹ ra àwọn mìíràn tó jẹ́ pé wọ́n yan mìíràn èèyàn wò wípé ṣé èèyàn kan ló dẹ̀ yẹn léyìí kíkọ́ òun náà ni mímọ̀ èèyàn jẹ́ mọ̀ yìí pé a sọ̀rọ̀ lórí ká yan gúgúrú. Ìjẹ́ mọ̀ yìí pé iṣẹ́ ni kì í ṣe ohun kan tó jẹ́ pé a kàn lè ṣàìdékò sí orí iná ká sọ pé ó yá ẹ̀ a máa yan kì yóò dàbí ó ṣe máa ń rí bí kò ṣe pé èèyàn bá ṣe kí ni èèyàn bá kọ. Ṣé mọ̀ pé téèyàn bá kọ́ ro eléyìí bóyá èèyàn ti ń ṣiṣẹ́ ọwọ́ kan tẹ́lẹ̀ èèyàn tún lè fi kún bóyá mo sọ wípé ẹni tó jẹ́ wípé ó ti bóyá ó ń ṣiṣẹ́ tẹ́lọ̀ ni iṣẹ́ tẹ́lọ̀ ló kọ́ ẹ dẹ̀ ti mọ̀ wípé bí kò bá jẹ́ wípé òde tó pọn dandan bíi weekend làwọn èèyàn tó ń gba aṣọ tan ba ti le fun eyan lasun to pe okun de ni weekend sugbon nkan kan le eyan be yo na lati ibere ibere ose titi de ipari ose ta mo si weekend sugbon pe awon won yi ba le se kini ti won ba le mo ru nkan won yi lati se ije mo yi pe won tun le mo mo ise won sugbon awon ise teyan wona lati se kini lati se ni eje kin derin pa yin ije mo yi pe ka yan boli ka yan agbado ije mo yi pe o tun nilo keyan ko elobi yo kan sade lo se kini yo lo gbe kini na ya chocha jiju kan gbe ki kan gbe kini ton fi yan agbado kan gbe sori na keyan le ma yan agbado ni e wa re elomi ikan yo dabi abala kan yo jo abala kan iko ni jina tan abala kan ni yo wa jina egbo ta lo fe raru re be na ni boli elomi gbogbo eyan gbegbe gbogbo eyin o ti jo bo inu ko de ni se kini ko de ni jina ije mo yi pe ise kiko ni eje kin tun wa so eleyi gege bi ise kiko sugbon ta foju si igba kan ti mo bere ito yi boya won tun lo anfani na won tun da anfani pada fun wa awon cosmetic kankan wa to je yi pe a le mu ta le ko eje ka wo ije ta ba ni ka se awon ose kekeke ti won fi nfo awon abo wonyi ta ma pe ni ose kan fi ose tan lo kan lo ni oyiwuro yi ta ma pe ni morning fresher ije mo yi pe ati se lenu bi teyan ba mo ko gba yan lakoko ko mu ke eyan so ise owo re nu eyan tun le fi kun ise owo ni eyan tun le fi kun ise owo ije mo yi pe ka se stash nko ki se local stash o ije mo yi pe ise kan ni ise kiko kan ni to pe eyan le fi mo ise morning fresh ni mo koko so yen to je pe ti eyan ba ko boya wa se sinu ikekekeke ijo mo yi pe o le gbe si waju ibi ise re o je dresser ni nje mo yi pe shampoo yin ko shampoo ta won awon ear dresser nlo yi nje mo yi pe be eyan ba oda bi eni to je ear dresser tele to ba se kini to ba mo kini yo je fun yo je ere fun ko tun nilo pe o tun lo nra mo ati be gan o tun le se kini o tun le se ko tun wa ko lo si aarin egbe won ni association ni ojo meeting won pe e wo ise ti mo tun se sugbon be yo ba ko eyo le mo awon ise kekeke yi elomi yo wa joko sinu shop yo gba ise o ti wa ise o ti wa lati ojo Monday yo wa mu koporopo gan wa ko wa de ko wa di bi agugu mokanla si mejila gan ko to de shop ani ewo ko si nkan ti sugbon awon ise kekeke wonyi to ba mu mo nje mo yi pe owo yo ti be wole ni ko to di awon ipari ose ear fresher ni o kin se morning fresher olorun dudun won yen ta le fi sinu oko ta le fi si inu ofisi ta le fi sinu yara wa ta le fi si ibe to ibaluwe wa nko insecticide nko awon ise kekeke yi nipa ti insecticide yi gan ori odidi bale ile to je pe ohun lo fi nsise se be ni ka se insecticide ka se ear freshener ka se morning fresher awon kekekeke yi bi maru yi ni baba ikojo e fe gbo abi baba ile ni e mo pe eni ti mo le pe ni baba ninu re lo ti laya lo ti bi omo o tin lu moto bayi o lu moto ni dire ko de customize kokon ko sake ko se sinu re na ko kakiri o na lo fi se kini o lo fi sise se ise owo ni sugbon opolopo wa mo akasi a le fi mo ise owo wa awa ta wi pe odun ewo gege bi on ti baba ti agbalalejo ti won so ni ijejo te ba se ranti won ni nibi ise mechanic ti won bi odun bi meta le yin o fi ko o kere tan oda eni to wa wo yi pe ohun wa le lo lo bi odun bi meta ati gba awon to je pe won je to je babin saloon na lalejo lori eto yi won si so pe ti won na o kere tan osu mefa ṣugbọn awọn iṣẹ wọnyi ko ṣe kini laarin ọjọ kan eyan le mọ ṣugbọn eyan nilo lati ko kiko ohun na ni mimọ ara iṣẹ ọwọ ohun na ni awọn kan wọnyi ṣugbọn ọpọlọpọ wa la n foju re na re pe ba o le ṣe je ṣe bi eyan lasan o le ṣe ṣe eyan lasan o le ṣe nje mo yi pe ara ikan ti won ti danu doro nje mo yi pe oda ta fin kun leyin ko tonto won le ma se kede won le ma deru re ba wa pe keyan to mo keyan to se keke bi on to ama mo ma gbeyanju lati pe ki won so fun wa ni abala asiri dan awon baba ti mo gbe wa si ori eto yi ọpọlọpọ wọn fi àṣírí ń pamọ fún wọn ni iṣẹ mìíràn wà láàrin ọsẹ mẹta èèyàn lè mọ ṣùgbọn wọn ṣe kíni wọn fàágùn ẹrí bí èmi àti àwọn bàbá tà ń pé wá àtàwọn màmá tà ń gbé wá tán jọga iṣẹ ẹrí bá yọjọ máa ń fàárín yẹn wọn máa ń wò mí kí wọn ṣe kíni kí wọn tú àṣírí yẹn dáadáa àwọn iṣẹ kan wà tó jẹ́ wípé kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe lágbára àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé ó lágbára o ẹ wo irú àwọn bàbá wa tá gbà lálejò níjẹ́ tó ń ṣe mẹkáníìkì èèyàn ò lè ṣàdé tẹwọ́ bọ iṣẹ́ lásán ṣùgbọ́n àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé láàrin oṣù bíi mẹ́ta àbí ọ̀sẹ̀ mẹ́ta èèyàn lè mọ́ ohun tá a fi nílò láti ṣe kínní láti gbé sàǹdákì fún ìkànnì tó fi gbé ètò iṣẹ́ ọwọ́ tó fi gbé kalẹ̀ náà nìyẹn abala idan o na lawa ye o na niyen se mpe e tun ti gbo e ti mo yi pe ise owo ni opolopo yo ma wo awon kan won yi wi pe oke okun ni won tin ko wa opolopo yo ma wi pe awon kan won yi atorun na ti mu wa atorun ko kiko o na ni mimo ara ise owo o na ni awon kan won yi seyin na ti de awon kan kekeke ta mu wa ni titi osan yi ni abala idan idan ni nitori pe opolopo yo ma wo bawo na se se leyi bawo na se leyi hey odun melo leyin o fi ko awon eleyi o na lo ti gbo ni asiri o na lo ti mo idan o na lo ti gbo ni eje ka mo mo be ni abala idan ni titi osan yi ka le re koja lo si abala asiri idan abala asiri idan o na ni abala keje lori eto yi mo nbo.

0: iṣẹ́ ọwọ́ lẹ́tọ̀ ètò náà níṣẹ́ ọwọ́ ìkọ́ni white radio 89.3 FM náà lawa pẹ̀lú olólùfẹ́ yín sunday afọlábí èyí tẹ̀ mọ̀ sí èmi lọ́pẹ́ agogo méjì sagogo mẹ́ta gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa ní dédé agogo kan sagogo méjì tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé àkókò yẹn sún síwájú ni ẹ má bínú agogo méjì sagogo mẹ́ta òun náà leto iṣẹ́ ọwọ́ tó ń wáyé ní ìkànnì báyìí.
1: Mo yára máa gba bí iṣẹ́ mi lọ.
0: Ẹ gbogbo ẹ̀yin náà tó jẹ́ pé ẹ fẹ́ polówó ọjà yín àbí ẹ fẹ́ polówó ilé iṣẹ́ yín àǹfààní wà fún yín.
2: Nítorí òwúrọ̀ nìrin.
0: Àti gbogbo ẹ̀yin náà tẹ́ fẹ́ gbé ètò yìí lárugẹ gbogbo ẹ̀yin aláṣẹ aláṣẹ ní ìkànnì agbọ́n ní iṣẹ́ ọwọ́.
1: Ènìyàn bí ìyá.
0: Àwọn bíi bàbá wa tá a bá lálejò ní ìjẹ́jọ́.
1: Jẹ́ fọmọ ọlọ́mọ lẹ́kọ́.
0: Comrade Yekini Aba.
2: Béèyàn bá dákẹ́ ta rẹ̀, a bá dákẹ́.
0: Iná lè ilé àjọ yín ẹgbẹ́ yín ẹ̀yin náà lè jónígbọ̀wọ́ fún ètò yìí. Ẹ lè ti ètò yìí lẹ́yìn.
1: Ojú kòkòrò ni ò dára. Ẹ bá ṣiṣẹ́ lébà.
0: Ẹ fẹ́ polówó ọjà yín àbí ẹ̀yin náà ẹ fẹ́ kí kíni ẹ fẹ́ kéde ẹ fẹ́ polówó iléeṣẹ́ yín 08038072357.
1: Owó lowó ń jẹ́.
0: 08038072357. Òun náà ni ètò tó jẹ́ pé ìkànnì tẹ́ fi kàn sí mi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi kàn sí mi kódà ẹ̀jẹ̀ WhatsApp náà ni ẹ ṣe kí ni ẹ kàn sí mi láti bẹ̀. Ẹ̀jẹ̀ á jọ sọ̀rọ̀ bóyá kí n kàn sí yín ní ilé iṣẹ́ yín ni àbí ibi òwò yín ni ẹ mọ̀ wípé kò síṣẹ́ mìíràn tí mò ń ṣe.
1: Nọ́mbà kan yàtọ̀ sí
0: tó. Mo ń kàn sí yín níbikíbi tẹ́ ẹ wà. Bóyá yín náà dẹ̀ fẹ́ kàn sí ìkànnì yìí West Radio 89.3 FM ẹ kàn sí wa akalẹ̀ sí kókónà láàfin olúyọ̀lẹ̀ sìtì ní ìlú Ìbàdàn. Bẹ́ẹ̀ ń bọ̀ láti mọ́bì kẹ́tù dé sharp corner ẹ ti rí wa gbàgede láwà á sí ní kọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá dẹ̀ ń bọ̀ láti àpáta níbikíbi tẹ bá gbà wọlé láti àpáta tẹ bá ti kọjá sharp corner kẹ́tù dé mọ́bì ẹ ti rí wa. Bẹ́ẹ̀ bá dẹ̀ ń bọ̀ láti akálà tẹ ti yàwó lé lólúsọ jí bẹ́ẹ̀ bá ṣe ń jáde sí olúyọ̀lẹ̀. Ẹ ti rí wa white and blue building náà lakalẹ̀ sí ilé gàgàrà òun náà lakalẹ̀ sí ẹ̀kan béèrè wípé orí ètò iṣẹ́ ọwọ́ òun náà lẹ́ ń lọ. Látẹnu ìloro ni wọ́n ti máa kí yín. Ní mẹ́sàn-án mẹ́wàá ni wọ́n dẹ̀ ti ṣe kí ni wọ́n dàrẹ́ tì yín síbi tẹ́ ń lọ.
1: Máa kọrin ṣẹ́jú máa rẹ̀ wípé.
2: Odò wà mí.
0: Nítorí ìjọba àkókò.
2: Jáde lọ.
0: Ẹ ṣe jẹ́ kárí kọjá lọ.
2: Tí
0: abala àṣírí dán nítorí pé àrọ́jọ́ yẹn àríwúsọlókùn rárá àríwúsọlókùn ẹja kọjá lọ sí abala àṣírí dán

0: ṣírí dán lórí ètò iṣẹ́ ọwọ́. Ó náà la kán lò báyìí. Ẹ tún súnmọ́ bí ohun tẹ́ ẹ mọ̀. Ìkànnì agbọ́nmágbẹ ò náà lẹ́ẹ̀tì mọ̀ gbogbo ẹ̀yìn oníṣẹ́ ọwọ́. Nǹkan kan ó náà ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àṣírí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ tá a mọ̀. Mo kàn yan fẹ́rẹ́ ní ìjánudógún. Ẹ jẹ́ kí n ṣe bí eléyìí bí àǹfààní yẹn yóò wà. A ti mọ̀ yí pé a kì ń láyè láti ṣe kíni láti gba ìpè lórí ètò yìí. Ṣùgbọ́n ẹja ṣe bèlè náà bí bóyá àǹfààní ẹ̀ yóò yíyọ. Ẹni títí ọ̀sán yìí, àwọn mi kẹ́yìn náà kẹ́ ṣe kíni, ẹja jọ dá sí. Ẹja jọ wò ó, báwo lá ṣe jọjọ ṣe kíni, báwo lá ṣe jọjọ mọ ilé yìí, báwo ni àṣírí ṣe lè yé wa, báwo lá ṣe lè dámọ̀, kí tẹ̀ ti ṣẹlẹ̀ sí wa rí. 0916-893-1000 ẹmú lọ́wọ́ 0916-893-1000 tàbí 0915-833-4893 tàbí 0915-833-8930 kó dẹ̀ fi ṣe kíni, kó dẹ̀ fi jẹ́ èèyàn, ẹni báwo ni mò ń bọ̀.
1: Ẹni ṣẹlẹ̀ kan múra sílẹ̀.
2: Ẹni ṣe kàtó.
0: Ṣé mọ̀ yí pé
2: múra síta.
0: Orí ètò yìí náà mo ti sọ, mo ní àwọn kan wà tó jẹ́ pé oníjìbìtì iṣẹ́ ọwọ́ ni wọ́n.
2: Sọ̀rọ̀ àti ìka ẹ̀
0: tí wọ́n bá sọ̀rọ̀ nípa jìbìtì.
2: Kò ní bẹ́.
0: Kì í ṣe pé wọ́n ń lọ ni lọ́wọ́ gbà. Ṣé mọ̀ yí pé ohun tí ọpọlọ téèyàn lọ fi owó àti gbogbo agbára rẹ̀ tó lọ fi wá. Ẹlòmíràn ọdún kan, ẹlòmíràn ọdún méjì. Gbogbo ohun tójú rí tí ò lè délé sọ. Ẹnìkan kàn dé lọ́sàn kan òru kan. Á dẹ̀ gidi ẹ̀ àbí kó jẹ́ èrè fun. Nígbà téèyàn ò kọ́ṣẹ́ ṣùgbọ́n ó kàn wà nírú ipò àwọn wọ̀nyí. Ó dẹ̀ ṣe kíni, ó kàn ní àìdíà láti sọ yí pé kóhun nípa iṣẹ́ kan. Ṣé mọ̀ yí pé àwọn bẹ́ẹ̀ wà tó jẹ́ pé wọn ò kọ́ṣẹ́ mọṣẹ́, wọn ò ṣe kíni, wọn kì í ṣe pé wọ́n lọ sáìn fún iṣẹ́. Ṣùgbọ́n wọ́n kàn ní àìdíà bóyá àwọn náà. Ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wà, òun ló fi yẹ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ kí wọ́n ṣe kíni. Kí wọ́n fúnra nípa eléyìí kí wọ́n di àṣírí mú. Ẹlòmíràn bóyá bíi labour ló kàn ṣe kíni gẹ́gẹ́ bí ẹ jẹ́ kí n fi èyí ṣàpèjúwe. Ó kàn bóyá ó ti súnmọ́ ẹni yìí dáadáa. Labour ni kò sọ́pọ̀ fẹ́ kọ iṣẹ́ bóyá ti bricklayer. Àwọn tó ń ṣe bricklayer. Wọ́n ti close mọ́ dáadáa tó bá ń lọ bí òun ni ó pè. Ǹjẹ́ ẹ mọ̀ yí pé ẹlòmíì títí tí ó fi àṣírí iṣẹ́ èyí tó jẹ́ pé àwọn kan wá fi owó àti àkókò wọn tán wá sáìn fún títí tí ó fi àṣírí yẹn tí ó fi lé ẹni náà lọ́wọ́ ó ń gbowó o. Kò sọ pé òun fẹ́ wá sáìn o iṣẹ́ kíkọ́ o ṣùgbọ́n ó kàn rí gẹ́gẹ́ bí labour ó ti wá close mọ́. Óyá mo tún ti gba iṣẹ́ kan bí óyá jẹ́ ká lọ. Ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ó sanwó fún kówó ẹ kó lè ṣe kíni kó lè parapọ̀ sójú kan kó lè ṣe kìtì. Bóyá owó ìní ọ̀la ọ̀túnla ọ̀sẹ̀ kan ń ṣírò ẹ̀ papọ̀ ń kọ fún ọ. Ẹlòmíì títí tí ó fi máa sọ àṣírí óyá bí eléyìí náà ṣe ń to búlọ́ọ̀kù bí eléyìí ni wọ́n ṣe ń mú ọ̀bẹ rẹ lé. o e iru eni boya wa se kini o ti odun kan won ti jojo rin be odun meji won ti jojo rin be e gbo se ni o ti do ti fe doga ise o wa ri ise boya wa leni to je po sunmo apo mo eyan o mo eyan ah mo fe ko ile kan boya bi yara meji ni boya e gbe wa ah mo mo e mo pe nkan ti eni iru eyan be yo so ni eni to je po kan se labor ni o mo mo ah ise mi ni yo gba boya ko wa se kini nkan to sele o na leleyo boya o wa se kini o wa ba o nu se se saji si ise yi o ah yara meji hi ilo le yan le gba eh lo se quotation eh elo ni eh elo lo mo pe o le gba elo lo fe gba gege bi owo ise o da e fun lakoko e je ko lo se quotation ko mo ye to n o gba se mo pe kini o se ah lagbaja mo e gbọ mi kan ma fe ko ile ile kekere kan o yara meji o ya wa ba wa wo elo lo mo pe o le gba ma so pe o je ti le o elo ni o le gba gege bi owo ise o de se kini ah to wa mo pe ka ma wo ti ile je kan fun mi ni egberun kan egberun kan so de mo pe egberun kan yen so ti to egberun kan wa o wa oke o da aseyin wa aseyin bo o na wa lo ba yan o da egberun kan abo abi egberun kan ke wa fi apo kan si iyen ko je 12 o na ni ke fun mi won de se kini won na de fun lagbaja ise yen ko e wo won won se kini won fe sanwo gan jare boya ko kan ti e wa kemi ati iwo ka wa se kini ka parapo ka kan se lojo meji se bi ah 100 naira 100 naira ni ede gege bi oga ise e won fun o won ni kan fun o je ka kan se lojo meji ka kan sare se papapa se mo yi pe lojo meji yen 100 naira 100 naira ojo kini 100 naira ojo keji o ti yo yen ninu 1000 o ti mo yi pe 800 to ku o ti bo si apo ohun gege bi ewo ogbon to je pe eni lo hey ko kose o o kan se kini ko kan se jo ima ni nje eyin oga ise nje en funra nipa eleyi nje en funra be ni ati awon opolopo ona ba won yi to ye pe awon kan won yi gba nsele si eyin onise owo elomiran gan yo wa wo yi pe sibi eyin le so yi pe egberun kan o da bo se gbo o le so yi pe o da e mu 800 wa o ti e ti o le so yi pe e mu 500 wa nipase be o ndin ogo yin ku o ndin ola yin ku o n ba ise yin je bawo la se le ma awon eyan bayi bawo la se le mo won eyin gege bi onise owo eyin to je pe asiri ye bawo la se le da won mo bawo le se le da won mo iru awon eyan be to je pe won o ko se mo se sugbon won o de lo opolo eyin te ko se mo se lati se kini lati tun gba ise ise ri bi bo se so oda mo bo na e je n bo bi mo ke temi tayo ade omi kawo ko na ko se kini ko da si

0: Ah, egbon ti baba yi ti won so. Eh eh, oda na kin to lo be. Ki ma dun oro to mi ni ku Timitayo, ki ma dun oya. Timitayo kini won na ri soro yi.
1: E se atokun. Yoruba ni pe ohun ti yoruba se se fun ki n pe lowo eni. Nkan te yo e mo eni to lo jise jiya le ise kan lori keni kan kan wa de ko lo n gba owo pe ko lo n gba owo ko so pe o n gba owo ko wa ma dojumo kose oga bi o le fi gbogbo e han ti oga yen no ba ki n se ole o tori pe oga to ba je tori pe oga to ba je ole nigba ti o so pe iba ti ba je pe kejo kero n lowo n fe wa sise labor ni ke wa ni ko da o fe se labor ya wa ma se le wa ma se le o fe pegi ise o ya wa pegi e a se kidi kan e kan kan o tin fi asiri han to ba so ra yo gba se mo e lowo amo boya enikan wa oda bo se npo cement ni ya ma po kan kere bo se npo kan kere bo kan kere e wo ti te o tun lo pegi kan ti wa pegi o ti sare se kini ko le mo asiri re Sherry, iru awon eyan be sa. Mo ran ti gba te lo sise kan ni mo re na lo sise ni ilu kan na. Asiri ru won pada tu. Asiri ru won pada tu. Ijo yen Sherry engineer to wa ni in charge. O lo je ka siro to engineer yen. Awon engineer to se kini ni. Tori e ma te engineer yen a jo close die. Engineer wa jo ko ma ye mi wi pe ise labor yi lo na nse. Onigba to ni ko nse labor ise o den interest. O lo kawe si oni pe bo nse wa yi oni pe bo nse wa yi pe ohun mo be mu pe ohun mo be mu leyin po lo kawe leyin po lo kawe o tun de o igba to oni po tun lo ba engineer break la kan pe jo pe ohun kawe ohun de se kini e ko si e ko fun osu meta lo fi mo be mu lo fi mo awon kini yen on e mo won wa se ri won wa ile se kan ni won ko lowo ile se kan da ko lowo pe mo ko pe je ko be se o ko be se ki fun aye to se be ni bada engineer kini da ba ki nobody ki mabo wa ni ki wa o ni ki wo o wa ni ki nduro si o wa ni ki nduro si igun bi ba mu wa du si be mo ba pe kini iwo lo to kini wo wa ni se mo ri o ni pe awon to ba ko se daada ibi ta siro ti ba tun le pe o ma pe o ni awon nkan yi nkan kokan tashi ri won ti man tu
0: oda jek aja wo ipere akoko ide ti lo hello
2: hello
0: hello sir e kaabo sir
2: mo sabi odun lati bu badan bi
0: eh iru se oni se owo na leyin na
2: se ri opolopo nte so yen line by truth da man pe ni le ise
0: line
2: wa se le construction company awon ibo gan ma se opolopo yin bo pe won ba container wa ni fun omo se ọpọlọpọ wọn ni wọn wá fẹ máa lo àwa dúdú ṣùgbọn ọpọlọ táwọn máa ń lò fún oníkẹ máa ń daṣẹ mọ orílẹèdè níbi asphalt machine ní ti ṣiṣẹ fún 15 years so a daṣẹ mọ orí máa lójú ni so wọn kò wọ́n ṣẹlẹ̀ kò ń ṣe black ni kan ló máa ń ṣẹlẹ̀ sí ṣẹlẹ̀ sórí ìbò náà ṣùgbọ́n ní kí ọwọ́ torí ẹ̀ bá pé bó bá ń kọ́ ọmọ gbogbo ìpínlẹ̀ bíyà ni o ní iṣẹ́ àṣírí iṣẹ́ tó bá bá àṣírí iṣẹ́ náà ló máa pa ẹ́ pẹ́tò.
0: Ẹ ṣe ibi tẹ tún bá lọ yẹn tún jinlẹ̀ ẹ ṣe. Ẹgbọ́n tí bàbá yẹn tún sọ wọ́n ní kì í ṣàárín àwa dúdú àṣírí ńlá lélẹ́yìí ṣùgbọ́n kò yé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní àwọn òyìnbó náà gan ṣe àwọn aláwọ̀ funfun tààrọ̀ wípé ọ̀dọ̀ wọn láti ń mú ọgbọ́n jáde. Ẹ wo kò sákòókò mọ́ ẹ wo ibi tí Timitayo náà tún mẹ́nu lọ. Ṣé káwa sùn dọ̀jọ́ mẹ́jọ ní báyìí? Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ròyìn pé iṣẹ́ bíríkìlẹ̀ mo kàn fi ṣàpèjúwe ni. Gbogbo iṣẹ́ ló wà. Ọ̀pọ̀lọpọ̀ kì í kíyè sára. Gbogbo ohun tó jẹ́ pé ó fi ń ṣe nǹkan àṣírí gẹ́gẹ́ bí ibi iṣẹ́ rẹ̀ ni ó tú kalẹ̀. Ó lè jẹ́ tí lọ. Báwo àkókò yìí ti lọ? A tún lè wádé lọ́jọ́ mẹ́jọ ìní. Ẹ jẹ́ ká máa rí ilé. Àtún mo wá. A lè ṣe torí rẹ̀ ká má gbàlejò lọ́jọ́ mẹ́jọ. Ìpè ń wọlé ṣùgbọ́n a lè gbé mọ́. Gbogbo ẹ̀yin náà tẹ lù wá lọ́gọ ẹnu. Gbogbo yín náà lákì o. Ẹ jájọ gbọ́wọ́pọ̀ ti ètò yìí. baba to je pe won ni won se advert awon ati baba to je pe won je e brickle gbogbo eyin te gbo wa e ja to gbaruku ti eto yi ko tuwo tese waju akoko yi o to wa eto eyin oni se owo le ni to ba de so nipa awon oni se owo awon oni se owo na na ni lu eyin le poju a ni le jo bayi lo leni keke be ti se mo yi pe abala meje lo kale sori eto ise owo abala koko ona ni abala idan abala ikeji ona ni abala asiri idan eyi ta le mo wa ni dito san yi ona lati mo wa fun yin ni dito osan yi ha ise yin ko ni diba je o eyin na fe polowo oja e fe polowo ile ise yin e kan si mi leyin eto 08038072357 08038072357 ona ni ele fi pe mi ona ni WhatsApp number mi boya yin na fe po jingle papo ni abi ogbo ona kan si keji te mo pe a fi wulo fun yin ona ni e pe mi si loruko lorun oba loruko awon alase loruko lo botin mi ni jo san ye engineer to duro tin mi ona ni Samuel Adelere eni to je ki ma gboju wo mi ona ni Ibrahim Olamide ona ona wa nbi oruko mi oye pada Sunday Afolabi ite mo si emi lolope temi tayo Adewumi ajo nlole a tojo pada wa ni ojo mejo ni ite pada lori eto emi lolope ndi dagun meni si agogo marun ni ojo isimi o dabo o di ojo mejo ise yin kuni debaje e farabale gbo area tori won ti wonu.

0: West Radio 89.3 FM on Gagoma.
1: Ọlọ́run Fẹ́mi Adégbọ̀rọ̀ ló ní kí ẹ máa gbọ́ ètò àkàndá ẹ̀dá lórí West Radio 89.3 FM láti ọwọ́ ọmọ yín Olúwa Tósìn GOP. Ètò àkàndá ṣe pàtàkì ètò gidi ni. Àkàndá kìí ṣe àrùn, èèyàn pàtàkì ní àkàndá ní àwùjọ. Bí gbogbo ọjọ́ Thursday ní aago mẹ́rin sí aago márùn-ún ìrọ̀lẹ́, ẹ máa gbọ́ ètò àkàndá ẹ̀dá mo fọwọ́ sí. Ètò pàtàkì tí ó ṣe àwùjọ láǹfààní ni. Ẹ jẹ́ kí gbogbo wa máa gbọ́ lórí West Radio 89.3 FM ní gbogbo ọjọ́ Thursday láti aago mẹ́rin sí aago márùn-ún ìrọ̀lẹ́ láti ọwọ́ ọmọ yín olólùfẹ́ yín Olúwa Tósìn GOP Government of Praise. Ẹ máa gbọ́ Olúwa Fẹ́mi Adégbọ̀rọ̀ ló sọ bẹ́ẹ̀.
2: Èmi Wálé Àrùtù mo fọwọ́ sí pé kí ẹ máa gbọ́ ètò àkàndá nìkan ni West Radio 89.3 FM. Pẹ̀lú ọmọ yín tó sìn àlọ́.

0: Yá, ẹrù jẹjẹ, bàbá mi, ẹrù jẹjẹ tó ń ṣe kíni tí ẹrù ò lè bà. Ẹrù jẹjẹ àtúfaratì àtúbájáyé. Ògbénú Wúndé Aṣọlá, ògbénú ọmọ ènìyàn fọ́hùn. Kábíyèsí Elédùmarè, àìyípadà tó ń yí ohun gbogbo padà. Ìmọ́lẹ̀ ohun gbogbo, akọ́dá ṣẹ̀dá àmẹ̀dá ẹlẹ̀dá. Àwẹ̀dá ohun gbogbo, the King of Kings, the Lord of Lords. Ọba tó ti ń bẹ kí ayé tó máa bẹ, kí ọ̀run tó máa bẹ. Ogo ni fún orúkọ rẹ o. Àṣàkẹ́ ayé àti àṣàkẹ́ ọ̀run. Adá gbogbo ògo gbogbo ọlá padà sọ́dọ̀ rẹ. Ìtorí pé èmi rẹ náà la fi mí. Tó o bá ní ká má mi mọ́, kò sí nǹkan tí a lè ṣe sí. Kò sí ẹbọ tí a lè gbé tó lè yí padà. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tó ti fún wa ní orí ọ̀fẹ́ láti mí sínú àti láti mí jáde, kò sẹ́ni tó lè sọ pé kó má rí bẹ́ẹ̀. A fi wọ́ nìkan aláṣẹ tó ń dá àṣẹ pa lórí ohun gbogbo. Ọlọ́run ògo ni fún orúkọ rẹ o. Ògo ni fún orúkọ rẹ. Eléyìí náà ni mo fi wọlé sórí ètò àkàndá ẹ̀dá ní ìkànnì West Radio 89.3 FM, Your Preferred Awesome Radio, tá a tún pè ní kànga agbọ́nmágbẹ. Tó ṣe bẹ́ẹ̀ ṣe kí ni, ó kún fún omi ọgbọ́n, omi ìmọ̀ àti omi òye. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ojoojúmọ́ àti ní gbogbo ìgbà àti ní gbogbo ọjọ́, ní gbogbo seconds, ní gbogbo minute, làwọn èèyàn ń bomi ọgbọ́n mu ní ìkànnì West Radio 89.3 FM gẹ́gẹ́ bí orúkọ wa. Orúkọ ló ń rò wá. Ẹ má dá wa lẹ́bi, orúkọ ló ń rò wá. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A tún ti dé léni náà ni o, a tún ti dé. Ọlọ́run náà ló pé kó rí bẹ́ẹ̀. Adágbére ní ọ̀sẹ̀ tó kọjá, Ọlọ́run dẹ̀ tún kà wá yẹ léni. Kí la gbé fún Ọlọ́run? Orin kan ní kí ló gbé fún Ọlọ́run tó fi dá ẹ lọ́la. Wọ́n tún wá sọ pé ṣọ́ṣe màkàrónì fún Ọlọ́run. Ọlọ́run ò kí ń jẹ màkàrónì, bẹ́ẹ̀ ni kì í jẹ índómì, kò dẹ̀ ń jẹ yín. Kì í jẹ bọ̀kọ́tọ̀, kò ń jẹ inú ẹran. Kí lọ́lọ́run máa ń jẹ, òun náà ni ọpẹ́ àti ìyìn. Òun náà ni mo kọ́kọ́ fi wọlé sórí ètò lénìí. Ọlọ́run ò ṣe o. Àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ gbogbo lórí àbí lórí gbogbo àwọn etí tó ń gbọ́ wa pátápátá, wípé ọ̀nà ẹnì kankan wọn kò dàrú. Wàhálà àti ìdààmú kò dé bá wọn. Ọlọ́run ògo ni fún orúkọ rẹ. Olúwa ò ṣe o. Yá, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé abala méjì náà ló wà nínú ètò yìí. Abala àkọ́kọ́ òun náà ni abala ọ̀rọ̀ ìṣítí, abala ìkejì ni abala tí a ti yà sọ́tọ̀ fún àwọn àlejò àti alálejò lénìí. Kò jẹ́ pé ọ̀nà àlejò wa ó jìn láti Abẹ́òkúta. Rí pé lágbára, ṣùgbọ́n lágbára nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ ó gbóhùn wọn lénìí. A dẹ̀ tún rí ẹ̀kọ́ kan síbi méjì kọ́ nínú ìtàn ayé wọn. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀, bí ètò yìí, bí àkọlé ètò yìí, ìdúrí ẹ̀ náà la ṣe ń ṣe gbogbo ẹ̀ bó ṣe yẹ ká ṣe ṣe. Mo fẹ́ àsìkò yìí kí ìyá mi dáadáa, àwa mọ́dàdì ní Israel, Evangelist Lillian Gbadimosi, mo kì í mọ́ mi. Ẹni jábọ́ lókè tẹ́ wà lágbára Olódùmarè. Agbára Ọlọ́run tó ti ń dùn yín mú kò ní fi yín sílẹ̀. Bọ́dẹ̀ tún fi àsìkò yìí kí GM wa, bàbá tó pupa bíi táyà mọ́tò, àwa GM. Ayọ̀ Emmanuel Òjó, mo fi àsìkò yìí kí yín. More blessing for you, sir. More wisdom for you, sir. Mo fi àsìkò yìí kí ẹnjiníà mi. Báwo ni mo ṣe máa ṣe báyìí? Brother Ibrahim, wọ́n wà bẹ́ẹ̀, wọ́n dúró tì mí gbágbá. Wọ́n ní kí n máa nìṣó ń bẹ́ẹ̀, wọ́n ní kò séwo. My sister. Olórúkọ àbúrò mi, Kábíyèsí Ọlọ́run. Ọlá mi dé, ọlá tèmi ti dé o. My big bro ńkọ. Your name, sir? George. Okay, brother George. Àwọn náà wà rí pé ẹnjiníà mẹ́ta ló parapọ̀ fún torí tèmi nìkan nírọ̀lẹ́ yìí. Tèmi ti dayọ̀. Tí gbogbo wa ti dayọ̀, ẹ sọ síra yín. Ẹ ṣàmì àdúrà kẹ́dẹ̀ gbétọ́ àdúrà yẹn mi. Orúkọ tèmi ò yí padà. Olúwa tó sìn GOP, Garment of Praise. Kábíyèsí Ọlọ́run. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé kò ń ṣèmi nìkan, mo wà lórí ètò bá ṣe máa ń ṣe. Esther, ó ti wà pẹ̀lú mi níbi bíi. Ó yá Esther, bá ń gbóhùn sókè, kò bá kí àwọn ara lé.
1: Ìbẹ̀rù Olúwa ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Ẹni tó bá bẹ̀rù Olúwa, àti ṣe rere kan kò ní ní lára. so iwa wo re mi iwa rere ni eso eniyan oro yin ni mo fin ki gbogbo wa nile loko lodo wi pe e ka ro e ka san ati e ka le ni gbogbo bi ti e tin gbo mi uruko temi ni Esther Omowale Ola aya dedeji sele omo adesina sodeke e ku igbiyanjo ataro oba oke yo de igbiyanju temi ati yin yo de lade a o de ni sase ti loruko Jesu lady heritage alaga kini ipe e ku kale
0: lady heritage alaga ka bi se olohun e ri pe sugar ja e ku kale gege bi won se so.

0: ẹ káàbọ̀ padà ètò àkọ́dá ìdáná ló ń dé sé ti gbọ́ yín nìkan ní west radio 89.3 FM.
1: ìlà ìmọ̀ oṣùpáyọ̀ lókè gbogbo ìràwọ̀ o pawó lẹ̀ ìyá o gbogbo ìràwọ̀ olówó léde
2: láìdí
1: oṣùpáwó.
0: Mo mọ̀ pé àlejò wa fún tèní, òun náà ti ń gbárajì sílẹ̀ níbi tó wà. Ṣùgbọ́n kí n tó gbé àlejò wa tèní, kí n tó gbé wọlé, ẹ jẹ́ ká sáré síra wa létí.

0: tètè mọ́ o.
1: Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ṣe kíni ló ń pe Ọlọ́run lẹ́jọ́ ní kọ̀kọ̀.
0: Wí kò ní rere o, ṣe ìfọ̀n dalẹ̀ sáré lọ wéré. Ṣáìdì òṣùpá o, ọkùnrin wa.
1: Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló dẹ̀ sunkún kọ̀kọ̀.
0: Ṣé o, èmi lápẹ̀tẹ̀ ìgbẹ́ ní láì bá. Ọmọ pẹ́ lágọ̀ o, ìyàtọ̀ o, àárín wọn kọ̀ọ̀kan ni o.
1: Ọ̀pọ̀lọpọ̀ ló sọ fún Ọlọ́run pé Ọlọ́run wá mi, kí ló ń ṣẹlẹ̀ gangan náà.

0: ọ̀pọ̀lọpọ̀ ló ń bèrè lọ́wọ́ Ọlọ́run, Olúwa kí ló ti jẹ́ tó jẹ́ pé irú èmi nìkan báyìí ṣẹlẹ̀ sí.
1: Ìyàtọ̀ o, àárín wọn pọ̀ ọ̀gán ni o, ká má ìṣòro ọlọ́gbọ́n wa rí fún. Òṣùpá o, ọkùnrin wa tún.
0: Ọ̀pọ̀lọpọ̀ ló tún sọ fún Ọlọ́run pé Olúwa, mo ń sìn ẹ̀, mo ń ṣe bó ṣe yẹ kí n ṣe, ìdá mẹ́wàá mo ń san, bó ṣe yẹ kí mo rìn dédé, kí wá ló ṣẹlẹ̀ gangan.
1: Ìbákábí èsì Olúwa ọba.
0: Ìbàrẹ̀ Olódùmarè ta ló tó bá ọ wíjọ́.
1: Àbíyèsí o, Olúwa ọba.
0: Lọ́yà wo ló lè pè ẹ́ lẹ́jọ́ àbí adájọ́ wo ló lè da ẹjọ́ ẹ?

0: wa oba. Ọpọlọpọ akọnda ẹda lo kari bọ ni to so pe ah Ọlọrun ah ki lo de to fi se mi bayi ki lo de se baba mi lo se ni abi iya mi lo se
1: Arugo ojo Oluwa oba oba Arugo ojo Oluwa oba
0: Bẹ́ẹ̀ ni àwọn ìdílé kan dẹ̀ wà lọ́wọ́lọ́ba tó dẹ̀ ń sọ fún Ọlọ́run kí ló dé tó ṣe fi ru ọmọ báyìí tà mí lọ rẹ̀.
1: Ọba ríran àlà Olúwa ọba. Ìbáwọn tó láyé ojú ayé tuntun.
0: Ẹlòmíì tó tún nífọ̀n tó lè kanná ó wu ara pé Ọlọ́run pẹ̀lú bí mo ṣe lówó tó pẹ̀lú ọlá mi pẹ̀lú bí mo ṣe gbayì tó èmi náà ló wá fi rọmọ báyìí èmi náà ló wá fi àkàndá ọmọ ló wá fi fún mi ṣé mo ṣẹ̀ ni kábíyèsí Ọlọ́run.

Ìjẹ́ mọ̀ wípé àwọn nǹkan míì tó máa ń ṣẹlẹ̀ látara àṣìṣe tá a ti ṣe sẹ́yìn ni àwọn nǹkan míì máa fi ń ṣẹlẹ̀ sí wa. Àwọn nǹkan míì tó tún máa ń ṣẹlẹ̀ ó tún máa ń ṣẹlẹ̀ torí pé Ọlọ́run fẹ́ ṣe kí ni, ó fẹ́ fi ti tóbi ẹ̀ hàn bó ṣe tóbi tó, ó fẹ́ fi hàn nínú ayé wa pé èmi mà ní Ọlọ́run.

ẹjẹ́ ká wò báyìí ẹlòmíì bí a bí sisi ni o bí ẹlòmíì àbí bí a bí adélébọ̀ ni ẹlòmíì lè lóyún kó má mọ̀ pé òun lóyún tó dẹ̀ jẹ́ pé adẹ̀mọ̀ nǹkan ọ̀tọ̀ ni nǹkan tó yẹ kó máa treat a máa treat malaria ó lè máa treat gbogbo ẹ̀ àwọn oògùn tó bá lò yẹn ṣe mọ̀ pé iṣẹ́ ọ̀tọ̀ ni iṣẹ́ tó máa lọ máa ṣe ní àgọ́ ara so ìgbà tó bá fẹ́ bímọ tó bá lọ bí àkọ̀dá ìdálọ́mọ ẹ pé irú àwọn nǹkan bẹ́ẹ̀ náà ló máa fa àṣìṣe tẹ́nìyẹn ṣe òun ló fa tó jẹ́ kó rí bẹ́ẹ̀.

0: bóyá àwọ̀ tiẹ̀ ti wá wa rẹ̀ pé mi ò ṣe nǹkan kan mi ò ṣe bẹ́ẹ̀ mi ò ṣe báyìí ọlọ́run sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní mo ṣe nǹkan báyìí láti fi ṣe kíni láti jẹ́ kí ògo mi kó di mímọ̀ ohun tó ń là kọjá yẹn ọlọ́run fẹ́ jẹ́ kí ògo ẹ̀ di mímọ̀ ọmọ tó bí yẹn tó ń wò pé àkàndá ẹ̀dá ọlọ́run fẹ́ jẹ́ kó ògo ẹ̀ ṣe kíni kó di mímọ̀ àìmọye ọmọ àkàndá ẹ̀dá tó jẹ́ pé òun ló ń gbògo fámílì wọn dìde lọ́jọ́ títì ni àìmọye ọmọ àkàndá ẹ̀dá tó jẹ́ pé wọ́n ń ṣe dáadáa ju ẹlẹ́sẹ̀ méjì lọ tó dẹ̀ jẹ́ pé àwa gan ti rí dáadáa tó dẹ̀ ń ṣẹlẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ sí ẹ nomijẹ́nu má sunkún mọ́ ẹkún ti tó ayọ̀ lókàn lẹ́yìn ọkùn kí ló kù ayọ̀ lókàn. Kábíyèsí àbẹ́sítà ní nǹkan kan tó fẹ́ sọ.
1: Nǹkan tí mo kàn tún máa fi gbà wá níyànjú ni wípé ipòkípò ta tóun ka lè wà ẹ jẹ́ ká mú àyọpẹ̀ ẹ̀bẹ̀ jáde nítorí pé ọlọ́run nídìí tó fi ń gba ohun gbogbo láàyè ohun tó ń là kọjá yẹn kì í ṣe torí tiẹ̀ ṣùgbọ́n nítorí ògo ọ̀la
0: ni
1: gbogbo wa la mọ̀ wípé kí wúrà tó di wúrà ó gbúdọ̀ la iná kọjá
0: tí
1: ò bá dẹ̀ la iná yẹn kọjá báwo lo ṣe fẹ́ ní testimony ntẹ̀mí ó kọ̀ tún bẹ́ ọ sí ni pé gbìyànjú díẹ̀ sí má ro ìrora yẹn gbìyànjú ni díẹ̀ sí ọlọ́run yóò sì dé ìgbìyànjú rẹ̀ ládé.

ó gbọ́ ẹ̀yìn àkàndá ẹ̀dá tẹ́dẹ̀ ń gbọ́ mi tó jẹ́ pé ojoojúmọ́ lẹ̀ ń sunkún pé ah olúwa mo mà ní ìdìrànlọ́wọ́ tabáwo láyè sí kò sẹ́ni tí ò ní ìdìrànlọ́wọ́ o ṣùgbọ́n ìkan jù kan lọ ni ìkan gbé pẹ́lí jù kan lọ má wá tìtorí ẹ̀ máa sunkún ké pe ọlọ́run ọlọ́run ló ní ìrànlọ́wọ́ lọ́dọ̀ kò sí nǹkan tó ná ọlọ́run láti ran olùrànlọ́wọ́ síyàn kábíyèsí ọlọ́run mo gbọ́ sítórì bàbá ọbádáre gbogbo wa la mọ bàbá ọbádáre dáadáa bàbá yẹn ò lójú kò lójú méjèèjì ṣùgbọ́n wò pé òun ò máa lójú méjèèjì òun dẹ̀ gbúdọ̀ jéèyàn láyé òun dẹ̀ gbúdọ̀ làmìláka kí ló ṣe ó tan ọlọ́run tó ń pín àánú ó tan lọ ó ti ra ẹ̀mọ́nú léṣe ló bàbá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà bàbá bẹ̀rẹ̀ sí ní olúwa bó o bá kúkú dá mi lóhun kúkú pa mí bó o bá lè gbé mi dìde tó o bá lè sọ mí de èèyàn tó o bá lè sọ mí de èèyàn tó o bá lè bùkún fún mi kúkú pa mí bàbá yẹn bẹ̀rẹ̀ sí ní gbàdúrà bàbá yẹn bẹ̀rẹ̀ sí ní wọ́n ní bàbá yẹn gbàdúrà débi kangan tó yẹ ó yẹ kí bàbá yẹn ti kó ti sinmi àdúrà bàbá ní rọ o tó o bá ṣe ìjẹ́ mọ̀ pé sí ìyàlẹ́nu ọlọ́run ọlọ́run máa sọ ó sọ áńgẹ́lì di ènìyàn tó wá ta bàbá lọ́rẹ nǹkan tó chẹ́ǹjì ilé ayé bàbá nìyẹn títí tí bàbá tí wọ́n fi jáde kúrò láyé bàbá gbádùn ni wọ́n gbádùn ọjọ́ ayé wọn so mo ń sọ ilé fún gbogbo àkàndá ẹ̀dá pátápátá má wo èèyàn kan pé lágbájábá ó yẹ kó ràn mí lọ́wọ́ kó ràn mí lọ́wọ́ má wo tàmẹ̀dò ó yẹ kó ṣe fún mi kò ṣe fún mi tan ọlọ́run tó ń pín àánú lọ òun nìkan ló lè ṣe lẹ́yìn ẹ̀ kò sẹ́nìbọ́dì tó lè ṣe ẹni tí ọlọ́run bá dẹ̀ ti fọwọ́ tọ́ ipé kó wá ṣe é láàánú kò sí bó ṣe lè ṣe àwọn máa dọ́dù ẹni a dọ́dù ẹni so ẹ jẹ́ ká fi ìsinmi wa ìgbàgbọ́ wa sí ọ̀dọ̀ ọlọ́run.

0: ní ìgbà kan mo máa ń wò pé pẹ̀lú nǹkan tí mo fẹ́ ṣe yìí ó tiẹ̀ láwọn nǹkan tí mo fojú sí láà ó yẹ kí lágbájá báyìí kó lè ṣe nǹkan báyìí fún mi ó yẹ kó lè ṣe nǹkan báyìí fún mi ìjẹ́ mọ̀ pé bí mo ṣe ń fi ìgbẹ́kẹ̀lé mi sí wọn bẹ́ẹ̀ náà mo ṣe ń bá ìjákulẹ̀ pàdé tó bẹ́ẹ̀ náà mo ṣe ń bá ìjákulẹ̀
1: ọ̀rọ̀ ọlọ́run
0: kò lè ṣaláì má ṣe
1: ó lè gbé ní fẹ́ni tó fi ènìyàn alára ẹlẹ́rùn ara ṣe ìgbẹ́kẹ̀lé
0: bí ọlọ́run ṣe sọ fún mi ni pé àfìgbà tó bá tó gbé ojú ẹ kúrò lára èèyàn ni màá tó máa dìde ìrànlọ́wọ́ fún ẹ bí mo ṣe gbọ́rọ̀ yẹn báyìí lóòótọ́ kò rọrùn o ṣùgbọ́n láti ìgbà yẹn mo gbé ojú mi kúrò lọ́dọ̀ èèyàn wá ní ìwọ ọlọ́run wá ṣe nǹkan tó fẹ́ ṣe fún mi láti ìgbà yẹn in fact mo ń gbá nǹkan tó bá ní kí ni mo ń jẹ lénìí àánú ọlọ́run ni mo ń jẹ ọlọ́run lè ṣe jù bẹ́ẹ̀ lọ fún wọn ọlọ́run dẹ̀ ti dáwọ́ dúró ó sì ń ṣe bẹbẹ.
1: Èyí tó máa fi máa sunkún ò ṣe máa gbàdúrà.
0: Bẹ́ẹ̀ni, Ọlọ́run ló lè ṣe.
1: Èyí tó máa fi máa sunkún tó máa wẹkún mu yẹn. Bọ́yì sàdúrà.
0: Ṣẹ́ni ilé ayé ta wà yìí. Tí Ọlọ́run ò bá ti lè gbé àkọ́dá ìdá dìde, ó ti tán.
1: Kò lè dìde.
0: Kò lè dìde. Ọlọ́run nìkan ni agbára wa. Ọlọ́run nìkan ni ìmọ̀ wa. Ọlọ́run nìkan ni òye wa. Ọlọ́run nìkan ni ìgbẹ́kẹ̀lé wa tí kì í dani tí kì í tanni. Òun ni ìrànlọ́wọ́ wa ní gbogbo ọjọ́. So gbogbo àkàndá ìdá tó ń gbọ́ mi. Ẹ jẹ́ ká fi ìgbẹ́kẹ̀lé wa sí ọ̀dọ̀ Olódùmarè. Òun ló lè ṣe o. A dẹ̀ ṣe jù bá ṣe lérò lọ. Gbogbo ẹ̀yin tẹ́tí ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì Facebook wa. Ẹ jọ ẹ máa bá wa ṣíẹ̀ ẹ máa bá wa ṣíẹ̀ ẹ máa bá wa ṣíẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń láìkí ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń láìkí ẹ̀ máa ṣíẹ̀ ẹ̀ dẹ̀ máa fi kọ́mẹ́ǹtì yín sí abẹ́ ẹ̀. Ó yẹ kí àlejò wa ti rẹ́dì báyìí o. Sàdéèlèrè ọwọ́ méjì fún wọn nìkan lọ́rùn.

0: alejo wa mo mo pa won na ngo wa bayi o ya o ti ta koko bayi e je ka ka ko lu abala e to kan fun awon alejo won ni aboro la so fun moluabi to ba se kiri to ba denu e adodidi bawa na se nso yi awa na mu ti wa nbe a kan so yi pe elomi le awon presenter enu won dun iro o presenter to ba nsoro to ba ri ekoko ninu nkan to nso ko kin se presenter
1: and the phone sponsor ko se awa gan ni la koja wa
0: be ni
1: awa gan ni nkan ta pass
0: ala ko koja o
1: awa gan de mora ni nitori pe ta ba ni pe ka tura ka tu em as in pe ka fora wa ka bo se nse wa e ni le gbo wa
0: be ni o ta ba ni pe gbogbo nkan to nse wa ka ma gbe soju a ni le seto
1: be ni be
0: a gbudo se
1: be
0: a gbudo se be a gbudo se be
2: le se
0: ya alejo wa ti wa ni ori opo oju opo bayi won ti wa ni oju opo a se gbogbo e komo komo e ma kuro le baba mi
3: yes sir
0: lati bo le tin pe wa e
3: oyo ni mo wa sir
0: oyo kabiyesi olorun igba ti e pe mi te so pe oyo lewa mo wa wo pe bawo la se fe se bayi mo kan wa wo pe eyin bo ma ti so aye di rorun e je ka se bayi e de ni pe ko si problem tori pe ta ba ni pe ke ma wa lati oyo wa si ibadan o ma se die owo yen ma ni agbara mo se ni pe ka se bayi olorun a gba gbogbo ogo lagbaro lodumare
3: Amisa.
0: Yeah. Oruko yin e ba wa daruko yin fun awon ara ile to n gbo wa.
3: Biodun loruko mi sa.
0: Abiodun, se biodun nikan loruko yin, biodun kini?
3: Olapade.
0: Olapade, kabiyesi Olorun. Olapade.
1: Oruko yin tobi.
0: Oruko yin ni agbara, o lagbara. E je ki n bere bayi pe ta ni biodun? Iru e dawo ni biodun je?
3: Gbogbo ẹbí mo sì sọ níjọ tí mo wá sórí programu níjọ sí.
0: O ti ẹ̀dúró náà ó yẹ kí n kọ́kọ́ tọrọ àforíjì ẹjọ́ torí pé lórí ọ̀rọ̀ yín gan èèyàn gan dìdí pè mí lára àwọn lísítínà wa jàre má bínú wọ́n dìdí pè mí lẹ́yìn ètò wípé arákùnrin tẹ gbé wá sórí programu yẹn tẹ intaviw pé parí intaviw wọn mo wá ṣàlàyé fún wọn pé bó ṣe jẹ́ lélẹ̀ ẹjọ́ ẹ má bínú ṣe ti gbọ́ ṣe ti dáríjì wá.
3: Bẹ́ẹ̀ni sá
0: aláfojú. Ó yá ta ni ẹni tí Biodun jẹ́?
3: Mo jẹ́ ẹni tí ó jẹ́ ẹni tó nípèníjà ojú.
0: Ó nípèníjà ojú? Ó dẹ̀ da yín lójú?
3: Pẹ̀lú ògùn lọ́dọ̀.
0: Ṣé mo pa àwọn
3: kan? Ìbàdàn gan ni mo ti lọ sọ́yọ̀ láti sí nǹkan kan.
0: Torí nǹkan tí mo ṣe bèèrè bẹ́ẹ̀ ni pé àwọn ẹlòmíì wọ́n máa ń díbọ́ bíi pé àwọn nípèníjà ojú tí wọ́n dẹ̀ nípèníjà ojú.
3: Tí Ọlọ́run bá sáànù mi, mo sì lè yọjú sórí programu fẹ́ rí.
0: Kábíyèsí Ọlọ́run, kábíyèsí torí.
3: Mo àṣọ pé ẹnu tí ìṣe orúkọ mi sílẹ̀. So màá sì mú nǹkan tẹ́ rí dáadáa pé èmi gangan ni bí ọdún.
0: So
3: màá mú nǹkan dání màá ńlá tí òfin jẹ́ pé bọ́yá lọ.
0: Kábíyèsí Ọlọ́run.
3: Bóyá mọ̀kàn ń tà àwọn ọmọ Nàìjíríà jẹ.
0: Ó yé mi mọ̀ nǹkan tó bá ti ṣe èèyàn rí. Èèyàn á fẹ́ súnra kì í pé irú nǹkan tó ṣe mí rí ni ìtú fẹ́ jẹ́ kó tún tún mi ṣe torí ẹ̀ ló tún jẹ́ kí ló ti jẹ́ ó jẹ́ ń bèrè bẹ́ẹ̀. Mo dẹ̀ gbà ládùúrà fún gbogbo etí tó ń gbọ́ wa lágbára Ọlọ́run ojú wa ò ní re léde wa o lágbára Olódùmarè. Ẹni ìpèníjà ojú.
3: Bẹ́ẹ̀ni sá.
0: Báwo ló ṣe bẹ̀rẹ̀? Ṣáàtì kékeré ni àbí bẹ́ẹ̀ ṣe dàgbà àbẹ́ ẹ̀ tiẹ̀ wàá rí ìrànrí rárá.
3: Mo rí ìrìn dáadáa. Ẹ̀rí ìrìn. Mo ti sọ ń jẹ́ yẹn. Dẹ́rẹ́fà ni.
0: Dẹ́rẹ́fà yà mo ti rán títí ẹ̀ díẹ̀ bẹ́ẹ̀.
3: Bẹ́ẹ̀ni dẹ́rẹ́fà ni mí. Ọjà àbá sí Maníyà ni mo máa ń ná. Ìpèníjà ojú ò tó ṣẹlẹ̀.
0: Kó tó ṣẹlẹ̀.
3: Ojú ta wà ń sọ ìdílé ọbẹ̀ láti 15 years ago.
0: 15 years ago. Ṣé márùndínlógún kọ́ nìyẹn? Márùndínlógún. Kábíyèsí Ọlọ́run.
3: Bẹ́ẹ̀ni sá.
0: Láti gbà mò ń gbọ́ yín.
3: so nígbà tó dẹ bẹ̀rẹ̀ níbí kìí ṣe tó sáré lọlẹ̀ kan náà díẹ̀ pẹ̀lú ń bẹ̀rẹ̀.
1: Kí lápẹẹrẹ tẹ rí nígbà tó kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀?
3: Ẹ ṣe bí kí n máa dráìfù lọ kó máa dàbí ìgbà tó jẹ́ pé kùrukùru wà ní ojú báàtì. Màá tún wá na ojú jáde níbi wíńdò ìṣúná tó. Ìṣẹ́ǹṣẹ́ náà bákan náà ni kó máa sì dàbí ìgbà tó jẹ́ pé bóyá mò ń fi ẹ̀mí ẹlẹ́mí léwu. Wọ́n padà tó stéèjì kan. Wọ́n padà ní kí kọ̀ǹdọ̀ mi máa ṣiṣẹ́ kí mi máa ṣe kọ̀ǹdọ̀. Torí kọ̀ǹdọ̀ mi jẹ́ nìkan tó jẹ́ ọgbọ̀mìyé. Èmi náà mo sì kọ́ lọ́kọ̀. So ìyẹn jẹ́ kí àjọṣepọ̀ mi àti ẹ̀ kó gún mọ́.
0: Kó dánmọ́rán.
3: Bẹ́ẹ̀ni. So ara àgbéṣẹ́ tí mo wá gbé náà ni pé tí mo ṣe ń ṣe kọ̀ǹdọ̀ náà ilé ẹ̀ náà mo ti yọjú sí ọ́sìpítù. Ọ́sìpítù tó wà ní olómi alẹ́ Academy. Academy Special Hospital. So àtìgbà káàdì. Níjẹ́ tí mo gba káàdì látàn náà sí mi lójú. Wọ́n kọ́ ń sọ pé kò sí nǹkan kan tó mú mi. Kò sí nǹkan kan bẹ̀. Àwọn ojú rí nǹkan kan bẹ̀.
0: Ìyẹn lọ́jọ́ tẹ ọkọ̀ gba káàdì.
3: Bẹ́ẹ̀ni sà. So mo sì di pé mo tún fapá kan ṣiṣẹ́. Wọ́n wà fún mi bí ìsìn pé kí n wá. Màá lọ. So wọ́n tún láwọn ojú rí nǹkan kan. Mo bá ṣe ń wókè bóyá àwọn dókítà ń tán wọn sì fẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ ní padà. Mo bá tún rí àwọn ṣúṣùtà máa ń pààyàn ìkálára àwọn ṣúṣùtà máa ń polówó lórí rédíò kí n náà fi gbogbo ẹnu sọ̀rọ̀.
0: So
3: mo bá tún lọ. Mo gba káàdì táwọn náà. Àwọn náà tó ní oṣù mi gbàgbé padà kò sí wàhálà. So ó wá tó nǹkan bí ọdún méjì sígbà tí mo lọ sí ẹlẹ́ta yẹn. Wọ́n wá ní pé àwọn kẹ́ fún cataract. So pé ojú kan ló ti mọ̀ kó tó di pé yóò mú kejì. Pé kí n wá sọ operation. Ìrònú ẹ̀sìn operation gba 200,000. So gbogbo ìgbìyànjú nígbà náà ìrìn 200,000. Ilẹ̀ kékeré kan tó tún ní lọ́nà onídíǹgì nígbà náà mo gbìyànjú àti tà ẹyìn tó tètè rí.
0: Ilẹ̀ yẹn ta.
3: Ilẹ̀ yẹn ta. Bó o mo ṣe wá fẹ́ sí báyìí. So mo náà bá láì lọ mo bá lọ. Kọ́ wa tó padà di pé kó wa padà lẹ́ẹ̀kì ní débi pé gan-an. Ìfẹ́ rí jáde ọ̀dọ́ mọ́bí tó bọ́yá màárí kọ̀ǹdọ́ sí débi pé máa ro gbà. So mo ṣe yọ̀ǹda ọkọ̀ fọ́mọ ni. Ọkọ̀ náà lè yà ń gbà wà ní ọmọ ṣe padà wà kọ̀ǹdọ́ mi.
0: Ó ṣe
3: di pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan bíkọ́ ṣẹ́ǹdì 1,000-2,000 sí ni ọ̀gá ẹlọ́bìnú nǹkan kan. Kò sí nǹkan tí mo fẹ́ ṣe. So bóyá ṣe di pé ọ̀dá wà nílé nìyẹn.
0: Bí ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn tẹ́ fi wà nílé.
3: Bẹ́ẹ̀ni. So ó wá tó nǹkan bí ìyá 2023. Ìkan lára àwọn tá a jọ jẹ́ driver. Èmi ò ṣe ẹ̀nà pé kan ní wọ́n ti pe àwọn yòókù wa jọ pé nǹkan bá ní agbára á dá fún mi. Wọ́n wá kó fún mi nílé. Mo sáré rìn àjò méjì jọ́nà. So nígbà tí wọ́n dá owó yẹn jọ á dá 50,000 láàrin ara.
0: Ìyẹn nígbà yẹn.
3: Bẹ́ẹ̀ni.
0: Níbi ọdún bíi mélòó nìyẹn?
3: Ìyá 2024.
0: Bẹ́ẹ̀ni. Kí ni wọ́n ní kẹ fi owó yẹn gangan ṣe?
3: Wọ́n dá fún mi pé nǹkan tí n bá fẹ́ fi rà.
0: Ó ké torí body condition tí ẹ wà.
3: Bẹ́ẹ̀ni sà nígbà tí mo lè jáde nílé. So 50,000 wọ́n wá wò pé kí ni nǹkan tí mo lè fi ṣe. Wọ́n wá wò pé kò sí nǹkan tó ní pé ìyá náà lè ṣe ju pé ara kéèyàn lọ ra bí àwọn day old turkey. So àwọn bẹ́ẹ̀lá nǹkan kan.
0: Kabisi Olorun.
3: O je di pe o sa 50,000. Ora to ki mo wa nu e. Mo se ra bela na na. Mo se ra onje ti ma fi
0: bon
3: bon. Fun bi osu meji. So mo je di pe mo ko ma ta ni ko ma ta bi kin se. Mo ya di last year yi wa na na wa so ko wa ya ti ta won loṣu meji meji mo wa bu fe tan wa mo wa ni bi lejo o ta ni bi en ba gbogbo December jare gan gbogbo January February mo tin je owo ile odun bi meta to je pe
0: iyan December odun to do
3: abi ya ti tan kan 25 dollar yi
0: Okay, 25. Bawo le se wa elensin diye. Bawo le se ntoju won, bawo le se nse.
3: Ah. Won ti kuro la kata.
1: E je ma.
3: Kimbadi make sure abi fun alon je tan. Igan na ma ti fun alon.
1: Mr. Biodun.
3: Tori opolopo awon yan. Won ro pe boya eyan ba ti ni pe, eyan ba ti ni pe da.
0: E pe bi a ko le se kankan. O da pe eni keji mi fe bere
1: on
0: fe
1: Mr. Biodun
0: on fe bere kan lowo yin
1: e ku atotunu lati kan mo fe bere yin lowo yin ni pe se ko wa simo le bi kankan te ri ni abi e ti igbeyawo ko to di poro isele abe ni yawo
3: eh ara je ka tara wa je ni time ngba yen mo fi n wa ko mo ti bi ma kan ngba yen
1: okay
3: so ke ma ri ti mo jira lo ngba temi ori bi kankan lo ma ko ma di pe boyo ma o ni lanfa ni si e ko tara lo je ki n fa omo mi fun anti mi kan to wa ni Abeokuta anti mi yen nda mi mo ju to omo mi yen
1: omo le bi tin yin gangan ko iyawo
3: ni ko si na to wa ni omo le bi na to wa me gbogbo nkan bi ida ti n ti jade lati fun years ni àwọn ẹ̀yẹ́ wọ́n bá mi dáadáa owó jọ owó ilé ní láwọn ọmọ ẹ̀yẹ́ bá mi gbé ńgbà náà.
0: Ok, owó ilé náà ń bá yín san.
3: Bẹ́ẹ̀ ni, kò yàrá tó fi di nǹkan bí ìgbà tí mò ń sọ yìí, apáwa kún mẹ́ta, torí àwọn mẹ́ta náà ni àwọn ọmọ ìyá mi, tó bàbá ti kún jẹ, ìyá náà lè fi dàgbà. Tó yà lè di pé àwọn nígbà ń dánu láàmù pé odi gbẹwọ ọdún mẹta pé kọndíṣàn tí yóò ń wò gbọmọ mi lára ní nǹkan kan gbogbo ọjà tí mo látà ń díje nígbà tó lọ ẹ padà látàpadà ta ogbe ọmọlẹ mo fi sanwó ilé.
1: Sọmọ ọyọ ni yín ni àbíkélẹ lọ ṣe
3: lóyún. Ọmọ ìbàdàn ni mí ni tó wá mú mi lọ ọyọ gangan ni pé nígbà tí o sì nǹkan kan tọ́jọ́ pé mí kàn tó ń parí mọ́lẹ̀ ṣé ń tó wọlé àwọn máa lọ gáràjì ni. Mo jáde lọ sí Ọ̀yọ́ nù.
1: Kí lè wá ń ṣe
3: wá ń lọ bá wọn na agolo bẹ́ẹ̀dì. Lọ bá wọn na agolo bẹ́ẹ̀dì. Níjọ́ tí ó tán jẹ́ ní àbá yọ. Níjọ́ bá ta ọ̀sùn bá yọ.
0: Ok, ìgbà tẹ́ di ọ̀yọ́ yẹn, ṣé agolo bẹ́ẹ̀dì lẹ lọ ń bá wọn nù? Ṣé lè ṣe bẹ́ẹ̀dì lẹ sí?
1: Ṣé léyàn bẹ́ẹ̀ ni?
0: Ṣé léyàn bẹ́ẹ̀?
3: Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹnìkan náà wà tó jẹ́ pé ó jẹ́ bí ọ̀rẹ́ mi tájọ kàwé. Tájọ lọ sísù.
0: Ok. Ṣé ọdọ ẹ̀lẹ́ wá dé sí?
3: Bẹ́ẹ̀ ni ọdọ ẹmu dé sí.
0: Ọdọ ẹ̀lẹ́ ń gbé?
3: Bẹ́ẹ̀ ni gbígbé tí mò ń gbé gan-an ọjọ́ pé mò ń sí lórí àtàn àbí ẹni tó ti níyàwó àtọmọ.
0: Kò lè rọrùn.
1: Ok, kí ni nǹkan tí ẹ wá fẹ́ káwọn ọmọ Nàìjíríà ó ṣe báyìí?
0: Kó tó di pé a lọ sí abala yẹn. Kó tó di pé a lọ sí abala yẹn. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ, ẹlẹ́yin ṣe business. Ẹdìyẹ, pípẹ́ ń sin ẹdìyẹ.
1: Ẹdẹ tún ṣiṣẹ́ bakery.
0: Ẹdẹ tún ṣiṣẹ́ bọ̀ gbogbo pàtẹ́ fi ṣiṣẹ́ bakery yẹn. Ṣé ojú yẹn ti ń yọ yín lẹ́nu gbà yẹn?
1: No, nǹkan tó ń ṣẹlẹ̀.
3: Níjẹ́ ń lè ní ìsinsìnyí mẹ́ta ni mo padà lọ́mọ̀.
1: Nǹkan tó ń ṣe lọ́wọ́
3: sí. Mo dìbò bí wọ́n sọ pé customer
0: ti lo
3: kankan.
0: Ah,
3: so,
0: okay,
3: ile ile se. Won fu
0: okay.
3: Okay. So,
1: kile
0: wa nse lowo lowo bayi.
1: Bawo le se.
0: Awon ediye te nsin nko, se ti ta gbogbo e ton ni.
3: Gbogbo e na mo ta mo, se ni ta 2025 ti mo fi sanwo
0: lo. Igba te ta ediye, kile fowo ye se.
3: Owo ile ni mo fi san. Ifun ko ton pa.
0: Ko tu ka.
3: Lori wo lo dun meta mo je.
0: Bo nisin lowo lowo bayi. Ki ni nkan te nse?
3: Ise gaga. Koda.
0: Oya, oda question son kokan.
1: Ejo sa eredi ti a fin bere awon ibere ni pe seri awon omo Nigeria lo ngbo wa bayi
0: be ni gbogbo agbaye lo ngbo wa
1: gbogbo kan sa de bere lowo yin na ma pada bi wa pe a e bere bawo ye ke bere bayi a de tun le soju opo sile in case ta ba reni to tun ni bere fun
0: to fe bere
1: to fe bere to koja ita wa n bere yi nkan temi fe so nsin ni pe e ma binu sa ni ojo te wa yen lowo lowo ti le aro yin mo ki le nse
0: Oye ni bere eyo kan si bi meji te fe bere lowo alejo wa 0911 333 8933 number ti e le fi pe sori eto niyan eto akanda eda na lo si ba fefe ikoni West Radio 89.3 FM lo n ba sore lowo lowo bayi pelu omo yin oluwa to sin GOP garment of praise eto akanda eda na lo n lo lowo alejo wa gege bi a se n fi oro wa won lenu wo lati ekan ta de se n mode se n da wa lohun ohun na la se pe studio line sita bi awon to n gbo wa nle boye ni ibere kan si bi meji
1: abi te fe so
0: abi te fe bere lowo won o na la fi n pe studio line sita 0911 333 8933 gege ba se ma n so lori eto yi ori eto yi ko wa wi pe bi a ka fi sagbe fun anybody fi sagbe fun enikankan sugbon ta ba rira wa a gbudo siju anu bo ra wa
1: enikeni teyan ba ti enipa lati se
0: iranlowo fun ohun na leni keji re toju re elese meji gan gbiyanju o si n pariwo ka to wa so wi pe eni ti o loju rara kabiyesi olohun kon se nkan to rorun o a to wa so pe ni ti o loju rara to tu wa n se kini to tu wa n gbiyanju bayi igba to won pe mi to ba mi soro pe bayi o da pe ipe kan ti wole brother mi e wa ba mi gbe ipe yi ejo hello
3: akusho
0: ma ko le sa bros mi
3: akusho pole ni doje
0: ami oruko yin ati bi te tin pe wa sa
3: Awolowo lo
0: uko. Oruko eni la le nje yen. Abiyesi Olorun. Yeah, ibere wo le ni fun alejo wa?
3: Mo le go si alejo wa. Lagbo Olorun. Olorun ti mo mu lo si waju lagbo Olorun.
0: Ami.
3: Olorun a du ti akanda.
0: Ami.
3: Sori akanda ntwa.
0: Be ni o.
3: Kato bo, kato je, kato mu. Anon la anvi ba.
0: Beni.
3: Sobe, anon to pene je ji, agadin de lo. To wati so arat. Mon pla ka e ta, kali je lo ni. Ko lo, atasya, ji je, ou me jeswa.
0: Ami, ami.
3: Àmì tó wá ń sọ òun pé agbára Ọlọ́run àti ṣe fún ọ.
0: Àmì, àmì.
3: Ìdí tí wọ́n fẹ́ bí ìdórí àkàrà ẹbí náà tí mo nípe ní ìdójú. Ṣé àkàrà méjì lè fẹ́ ra wọn ni? Ọ̀rọ̀ yẹn wọ́n fẹ́kẹ̀ fún mi láńsà ní ìrìn kọ́ọ̀tù fóònù o.
1: Wọ́n lè fẹ́ ra wọn. Wọ́n lè fẹ́ ra wọn tó bá ti nífẹ̀ẹ́ ara wọn tó lè mọ̀ pé wọ́n lè jọ ṣiṣẹ́
0: pọ̀. Àkàndá méjì ń fẹ́ra
1: wọn
0: dáadáa.
1: Wọ́n lè fẹ́ra wọn kò sí
3: pé ṣe
0: àwọn méjèèjì nípe ní
1: ìjọjú. Ẹ tó bá ti lè ròpọ́ tó bá lè because ok irú ẹni tí wọ́n pè yìí mo ròpọ́ sọ pé àwọn ti lè àwọn lè dá dáná bí
0: àwọn nígbà kan
1: torí èèyàn kan ti pè wá rí tán ní àkàndá lè dáná o àkàndá lè ṣe gbá o tó bá ti mọ̀ pọ́ lè jọ fọwọ́sowọ́pọ̀ tí ò dẹ̀ ní sí problem wọ́n lè fẹ́ra but nǹkan tèmi kan máa advice ni pé kàn rò dáadáa torí tó bá máa bímọ èèyàn kan gbúdọ̀ wà bẹ́ẹ̀ tẹ́ pé bó o lè ní àbùdá mi o gbọ kó má tún jẹ ojú.
0: Bẹ́ẹ̀ni.
1: O lè nípò mi o lè jákàndá o bọ kó má jẹ ojú ẹ mọ pé kò ní dákàn àwọn méjì jọ fi síbì kan náà.
0: Torí ìgbépọ̀ yẹn
1: ó máa rọrùn ká má sọ nǹkan mi.
0: Bẹ́ẹ̀ ni ká má sọ nǹkan mi. Ẹ ò lágbára 0911-333-893 ẹ tún bá ń gbé pè yí ẹjọ́ ẹ bá mi gbé. Hello.
3: Àwọn olówó náà ní ẹ̀kọ́.
0: Okay.
3: Aládìnú gbé wọn tó wà rẹ̀.
1: Lákàndá
3: méjì wọn lè fẹ́ ra wọn. Ṣé tó máa fẹ́ ra wọn yẹn ó pọ̀ sí nǹkan bí àkàndá kan nígbèrè jíjẹ.
1: Ọlọ́run ló ń tò ó wọn ó lè má bí.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó lè má bí.
0: Bó ṣe wolúwa ló ń ṣe láì.
1: Ọlọ́run ló ń ṣe.
0: Bó ṣe wolúwa ló ń ṣe láì.
3: Wọ́n fẹ́ fẹ́ àkókò yìí mo fẹ́ fi bẹ àwọn ẹlẹ́yin jù àná. Ẹ máa ṣàánú àwa àkàndá nípa ti lílọ bíbọ̀ àwà lójú ìjà fẹ́ fóònù ká máa wà lọ́wọ́.
0: A tẹ̀ tí ń tẹnumọ́ lórí rédíò yìí, a tún máa tẹnumọ́ dáadáa sí i, a tún máa sọ́ sí i, gbogbo ọjọ́ tá a bá fi ṣètò ní ìsàmà máa sọ́ sí i, ṣe ti gbọ́.
3: Bẹ́ẹ̀ni, Ọlọ́run dẹ̀ mọ fẹ́yìn náà, Ọlọ́run mọ̀ yín lọ́wọ́. Lílọ bíbọ̀ yín, Ọlọ́run mọ sọ yín.
0: Àmì
3: ni pàdé lójú ọ̀nà. Òní kò kún yẹn fẹ́lẹ́ o, mímí náà ti fún mi sọ, mọ omi tí ó gbọ́ mi, mọ ohun gbà kọ́dá ló gbọ́ mi lákòókò wẹ̀. Àdìrín kò ń jẹ kú o lápò Ọlọ́run.
0: Àmì
3: àmì. Ọlọ́run mọ̀ sí sẹ́ẹ̀ sọ ọkọ̀.
0: Àmì
3: àmì. West FM kò ní jóná West Radio.
0: Àmì.
3: Kọ̀gá Gbọ́mọ̀jẹ̀ kò ní jóná àwọn tẹ̀síwájú.
1: Ṣé ní ìbéèrè fún àlejò wa ta nílé
3: ni? Ìbéèrè bí mo fẹ́ béèrè náà ni pé nígbà tí wọ́n wà ní ìsìnjọ́ ti wà láti ìgbà tí wọ́n ti wà ní àkàndá. Ṣé a.
0: O ti rebese. Àlejò wa.
1: Ẹ ṣì wá ń bẹ̀ ẹ sà
0: Mr. Abiodun. Ṣé ẹ ṣì wá ń bẹ̀ Mr. Abiodun?
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣì wá ń bẹ̀.
1: Ó ti wọlé bẹ́ẹ̀.
0: Tó bá jẹ́ ẹ jẹ́ ká àlè gbépè kankan mọ́. Mr. Abiodun ní ọjọ́ mẹ́jọ ṣe ti gbọ́. Ní ọjọ́ mẹ́jọ ṣe ti gbọ́. So a máa yanjú gbogbo nǹkan ká fẹ́ yanjú ṣe ti gbọ́ ní ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. Ṣe ti gbọ́? Ṣé ẹ̀ ń gbọ́ mi? Lágbára Ọlọ́run ní ọjọ́ mẹ́jọ màá tún gbé ẹ̀yin náà ní àlejò wa ta tún máa gbé padà wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣe ti gbọ́. So ní aago yìí náà ni so a lè ṣe gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe àánú àfọ̀hún fún wọn yín lágbára Ọlọ́run àánú àfọ̀hún fún gbogbo wa gbogbo àwọn tó ń gbé tòyà àánú àfọ̀hún fún yín lágbára Olódùmarè.
2: Gbogbo African country jẹ́ ìlú ọba, kò ń sọ pé fún ìlú ṣètùtù dáná fẹ́ jù.
0: Ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí dágbére wẹ́rẹ́dìwẹ́rẹ́.
2: Láti bí lọ sí Ìbàdàn lọ́dẹ Sokoto, gbogbo African country jẹ́ ìlú ọba, kò ń sọ pé fún ìlú ṣètùtù dáná fẹ́
0: jù. Gbogbo ẹ̀yin tí ẹ bá wa gbọ́ ìtò yìí láti bẹ̀rẹ̀ títí dé òpin akínyìn ẹ ṣe gidi gan ni. Thank you very much. Ó yẹ Esther bá mi kí àwọn ará Lékòó dágbére fún wọn fún ti ọ̀sẹ̀ yìí.
1: Mo fẹ́ kí wàá pẹ́ ṣe tẹ ti gbọ́ wà léni lọ́la Ọlọ́run ẹ̀yin náà láòtú bá lọ́sẹ̀ tó ń bọ̀. Nǹkan tí mo kàn fẹ́ bẹ̀ wá ni pé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún un náà ni ọmọ ilẹ̀ kejì rẹ. Gbogbo ẹnikẹ́ni tó o bá rí láti ràn lọ́wọ́ jọ gbìyànjú láti ràn wọn lọ́wọ́. Ẹ̀dẹ̀jọ́ ẹ jẹ́ ká tún jọ ṣe pàápàá nítorí Mr. Abiodun ẹ jẹ́ ká wò ó bóyá nǹkan kan ti ẹ̀ lè jáde torí
0: ti
1: ẹ̀jẹ̀ ojú òní tì wá. Ẹ ṣe púpọ̀.
0: Mr. Abiodun ẹ máa rí àánú gbà ẹni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún un náà lẹ́nu kejì rẹ. Ẹjọ́ ẹ bá ń fi ọ̀rọ̀ wọn sọ́kàn tó bá di ọjọ́ mẹ́jọ àtùjọ pàdé lórí ètò yìí.
2: Ìyànjú kan ni olùkọ́ dá
0: lẹ. Fún ẹ̀yin tẹ fẹ́ pè mí lẹ́yìn ètò nọ́mbà tẹ lè pè mí sí ni òun náà ni 091 àbí 090 026 02 58 87 títí dọjọ́ mẹ́jọ tá a tún máa fi pàdé nìkànnì West Radio 89.3 FM pẹ̀lú ètò àkàndá ẹ̀dá àánú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀ o. Ó dàbọ̀ báyìí.

ilẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.

0: The presidential candidate for the Allied People's Movement, APM, Seyi Makinde, says the party will work with other opposition parties to offer Nigerians a credible alternative in the 2027 general elections, stressing that a strong opposition is important for the survival of democracy. Makinde, who is also the Oyo State Governor, stated this today at the APM National Convention held at Dr. Ruwanu Amadu Square Government House, Abauchi, where he urged the party's new leadership to collaborate with other opposition parties ahead of the 2027 elections. The Trump administration says the fight against sex trafficking remains one of its top priorities, but investigations have reportedly slowed and prosecutions have declined due to staffing shortages, funding cuts, and other challenges. In the past 6 months, former prosecutor, currently agent and victim advocate, said that increased immigration enforcement and growing distrust of the government among the victims have also made it harder to investigate and prosecute trafficking cases. That's the news update. Join us again at 8 p.m. for the national news. Also, remember to call or WhatsApp Wells Radio Newsroom on 0916-893-2000 for any eyewitness account. I am Timi Tokpe Akinkolie. Thank you for listening and God bless you.
1: Your preferred wholesome radio. Efile Emayikuro, Wells Radio, 89.3 FM, Nibe Kongolewa.
2: Ekurole asakusha lataro, iroyin lerefe la muafunye, lati kone kongad bomadbe. Wells Radio 89.3 FM, Oluyole Estate, Nile Ibadan, Ade Damola, Oloede, Loniro Yin. Ijoba Apapo Orilede Nigeria ti bowo lori ra awon afikun bi marunle ni ogbon awon eto amulo fun itoju arun jejere ton ti awon eto awon amulo ref mi kakakere Orilede Nigeria. Minister Keji foro eto ilera Dr. Salako lo sise loju oro yi nilu Abuja nigba to nsoro pe awon ero won yi oni won pe won o se irira re laarin odun 2027 ati odun 2029 gege bi ara igbese lati se iwagbo dekun arun jejere eleyi ti won pe won tan kakakere pelu ati se itoju re lorilede Nigeria. Alakoso agba ile India Narendra Modi on lo ti fi we ranse si are Bola Tinubu ile ye lati kopa nibi ipade ipago awon adari BRICS ele ti waye nile ni o de orilede India bi orilede na se nwa ajosepo ninu ikopa orilede Nigeria ninu awon kan to ni se pelu itoraje ati oro oselu e ti se alakoso asaju agba fun orilede Nigeria sile ohun Abese Hixing on lo sise lojo oro yi nilu Abuja to si salaye pe ipago na ni o waye laarin ojo keji lati ojo keta la osu kesan odun 2026 nigba to si je ko dimo pe ikopa orilede Nigeria lo se pataki latari bo se duro ti awon orilede to ku nile adulawo ati bi eto oraje re se lo anfani ati rese wale to n ti bo ti se je okan lara awon orilede agbaye to ni awon omo orilede to poju. Ẹgbẹ́ àwọn tó ń ta àwọn mímu inú ọ̀rá nílẹ̀ Ìbàdàn ní olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ni apẹ́yàn ti ṣe ìwọ́de lọ sí sẹ̀kítírẹ́ẹ̀tì ìjọba àpapọ̀ ti ń bẹ ní agbègbè Ìkọ́làbà nílùú Ìbàdàn nígbà tí wọ́n pe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti tún èrò wọn pa lórí wọ́gilé àwọn ohun mímu eléyìí tó ní ọtí nínú tí ń ta inú ọ̀rá àti àwọn míì eléyìí tó jẹ́ kó dì mọ́ pé ìlànà eléyìí tí wọ́n fẹ́ tẹ̀lé ló ń dúnkò kò mọ́ ìgbáyégbádùn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tó ń ṣiṣẹ́ títa àwọn nǹkan wọ̀nyí nílẹ̀ yìí. Àwọn olùwọ́de náà ilé ìtàn kóra wọn níwọ̀wọ́ lọ sí sẹ̀kítírẹ́ẹ̀tì ọ̀hún ní ẹgbẹ́ oríṣiríṣi àpilẹ̀kọ lọ́wọ́ lónìí tí wọ́n sì ń rawọ́ ẹ̀bẹ̀ lórí àti jíro lórí àwọn nǹkan tó ń ṣe pẹ̀lú èròǹgbà ìjọba àti àwọn ilé iṣẹ́ tó fi mọ́ àwọn tí wọ́n pín nǹkan yìí ní títà látàrí àti dáàbòbò ètò àwùjọ nílẹ̀ yìí. Oludije si ipo are labe egbe oselo Allied People's Movement APM onimero Seyi Makinde ti salaye pe egbe ohun oni osise pelu awon egbe alatako mi lolede Nigeria lati fun orilede Nigeria ati awon omo ile yi ni awon ona bayo mi ni asiko eto idibo gbogbo odun 2027 nigba ti won se atenumo re wo pe egbe alatako to rese wale on lo se pataki si rese wale isejoba wara wa lorilede ye Makinde to je gomina ipinle Oyo lo soro yi loni nibi ti won ti se ipago egbe oselu APM eleyi ti an pe waye ni gbagan Dr. Rilwan Adamu iyan ni ile ijoba Bauchi nibi ti won si ti ro ogoro awon adari egbe na lati fowo sowopo pelu awon egbe alatako saju eto idibo gbogbo odun 2027 Ìṣèjọba ilẹ̀ Amẹ́ríkà látọwọ́ Ààrẹ Trump, wọn ló ti ṣàlàyé pé ìgbójú agan ti àwọn tí a bá hùwà kò tọ́ nípa ṣíṣe ìbálòpọ̀, wọn ni a pé ó jẹ́ ohun tó jẹ ìjọba ohun lógún láti ri pé wọ́n fi ìyà jẹ àwọn tí ó pé ajé ìwà ìbàjẹ́ náà bá ṣe mọ́ lórí. Nígbà tó sì jẹ́ pé wọ́n ní ìwádìí ọ̀rìn kíni wín, wọn ni a pé wọ́n mọ láǹfààní àti ṣe lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún láti bí oṣù mẹ́fà sásìkò tá a wà yìí, àwọn tí a pé wọ́n ti pe ẹjọ́ tako àti àwọn míì tọrọ kàn, wọn ni wọ́n ṣàlàyé pé àfikún àwọn tí a pé wọ́n jẹ́ àwọn arìnrìn àjò, eléyìí tí a pé wọ́n ni wọ́n fi àwọn òfin náà tí a fi ń tọ́ àti eléyìí tí a mú ìdí àwọn wá fún, wọn ni a pé wọ́n ti ń sọ̀rọ̀ lórí bí ìjọba ilẹ̀ ọ̀hún bó ti ṣe ń sọ̀rọ̀ àti ojú kíkorò ojú tí a pé wọ́n ṣe pẹ̀lú ìgbésẹ̀ ìwádìí ọ̀rìn kìnìún látàrí àti fi ìyà tó tọ́ jẹ àwọn tí a dé ìwà ìbàjẹ́ àwọn bá ṣe mọ́ lórí. Ìròyìn lérèfé fún ti ìrọ̀lẹ́ tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a túmọ̀ lọ ẹ má gbàgbé ó pé ẹ lè darapọ̀ mọ́ wa láago mẹ́jọ alẹ́ lórí àkójọpọ̀ ìròyìn lẹwa fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn bákan náà lẹ lè darapọ̀ tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí ojú òpó WhatsApp ìkànnì yìí nínú yàrá ìkóròyìnjọ lórí ẹ̀rọ 0916893 fún 2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni Adédàmọ́lá Olóyédè lómòrò náà wá sí ti gbọ́ yín ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì ìkànnì àgbọ́mọ̀gbẹ́ 89.3 FM Ọlọ́run yóò bùkún fún yín.

Wells Radio 89.3 FM.

0: Ìwà ìrẹ̀lẹ̀ ló yẹ ká máa wu pẹ̀láwọn òbí ìwà ìwọ ọmọ yìí. Ni mo sọ ń jọ sí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ń máa bá dàgbà tán tí òbí wọn bá wá ń sòjòjò àsàn wọn ni wọn ti ń di tọ́pọ̀ àwọn jù. Ìwọ ọmọ wípé tí wọ́n ṣe fún ọ náà kékeré ìwọ náà ṣe fún ìgbà tí wọ́n bá dàgbà yẹn. Ìgbà tí wọ́n ń tọ́jú rẹ̀ wọn ò lọ rí àwọn wọn ò lọ sú àwọn ṣíṣe ìkìlọ̀ wá dé títọ́jú òbí rẹ̀ tí ó wàá sú ọ. Bátìmọ̀ ṣe lórí ètò yìí ẹgbàá nọ́mbà ìsílẹ̀ 091 633 1000 091 633 1000 Ìmọ̀ bá ti máa ń ṣe lórí òtún ní ọjọ́ bẹ̀jọ́bẹ̀jọ́. Béèrè tá a fẹ́ gbéra wa lóyún tí wọ́n fẹ́ kí àwọn èèyàn kí wọ́n bá mi sọ sílé ní òun ni pé ẹ gbọ́ dáadáa o kí là ń pè ní ẹ̀kọ́ ọ̀rọ̀ mi. Ọmọ mi kan ló ń bá mi sọ̀rọ̀ láìpẹ́ yìí. Ọmọ yẹn ìdí ẹnu rẹ̀ ó dàbí tàwọn òyìnbó. Ẹ lè mọ̀ pọ́mọ Yorùbá lọ́mọ ẹ̀ ṣùgbọ́n ó níwà Yorùbá nínú. Ọmọ yìí wá kí ni ó kúnlẹ̀ bíi tàṣáwá mú. Ọmọdébìnrin wa bí kí ló kọ rẹ ọ̀sọ̀rọ̀kọ ẹ̀ fún mi. Mo fẹ́ sọ pé lórí agbágbé ni o. Ọmọ ìlú Ibo ni ó níbàdàn lòun. Ìbùlòkò yín Ọlákanrán.
1: Ìwà ìrẹ̀lẹ̀ ló yẹ ká máa
0: wò. Ǹjẹ́ bo la gbo ilé yín, ó ń wò mí.
1: Pẹ̀lú àwọn òbí wa, la máa lówó lọ́wọ́, ká fi yọjú wọn
0: lọ. Wọ́n á béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀, mo ní kí ni jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ mi? Lọ́ba ń wò mí. Wá fẹ́ fẹ̀yìn tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ mi lórí ètò yìí pé ẹ gbọ́ kí ni jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ mi. Ẹ̀rìn ìwòjú ẹ̀kọ́lẹ̀kọ́ jẹ́ ìwò ni rẹ̀ ń bàbà. Ọgbọ̀n gbà tí wọ́n bá ń sọ ọpọlọ kalẹ̀ báyìí ti ń jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ mi. Prince mo ń retí yín o. Àǹtí mi Kristina mo ń retí yín. Mo ń retí Àfáà Tírímì sí yù mo ń retí yín. Gbogbo ẹ̀yìn rífẹ̀ ètò pátápátá gbogbo yín ni mo ń retí o. Mo ń retí yín látàpátá. Mo ń retí yín láti Togo. Mo ń retí yín láti Kalaba. Ẹnìkan pé Kalaba ń jù mo ń retí yín láti Kalaba. Kí là ń pilẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ mi? Ọlọ́run tẹ̀ ń rí kò lórogún kò lọ́bà kan. Ó nìkan náà ni ọkọ̀.

0: tun omo nlu abi re se aye wa kini an pe ni eko oro mi o mo reti lati le fowo ba won bi re lo fomo nlu abi fi ba won lo àwọn ni wọn tọ dàgbà àwọn ni wọn gbọ láti jòjò lo wọn wọ dàgbà tán ọwa dẹni àgbà tán ọkọ pàkọ lùkẹ sí àwọn òbí rẹ kí ló dé. Bàbá Ọládélé Awóbùlóyè mo ní kọ́ ọgbọ́rùn kò sọ̀rùn rẹ o gbogbo ohun tí wọ́n ń jẹ lájúlọ̀ ni wọ́n bá wọn jẹ o. Bàbá ni ọmọ jọkùn kọ́ ọmọ jẹkòló tọ́pádé pé ní ta ń jẹ lọ́hún kọ́ táwà ní kébi ọpa ọ ni bàbá ń bàbá gbogbo ohun tí wọn bá ń jẹ pátá ni kò gbọ́rùn mọ́ bá wọn jẹ.
1: Rẹ́mi ayé sì wà dájúdá.
0: 0910-1531-0915-333-4893. Bá wọn òbí rẹ fowó bá wọn lò ọmọ kan ni ó lówó bí sẹkẹrẹ tí bá wọn lọ káwọn òbí rẹ àwò kan kájúwúrà ní ọrọ àwọsọrùn a lóhun ọfẹ kí wọn máa pò ń lówó bí bá ń lọ gan èèwo ní ọfẹ ìlú ní ọfọ òbí rẹ owó dákọ mu ìbá wa débi tí ń gbé ẹmọ ìpè àtàrin àwọn ọrẹ ẹmọ pé olówó ni o. Owó bá wọn lò lọ sọ́dọ̀ wọn fara rò wọ́n. Wọ́n ti dàgbà ń tòótọ́ bó kówó bọ̀ kó bu ẹ̀wà wọ́n nílò rẹ̀ ṣùgbọ́n fara rò wọ́n dáadáa.

0: Káyọ̀dé Fáṣọlá leléyìí. Bàbá yìí wọ́n ṣiṣẹ́ dáadáa sílẹ̀. Bàbá rẹ̀ nìkankan tó mọ tá a sọ pé tá a bèbèrè tá a bí yín tẹ́nìkankan ò mọ́ ẹnìkan ti wọlé o. Ẹnìkan ti wọlé, ẹ jẹ́ ká gbọ́ ohun tẹ́nì yìí sọ. Hello. Hello, ẹ fọ̀n sókè.
1: Ẹ kúrò lẹ́.
0: Ẹ kúrò lẹ́ o, orúkọ yín wo ẹ ti ń pé o?
1: Fájọbí Tolúfẹ́yọ̀ lorúkọ mi láti gàngàn sí.
0: Fájọbí láti gàngàn sí. Ọya kí là ń pè lẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀ mi?
1: Ẹ̀kọ́ tí ò gbóná tí ò tutù ni ẹ̀kọ́ ọ̀rọ̀ mi.
0: Ẹ ṣeun. Alàgbà, ẹ̀kọ́ tí ò gbóná tí ò tutù. Òun là ń pè lẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀ mi. Ẹ fúnra yín látẹ̀wọ́. Ẹ fúnra yín látẹ̀wọ́.
1: Kò tí ì tutù
0: tán. Bẹ́ẹ̀ ni, ẹ̀kọ́ tí ń pè lẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀ mi nù. Yọ da fún yín alàgbà Fájọbí. Ẹ ṣe mo dúpẹ́ o. Alàgbà Fájọbí, kẹ pè mí ní ẹ̀yìn ètò yìí. Kẹ pè nọ́mbà mi lẹ́yìn ètò yìí. Alàgbà Fájọbí, wọ́n ti sọ fẹ̀yìn ọlọ́sìn. Ẹ̀kọ́ tí ò gbóná tí ò tutù ni. Ìyá mi dé yọ̀nà lọ́hùn, ìyá bàbá mi nù. A bá ń kiri ẹ̀kọ́ lọ, èmi náà gbé kan lérí. A ní ẹ̀kọ́ ọ̀rọ̀ mi ni mo fẹ́ o. Ẹ̀kọ́ tí ò gbóná tí ò tutù ni. Bẹ́ẹ̀ ń bá wá rà tán ẹlòmíì, àmọ́ bùhá wo kókó fọbẹ̀ lé lórí. Ìgbà mí bẹ́ẹ̀ ẹlòmíì ó fi lépin gbà tó bá dalẹ̀ yóò ti tutù dáadáa. Ẹ̀yin ọ̀dọ́ sìn, ẹ máa ń fetí sí irú ètò báyìí ní West Radio 89.3 FM. Ìbẹ̀lẹ̀ tí mo ti ń jẹ́ àṣà Yorùbá kúnbele. Alàgbà Fájọbí, ẹ ṣe mo dúpẹ́ o. Ẹ máa ń bá wa bọ̀ lórí òtò yìí, ńgbà bá parí a fi nọ́mbà wa síta, kẹ ẹ pè nọ́mbà wọn, kẹ ẹ pè é. Súbàdí aago márùn-ún àbọ̀ a lọ sí agbára ìpolówó ọjà ńgbà bá darí dé abala kejì ètò lákàlàpọ̀ mi. Ìyẹn ni àlọ́ àpamọ̀ àti àlọ́ onítàn.
2: Inú pé wúrẹ́ ó ń fẹsẹ̀ halẹ̀ kí ni ó polówó àṣẹ.
0: Ìjágbọ́n ń tẹnì fẹ́ wí o. Ó ti lọ. Ẹnikẹ́ni kó mọ́ pè wọlé mọ́. Alàgbà Fájọbí ti sọ fún wọn láti gàngàn sí. Gbogbo ẹ̀yin ará gàngàn sí, ẹ pẹ̀lẹ́ ẹkú gbàdúrà àsìkò yìí o. A ò ní gbé ẹ̀kọ́ ẹnì kankan mọ́, àgbọ̀ ìpè ẹnì kẹni mọ́, a ní gbé mọ́ torí pé àsìkò ń fún wa ní papámọ́ra. Àti pé alàgbà Tàlàbí, Fájọbí, wọ́n ti sọ fún wa. Ọmọ níyì ọmọ ndẹ́lẹ̀ tuntun bátẹ́gùn ń fà lọ́wọ́ West Radio 89.3 FM ní òpópónà aláàfin bí yìí Lolúyọ̀lé Estate ńláwa o. Òun la kalẹ̀ síbi ọlọ́ba ẹgbẹ́ àwọn ìpolówó ọjà yín ẹgbẹ́ wa à ń retí yín o. Ìyẹn bá wa dùbọ̀ kọ̀kẹ́ rí pé rere lolúwa. Tó bá dago márùn-ún àbọ̀ a lọ sí abala ìpolówó ọjà ẹ kú kalẹ̀.

Àlọ́ àpamọ̀ abala rẹ̀ la wà yìí. Àwọn ojú ilẹ̀kùn tẹ́ ó bá wọlé òun láti pè síta mẹ́ta rẹ̀ lẹ̀kùn yẹn. Lẹ̀kùn ojú ilé, lẹ̀kùn ẹgbẹ́ kìíní àti lẹ̀kùn ẹgbẹ́ kejì. Ibi tó bá wù ọ́ ni kó o bá wọlé ń bẹ̀.

0: ọdáhùn bábà rẹ ni màá yún bóyá àǹtí kìrìsìtánà wọn mọ àwọn ọfẹ sọnù pé kọmọ jẹmí nìkan jẹ ẹka rilẹ ọya. Hello. Hello. Owó ẹṣin ẹ kúrò lẹ́ o.
1: Ẹ kú o ètò.
0: Ẹṣin yóò dà fún yín o. Ẹ kú ọ̀rìnrìn yìí
1: o. Àmì o, àjẹkù elédè àwọn bàbá wa àwọn ọ̀jẹ̀gbọ́n.
0: Ẹṣin ẹ bá ń dárò ẹni mi. Bàbá Yọ̀bá ń gbóṣe àti bàbá Ọládélé Awóbùlóyè wọ́n sì díẹ̀ nù mọ̀ wọ́n sì púpọ̀ ganu mọ̀lẹ́ka yọ ẹ́ ọyá kí ni o gbogbo lẹ́sùn kan bó sùn imú ni o ẹ dárúkọ aláyé fún mi o.
1: Ọ̀gbẹ́ni Adéolú Káyọ̀dé.
0: Adéolú Káyọ̀dé ẹ ṣeun o ara àwọn ọ̀rẹ́ wa dáadáa tẹ fúnra yín látẹ̀wọ́ o imú ni o ẹ ṣeun o dúpẹ́ o. So, a bọ́ síbi tí àlọ́ onítàn báyìí abẹ́ẹ̀ rí nǹkan bí àlọ́ mi tòní ọmọ dá lórí olórí ọmọ dá lórí ìjàpá náà mọ̀ ní o ìjàpá lóyún jàngbọ̀n kí mo wí o ìjàpá lóyún jàngbọ̀n nígbà tí ìjàpá di ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kí là ń pè mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25 ọfẹ́yàwó kan ní ẹnìbò mọ̀ lórúkọ rẹ o ẹnìbò tá à ń wí mọ̀ jẹ́ arẹwà obìnrin ni o ó pupa roboto eyín ẹnu rẹ funfun negenegene bí àṣẹṣọ yọ ọgọ́mọ̀ ó gùn ó sì gbọ́nlẹ̀ ó rí sọsọrọ díẹ̀ bọ́ wo aṣọ ayẹ́ bá wọ bàtà á bá lẹ́sẹ̀ mú bó rìn ín lọ ó mú rìn ín wu ni bí ọmọbìnrin yìí ti lẹ́wà tó bẹ́ẹ̀ ló níwà ó lè gé ara rẹ̀ fútọ́rẹ́ ìyẹn ni pé ẹ̀ńtọ́ lawọ́ ni ọlawọ́ ó lè gé ara rẹ̀ tọ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ anú ní bẹ nínú ìmú rẹ o ó lọ́yàyà ó sì nífẹ̀ẹ́ sí tọmọdé tàgbà ṣùgbọ́n inú rẹ̀ kò dùn tó bẹ́ẹ̀ nítorí pé kíni o kò bímọ. Bíyan ni mo ṣe dá tó kọ̀ mà bímọ o. Kò ti bímọ báyìí bí o ti mọ iná nǹkan kì í bínú ẹrú bẹ́ẹ̀ ni kì í bínú ọmọ bẹ́ẹ̀ nìkan bá mọ nílé wọn tàbí ládùúgbò wọn yẹn níbo ló mọ ń bá wọn tọ́jú rẹ á wẹ̀ fọmọ tuntun á kún láti ké á pọn bó ṣègbọ̀nsẹ̀ òun náà yóò kó bọ́tọ̀ òun náà yóò nùnú ọ̀sán tọ́jú gbogbo ọmọ wẹ́ẹ́rẹ́ tó bá rí àmọ́ o a máa se oúnjẹ fún wọn bínú bá bí ń pa wọn á so oúnjẹ fún wọn lọ́dẹ rẹ bóyá nípa bẹ́ẹ̀ òun náà á dọlọ́mọ ṣùgbọ́n o òtú bá ń tẹ́ni gbogbo rẹ̀ mà jẹ́ o. Ìgbà tó di ogún ọdún tí ẹni bó ti délé ọkọ rẹ̀ tí kò lóyún ọjọ́ kan súlẹ̀ rí ọwọ́ àpọ̀kọ rẹ̀ yẹ baálé mi ọkọ mi olówó orí mi ọ̀rọ̀ ẹ̀dùn ọkàn ní ìkan lọ́mọ gbé mi wá síwájú yí o tá tó ogún ọdún tá a ti ń bá a bọ̀ yìí ẹ kò sẹ̀mí o ẹ kò wà kan tí kò tẹ́mi lọ́rùn rí o èmi náà sì ń ṣagbára mi láti máa múnú yín lóhun gbogbo ìgbà ṣùgbọ́n nǹkan kan bẹ tí ń kọ mí lónìí nù tó sì ń bà mí lọ́kàn jẹ́ òun náà ni tàìrọ́mọ bí yìí ó sọ fọ́kọ rẹ̀ ìjàpá. Ó ń bọ̀rọ̀ ó ní baálé mi eré kí ni tóbìnrin lè jẹ́ nílé ọkọ láì bímọ. Ẹwà obìnrin lọmọ jẹ́ òun sì ló ń koná ìfẹ́ láàrin ọkọ láyà nítorí náà ẹ bá mi wá jòṣe o kì í ṣe pé ẹ ti káwọ́ bọ̀tán láti ọjọ́ yìí wá rárá o n kò sọ yẹn o ṣùgbọ́n àwọn àgbà ló pa á lòwe pé bínú kò bá tán lórí ẹ̀jẹ̀ kì í tán lè kán náà kò wì mọ́ jẹ́ ti yín ọkọ mi o bí a kò rí ọmọ bí a kò gbọ́dọ̀ jẹ́ kí agara dá wa o ibùdó pọ̀ lọ́wọ́ yìí torí pé kí gbogbo nǹkan pátápátá òun lẹ máa ń ṣe fún mi o. Ìjàkabá ni mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ìyàwó mi ọ̀kẹ́mú ìyẹn ni pé ìyàwó rẹ̀ tó jẹ́ pé tó fẹ́ràn jọjọ lọ́pẹ̀ báhùn ó ní o ò ní pa sánlẹ̀ mi ọ̀gẹ̀dẹ̀ kì í yá gan lódùmarè kò ní sọ́ lágan ọmọ alálùbáràkà ni ọlọ́run yóò fi tá ọ lọ́rẹ̀ lọ́ọ̀dẹ̀ mi ọ̀ọ́dọ̀lọ́mọ ìwọ náà ọ̀ọ́dọ̀lọ́mọ èmi náà kò rẹ̀wẹ̀sí lọ́sàn lóru ni mò ń ro ọ̀nà tí a ó gbà tá a fi dọlọ́mọ ṣé ìwọ náà rí i pé n kò fẹ́ obìnrin mìíràn n kò sì bímọ síta mo pa mo bi o ti ri la bi o ti lara re be lo kan temi na gbogbon lo gbogbe mo ma pe a o bi ma oba oke yo si fo mo rere yo fi din ke wa dagba lo a pe o ma jeun a bo ma ja si bo ma jina oni aya mi tujuka iyawo mi olorin ni nso mo mo lo bore mi kan to je babalawo to gboju aleyi gan ni nlo sibe akala loruko babalawo yi nje ore mi daada ni mo kuku dodo re mo foro itolowo nfi to letiwo to ba je pe lo ni nkan se fun wa be ni ogbologbo adanse ati ologun on la kala nse ebo turu tititi ori re fi pa on ti aniki ijo ni loju ni ko je ki idapa fi edun okan re hakala nisisiyi o dide o lo sodo akala o so fun pe ah ore mi akala ninu mi dun pe bi mo ti ba iwo yi to joko laarin awon omo ati yawo re to nje to mu to nro mo ba soro ta won ri bo n fi oruko mo pe o ba je ri ba fe mi na ni ayo mi iba to bo kun ah asa ajo gbe yawo ngba kan na ni sa kan na mi ati ajo gbe yawo iwo lo mo kun le re re iwo de to nko ori mo ori mbabi ohun nikan ati yawo ohun n to gbe won wa do re nu

rọ ọ̀rẹ́ rẹ̀ àkàlà yí pé kó jọ kó ṣètò náà kó náà dọlọ́mà kó yà wọ́n dúyàwó òtò náà lóyún àkàlà bá ní ó ṣeun ọ̀rẹ́ mi ìjàpá n kò ṣàìró ọ̀rọ̀ tìrẹ yìí ìgbàwó wá ni èmi àti ìyàwó mi ń sọ̀rọ̀ rẹ níbí yìí tí à ń gbàdúrà kọlọ́run ṣe ẹ̀fọ kó ṣe ẹ̀sìnú ìyàwó rẹ kẹ́yìn náà dọlọ́mà irú ọkàn tèmi ni pé ìgbà tí ẹ kò sọ fún wa mo ti gbà pé ẹ ti rí àwọn babaláwo kan tàbá àwọn oníṣègùn kan tó ń ṣáájò fún yín ni ìpè tí a sì gbọ láì lálàlà ìgbé tá a gbọ ìgbé tá a bá gbọ síbí là máa jẹ bẹyàn bá pé yẹn tẹyàn bá pé yẹn sí ìlèyàn jẹ ìlèyàn jẹ n gbé òpè mi kò jẹ kí n fọrọ kankan kò jẹ kí n fi sọ kí n fi lọwọ náà. ọba nísinsìnyí yìí o tó o ti sọ fún báyìí o n ó sọ gbogbo pa mi ìyàwó rẹ yóò sì lóyún ṣùgbọn kinní kan ni o gbọ dáadáa o nítorí ọrọ rẹ ṣòro ogun tẹbi ogun tèmi kò ní egun tèmi kò ní èwọ o gbọdọ tọ wo ó ní ogun tèmi o kò ní èwọ o ò gbọdọ tọ wo tí ọba tọ wo ó lóyún o kí ló máa ṣe bí ọmọ náà kò sí o àfikún o torí náà mo kìlọ fún ọ gidigidi o kò sí ẹrọ rẹ o. Lásọ fọ́rẹ̀ rẹ̀ pé ogún tòun ò lẹ́rọ̀ o tọ́ ọ bá ti tọ́ ń tó ń sí tọ́ ọ bá ti tọ́ òpẹ́rẹ́ ó lóyún ni o ṣùgbọ́n sọ́kùnrin máa bímọ bí. Ìjàpá ni ha kí ló máa sún mi sí èyẹ ohun tí mò ń wá àlá fún láti ogún ọdún sẹ́yìn kí n tún wá fọwọ́ ara mi sí ara mi rárá o n kì í sọmọdé àgbà ni mo dà yìí torí náà ohun tó bá sì ṣe ohun tó bá ní sì ṣe. Ini kí n ṣe o nítọ́ ọba ní nṣe náà ní nṣe n ò ní já ọ rárá n ò ní fọwọ́ kan ká mú kúrò o n kò jẹ́ jọṣẹ́. Inú mi láti gbọ́ ìlérí rẹ ọ̀jàpá ó ń rí bọ́ ó dijọ́ kejì ìjàpá mọ̀ gbálé àkàlà lọ o àkàlà ti gbẹ pátápátá ó sì gbé fún àkàlà ti rúbọ tòru àìpèsè rẹ tọ́já ṣèjẹ ó gbé fún jàpá. Inú ìjàpá dùn ó ní ó ṣeun ọ̀rẹ́ mi ó ṣe

0: baba lawo gbe obe le lowo o si tun kilo o tun kin lo pe to eyin ijapa yan ni bolo ni aseje yi o ke se wo o ijapa ni ah ah ngba ti ese di se bo ti ke fun mi lana ma to mo de bi ma jo ma gbe ko roko ni a o lore mi ma gbodo so fun o daada ni o ni mo ti gbo ijapa gba o gba aseje bo si lona obe yi nta sasan si ni mu o fi mu farun re ondo fun tolo tolo ah lo si lo nwo pe ah obe nikan niyan ni bu oje ti mo fi aduro owo ipese niyan ni bu oje yi da pa ni kini se je be gan n to wo jare so bi ni domo bi ni se le gba didi meji la do lomo ija ka ba duro o si obe na wo ori eja oro je ori pori eri tubu ye buye daada lo de nto je wo lo ba mu ibi su e meja ro lo ba mu ibi su kan ibi su eja lo ba su enu bo se je ni ba nlo se me ko kan ju ade e to kan ju a ko ti rin ju opo na kan si bi o ti to wo lo ba fe kan gbugbu e kale lo ba wo mara ni ba nje o ni obe le do to bayi ni ni bo ni kan ni awa jeru gbo obe o ba joko labe gi o fo wa si o je gbo e patapata o fo isasuma patapata ijapa je gbogbo e patapata o gba to je tan to ni ko ndide ikun bere si ga ikun bere si wu die die baba se gbe se kan ikun oga kan ikun oga ngba to ya ijabo ijako mo lerin ma o ni ba nwo loju kan na ikun ti ko o ti gare koja aya ijapa wa ni to o npada sile akala ore ohun to se to sa je ko n lo je wese ohun fun ìjàpá ń wò lọ́ọ̀kan ń wọlé àkàlà lọ́ọ̀kan kò bá lè rìn mọ́ ní bá ń wò sù bí ẹni ọkọ̀ jálẹ̀ lọ́ba torin bọnu ní bá ń kọrin babaláwo ó ní mo wá bẹ̀bẹ̀ alugbinrin ó kọrin títí tí òun rẹ̀ já tò ọkàn kálà ọkàn àkàlà ọkàn ń bùbá rẹ̀ àkàlà ní ọmọ ọ̀rẹ́ mi kì í gbọ́ràn mo ti mọ́ tẹ́lẹ̀ àkàlà báyọ lọba ìlókè ó ní ìjàpá ń tí mo ní ọmọ ṣe ló ṣe yìí ọdẹjà ó ní mo sọ fún ọ ogun tèmi ọ lẹrọ ìkúlẹrọ rẹ ìjàpá ń bẹbẹ ó ń bẹbẹ títí tí àkàlà ọmọ gbẹbẹ rẹ torí pé ó ti sọ fún pé kọ lẹrọ ìjàpá mo sọ fún ọ tọpẹ jẹ pé ìyá rẹ lọ jẹ ni bí ó ṣe lóyún nù ìwọ lọ jẹ o ti jẹ mo ní ọmọ mo ní kó o má jẹ o sì jẹ orí nítò orí bẹ obìnrin ọkùnrin yìí sì bímọ bó o sì bá kúrò yìí o kò lẹ́rọ o. ìjàpá bá fọwọ́ ó bá fìdí wọ́ ó fi wọ́ dójú ọ̀sán yìí ó dọ̀bálẹ̀ ó ń bẹ̀bẹ̀ ọ̀sán yìí ni ó ti jẹ ìwọ ẹ̀mí rẹ láwọ́ fi ṣètùtù ẹ̀ ó ti jẹ ìwọ. Ìgbà tínú ìjàpá tóbi títí lọ́ba bẹ́ pò ikùn rẹ̀ bẹ́ pò ìjàpá bá kú ó kúkú oró nítorí ojú kòkòrò rẹ̀ ó ìjàpá sáko sí di òrìṣà ọ̀sán yìí ó. Kòrò àti ìwí àwí ìfẹ́ àtàkọ́ ọgbà nìyí òun ni ìjàpá jèrè rẹ̀ yí o ojú òrìṣà ọ̀sán ìlókù sí o ìdí tí wọ́n fi ń fi ìjàpá bọ ọ̀sán rèé o a lè mú bèrè wà ń jọ́ mi pé ẹrú ẹran wo ni wọ́n fi bọ ọ̀sán yìí se ma pe ti an ba nso dun sango wa ma mu agbobo orisa sango orisa osan ijapa ni an fi bo o alaba won ni won fi bo o idinu o tori pe ibe ni ijapa ibe lo kusi oju orisa osan in lo kusi njota we yi osan ba gbe japa lo ba je idinu to je pe ti an ba fe bo orisa osan bayi ijapa ni won fi bo idi alomire o bangbalaka o idi alomire o bangbalaka
1: ojo je o mi ro
0: bi nba puro ka gbenu mi ko mo ro o ṣugbọn to bo je pe o tonu so pe eyin eran alaba won ni won fi bo san yin ka gbenu mi ko dun le meta o oro abi oro
1: ojo je omi
0: gbogbo n to wa studio won loro eyin ara ale gan loro
1: ojo
0: eran ajapa ni won fi bo orisa osan yin o egbo daada alo yi wa ko wa pe ka je ni ti oni mo deja
1: omi me
0: ka gboran ka de fi se se ntan ba ni ko mo se o ti en ba ni ko da ni mo se o.

Ẹ kalẹ̀ àsìkò iṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn lẹwa la mú fún yín láti ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ̀ 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lẹ̀ Estate, nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá Olóède ló mú ìròyìn náà wá sétí ìgbọ̀yìn. Ẹ ṣé, ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti fọwọ́ sí ríra àwọn ẹ̀rọ 23 gẹ́gẹ́ bí ara ìgbìyànjú láti mú kí ìtọ́jú àrùn jẹjẹrẹ rọrùn fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà kejì fún ọ̀rọ̀ ìlera àti ìtọ́jú àwùjọ Dókítà Isaac Ṣàlàkọ́ ló sọ èyí nílùú Àbújá lásìkò tó ń tẹ́wọ́ gba àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ tó jẹ́ alágbaninímọ̀ràn lórí àwọn nǹkan tó ní ṣe pé ọ̀nà láti kojú ọ̀rọ̀ àrùn jẹjẹrẹ lágbàáyé. Ó ní ìrètí wà pé láàrin ọdún 2027 sí ọdún 2029 ni wọn yóò ra àwọn ẹ̀rọ náà, èyí tí yóò fún orílẹ̀-èdè Nàìjíríà lágbára láti lè pèsè ìtọ́jú fáwọn tó ní àrùn jẹjẹrẹ lórílẹ̀-èdè yìí. Ṣàlàkọ́ ṣàlàyé pé ìbuwọ́lù náà jẹ́ ara ètò ìjọba láti mú ìtọ́jú àrùn jẹjẹrẹ sunwọ̀n sí i lábẹ́ ètò ìṣàkóso àrùn jẹjẹrẹ láàrin ọdún 2026 sí ọdún 2030, tó sì tún ṣàlàyé pé iṣẹ́ ń lọ láwọn ilé-iṣẹ́ ìtọ́jú àrùn jẹjẹrẹ mẹ́fà káàkiri orílẹ̀-èdè yìí, tí wọ́n sì ti parí mẹ́ta nínú rẹ̀ nígbà tí iṣẹ́ sì ń lọ lórí àwọn ọ̀nà mẹ́ta, eléyìí tó kù. Ìgbìmọ̀ amúṣẹ́yá ilé-iṣẹ́ ààrẹ tó ń ṣiṣẹ́ lórí òfin ọlọ́pàá àpapọ̀ ilẹ̀ yìí, òní ẹ̀ ti sún gbèdéke tí wọ́n fi síta fún àlàkalẹ̀ àlàyé ìwòye àwọn èèyàn lórí òfin tó ní ṣe pẹ̀lú ilé-iṣẹ́ náà sí ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2026. Ìgbìmọ̀ náà ní ìsúnsíwájú yìí òní yóò fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn olùkópa míì ní àkókò, eléyìí tí ó tó láti fi àwọn àfikún tó jinlẹ̀ lórí ìmọ̀ ẹ̀rọ sí ètò tuntun tí wọ́n ń gbèrò fún ìṣètò iṣẹ́ ọlọ́pàá àpapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Olórí òṣìṣẹ́ ààrẹ àti alága ìgbìmọ̀ náà Fẹ́mi Gbàjàbí Àmílà ló kéde ọ̀rọ̀ náà nínú ìkéde kan lónìí, tó sì sọ pé ní dédé 5 ìrọ̀lẹ́ ọjọ́ Ẹtì ọ̀la yìí òní wọn yóò dáwọ́ gbígba àwọn ìfìwéránṣẹ́ àti àwọn àbá, eléyìí tí wọn ò dá dúró. Ìgbìmọ̀ náà tún ti fi dá àwọn aráàlú lójú pé òfin tuntun náà òní yóò pèsè ìlànà tó yẹ fún ìṣọwọ́ ṣiṣẹ́, ìṣàkóso, ìdásílẹ̀ àwọn ọlọ́pàá, àwọn ilé-iṣẹ́ àti ìpèsè owó fún ètò tó lágbára tí yóò lè kojú àwọn ìpèníjà ààbò nílẹ̀ wa Nàìjíríà. Wọ́n ní òfin náà òní yóò tún ní àwọn ìlànà tí yóò mú kí iṣẹ́ ọlọ́pàá náà jẹ́ ti ìdájọ́ òdodo, ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ àti ìdáhùn fún ohun tí wọ́n ṣe pẹ̀lú ìdáàbòbò ẹ̀tọ́ àwọn aráàlú.

Àwọn ọmọ ẹgbẹ́ àwọn ikọ̀ gómìnà lórílẹ̀-èdè Nàìjíríà wọn ni wọ́n ti tún fi ìdánilójú wọn hàn nípa ìfarajìn wọn sí ìdàgbàsókè àwọn ọmọ ní ìbẹ̀rẹ̀ ìgbésí ayé wọn ECD. Eléyìí tí a pe wọn ni yóò jẹ́ ọ̀kan lára àwọn pàtàkì nínú ètò ìdàgbàsókè agbára ènìyàn lórílẹ̀-èdè wa Nàìjíríà. Olùdarí gbogbogbò ilé-iṣẹ́ àkọ̀wé àjọ náà Dókítà Abdullatif Shitu wọ́n ló sọ èyí níbi ìpàdé kan eléyìí tí a pe wọn ni a ṣe ní apá ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà lórí ètò ìdàgbàsókè àwọn ògo wẹrẹ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé wọn. Ọ̀gá àgbà náà ti ẹni ṣe alákòóso fọ́rọ̀ ìròyìn àti ìbánisọ̀rọ̀ fún ẹgbẹ́ náà ṣojú fún Yunusa Abdullahi ó ṣàkàwé ètò ìdókòwò nínú àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbésí ayé àwọn ọmọ kéékèèké gẹ́gẹ́ bí àwọn nǹkan ìdókòwò ọlọ́jọ́ pípẹ́ nínú ẹ̀ka ètò ìlera orílẹ̀-èdè yìí tó fún ètò ẹ̀kọ́ tó ti ìpèsè tó ti ọjọ́ iwájú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Ṣítù sọ̀rọ̀ ìdánilójú wípé akọ àwọn olùiléeṣẹ́ àjọ náà òní ó tẹ̀sọ iwájú láti máa ṣe àmúlò àwọn ìpè àti àwọn ètò ìkọ́ni tí wọn yóò máa ṣe àtìlẹ́yìn fáwọn ìpínlẹ̀ nínú ètò àti ṣèrónilágbára fún ìgbésẹ̀ yìí àti mímọ ṣe àgbékalẹ̀ àwọn nǹkan tó ṣe kókó ṣe pàtàkì fún ètò ọrọ̀ orílẹ̀-èdè Nàìjíríà sí àwọn nǹkan tí ó ṣe ṣàmójútó láwọn ìpínlẹ̀ kó wà wọn. Olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM tó ti jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé òun ló ti ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ pé ẹgbẹ́ òṣèlú òun ló ṣe tán báyìí láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ alátakò káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti pèsè fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà olùdíje àti ọ̀nà kan ṣoṣo léyìí tí wọ́n pe wọ́n lè gbà yàtọ̀ sí ẹgbẹ́ tó ń ṣèdarí lọ́wọ́ ní ìṣàkóso òkè nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Gómìnà Mákindé ṣiṣọ́ lójú ọ̀rọ̀ yìí lónìí níbi ètò ìpàgọ́ ẹgbẹ́ òṣèlú APM eléyìí tí wọ́n pe wọ́n ní ṣe ní gbàgede Dókítà Rilwan Sulaiman Adamu ti ń bẹ nítòsí iléeṣẹ́ ìjọba nípínlẹ̀ Bauchi. Ó jẹ́ kó di mímọ̀ pé ẹgbẹ́ alátakò eléyìí tó rẹ́sẹ̀ walẹ̀ ló ṣe kókó ṣe pàtàkì fún ètò ìrẹ́sẹ̀ walẹ̀ ìṣèjọba àwarawa nígbà tó ń ra àwọn adarí nínú àwọn ẹgbẹ́ òṣèlú náà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ alátakò gbogbo eléyìí ti ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà láti pèsè ojútùú àti ọ̀nà àbáyọ míì fáwọn ọmọ ilẹ̀ yìí lọ́dún 2027. Gómìnà tó ṣàlàyé pé ètò ìdìbò gbogbogbò ọdún 2027 gbọ́dọ̀ dojúkọ mímọ ṣe àmúdójú ìwọ̀n àti ìmújáde àwọn ojútùú míì dípò àwọn ohun tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìnagijẹ tó wà fáwọn ẹgbẹ́ òṣèlú ètò ìpolongo àti ìlérí tó fi mọ́ ìkéde ìjọba. Ó jẹ́ kó dìímọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọ ilẹ̀ yìí òní ọ́ pé wọ́n gbọ́dọ̀ ní àǹfààní sí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìpèsè látọ̀dọ̀ ìjọba, àǹfààní sí ilé-iṣẹ́ ìtajà àti ìgbáyégbádùn fáwọn mọ̀lẹ́bí tó ń ti ètò ààbò dípò kí àwọn orílẹ̀-èdè àti àwọn ìjọba ọkàn mọ kéde àwọn ètò àti ìpàdé lórí ètò ààbò lórí àwọn nǹkan lóríṣiríṣi. Gómìnà Mákindé kéde ọ̀rọ̀ yìí wípé ohun tí ó ṣe kókó ṣe pàtàkì ṣáájú ètò ìdìbò ọdún 2027 òní wípé wọ́n gbọ́dọ̀ fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀nà àbáyọ míì ẹni tí wọ́n lè tẹ̀lé fún ọjọ́ iwájú orílẹ̀-èdè yìí tí ó ṣe fínúfíndọ̀ láti ṣe. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nípasẹ̀ ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdáṣẹ́sílẹ̀ àti ètò ìkọ́ni wọ́n ní pé wọ́n ti ṣètò ètò ìdánwò alájùmọ̀ṣepọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ìfìdímúlẹ̀ àwọn òṣìṣẹ́ fáwọn òṣìṣẹ́ wọn láti ìpele kínní sí ìkẹfà nínú ètò iṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ètò àwọn ní pé wọ́n ní ó ṣe àkọọ́lẹ̀ ìkópa àwọn èèyàn tó lé ní 4,000 tí wọ́n ṣe káàkiri oríṣiríṣi ẹ̀ka. Kọmíṣánná àfọ́rọ̀ ìròyìn ọmọọba Dọ̀tun Òyéládé ló sọ̀rọ̀ yìí jẹ jáde nínú àtẹ̀jáde oníròyìn tó síta nílùú Ìbàdàn ti ṣe lólo ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bó ti sọ nínú àtẹ̀jáde ìròyìn náà, ètò ìdánwò náà òní pé wọ́n ní ṣe káàkiri àwọn ẹkùn méjèèje eléyìí tún bẹ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí àwọn tí wọ́n jòkó ṣe ìdánwò náà ṣe láti ẹ̀ka kálukú nílé ìta ti rí àwọn tán tí wọ́n fèsì ṣe àwọn olùrànlọ́wọ́ àwọn òṣìṣẹ́ tó fún àwọn tí ń ṣàmójútó àwọn ibi tí ń kó nǹkan sí àti àwọn òṣìṣẹ́ míì ní wọ́n ṣe ìdánwò náà. Nígbà tí wọ́n tún sọ̀rọ̀ lórí àwọn tán jẹ́ àwọn olùṣèdánwò eléyìí tí a pé wọ́n ní wọ́n tún ṣe láwọn agbègbè káàkiri wọ́n pe kálukú àwọn míì tí wọ́n pe ṣe níbùdó agbègbè kan tí wọ́n pè ní Simeon Adebo eléyìí tí a ti ṣètò ìdàgbàsókè fún àwọn tó sì
si se ni agbegbe ekun Ibadan kini ati ikeji awon kan se ni ile ise ijoba ele to tun ni se pelu awon mi gege bi en ti se akowe fun eka toro na kan Alhaji Ahmed Alade Bello to je ko di mimo oro awon ti won kopa lati wa ni ifokanbale nigba ti won reti awon kan to ni se pelu ise kaluku o je ko di mimo pe si idanwo o je ko di mo pe esi idanwo eleti kaloku se oni opin mo mo lanfani ati tu jade ti won Joseph sita fun kaloku lati mo orisirisi esi eleti ko wo awon gba nisi o si mo je jade wa lati eka ileise ati ajo eleti ko wo awon ti jade wa nigba ti won ba yanju gbogbo idanwo na tan ajo to wa fun eto omoniyan lorilede yi NHRC oni ati ro ijoba apapo lati gbe igbese to ye lati fopin si oro ikorira eleeto nje jade lati nu awon eyan kokan lorilede wa Nigeria akowe ajo yi oloye Tony Ojukwu San on lo soro yi lasko tun ba awon akoroyin soro yin lo ile ise ajo na nilu Abuja loni oni bi akoba tete gbe igbese lati koju isele yi o le yori si iwa ipa ti yo si mu idaluru po si lorilede Nigeria ajo NHRC ro ijoba apapo lati ko bi ara si awon ikilo ti igbimo na se nipa ewo to wa ninu emojuto awon to nsoro to le ru ibinu ati iwa ipasoke lawujo latari pe iru awon oro be won le tabuku enikokan tabi egbe ele to si le mu ipin ya wa laarin awon araalu oju ku tun soro pe ajo NHRC yi on lo ti kowe se agbejoro agba ati minister fun eto idajo ile yi oludamoran agba lori oro eto abo lolede Nigeria oga agba ile ise olopa to fi mo oga agba ile ise otelemuye nile yi lati pe fun ifofin gbe asaju esin musulumi kan Sheikh Sani Jigir ati senator tun soju ekun idibo ni apa ila orun ipinle Osun Francis Fadaunse lori esun awon oro ko ba kun gbe ati awon oro to le da omi alafia ro to tenu awon mejeji jade ile ejo magistrate kan ti o njoko ni agbegbe Wuse yan ni ekun kefa ni ilu Abuja on lo ti pase fun ile ise olopa lati bere iwadi ori kinewin lori esun awon oro iwadan kan to je jade eleyi ti pe won ni fi kan enikan ti se asofin tun soju awon eyan ni apa ila orun ipinle Osun eyan asofin Francis Fadaunse lori awon oro kan eleyi to ni se pelu pipa awon omo egbe accord eyan ni ipinle na ile ejo na nipasẹ en ti joko lewaju ejo eyan ni agbegbe on Farida Ibrahim on lo pase fun en ti se oluranlowo fun oga agba ile ise olopa ni ekun keje Abuja lati se iwade ona kinewin lori ohun to ni se pelu esun tawon eyan kankan mu wa laarin ose meji pere ope ase na lo wa ninu letter kan ti afisita lojo keta lo osu kejo odun ti a wa yi eleyi ti an si buolu lati en ti se alakoso fun ile ejo magistrate on Abdulrahman Yusuf won pe esun na ni pe won ni pe lori atowo en ti se agbenuso fun ipolongo fun en ti se gomina ipinle Osun Ademola Adeleke latari awon esun to ni se pelu oro to je jade lati enu Fadaunse ninu foran kan eleyi to n je kaakakiri Olaje igbese na ka lebu si en ti se asofin na lori siso awon oro ko ba kun gbe ati awon oro eleyi ti ko to eleyi ti pe won ni ninu oro ni a ti ri oro to ni se pelu igbonilaya lati wuwa daran ati sise fun papa julo si awon omo egbe alatileyin fun egbe oselu Accord Party saju eto idibo si ipo gomina ni ipinle Osun ti waye lojo kedogun osu kejo eyin ojo abameta Saturday ose ta wa ninu re ye akojopo iroyin lewa fun ti alert ni koni ju bayi lo sugbon ki a to ma lo eje ki abuju awon koko to wa ninu iroyin na ninu iroyin lati mo fun yin pe ile ijoba apapo lede Nigeria lo ti bowo lori ra awon ero ati ohun elo eleyi ti o se eto iranlowo fun ati mu ki ayipada ati itoju fun awon to ba ni arun jejere ori lanfani ati seleru lorilede wa Nigeria igbimo amuseya ile ise are lori oro olopa apapo lorilede yi won ni pe an ti sun gbedeke ti afisita fun ati se akojopo awon aba ati awon orisirisi ero lori ohun to ni se pelu awon ile ise na siwaju ti di ojo kokanlelogun osu kejo odun 2026
oludije si ipo are labe egbe oselu APM to tun je gomina ipinle Oyo Onimoro Seyi Makinde lo ti se oloju oro pe egbe re setan baye lati se ise papo pelu egbe awon alatako lati pese fun awon orilede Nigeria oju ona mi ele ti an le dojuko ninu eto idibo gbogbogbo odun 2027 ele tun kan lekun egbe aja fe to mo niyan kan nile yi ni ati ro ijoba apapo orilede Nigeria lati gbe igbese kan mo kia lori awon oro ko bakun gbe ati awon oro to le da mi alaafia ro to nje jade lawon orilede yi eyi lo pin iroyin le wa fun ti ale to ni akojopo ati atuntun iroyin lo wa latowo Kemisola Williams e mo gbagbe wo pe le dara pon mo wa lawon oju opa ilu jera wa gbogbo pelu at Wells Radio 893 ngba tele fe ran ti o si tele wa loju opa ilu jera ti at Wells Radio 893 FM fan page bakan na le gbo aso iwaju si loju ipona ti agbaye ti www.wellsradio893.com ngba tele pe tabi fi atejise sowo loju opo WhatsApp sinu yara ikoro injo ikani yi lori ero 0916 893 2000 fawon sele ele eto ba soju eni ade damola oloide lomuro ina wa seti gboyin e se tembo ikoni konga gbomogbe 89.3 fm olorun yebuko fun yin orun ayo laosun.

ẹ káàlẹ̀ o gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ káàlẹ̀ o gbogbo ìlú Ìbàdàn àti gbogbo ìlú tí afẹ́fẹ́ ìkànnì yìí tó ń fẹ́ dé láṣáálẹ̀ tóní. A kú bí ojú ọjọ́ yìí bó ṣe rí. Sójú tó ràn lọ́wọ́ ìrọ̀lẹ́ yìí ṣòro dé àdúgbò tí ń. Ṣátẹ́gùn òtútù tó ń fẹ́ ní abala ibi táwa wà yìí ṣó ń fẹ́ dé ọ̀dọ̀ tí ń. Ẹ káàlẹ́ o lẹ́ẹ̀kan sí ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM náà lẹ́ ń gbọ́ o. Ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwárí ìfẹ́ òun náà ló tún gorí afẹ́fẹ́ fútalẹ̀ tòní. Àṣẹ̀bá dẹ́dà àṣẹ̀bá ọba tó dá ilé ayé tó dá gbogbo ẹ̀ tó dẹ̀ dá dáradára. Tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀. Nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkú ó sì gbé kalẹ̀ lórí àwọn iṣan omi. Ta ni yóò gun orí òkè Olúwa lọ? Ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun? Ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ìtàn. Òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Ọlọ́run àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ tí ń ṣe àfẹ́rí rẹ̀ Ọlọ́run Jákọ́bù. Nítorí náà gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà. Ẹgbẹ́ orí yín sókè gbogbo ohun tó lè jẹ́ ìdíwọ́ àbí ìdènà fún ètò àwárí ìfẹ́ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ lálẹ́ tòní. Ẹgbẹ́ orí yín sókè gbogbo ohun tó lè jẹ́ ìdíwọ́ àti ìdènà fún ètò àwárí ìfẹ́ lálẹ́ tòní nílùú Ìbàdàn. Àní ẹgbẹ́ orí yín sókè gbogbo nǹkan tó lè máa dá afẹ́fẹ́ dúró àbí bá afẹ́fẹ́ ṣọ̀tá láti má jẹ́ kí ètò àwárí ìfẹ́ débi tó yẹ kó dé lálẹ́ tòní o. Ẹgbẹ́ orí yín sókè gbogbo ìdàrúdàpọ̀ ìbínú ìjà àti gbogbo oríṣiríṣi nǹkan tí ò bá òfin Ọlọ́run mu àbí ìfẹ́ Ọlọ́run mu nínú ìdílé kọ̀ọ̀kan lálẹ́ tòní. Èdè àyedè láàrin ọkọ àti ìyàwó láàrin bàbá àti ọmọ ẹgbẹ́ orí yín sókè o. Ìkùnsínú láàrin ìdílé ẹgbẹ́ orí yín sókè. Àìní ìdáríjì láàrin èèyàn méjì síra wọn bàbá sí ìyàwó ọmọ sí bàbá ìyá sí ọmọ ẹgbẹ́ orí yín sókè o. Kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó lè wọ inú ilé yìí wá. Kí ọba ògo kó lè ṣe àtúntò sínú ìdílé tí wọ́n ti ń gbọ́ ètò àwárí ìfẹ́ lálẹ́ tòní. Kí ọba ògo kó lè mú àlàáfíà wọ inú ìpínlẹ̀ Ọ̀yọ́. Kí ọba ògo kó lè mú ìtura àti ìdùnnú wá sínú ọkàn tó ń pòǹgbẹ fún àlàáfíà Ọlọ́run yìí. Kí ọba ògo kó lè wọ inú ọkàn màdám tó ń sunkún sunkún sunkún lálẹ́ tòní. Kí ọba ògo kó lè mú ìdùnnú wá sí ọkàn tó ń sunkún tó dẹ̀ ń pòǹgbẹ fún Ọlọ́run lálẹ́ tòní. Ta ni ọba ògo yìí tí mò ń sọ látàárọ̀? Òun ni Olúwa tí ó le tí ó sì ní agbára. Òun náà ni Olúwa tí ó ní agbára lé ogun. Nítorí náà ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà. Àní kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Kí ọba ògo kó lè wọ inú ìpínlẹ̀ Ọ̀yọ́ àti inú ìlú Ìbàdàn wá. Kí ọba ògo kó lè wọ inú ìdílé tẹ́ ẹ ti ń gbọ́mi káàkiri àgbáńlá ayé ní àwọn orílẹ̀-èdè tí kìí ṣe Nàìjíríà tẹ́ ẹ ti ń gbọ́mi lálẹ́ tòní. Àní kí àlàáfíà Ọlọ́run kó máa jọba nínú ọkàn òun kálukú wa. Ìyẹn ni màá fi máa kí pé ẹ káàlẹ́ o. Ẹ káàbọ̀ sórí ètò àwárí ìfẹ́. Àwárí ìfẹ́ òun náà ni ètò ìtòní àwárí ìfẹ́.
àwọn arífẹ́ lè tò tí orúkọ ẹ̀ tó ń júwe nǹkan tó jẹ́ gan-an nínú ìdílé wa. Lórí ètò yìí ni àfojúsùn tiwa àti èròǹgbà wa ti jẹ́ wípé kí gbogbo ìdílé kó máa wà lálàáfíà gbogbo ìgbà. Láti rí pé lórí àwọn ọ̀rọ̀ tá ń sọ àti ọgbọ́n tá ń kọ́ra wa kò sí ìdílé kankan tí wọ́n ní ìkùnsínú síra wọn. Lórí ètò àwárí ìfẹ́ láti máa ń sọ pé nítòótọ́ a ní èdè àìyedè ṣùgbọ́n a gbúdọ̀ parí ẹ̀. Bínú ṣùgbọ́n má ṣe jẹ́ kí òun kó wọ̀ bá ìbínú rẹ̀.

àwọn ìwà wo là ń wú, àwọn ọ̀rọ̀ wo là ń sọ tó ṣe é ṣe láti da ìdílé rú. Púpọ̀ ní àwọn ìwà tá à ń wú yìí ó ti kọ́mọ̀ níbòmíì gan. Ìwà ẹlòmíì ni ẹlòmíì à ń sọ fún yín kí bàbá òun hùwà bẹ́ẹ̀. Nígbà tí bàbá òun dẹ̀ ti hùwà bẹ́ẹ̀, kò sí nǹkan tó burú jù tóun náà bá ṣe bẹ́ẹ̀. Lábala àkọ́kọ́ yẹn láti máa tẹpẹpẹ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Èyí tó bá ṣe é ṣe ká ṣí ojú òpó kẹ́yìn náà ò dá sí kẹ́ mú èrò tiyín wá. À sọ jáde lórí ètò àwárí ìfẹ́. À ń fi síta láti lè fi kọ ara wa lọ́gbọ́n, láti lè fi ran ara wa létí, láti lè jẹ́ ká mọ̀ pé ìdílé ó ṣe pàtàkì ní àwùjọ tá a wà yìí.

0: láti lè rí pé ìdílé ó ṣe pàtàkì ní àwùjọ tá a wà yìí. Bí Ọlọ́run ṣe dá ọ̀run àti ayé tí gbogbo ẹ̀ dáa tó dẹ̀ dùn wò tó, kò sí nǹkan kan nínú wa tó jábọ́ látọ̀run. Ìdàpọ̀ ọkùnrin àti obìnrin gbúdọ̀ wáyé ká tó lè ní ènìyàn. Ṣùgbọ́n Ọlọ́run tó fi ìgbéyàwó ń sáàárín àwọn méjèèjì ó mọ ohun tó ń ṣe. Ó dẹ̀ ní nǹkan tí Ọlọ́run fẹ́ àchieve láti bẹ̀ yẹn. Ṣùgbọ́n ẹ gbà pẹ̀lú mi pé ìdojúkọ lóríṣiríṣi ó ti wọnú ọ̀rọ̀ náà. Kò tiẹ̀ jẹ́ kí ìgbéyàwó òun ó tiẹ̀ wà fashionable mọ́. Kọ́lọ́run ó ṣàṣàánú wà. Ìyẹn lábala àkọ́kọ́ lórí ètò àwárí ìfẹ́. Tá a bá wá dé abala kejì ètò yìí, abala ẹgọgọ ló gbórúkọ ètò yìí rú àwárí ìfẹ́. Mo tún mú tuntun wá lálẹ́ ètò nínú ìdẹ̀nífẹ́kẹ́ mí sí ẹ̀ rárá. Tá a bá ní opó tó ń gbọ́ ètò àwárí ìfẹ́ lálẹ́ yìí, máa fẹ́kẹ́ gbọ́ abala kejì àwárí ìfẹ́ yẹn gan. Màá fẹ́ kí ẹ gbọ́ abala kejì ètò àwárí ìfẹ́ yẹn dáadáa. Nítorí pé ìmọ̀ràn yín ó ṣe pàtàkì o. Bẹ́ ẹ ṣe ń rìn, bẹ́ ẹ ṣe ń là á kọjá, ó ṣe pàtàkì o. Á wù mí láti gbọ́ láti ẹnu yín. Abala kejì àwárí ìfẹ́ yẹn níbẹ̀ ni a ti máa ń fún àwọn ènìyàn láǹfààní láti fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí wa. Ẹ lè kọ lẹ́tà, ẹ lè kọ ránṣẹ́. Lẹ́tà tọlọ́wọ́ bí ẹ fi jíṣẹ́ àbí lórí WhatsApp. A máa fi nọ́mbà síta tẹ́ ẹ lè fi rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ránṣẹ́ sí wa. Bí mi ṣe máa sọ lọ́sọ̀ọ̀sẹ̀, ètò àwárí ìfẹ́ kì í ṣètò ibi tá a ti ń báyàn bú ọkùnrin àti obìnrin. Ètò àwárí ìfẹ́ kì í ṣe ibi tá a ti ń bá ọkùnrin bú ìyàwó ẹ̀ tàbí tá a ti ń bá ìyàwó bú ọkọ ẹ̀. Rárá, kò rí bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n bí tí èdè àyedè bá ti wáyé, ẹ lè bèrè kí ni nǹkan tẹ́ ẹ lè ṣe, kí ni ìgbésẹ̀ tẹ́ ẹ lè gbé. Níbi tí èdè àyedè ti ń wáyé, kí lẹ lè sọ bó ni kẹ́ ẹ ṣe sọ, bó ni kẹ́ ẹ ṣe ṣe. Àtẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run látìgbà tí ètò àwárí ìfẹ́ ti wà lórí afẹ́fẹ́, àṣìṣe rí o. Àdẹ̀ní bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ lálẹ́ tòní. Lẹ́ẹ̀kan sí ẹ láǹfààní láti máa wò wá ketekete lójú òpó Facebook wa lálẹ́ yìí. Lójú òpó Facebook Wells Radio 893 FM fan page. Àlàbá Yusuf lójú òpó Facebook, wọ́n ní ẹkú ètò àlàbá ọkọ ìyàwó ẹ̀ láti olómi. Ọmọlára Iyakọ Mẹ́ka lẹ́ ẹkú ètò láti ayégún olómi náà ni o. Gbogbo olómi ó ṣọwọ́ yín lálẹ́ yìí, ẹ káàlẹ́ o. Tẹ́yìn ọ̀bá tí ìsùn tó tútù bá mú yín, ẹ̀yà wá tí ìgbóná kẹ́ẹ̀gbé lóra o. Ṣẹlẹ̀ òṣújù láti mẹ̀kọ́ báyìí. Ṣẹlẹ̀ òṣújù láti mọ̀gì. Tílẹ̀ ẹ bá ṣújù tí ò sì tí ìburú jù lálẹ́ yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó bá wa gba àwọn ọmọ yìí padà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Ọ̀la báyìí ni ó pín ọ̀sẹ̀ kan tí Ọlọ́run ṣiṣẹ́ ìyanu yẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Tìlù tíjó tayọ̀tayọ̀ la fi wẹ́lkọ̀mù wọn padà o. Bó tiẹ̀ jẹ́ pé láwọn abala kọ̀ọ̀kan ìròyìn tí ò dùn mọ́ nínú. Ṣùgbọ́n a gbàdúrà pé gbogbo àwọn ìdílé tí ọ̀rọ̀ kan, Ọlọ́run á fi ìdùnnú àti ayọ̀ sí ọkàn wọn. Ọlọ́run á tù wọ́n nínú, á rẹ̀ wọ́n lẹ́kún. Á dẹ̀ fi àlàáfíà sí ọkàn wọn ní ìkórìtà tán wà yìí. Àwa náà dẹ̀ tún gbàdúrà torí mo rántí pé lórí ètò àwárí ìfẹ́ lọ́sẹ̀ kejì tí kiní yìí ṣẹlẹ̀. Ni mo ṣe ojú òpó sílẹ̀ ní abala àkọ́kọ́ pé ká gbàdúrà fún àwọn ọmọ yìí o. Ká gbàdúrà fún ìjọba kọ́lọ́run fún wọn ní ọgbọ́n àti ìmọ̀ tí òye láti lè fi mú wọn jáde. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ohun tá a fẹ́ Ọlọ́run ti ṣe o. Ẹ wá jẹ́ a tún gbàdúrà fún àwọn olórí wa, ọgbọ́n àti ìmọ̀ tí wọ́n á tún fi lò láti fi dí ibi tó yẹ kọ́ dí o. Tí wọ́n ò tún fi ní ṣẹlẹ̀ mọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ni paapaa julọ lorilede Nigeria lapapọ o tori ipinle Kogi ati Gbọkan ni anako niye ani korilede Nigeria o ti wa lanaafia ohun gangan idunu gbogbo wa o lagbara Ọlọrun be na ni ori eje asare doke na ohun ta ba pada de abala akoko itawari ife na bo sinu e a soro lori abala akoko yen lale etoni o ba fe ki gbogbo awon odo kan ni anfani lati gbe si 89.3 fm lale yi iyen Wells Radio 89.3 fm Oluyole estate nilu Ibadan nibe ni a tin gbo safefe opopona alaafin avenue loluyole estate be lawa o ma fe ki gbogbo odo ke gbo abala akoko eto awari ife yen lale yi ma wa fe ki gbogbo awon to ti se igbeyawo to ti se to ti le ni odun meta to na won de ngba fun yin ninu igbeyawo yin ma fe ke yin na o da si abala akoko yen lale toni e n bere pe kini mo fe mu abi Mama shalaye fun yin laipe laijina ito awari ife na ni o 89.3 fm mo n bo na e ku kale.
1: Are you hungry for something delicious? Food that feels like home but tastes like pure luxury? Then welcome to Honeydew Restaurant, where every meal is made to make you smile. From our smoky jollof to rich ofada sauce to a variety of delicious soups like egusi, eforiro, and more, paired with your favorite proteins and hot, freshly made swallows, all made for you to enjoy. We also handle bulk orders in liters, fresh and ready whenever you need it, for delivery to your doorstep. At Honeydew, it's not just the food, it's the feel. With our beautiful ambience, perfect for your romantic dates, family outings, or your quiet, relaxing evening escape. Join us every last Friday of the month at 7 p.m. for karaoke night with Jai Ola and enjoy music, games, food, drinks, and free mocktails and cocktails as you sing your hearts out. Visit us at Plot 42, Block 8, Alaafi Avenue, beside Wells Radio, Oluyale Estate, Ibadan. For your doorstep delivery or inquiries, call or WhatsApp 0814-691-6635. 0814-691-6635. Honeydew Restaurant, where every meal is made to make you smile.
2: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi yín gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí www.cbn.gov.ng www.nacom.gov.ng www.femcom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng
3: Ẹpẹ́ CBN sórí 0817-665-7060 SEC sórí 0209-462-1168 àti 0916-772-3240 Olùkéde FSRCC.
0: Àwárí fẹ́.

0: kaabo pada sori eto awari ife fun tale toni ikoni ikonga gbomagbe Wells Radio 89.3 FM ikoni akoko fun gbogbo molebi ni ipinle Oyo ori eto awari ife ona lasiwa o ago mesan ni gbogbo ale Thursday titi de ago mokola lemi atini lagbaro na la joma wa lori eto awari ife to ba je igba kokon tini re teyin darapo mo wa ika le o kini baro fun baba ti mo se so le kan loju opo Facebook wa wa nbe le wo wa ke ma gbo wa nibi kibi te ba wa lagba la ye Wells Radio 893 FM fan page e ma wo wa nbe Radio Garden Wells Radio 89.3 FM oni oro kan ti mo fe ki emi ati yin ka jo so lale toni nitori pe nbi to de yi o ti to ka jo ni apero gidi lori oro na mo wa ni ipejopo awon odo kan laipe yi mo wa ni ipejopo awon odo kan laipe yi eni to wa je eni to ko awon odo ijo fun ijoko yi dale lori bi awon odo won se ma ni afojusun ati bi won se ma plan ara won fun ojo ola to da ko de se se ka ma soro npa planning ati ojo ola to da fun awon odo ko si ba se fe so ta ni soro igbeyawo nigba to wa to asiko kan eni to ko awon odo ijo wa bere pe awon odo wo na ti kojo awon ojo ori kankan eyin odo wo le wa laarin age 20 si 25 awon to wa laarin age 20 ti 25 we bo sapa bi awon ye o to nkan pupo eyin wo le wa laarin ojo ori 25 si 30 eyin edu laarin àwọn yẹn pọ̀ dáadáa díẹ̀ ẹ̀yìn tẹ́ ẹ bá wà láàrin ọjọ́ orí 30 sí 35 ẹ̀yìn ẹ bọ́ sápá bí yìí àwọn yẹn náà pọ̀ dáadáa ẹni yìí wọ́n kọjú sí àwọn ọ̀dọ́ tó wà láàrin 25 sí 30 àti 30 sí 35 kí ló ń dá yín dúró láti ṣègbéyàwó gbogbo inú ọ́ọ̀lù bá di wọ̀rùn-ún kálukú bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ jẹjẹjẹjẹjẹ ìgbéyàwó bíi ti bú rárá ọgbẹ́ ọjọ́ dẹ́fà kò sí ìkọ́sílẹ̀ gbogbo ẹ̀ bá dojú ó bá dojú rú ó yẹ farabalẹ̀ nọ́mbà bẹ̀rẹ̀ sí fún àwọn ọ̀dọ́ yìí ní máikrófóònù ní kọ̀ọ̀kan èjèèjì kan máa ṣàlàyé ìwọ́ ti kàwé tán àbí ẹlòmíì ti ka first degree èyí tó lọ poli ti lọ èyí tó ti bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ ti ń ṣiṣẹ́ tíṣẹ́ òun dẹ̀ ń lọ dáadáa kí ló fà á gan-an tẹ́ ẹ̀ fi fẹ́ ṣègbéyàwó ṣùgbọ́n ìkọlù àwọn ọ̀dọ́ yẹn sọ ọ̀rọ̀ kan tí mo find very attractive lédè òyìnbó kì í ṣe kí ni ìgbọ́ àwọn tó kù ṣùgbọ́n èyí tí mò ń sọ yìí ó bọ́ sí mi ní etí gidigidi gan ni látọjọ́ tí mo dẹ̀ ti gbọ́ yẹn ni ò ti kúrò lọ́kàn mi ni mo ti sọ pé màá dálẹ̀ lórí ètò àwárí ìfẹ́ lálẹ́ tòní màá dẹ̀ fẹ́ kí gbogbo àwọn tó ti ń ṣe wà nínú ìgbéyàwó tó ọlọ́run dẹ̀ ń gbà fún nínú ìgbéyàwó wọn láti dá sí ọ̀dọ́ tó sọ̀rọ̀ yóò san lédè òyìnbó ṣùgbọ́n màá túmọ̀ ẹ̀ sí yorùbá ó ní marriage is not attractive anymore ó ní marriage ọ̀hún gan ò tiẹ̀ wùyàn rárá ẹ̀mọ́kọ́ ní nǹkan ò wà attractive kò tiẹ̀ wojú rí kò tiẹ̀ ṣe é wò lọ́wọ́ ẹ̀ pé kí ló mean pé marriage ò wà attractive mọ́ onigba teyan ba de bo sori ero ayelujara teyan ba wo eleyi ti koki ti bi eleyi ti kotorun oni koda ninu ijo olorun go eleyi ti ko ti bi pastor eleyi ti kotorun
1: eni baro fun mama mi bi modele
0: lodo iwa ni se lo dabi pe ko ti e si bi kan ti se o si mo awon bi teyan ti lero pe yo ri igbeyawo alarinre to do daada eyan o tun ba nbe mo odo ni igbeyawo wa attractive mo rara nitori na ngba ti o wa attractive ko wu yan la o si bi nkan to ba wa attractive lo wu yan nigba ti odo isoro ton odo mi na wa gba microphone niyen ba ni nitooto n gba pelu akegbe ohun to ni marriage wa attractive o nitori poju to ohun na fi wo to ohun niyen o amo ohun lero pe awon ti igbeyawo won o lo daada ohun ti won goke ju awon ti igbeyawo won lo daada lo ikorita bi ti gbogbo eyan ti farabalẹ re o oni awon ti igbeyawo won o lo daada ohun ti won la n gbo agbo awon to n lo daada o so lede oyinbo those whose marriages are going well are not speaking up nitori na fun awon ti o dabi pe ko lo daada lodo ti won lanfani lati ma soro soke daada won ni ko sa wo ni te ba lo sori ero ayelujara nigba te ba fi ka iroyin mewa npa igbeyawo to tuka agidi le fi ri igbeyawo kan deni ka jade pe igbeyawo tohun lo daada e n gbọ ki lo de to da pe awon ti igbeyawo won n dun to n larinrin won ki n soro sita abi so seese ko je ke gbogbo eyan lo wa maleji igbeyawo ti won bi ni imoye odo to lanfani ati ma gbo eto awari ife lale eto ni oju wo leyin fi wo oro igbeyawo oju wo ni odo fi wo oro igbeyawo lokunrin ati lobirin te n gbo mi lale yi ki le ro ti yin lori igbeyawo kini nkan to n ba yin leru gan a wu mi lati gbo ohun yin lale yi kini nkan to n ba yin leru gidi gan bí ọ̀rọ̀ tí ìkànnì àwọn ọ̀dọ́ yìí sọ pé ìgbéyàwó tí ò lọ dáadáa káàkiri lẹ́ẹ̀tì rí ṣùgbọ́n ìgbéyàwó tó ń lọ dáadáa ẹ̀ ní gbọ́n yẹn o mo wá fẹ́ rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn bàbá àwọn màmá ẹ̀yìn ti ṣe ọdún mẹ́wàá ẹ̀ ti ṣe 10 ẹ̀ ti ṣe 20 ẹ̀ ti ṣe 30 ẹ̀ ti ṣe 40 màá fẹ́ kẹ́ ẹ pè wọlé lálẹ́ tòní láti gba àwọn ọ̀dọ́ yìí ní ìyànjú wọ́n ní ìgbéyàwó tó ń dùn wọn kì í sọ̀rọ̀ síta tọ́lá wọn bá ń gbàfẹ́ yìí nínú ìgbéyàwó tí ń yẹ dákun ẹ pè wọlé lálẹ́ yìí màá fẹ́ kẹ́ bá ń gba àwọn ọ̀dọ́ tó ń bẹ̀rù yìí ní ìyànjú àti pé ká a tún wá fi jẹ́ nǹkan tá a máa ṣe ní gbogbo ìgbà nígbà tẹ́nìkan náà àwọn ọ̀dọ́ yìí á sọ á ní àwọn tó ń dùn fún tọ́lá ń gbà fún wọn ní sọ̀rọ̀ ọ̀ní nítorí àwọn village people kan máa lọ bá wọn kọwọ́ bọ̀ ìgbéyàwó wọn ẹ̀ gbọ́ ṣe bẹ́ẹ̀ lórí nígbà tẹ́rù ò bá bọ ẹni títọ̀dọ̀ tí ẹ̀ ò lọ dáadáa láti sọ̀rọ̀ wọ́n láwọn títọ̀dọ̀ tí wọ́n lọ dáadáa ó máa bẹ̀rù kọ́ káwọn èèyàn má lọ tún kojú bọ̀ ọ́ kó má tún lọ dàrú ẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ lórí ṣùgbọ́n ṣé lóòótọ́ ẹ̀yin náà rò ó pé àwọn tó ń lọ dáadáa fún yìí sọ̀rọ̀ àbí tó bá jẹ́ kí wọ́n sọ̀rọ̀ síta táwọn èèyàn rí àwòkọ́ṣe tó dáa bóyá àwọn ọ̀dọ́ ìbá tún má máa ṣìnà 0916893 1000 0916893 1000 tàbí 0915 3 4 8 9 3 bẹ́ẹ̀ náà lẹ lè pé 0911 3 4 8 9 3 màá tún nọ́mbà yẹn pẹ̀lẹ́ ẹ̀kan sí 0916 89 3 1 àti odometa 1000 tàbí 0915 3 ní ọ̀nà mẹ́ta ìyẹn ẹ́ta ní ọ̀nà mẹ́ta 4 8 9 3 tàbí 0911 3 ní ọ̀nà mẹ́rin nọmba 3 ẹ̀tẹ̀ ní ọ̀nà mẹ́rin ẹ wà fi 8 9 3 ẹ fi gba lẹ́yìn. Ọ̀dọ́ lọ́kùnrin àti ọ̀dọ́ lóbìnrin ẹ̀ ń gbọ́ kí ló ń bà yín lẹ́rù nípa ìgbéyàwó. Ẹ jẹ́ àjọ sọ nǹkan tó bá ń bà yín lẹ́rù gidi gan. Tẹ́ ẹ bá rò ó kí ni nǹkan tó máa ń wá sókàn àyà yín. Ṣé èyí tó máa tó ti bàjẹ́ lẹ̀ ń wò pé ṣé tọ̀dọ̀ tí yín náà ní dàrú? Kí ló ń bà yín lẹ́rù gan nípa ìgbéyàwó? 0916 893 1000. Àtúwá wù mí ọdún mẹ́wàá yìí ti ṣe 10 ẹ ti ṣe 20 ẹ ti ṣe 30. Ẹ̀yin náà ẹ bá mi gba àwọn ọ̀dọ́ yìí ní ìyànjú nípa ọ̀rọ̀ ìgbéyàwó yìí. Kí làwọn nǹkan táyìn ti ṣe tọ́nà tún fi gbà fún yín? Ẹ jẹ́ àjọṣiṣẹ́ ìlú yìí. Hello, ẹ kaalẹ̀ o.
2: Ẹ kaalẹ̀.
0: Ẹ kaalẹ̀ sà, orúkọ yín sà àti bọ́lẹ̀ tí ń pè yín.
2: Orúkọ mi ni Mr. Olásun Ọládosun.
0: Mr. Olásun Ọládosun, láti agbègbè bo?
2: Láti Adeleye.
0: Láti Adeleye. Ẹ kaalẹ̀ sà o. Óyá, ẹ jẹ́ ń gbọ́ èrò tiyín.
2: Ìmọ̀ràn tí àwọn obìnrin àti àwọn ọ̀dọ́ tó fẹ́ láyà nísun ni pé kálukú máléèjì náà ni.
0: Kálukú máléèjì.
2: Àmọ́ lè jẹ ara wa ni. Ìgbéyàwó tiyín ti wọ 30 years.
0: Ìgbéyàwó tiyín ti wọ 30 years.
2: Over 30 years.
0: Olúwa ṣùn bó lẹ ṣe ṣe 30 years yẹn tẹ́yìn àti mọ́mì sì fìjọ wà dòní.
2: Sọ àdéṣe gẹlẹ ni pé nígbà
0: míì
2: pàápàá jùlọ nígbà tí nǹkan bá ń dùn obìnrin máa sọ pé òun ti fẹ́ràn rẹ gbogbo ẹ̀ ni ó máa ṣe ìgbọ́n gbà míì kò ní fẹ́ sí nǹkan kan lọ́wọ́ tó gbà ń làwọn ìyá yìí wọ́n wà kẹ́rẹ̀ yìí sí wà ṣùgbọ́n èyí ó ṣe sùúrù náà ni.
0: Sùúrù.
2: Náà ni a bá ti fi ṣebi tó ti ọjọ́ kan ìyàwó mi gangan wá pè mí láti pé 30 years rége ó wá kúnlẹ̀ sí mi ó wá ló ń dúpẹ́ lọ́wọ́ mi pé òun sì lè tún dirú ọjọ́ òní lọ́dọ̀ mi. Torí àwọn náà mọ̀ fáwọn ọmọ tí ò dáa ṣùgbọ́n lẹ́yìn yẹn tó ti tó dúpẹ́ pé kinní yẹn ó ti tó ṣe àwọn nǹkan mi tuntun burú jù bẹ́ẹ̀ lọ.
0: Ṣùgbọ́n sẹ́yìn ẹ̀yin náà ò fìgbà kankan ṣẹ̀wọ́n rí ni.
2: Ẹ̀sẹ̀ wo ló fẹ́ fẹ́ obìnrin? Èmi ò rò pé mi fẹ́ràn
0: ohun kan máa ń sọ. Ẹ̀yin ò bẹ́ẹ̀ ṣẹ̀wọ́n rí.
2: Bẹ́ẹ̀ ni owó nǹkan tó máa ń sọ fáwọn ọmọ rẹ̀ pé òun ló máa ń ṣẹ̀ èmi màá tún bẹ̀.
0: Pé tọ́ bá tún ṣe ẹ̀yìn lẹ́tù bẹ̀ wọ́n.
2: Èmi màá tún bẹ̀. Tí o bá ti má lè jẹ
0: títí dàkókò kókó ìníyẹn. Ẹ ṣeun gan bàbá o, ẹ ṣeun gan 30 years inú mi dùn fún yín o, ayọ̀ yín á dalẹ̀ lágbára náà.

lọ́pọ̀lọpọ̀ ìgbà nǹkan tí èèyàn bá rí ó máa ń ṣèpù bí ayé èèyàn ó ṣe rí. Ọlọ́ṣẹ máa ń sọ fún èèyàn pé ṣọ́ra fún nǹkan tó ń gbọ́ àti nǹkan tó ń wò. What you listen to, what you see is who you are. Kí lẹ̀ ń gbọ́, kí lẹ̀ ń wò? Nítòótọ́ èmi náà gbà pẹ̀lú ọ̀dọ́ yẹn pé tẹ́ ẹ bá bọ́ sórí ẹ̀rọ ayélujára. Nígbà tẹ́ ẹ bá fi ka ìròyìn mẹ́wàá nípa ìgbéyàwó 9 àbí 8 inú ẹ̀ àwọn tó bára wọn jà tó tún ká ni. Ṣùgbọ́n èmi tún mọ̀ pé nínú bí gbogbo ẹ ṣe rí àwọn ìgbéyàwó tó ń lọ dáadáa wà. Àwọn yẹn wá discuss commodity ẹ wà ẹ nírí. Fún púpọ̀ nú àwọn ọmọ òde ògbìn àti ọ̀dọ́ ìsìn seeing is believing. Èyí téèyàn bá rí téèyàn bá fọwọ́ kàn òun gan ni ó máa ń gbàgbọ́. Ṣùgbọ́n nígbà táwọn tó ń lọ dáadáa fún ò bá sọ ọ́ síta. Ẹnìkan nítorí village people lọ ṣe ń bẹ̀rù o, ṣe léwu tán ni. Máa rọ̀ wá gbogbo àwa tí Ọlọ́run bá gbà fún tígbéyàwó wa ń lọ dáadáa. Ẹ jẹ́ a máa fọ rere àti dáadáa tó wà nínú ìgbéyàwó. Ẹ jẹ́ a máa sọ dáadáa àti rere tó wà nínú ìgbéyàwó. Nítòótọ́ kò sí ìrìn àjò téèyàn á gbẹ́sẹ̀ lé láyé tí ò ní ní ìdojúkọ. Kò sí ìrìn àjò téèyàn á gbẹ́sẹ̀ lé láyé tí ò ní ní ìdojúkọ. Bẹ́ẹ̀ náà ni ti ìgbéyàwó náà ṣe rí. Ṣùgbọ́n gbogbo ìgbà ìgbéyàwó ilé ìgbéyàwó ti bí tọ́ ọ̀hún.

ọlọ́wọ́ á ràn wá lọ́wọ́ o. Ẹ má gbàgbé pé ọ̀rọ̀ ìgbéyàwó tá ń sọ yìí kì í ṣe ìṣẹ̀dá ènìyàn, kódà kì í ṣe ìṣẹ̀dá sáyẹ̀nsì, kì í ṣe ti tẹkinọ́lọ́jì o, ṣùgbọ́n ìṣẹ̀dá Ọlọ́run ni. Ó ní kò dáa kí arákùnrin yìí kó dá wà láì ní olùrànlọ́wọ́ tí ó wà pẹ̀lú rẹ̀, láì ní olùrànlọ́wọ́ tó wà pẹ̀lú ẹ̀. Nítorí náà ó ṣe pàtàkì fún wa bí ètò Ọlọ́run àti ìlànà Ọlọ́run. Mo ti ẹ̀jẹ́ kẹ́mi ìrí ọ̀dọ́ kankan kó pè mí lálẹ́ pé kí n kọ́ báyìí ló ń bà wọ́n lẹ́rù. Àádẹ́ wù mí kí n gbọ́ kí ló ń bà yín lẹ́rù gan. Tóun kálukú bá kó sọ tiẹ̀, ó mọ nǹkan tó ń sọ. Ẹ̀nígbà, ṣùgbọ́n ó ń kálukú mọ nǹkan tó ń sọ. Ó dẹ̀ mọ nǹkan tó ń bà á lẹ́rù. Ètò àwárí ìfẹ́ ń tẹ̀síwájú lálẹ́ tòní. Abala kejì ètò àwárí ìfẹ́ ti ń kọlẹ̀kùn gbọ̀gbọ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ máa ra wà létí pẹ̀lú òpó Facebook wa, ẹ láǹfààní láti máa wò mí báyìí. Ẹ láǹfààní láti fi kọ́mẹ̀ntì yín àti mẹ́sẹ̀jì yín náà sílẹ̀ lójú òpó Facebook yẹn. Màá tún wá rọ̀ yín kẹ́ ẹ dákun kẹ́ ẹ bá wa ṣẹ́ fídíò yẹn lójú òpó Facebook. Kó lè kárí ilé kó kárí oko kí gbogbo èèyàn ó ba lè gbọ́ pa 89.3 FM yìí. Ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwárí ìfẹ́ ń tẹ̀síwájú, ẹ̀jẹ̀ àsárédókè lọ́hùn-ún mọ́.

Ma fe ki gbogbo opo ti o ba n gbo eto yi lale yi. Ma fe ki e sumo radio yin daada. Mo de gbadura pe lagbara Olorun Olorun a tu yin ninu alafo ti o sofo yi. Olorun nikan lo le di nitori pe ohun ni olutunu to ni anfani lati tuyan ninu ohun nikan lo le tuyan ninu lati ri pe ayo ati alaafia owo inu okan yi wa lekan si arabirin yi won fi message ranse si wa lori eto awari ife won ko lede oyinbo ṣùgbọ́n ma túmọ̀ ẹ̀ ní èdè Yorùbá lọ́nà tí yóò fi yé gbogbo wa pátápátá. Wọ́n kọ orúkọ wọn ṣùgbọ́n nítorí pé a ti ṣe ìlérí wípé àwa ò ní dárúkọ màá fi orúkọ wọn pamọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó jẹ́ kókó ọ̀rọ̀ tó fẹ́ bá wa sọ gangan. Amen ule. Arábìnrin yìí ní ọdún 2026 ti a wà yìí ni àwọn pé 43 years. O ni àwọn pé ní ọdún yìí. Wọ́n ní 14 years ago ni ọkọ àwọn ṣaláìsí. Wọ́n ní nítòótọ́ àwọn èèyàn ní àsìkò ó máa ń wo ọgbẹ́ ọkàn ó máa ń wò ó sàn o. Wọ́n ní ṣùgbọ́n àwọn ò mọ ẹni tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. Wọ́n ní nítorí pé bó tiẹ̀ jẹ́ pé 14 years ti ré kọjá ṣùgbọ́n ọkàn tàwọn ò ní ìwòsàn o. Wọ́n ní ṣùgbọ́n yálà kí àwọn ó fi hàn pé ọ̀gbìn ọkàn yìí wà ń bẹ́ ń tóótọ́. Ìṣe làwọn tí ń fi pamọ́. Wọ́n ní ọkọ àwọn jọ jẹ́ olólùfẹ́ ìyẹn ọkọ àwọn jọ ṣe ìgbéyàwó fún 9 years péré. Wọ́n ní 9 years péré làwọn àti ọkọ àwọn fi jọ jẹ́ ọkọ àti ìyàwó. Làwọn méjèèjì fi jọ gbé. Wọ́n láwọn méjèèjì ò jẹ́ ẹni tó pé o. Wọ́n kọ́ lédè òyìnbó wọ́n ní we weren't perfect but inú àwọn ń dùn. Wọ́n ní ìdùnnú àti ayọ̀ làwọn àtọkọ àwọn fi gbé fún 9 years yìí táwọn méjèèjì fi jọ jẹ́ lọ́kọláya. Wọ́n láwọn méjèèjì jọ làkàkà pọ̀ o nítorí pé ọjọ́ ọ̀la tó wà wájú àwọn àwọn jọ pinnu láti jọ kọ̀ lórí ọmọ lórí iṣẹ́ àti gbogbo nǹkan tó jẹ́ mèremère ayé yìí. Àwọn jọ pinnu pé àwọn àjọ ṣépọ̀ ni. Àwọn àjọ gbàdúrà àwọn àjọ sọ̀rọ̀ àwọn àjọ ṣeré. Wọ́n ní gbogbo nǹkan pátápátá làwọn àti ọkọ àwọn jọ ní. Wọ́n ní ṣùgbọ́n ní ọjọ́ kan ìyẹn ní ọjọ́ tí àwọn gba kọ́kọ́rọ́ sí ilé àwọn gangan ìyẹn ilé tí Ọlọ́run kọ́ fún àwọn méjèèjì. Wọ́n ní ọkọ àwọn di ọwọ́ àwọn mú ní ọjọ́ tá ń wí yìí. Ó dẹ̀ sọ fún àwọn pé kò sí ohunkóhun tó lè ṣẹlẹ̀ o. Ilé yìí yóò máa jẹ́ ilé àwọn títí láéláé. Kò sí bí wàhálà ayé ṣe lè pọ̀ tó. Tí làálà ayé ṣe lè pọ̀ tó. Ilé tí Ọlọ́run kọ́ fún àwọn méjèèjì yìí ni ó máa jẹ́ ilé àwọn títí láéláé. Ṣùgbọ́n bó ṣe máa sọ wá ní ó wu ni ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n ònfà ọ̀nà fún òjẹ́. Arábìnrin yìí ní lẹ́yìn oṣù mẹ́ta tí àwọn kó wọ ilé àwọn nǹkan ńlá kan ṣẹlẹ̀.

wọ́n ní ọjọ́ tí à ń wí yìí, wọ́n ní lẹ́yìn oṣù mẹ́ta tí àwọn kó wọ ilé tàwọn ni ọkọ àwọn ṣaláìsí. Wọ́n ní ṣe lọ́kọ àwọn ń bọ̀ láti ibiṣẹ́ ni mọ́tò kan rán lu ọkọ ẹ̀, ìyẹn ọkọ ti ọkọ àwọn mọ́tò ti ẹ̀ tó dẹ̀ gbẹ̀mí ọkọ àwọn. Wọ́n ní ní ọjọ́ tá à ń wí yìí, kì í ṣe ọkọ àwọn ló kú o, bí kò jẹ́ ọ̀rẹ́ àwọn tímọ́tímọ́, alámọ̀ràn àwọn, ẹni táwọn àti ẹjọ́ ń gbàdúrà ní gbogbo ìgbà, ẹni tó nífẹ̀ẹ́ àwọn láì bèrè fún nǹkan kan, láì bèrè pé kí ni wà á mú wá, kí ni wà á mú wá sórí tábìlì, kò fi ọjọ́ kan bèrè lọ́wọ́ àwọn rí. Wọ́n nígbà tí nǹkan yìí tó ṣẹlẹ̀, wọ́n ní 29 years old ni àwọn jẹ́ ńgbà yẹn kú ọdún kan káwọn pé 30, àwọn dẹ̀ ti bí ọmọ méjì. Wọ́n ní tòótọ́ ń bi ìsìnkú ọkọ àwọn àwọn èèyàn wá, wọ́n tu àwọn nínú tòótọ́, èyí tí ó sọ̀rọ̀ má sunkún, èyí tí ó sọ̀rọ̀ mọ́kànlé, gbogbo èèyàn ló sọ tiẹ̀, ṣùgbọ́n oníkálukú gbọ̀nà lé tí wọ́n lọ, oníkálukú padà sẹ́nu iṣẹ́, èyí tí ó padà lọ bá yàwó ẹ̀ padà, èyí tí ó padà lọ bá ọkọ ẹ̀ padà. Wọ́n ní ṣùgbọ́n ìgbésẹ̀ iye tàwọn kò padà sí ibi tó ń wà mọ́. Wọ́n ní lójú ẹsẹ̀ ni ìdílé ọkọ àwọn pajúdà sáwọn, ìwà wọn yàtọ̀. Ọkàn lédè òyìnbó, wọ́n ní his family suddenly changed. Bẹ́ẹ̀ wọ́n fi ẹ̀sùn kan àwọn pé àwọn làwọn kó ìdọ̀tí, àwọn làwọn kó ẹsẹ̀ tí ò dá àtoríṣiríṣi, àwọn làwọn kó wọnú ilé àwọn. Wọ́n bèrè fún ìwé ilé àti nǹkan nǹkan gbogbo nǹkan tọ́kọ àwọn ní pátápátá náà bèrè lọ́wọ́ àwọn. Nígbà táwọn yarí, táwọn làwọn ò ní kólẹ̀ o, kò sí nǹkan tọ́kọ àwọn ni, táwọn ò jọ ni. Bó tiẹ̀ jẹ́ pé kákàtì ẹ̀ wá sọ pé àwọn ò jọ ni, gbogbo nǹkan tọ́kọ àwọn ní pátápátá táwọn ọmọ ẹ̀ ni. Ìtorí náà kò sẹ́nìkan tí ó gba nǹkan kan lọ́wọ́ àwọn o, àwọn ò ṣetán láti fẹ́ ní kankan ní nkankan. Wọ́n ní kódà ibi tán bá wọn fa wàhálà ìdé, wọ́n tún dá alábàá pé káwọn fẹ́ àbúrò ọkọ àwọn, kí àwọn ọmọ ó bàa ṣì lè wà nínú ilé, kó o má bàa kán àwọn ọmọ ọkọ àwọn sá lọ, kó o má bàa kán àwọn ọmọ àwọn sá lọ. Wọ́n ní kò sóríṣiríṣi àbá àti ète tí ìdílé ọkọ àwọn ò bá wọn fà, ṣùgbọ́n àwọn yarí o, pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run làwọn náà ń bá wọn fà á, pé kò sóhun tí ó jẹ bẹ́ẹ̀, kò sóhun nǹkan tó jọ. Wọ́n ní wàhálà yìí ó dá oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ sílẹ̀ o, ó dá oríṣi wàhálà sílẹ̀ gidigidi gan. Wọ́n ní ṣùgbọ́n àwọn pinnu gbá wọn á dá àwọn ọmọ àwọn tọ́. Wọ́n láwọn pinnu, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ alẹ́ làwọn á lọ sùn láì jẹun, nítorí pé àwọn gbúdọ̀ tiraka. Àwọn ṣe ìlérí fọ́kọ àwọn pé sẹ́ẹ̀ kò sí bá àwọn ọmọ yìí ṣe lè kéré tó, tẹ́mi òun bá ṣe wà àwọn á gbìyànjú láti rí pé àwọn ọmọ yìí dé ibi tó dá àti ibi tó wù ú káwọn ọmọ yẹn dé láyé. Wọ́n ní lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ọgbẹ́ ọkọ yìí bá wá tó ń dun àwọn táwọn fẹ́ sunkún, àwọn ò ní lè sunkún ṣe ju àwọn ọmọ àwọn, tọ́rọ kéré gan, àwọn á wọ balùwẹ̀, àwọn á ṣómi lórí, àwọn á sunkún. Àwọn ọmọ òkúkú nílé gbọ́ nígbà tó mí bá ń dàlẹ̀ táwọn sunkún. Wọ́n ní ọdún òun gòrí ọdún, ọjọ́ náà dẹ̀ ń gòrí ọjọ́. Àwọn tán máa ń kí àwọn pé ẹpẹ̀lẹ́ màdám ẹ ṣe kinní kan, wọn àti ẹ̀ kí àwọn ọmọ oníkálukú ti move on, wọ́n ti gbàgbé, wọ́n ti gbàgbé. Kódà àwọn kan ládùúgbò ti sọ àwọn lẹ́nu pé àwọn ò kí ń rẹ́rìn-ín àti bẹ́ẹ̀.
àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí ẹ̀ ni mo ṣe gbàdúrà lálẹ́ ìgbà tá a bẹ̀rẹ̀ ètò pé mo gbàdúrà fún gbogbo opó tó ń gbọ́ ètò yìí lálẹ́ yìí pé Ọlọ́run á tù yín nínú o. Ọlọ́run nìkan ló lè tù yín nínú. Ọlọ́run nìkan ló lè fún yín ní ayọ̀ àti ìdùnnú tí ó mú ẹ̀rín pa ẹ̀kẹ́yìn. Ṣùgbọ́n arábìnrin níbi ọdún méjì sẹ́yìn, wọ́n ní nǹkan ńlá kan ṣẹlẹ̀ táwọn ò dẹ̀ retí rárá. Wọ́n láwọn pàdé arákùnrin kan. Wọ́n ní ìyàwó tiẹ̀ náà ti ṣaláìsí. Nítorí náà, ìyẹn tó fi àwọn lọ́kàn balẹ̀ pé kò sí bó ṣe ń ṣe àwọn táwọn á ṣàlàyé fún tí ò níye. Nítorí pé òun náà ti la àbóhùn gan ń la irú ìkóríta bẹ́ẹ̀, ó ń là á kọjá. Wọ́n láwọn méjèèjì dẹ̀ dọ̀rẹ́, àwọn ń sọ̀rọ̀, àwọn wọlé, àwọn wòde. Wọ́n ní ṣùgbọ́n kò fi ọjọ́ kan sọ fún àwọn pé káwọn gbàgbé ọkàn àwọn. Wọ́n ní lọ́pọ̀lọpọ̀ ìgbà mí àwọn méjèèjì á jọ dá ọ̀rọ̀ ń pa àwọn olólùfẹ́ àwọn tó ti ṣaláìsí. Àwọn á jọ dá ọ̀rọ̀ ń pa wọ́n lẹ̀. Òun tiẹ̀ yóò sọ̀rọ̀ ń pa ìyàwó ẹ̀ tó ti ṣaláìsí. Òun náà á sọ̀rọ̀ nípa ọkọ tòun náà tó ti ṣaláìsí. Wọ́n ní fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn bí ọdún mẹ́rìnlá tí ọkọ àwọn ti ṣaláìsí, àwọn ò máa ní èrò bíi pé àwọn wùwà kan tí ò dáa. Wọ́n nítorí wàhálà táwọn àtọkọ ìdílé ọkọ àwọn jọ fà lọ́pọ̀lọpọ̀ ìgbà, ó dá ọ̀pọ̀lọpọ̀ ìrònú sọ́kàn àwọn. Àwọn náà àwọn máa bèrè lọ́wọ́ àwa àwọn pé ipa wo gan làwọn kó nínú ikú ọkọ àwọn. Wọ́n ní ṣùgbọ́n fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti lé ọdún mẹ́wàá tọkọ àwọn ti kú, àlàáfíà kan wá padà sí ọkàn àwọn. Wọ́n ní ṣùgbọ́n nígbà tó wá di oṣù, ìyẹn oṣù June tá a lò kọjá yìí, wọ́n ní bí arákùnrin yìí ṣe pe àwọn nìyẹn tó dẹ̀ sọ fún àwọn pé òun fẹ́ kí àwọn fẹ́ òun gẹ́gẹ́ bí ìyàwó. Wọ́n láwọn mí kanlẹ̀. Àwọn láwọn ò gbọ́. Ó lóun fẹ́ kí àwọn méjèèjì ó di ọkọ àti ìyàwó.

0: wọ́n ní nítòótọ́ àwọn fẹ́ sọ pé bẹ́ẹ̀ ni àwọn gbà nítorí pé àwọn nífẹ̀ẹ́ arákùnrin yìí nítòótọ́ wọ́n ní nítòótọ́ níwájú ọlọ́run ó wo àwọn láti sọ pé bẹ́ẹ̀ ni àwọn gbà wọ́n ní ṣùgbọ́n ìgbésí ayé àwọn ò rọrùn bẹ́ẹ̀ mọ́ àkọ́bí ọmọ àwọn ọkùnrin ó ti pé 21 ìyẹn ní ọdún tá a wà yìí wọ́n láwọn wá pe àkọ́bí àwọn torí pé ọmọ 21 years old náà ò kéré mọ́ àwọn dẹ̀ pé àwọn ṣàlàyé fún wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ tí ọmọ àwọn sọ yìí wọ́n ní ó fi àwọn sí ìkoríta kan tí ò yé àwọn bẹ́ẹ̀ ó tún jẹ́ nǹkan tó dun àwọn nítorí pé ní ọ̀kan tàwọn náà ń ṣe ló dàbí pé àwọn ti fẹ́ move on àwọn ti fẹ́ tẹ̀síwájú láì wẹ̀yìn wò ó ní ọmọ àwọn sọ pé ìyẹn ọmọ àwọn ọkùnrin pé tóun bá fẹ́ ọkùnrin míì ìṣẹ̀lẹ̀ máa dàbí pé òun fi ẹlòmíì dípò bàbá àwọn ọ̀sọ́lédé òyìnbó ní mommy if you marry another man it will feel like you are replacing daddy a dàbí pé òun fi ọkùnrin míì dípò bàbá àwọn wọ́n ní ọ̀rọ̀ tí ọmọ àwọn sọ yìí wọ́n ló gba omijé lójú àwọn lóòótọ́ pé ṣé òótọ́ ni táwọn bá fẹ́ ọkùnrin míì táwọn ò máa fẹ́ lòmí ìdípò ẹni táwọn láwọn nífẹ̀ẹ́ ṣá wọ́n ní ṣùgbọ́n nígbà táwọn fi lọ ọmọ àwọn obìnrin ìyẹn fi dáwọn lójú pé kò sóhun táwọn ṣe tóun ò ní fi ọwọ́ sí àtẹsẹ̀ sí wọn á sọ̀pọ́ọ̀tì wọn wọ́n ní ṣùgbọ́n kí nìdí tí àwọn tiẹ̀ fi wá ń mú ọ̀rọ̀ yìí jáde lórí ètò àwárí ìfẹ́ wọ́n ní ọ̀sẹ̀ tó kọjá pẹ̀lú gbogbo ìtọ́ ọmọ ọkùnrin àwọn sọ yóò wà lọ́kàn àwọn wọ́n làwọn wá bọ́ sínú ilé àwọn ń to àwọn ẹrù àtijọ́ làwọn wá rí ìwé pélébé kan tí ọkọ àwọn kọ kó tó ṣaláìsí wọ́n ní ní ìgbẹ̀yìn ọ̀rọ̀ tí ọkọ àwọn kọ yìí wọ́n á sọ pé kò sí bí nǹkan ṣe lè le tó kò sí bí nǹkan ṣe lè dàrú tó kí òun má jẹ́ kí ìfẹ́ àwọn ó jẹ́ májèlé kí òun má jẹ́ kí ìfẹ́ tó wà láàrin àwọn méjèèjì ó jẹ́ májèlé kóun rẹ́rìn-ín kóun lálàáfíà kóun dẹ̀ tẹ̀síwájú ní ìkoríta tó bá jẹ́ arábìnrin ní àwọn jókòó àwọn sunkún nítòótọ́ èsì tí àwọn fẹ́ láti tẹ̀síwájú inú ìwé tọkọ àwọn ti kọ lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn àwọn rí i ní ìparí lẹ́tà tọkọ àwọn kọ pamọ́ fáwọn wọ́n ní ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ìdílé arákùnrin tí ó ní káwọn fẹ́ òun ti bẹ̀rẹ̀ sí ń pe àwọn lemọ́lemọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ń pe àwọn lemọ́lemọ́ gidi gan pé ìyàwó ọmọ wa nígbà wo ni wàá wà nígbà wo ni wàá ṣe ti bí nígbà wo ni wàá ṣe tọ̀hún ṣùgbọ́n wọ́n wá fún àwọn ní kọ̀ǹdíṣàn kan o wọ́n fún àwọn ní kọ̀ǹdíṣàn kan nígbà tó mọ̀ pé opún ni àwọn táwọn bá dẹ̀ fẹ́ fẹ́ ọmọ wọn wọ́n ní wọ́n fún àwọn ní kọ̀ǹdíṣàn kan kí ni kọ̀ǹdíṣàn fún tí wọ́n fún wọn yìí màá ṣàlàyé fún wa láìpẹ́ ẹ kú kalẹ̀.
1: Òtútù ògbóná.
2: Ẹ̀fílẹ̀ ẹ mọ yìí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹwà.
3: How long will it take you to confirm payment? I have been waiting for the past 1 hour.
1: I'm so sorry. Our network is slow. I will just run out of data.
3: Same excuse yesterday. It is unacceptable. Please.
4: You better switch to One Data Internet Service.
5: One Data?
4: Yes, One Data.
5: One Data is an internet service provider with the best alternative and solution for unlimited speed.
4: One Data provides fast and reliable internet service to organizations, homes, and places of interest in Nigeria. With One Data, you get to enjoy the premium internet service with dedicated unlimited internet speed at all times, 24/7 fantastic customer service and support, and you enjoy a 1 month free subscription when you make payment. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.
2: Efile Emayikuro, Wells Radio, 89.3 FM, Nibe Gongolewa.

0: Ekaabo pada sori eto awari ife ngba ti a lo fun isimi ranpe yen orisirisi message lo wori phone mi bole lo e farabale a jo gbo ton na ni ikoni konga gba magbe Wells Radio 89.3 FM ikoni akoko fun gbogbo molebi ni ipinle Oyo opopona Alaafin Avenue Loluyale Estate ni ilu Ibadan ibe ni ati ngbohun safefe ayo Emmanuel Ojo oloko temi arabirin ni won fun awon ni condition kan o won ni ti awon a ba fe omo awon o awon gbudo ta ile ibi ti oko awon to fi ile o nitori pe inu family house awon la won a ma gbe won ni nitori pe obirin to ba ti se igbeyawo ko tu gbudo ma gbe ninu ile okunrin mi won ni sugbon awon salaye pe ile yen ile awon omo awon ni won ni gbogbo yara ogiri kankan lo so kankan npa ife ati igbese ati isise oko awon to salaisi kankan won ni yara kankan lo ni itan to nso won ni korita tawon wa yi condition to fa won niyan o nitori na tawon o ba gba si condition yi ti o de jo pe awon a gba igbeyawo pẹlẹ awon ati eni tawon se pade yi le ma sele o tawon ba gba nipa apajulo omo awon okunrin o le ma darije awon o sugbon lale yi won ni awon duro si agbede meji ojo waju awon ati eyin ti awon ti fi sile ati awon nkan tawon ti la koja awon wa laarin boya ki awon mu ololufe tutun abi ka won di ayo awon atijo pe lawon omo awon mu ibere ti arabirin bere lowo wa ni pe awari ife ka fun awon ni imoran kini ki awon o se 14 years o ti re koja orisirisi nkan lawon ti la koja awon tun ti ri iwe ti oko awon ko pamo ti ipari e den so pe ko si ohun to ba sele ka won ma je ki ife awon o dabi majele ka won lanfani lati le rerin toka awon ba de gbe ka won o tesiwaju sugbon mo won okunrin so pe ta won ba fe okunrin mi se ko ni dabi pe awon di ipo baba awon be idile okunrin ti awon lero pa awon le fe awon yen ni obirin o le ma gbe nile okunrin mi nitori na yo ta ile ibi ti oko e fi le fo kile ro ti ni ati imoran yin fun arabirin yin ti mo se so lekan ma fe ki a fi asiko yi lati fi gba arabirin ni imoran ati ni papa julo opolopo opo lo wa lowo yi ti ẹrù yìí wúwo lójú àti ní ara màá fẹ́ kí a fi ọ̀rọ̀ ìtùnú ká tún fi bọ́ wọn náà lálẹ́ ẹ̀tùnú tó bá jẹ́ pé opó ni ẹ̀yìn náà ẹ ti la irú òkúríta báyìí kọjá àbẹ́yẹ tó jù bẹ́ẹ̀ lọ màá fẹ́ kí ẹ̀yìn náà ó pè wọlé láti lè gbà wọ́n níyànjú 0916-893-1000 0916-893-1000 tabi 0916-893-1000
1: Hello, ọ̀rẹ́ pọ̀ sí gbígbé ẹ̀wọ̀ ní mọ̀ sọ̀rọ̀ ìrìn òṣèlú ẹ̀wọ̀ kọ́ máa ta ilé ṣọ̀kan kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kíni gbọmọ wọn nídìí ọmọ pẹ̀lú ìfẹ́ àwọn ọmọ wọn ní lẹ́yìn tọmọ wọn wà yẹn
0: wọn nídìí ọkọ mọ.
1: Bẹ́ẹ̀ ni alábàárò àtẹnukọ́mọsọ̀rọ̀ ni irú ọkùnrin yẹn gbọ̀n kí ń ṣe èèyàn gidi sí wọn pẹ̀lú nǹkan tí ó mú ní ọkàn láti sọ pé kán kalẹ̀ yẹn kò ń ṣe nǹkan tó dáa tó bá jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ gidi ni kò yẹ kó sọ pé fún àtàwọn fámìlì ọkùnrin mọ̀ pé kí n lọ ta ilé yẹn rárá kò yẹ pé níbẹ̀ ọmọkùnrin yẹn olú bàbá sì wà lára wọn torí irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ náà gbà ní ó máa ń jowú àwọn ọmọ kò ní jẹ́ kí wọ́n lè pé kí àwọn ọmọ mọ́ téèyàn bá ti lọ ń fìfẹ́ ìfẹ́ yà máa dọ̀nà lójú a máa fi ìfẹ́ tọkọ sílẹ̀ a máa fìfẹ́ ọmọ sílẹ̀ so irú nǹkan bẹ́ẹ̀ yẹn èmi ò àdáìsí wọn pé kí wọ́n ta lé ọjọ́ ọ̀la wọn bẹ̀yẹn tí kò bá ti lè fẹ́ wọn pẹ̀lú ilé tó bá yẹ fẹ́ wọn kó fẹ́ wọn lọ síbi tó máa fẹ́ wọn lọ kó má ní pé nítorí ẹ̀ tó ta
0: lé
1: ọmọ wọn náà ó máa ń rò pé bóyá òun ò ní kíyà wọn nǹkan tí ìyá ń bá ṣòro kéré o lọ́wọ́ tó ń wà yẹn rárá lọ́jọ́ tó máa dá sunkún ni àbọ̀wọ́ tó máa rán sígbà fún àtọkọ òun wà kò ní bí o kò ní lè rárá láti dá wà gẹ́gẹ́ bí opó tó ń pin yẹn rárá àwọn ní láti wá lábàárò ni inú ìpín ṣe dandan pé fún ọ̀sẹ̀ tí wọ́n ti lédè yẹn tó jẹ́ ẹni tó jẹ́ máa sọ̀rọ̀ ní gbogbo ìgbà òun ni ìpín ṣe dandan kó má ṣàlẹ́ ọjọ́ náà ìfẹ́ àwọn ọmọ wọn ń sọ ìgbé ni kán fi sí ìfẹ́ ọ̀rọ̀ wọn ni wọ́n má ṣàlẹ́ rárá.
0: Ẹ ṣeun gan Mrs. Akinola. Hello, ẹ kaalẹ̀ ẹ ti wọlé o.
2: Hello, ẹ kaalẹ̀ o.
0: Ẹ kaalẹ̀ sọ, orúkọ yín sí àtibọ̀lẹ̀ tí ń pè é.
2: Ọ̀gbẹ́ni Adéolú Káyọ̀dé ni láti pọ̀ láàpáta.
0: Adéolú Káyọ̀dé, bàbá ẹ kaalẹ̀ o.
2: Ẹ
0: kaalẹ̀ sọ.
2: Ajúṣe.
0: Àmì o, lágbára ọlọ́run.
2: Ẹ̀mí ṣọ́ọ̀nù.
0: Àmì.
2: Bẹ́ẹ̀ni tí bẹ́ẹ̀ni olú.
0: Àmì.
2: Ṣẹ́ẹ̀rí iṣu ọmọ yìí ti ra ọmọ yìí lọ́wọ́. Ọmọ àkọ́kọ́ tí wọ́n tún ti rí ìlú yà. Lórí iṣẹ́ pé kò ní ẹbí rẹ̀ tó ṣe ọkọ̀ lè ta àgbèdè kàtà ọmọdé.
0: Bàbá mi ojú òpó yẹn ò tọ́ ẹ má bínú bàbá. Ẹ má bínú sá ojú òpó yẹn ò tọ́. Hello, ẹ kaalẹ̀ o. Hello, ẹ kaalẹ̀ o.
3: Hello.
0: Hello, ẹ kaalẹ̀ o, à ń gbọ́ yín o.
3: Ẹ kaalẹ̀ sá, ẹ kaalẹ̀ sá.
0: Ẹ kaalẹ̀ mà o, yes ma.
3: Ẹ wo sá, ẹ sá, ẹ sá. Ẹ máa fẹ́ èdè mi ní opó lẹ́yìn náà.
0: Opó lẹ́yìn náà, láti bo lẹ ti ń pè mí mà.
3: Bẹ́ẹ̀ni, ó ń pè mí láti Ẹlẹ́bú sá.
0: Láti Ẹlẹ́bú, ẹ kaalẹ̀.
3: Ẹ kaalẹ̀ sá.
0: Yes ma.
3: Ẹ kaalẹ̀ sá, ẹ sá. Ẹ wo sá, kóbìnrin yẹn máa ta ojú yẹn o. Egún àwọn ọmọ ẹ̀ ni o. Nọmba one, àwọn fámìlì ọkọ tí kọ́kọ́ bá ka wàhálà lórí ilé yẹn. Tọ́ba wa lọ gbọ́ lẹ́tà sí òòtà.
0: Òòtà.
3: Ìyàwó lẹ́kẹ́kọ́ kọ sóun. Nọmba two, wọ́n ti wá nílé fámìlì ló máa máa gbé. Nínú ìpín àwọn ẹbí yẹn gan ọ̀fẹ́ kí ó jọ ọmọ àwọn lọ àti pé kó ní nǹkan ju ọmọ àwọn lọ. Wọ́n ti rí kó bẹ̀rẹ̀ pé ọwọ́ ẹ̀ ó gbọ́ ti ilé yẹn sì òun ló ní àwọn ọmọ ẹ̀ ló so wọ́n yẹ kó fi wọn ì tí ìkọ́lé. Wọ́n wá ní kó wa máa gbélé fámìlì. Kẹrin tó bá rí èsì ní téèkì ká ọmọ ẹ̀ ọkùnrin òní fọ̀ bí ìwẹ̀ ká ilé máa fi parẹ́ mà. Ọmọ ẹ̀ obìnrin gan tó sọ pé òun sọ̀pọ̀tì èmi lè sọ̀pọ̀tì ẹ̀ pé kó ka ilé bàbá àwọn. Tó bá tiẹ̀ sọ̀pọ̀tì pé kó lọ rì máa rè kó.
0: Ojú òpó yẹn ti rí o. Màá máa retí ìpè yín láti parí ọ̀rọ̀ yẹn. Hello, ẹ kaalẹ̀ o.
4: Hello, ẹ kaalẹ̀.
0: Ẹ kaalẹ̀ sá, orúkọ yín sá àtìbọ̀lẹ̀ tí ń pè wá.
4: Mayọ̀kún sọ̀rọ̀ láti UI.
0: Mayọ̀kún láti UI. Ẹ kaalẹ̀ o.
4: Ọ̀pọ̀lọ́ náà ní ká.
0: Àmì àti tẹ̀yìn náà.
4: Ṣé rí ìpín àgbá ìjòdè ni ẹ kó ta lé rárá tó? Ó dì mọ́ àwọn ọmọ ẹ̀ ní ọkọ ẹ̀ báyìí.
0: Àwọn ọmọ ẹ̀ ní ọkọ ẹ̀.
4: Ìfẹ́ àkọ́kọ́ tó wọn àtọkọ sí ní. ìyẹn kó gbà díẹ̀ bẹ́ẹ̀ ni. Ó bá tẹ̀lé pé wọ́n gbé ní kọ́ndíṣọ̀n tó bóyá kó lọ tálé. Ó sì lè sọ pé òwe lọ bọ́ ìlè àjọ ìpé kó lọ tálé. Kí ní àṣọ̀ránsì pé tó bá lọ tálé, wọ́n ti wà ní family of two ní àwọn àkíkẹ́ tẹ̀ ó kò ní fún ìfún.
0: Hello.
5: Hello.
0: Ṣé bàbá dé lónìí ẹ?
5: Bẹ́ẹ̀ ni
0: o. O ti bẹ́tà báyìí.
5: Ṣé rí kí nínú ẹ máa gbìyànjú ẹ̀ láti ta ilé?
0: Mo ń gbọ́ yín sà. Hello, bàbá. Hello. Ojú òpin yẹn, o ti ti rẹ o. Hello, ekale o. Hello, eti wole o, ekale o. Hello, ekale eti wole o.
6: Wole ekale sa, mo se kale.
0: Ekale ma o.
6: Yes, I fat a lot.
0: Yes, ma. Mo n gbọ yin dada bayi.
6: Oruko mi ni Opeyemi lati Lagos, emi ni mo sejo eyin ni last week.
0: Ni last week e seun go e ti darapo mo wa lale yi. Mo dupe o.
6: Bẹ́ẹ̀ni, mo dupe sa. Ṣé rí advice mi tan si yẹn ni wípé ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń tẹ̀lé yẹn. Kì í ṣe ìyàwó ló ń wá, ẹrú ló ń wá. Ẹrú ni wọ́n wá. Pé tó bá jẹ́ pé ẹni tó nífẹ̀ẹ́ bí ẹni àárọ̀ ni, ìfẹ́ la pè é. Ẹni tó nífẹ̀ẹ́ gbogbo nǹkan téèyàn bá ní lábáyàn nífẹ̀ẹ́ mọ́. Títí máwọn ọmọ, títí mọ ilé yẹn gan. Nǹkan tó bá sọ létí ẹ̀ pé kó ta ilé yára kí ló fẹ́ tà fún. Olọ́mọkùnrin olọ́mọbìnrin, ò ní ìdásí ta. Ìfẹ́ ọmọ, ó yàtọ̀ fífẹ́ ọkọ. Àǹtí yẹn ni mo fẹ́ kọ́ jókòó kọ́ wò dáadáa. Ọmọ ọkùnrin ti dàgbà ọmọ 21 years kì í ṣe ọmọ kékeré. Tọ́ bá fẹ́ rí màrí, tẹ́ni ni ò bá lè fẹ́ wọn lọ kó fi lélẹ̀. Ṣégbà tó bá ta lẹ́nu síbi ni kó dà àwọn ọmọ ẹ̀ sí. Ṣé fẹ́ kó wọn lọ sábẹ́ ẹ̀rù lébi tí wọ́n ń gbé yẹn ni? Àwọn ọmọ tó ti dàgbà sọ́fẹ́ lọ ṣẹrú ni àbọ̀ fẹ́ lọ tọ́jú wọn. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìwọ́n advice àǹtí yẹn bí ọgbọ́n ọmọdé ti tèmi o. Kọ́ má tálé. Wọ́n fẹ́ fi ìfẹ́ kékeré. Wọ́n fẹ́ ti fà wọ́n wá sínú ìyá ni o. Ìfẹ́ tí ò tó nǹkan kan, ìfẹ́ ẹ̀dọ̀ọ̀dán. Wọ́n fẹ́ fi fà wọ́n wá sínú ìdààmú. Torí tó bá ti tálé wá ní kó káwọn ọmọ yẹn wá. Wọ́n á máa ṣe wọ́n bó ṣe wù wọ́n. Àwọn tí ò tí ì fẹ́ yẹn bí tó ti ń pàṣẹ. Wọ́n ti pàṣẹ kékeré àṣẹ ńlá. At least ó mọ bó wà tọkọ ẹ̀ ṣe kọ́ léyẹn nínú ìfẹ́. Ìfẹ́ yẹn ni káàntì yẹn dìrọ̀ mọ́ o. Tó bá jẹ́ lóòótọ́ ìrònú àdágbé àdáfà. Ọ̀rọ̀ téèyàn ò lè bọ́bọ sọ tó yẹ kó jẹ́ pọ́kọ lèèyàn máa bá sọ máa wà ńbẹ̀. But kó ní sùúrù. Ọlọ́run lè gbé ẹlòmíì tó máa ṣe dáadáa fún wọn wá. Ibo ó lè gba àgbàlagbà tí ò ní jẹ́ pé wọ́n fẹ́ bí wọn àfẹ́fẹ́ṣẹ́ nìtì. Ó kọ̀ yẹ pé kọjọ sọ̀rọ̀ kọjọ rẹ́ẹ̀rì kọjọ tọ̀. Torí pé ọ̀nkú ìfẹ́ gan àlàáfíà ni.
0: Ìfẹ́ gan àlàáfíà ni ọ̀rọ̀ ńlá ni.
6: Torí èèyàn bá dùn fẹ́ni téèyàn nífẹ̀ẹ́ sí. Gbogbo ibi téèyàn bá wà èèyàn mi lè dúró bẹ̀ bí kí irú ẹni tí mo nífẹ̀ẹ́ ni. Bí kí irú ẹni tí mo nífẹ̀ẹ́ ni. Mọ́mọ́ téèyàn bá fojú kan bá ẹ̀rín téèyàn bá kọ́kọ́ rí ẹ̀rín ayọ̀ ẹ̀rín àlàáfíà ni. Sọ́ka sí ẹ má jẹ́ kó o fi tọ́rọ̀ da kọ́bọ́ọ̀lù mọ́ ọ lọ́wọ́. Tọ́ bá ta léèyàn gbọ́ tí wàá fi gbowó yẹn lọ́wọ́ ẹ̀ gan wá gbà á. Òun àtàwọn ọmọ àwa jọ ta yérayé. Sọ́kọ́ ní sùúrù. Lóòótọ́ ìfẹ́ ti kú, ìfẹ́ tún kù.
0: Ìfẹ́ ti kú, ìfẹ́ tún kù.
6: Ìfẹ́ tún kù bẹ́ẹ̀ ni kọ́ ní sùúrù. Kọ́ máa lo ìfẹ́ àwọn ọmọ yẹn. ko se won debi to je pe eran ni ba won mo ni
7: ba won
6: no ta omo yen na tin dagba won a se rere awon na college ti won to ba college ti won tojo ale ba debu la ti e fe fojo si bo lo nko se joko si ile omo ni ile are je ni to ti gbogbo ile tawo bi wa go ko ni sawago fe le gbe be mo so to ba dojo ale ati en kan lo si ninu ile oko e ile ese niyan ile ayo e niyan ta o niye ba dije lo la ni ti to kaluku won e to gba de oko le to fe yawo ti o fi Nigeria anti yan wa lo le yawo yan ma de ba but ko ba ti ta ojoju mo lo ma ma de lo ma ma so ko agbara olorun ati se wajo si
7: ke bo
6: olorun a je ran ni san ti yen dagbare lutu ma gbogbo awon to je ko wa ati olorun a duro ti o gbogbo awon ta si leko lori mo olorun a da won si fun wa gbogbo wa o ni koju ku ile ti ni o ni da ru abi olorun a da ju lori gbogbo wa a tu pade lose to bo
7: agbara olorun e seun go mama e se mo dupe o da roba
6: Hello,
7: sir. I'm a little
6: bit of
7: a little bit of a little bit of a
6: Yes,
7: ma. Yes,
6: ma.
7: Yes,
6: ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Oro ni awon mo ni won se omode mo ti won se ma ko awon mo yen wa ko won lo ti inu idije oni idije inu ebi elekun eyi okunrin o se ni tele won pe yo gbe ba ti agree to ba se manage tele won eyi okunrin ni o tele won awon mo won ni kan pa oju won loko won emi nsin awon mo temi loko temi o awon mo mi loko mi ko ma woju awon mo won oju lo pe si Ebi eji eyi agba lo ti wo 20 something years.
7: 21.
6: Kan to biju kan to lansin. 21 years. Kan to biju kan to lansin anu afọ ọmọ yẹn. Ọmọ yẹn si tan ni university si. Ko ri iṣẹ gidi kan lọ tun wa ṣọna ere ko tun wa travel abroad ti o ma faburo ẹ lẹyin. Ẹni kí ìyàwó máa lọ kó máa dé kó máa lọ kó máa dé tó bá lọ sílùú òyìnbó lọ fáwọn ọmọ ẹ. A rí lè dé sí tó bá dé.
7: Bẹ́ẹ̀ni.
6: A rí lè dé sí sà. Ọkàn á balẹ̀ inú ẹ̀ á dùn. Ayo e la won mo yin ayo aye aye de ni wa di ru wa di gba iko de ni pa won mo
7: lo o la gba ro no ami
6: omo yin a ba kale na gba ro no
7: ami
6: gbogbo nkan to je bi ibanu je ninu aye e to ba se ra won mo yin bayi a ba di ayo fun ni
7: lo ami ami ami
6: se a so lo wa mu ko ni aye e
7: ami
6: olorun ti wa le ran laanu lo ko easy you see young Ẹ̀sẹ̀ ọ̀rẹ́ sáà kò yízi, but ọlọ́run wá lè ran aláàánú kan tó jẹ gbẹgbẹ̀rún aláàánú lọ. Kí yẹn má wá láti sọ pé òun fẹ́ ọmọ àbí káwọn fẹ́ra àwọn kí ni kọ́kàn jọ jẹ́ alábàárò, alábàásọ, kókọ̀ rèyàn rẹ̀ ara lé. Tí nǹkan bá ń dùn lọ́kàn, kó rèyàn fi lọ. Wọ́n dẹ́ akẹ́ni á àgbá ẹ̀sẹ̀ ní ọ̀nà kan àti kejì bóyá ó ní ìdìyànlọ́wọ́. Tó ní fàwọn ọmọ ìkẹ́ni ẹ̀ náwó sí kó ràn lọ́wọ́ kó múnú ẹ̀dùn kọjọ rẹ́rìn kọjọ sọ̀rọ̀ tí ó yẹ nígbà
7: ìyẹn
6: gbọ́n lè má máa wà wálé kójú òun ló máa máa lọ
7: sọ́dọ̀
6: ẹ̀kẹ́ ọ̀dà sáà káwọn ọmọ ẹ̀ má mọ̀ kó má di pé má wà pé ò sọ̀rọ̀ pé ó máa ẹ̀ á máa ilé ẹ̀ ní mo bọ̀ àti ẹni yẹn bẹ́ẹ̀ kọ́ ọmọ yẹn dáhùn sí rẹ̀sẹ̀tì ọmọkùnrin ló jẹ ojú sà ó lọ́mọkùnrin wọ́n jowú ju obìnrin lọ èyí obìnrin máa fún sí kọmọdé sọ níkà bọ́kùnrin ó máa jowú bàbá ẹ̀ kò sí bó ṣe lè mọ́ ṣe ìfẹ́ yẹn ìfẹ́ bàbá yẹn ẹ̀jẹ̀ yẹn lágbára sà á máa jowú bàbá ẹ̀ ní pé láíláí ni ò lè gbà kẹ́lòmíì take place
7: bàbá
6: ọ̀ nínú ayé ìyáàmù bẹ́ẹ̀ ni sà ọmọkùnrin jowú bọ́ràn wọ́n ọ̀gá náà ọ̀rọ̀ bàbá wọn ṣeré o àfi tó bá jọ máa lè tó bá ti jẹ́ ọmọ ọkọ bẹ́ẹ̀ ni sà ó máa dùn ún ní sá pọ́n ṣe lè mọ́ṣe á pé tó bá tilẹ̀ kó sì ránṣẹ́ ránṣẹ́ ọjọ́ gbà tó máa dúró síwájú ìyẹ́ ẹ̀ka fèsì jẹ́ ìjẹ́ ẹ̀kọ́ ọ̀tẹ́ àfẹ́ ìbí gírẹ́tì jọ ẹ̀ wípé á
7: kí ló ń ṣe
6: bẹ́ẹ̀ ni sà tó kún farabalẹ̀
8: àánú àfọ̀ fún wọn ọlọ́run àwọn ìgbéranlọ́wọ́ tó ga jù tí wọn lérò agbègbè fún wọn kristi jésù lọ́kópò a dúró tí wọn ní gbogbo ọ̀nà oníṣẹ́rù bà wọn àwọn tó ti ń babọ̀ láti over 30 years to this stage iṣẹ́ ló ṣe ọlọ́run tó ba ṣe ohun ọ̀rẹ́ ń ṣagbára ẹ̀ kì í ṣe mímọ̀ ṣe àánú lórí gbà ọlọ́run tó ba débi tó gba ṣe dé àbá ṣe yọrí ọlọ́run ò ní sílẹ̀ kò kó nǹkan má ṣe nǹkan gan tó máa jẹ́ ẹbí ẹ̀gbin lọ́dọ̀ ọlọ́run kó parẹ́ ẹ̀ mọ́ ọlọ́run tọ́bọ̀n bá máa rán ìrànlọ́wọ́ ṣerú ẹni tó wà bẹ́ẹ̀ ni sà ìrànlọ́wọ́ tó gbọ́ra mọ̀ pé ìrànlọ́wọ́ tó di ẹni tó lọ́rùn wá sí mi bẹ́ẹ̀ ni sà kì í ṣerú ilé àwọn ilé ò ṣe ọkọ̀ tó ti jẹ́ káwọn fámílẹ̀ náà wa máa kọ̀ǹtú ẹ̀ lọ́sọ̀ wáṣọ tó fámílẹ̀ àbúrà máa dókòó ìwọlé wọn ti ń pàṣẹ fún tó bá wọlé kọ́ àdì slave pásá ọmọ náà dìdàkudà lọ́sọ̀mọ ọkùnrin yẹn bá fèèz wọn tó bá fẹ́ bá tó akẹ́kọ̀ọ́ fẹ́ jà fún ìyá wọn wọ́n lè gbọ́wọ́ sí spiritual way kó má báyé kó má bọ̀nà ọmọ ọlọ́mọ jẹ́ ọ̀nà ọmọ ọlọ́mọ tọ́lọ́wọ̀ bàjẹ́ láti lè bàbá wọn fún ìjọ torí ọlọ́run àánú àpọn òfin ayé ẹ̀ ọlọ́run á dúró tí a rí ìrànlọ́wọ́ àti àánú ojú rere ọlọ́run àti sìnìyàn á rí gbà sí gbogbo ẹ ṣe sà
7: ẹ̀mọ́
8: ọlọ́run á pọ̀ máa dáàbò
7: iṣẹ́
8: ṣe wà àti àwọn ọmọ àtáyà lórúkọ ọlọ́run ẹ máa lọ rí ẹ máa
7: kọ́ pé
8: àkíṣe
7: sí ẹ ṣeun gan.

tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń rèé tẹ́yìn gbọ́ ètò yìí, àwárí ìfẹ́ ọ̀nà lẹ́tọ̀ lórí ìkànnì ìkànga àgbọ̀nmágbẹ́ Wells Radio 89.3 FM, ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bí gbogbo ọ̀rọ̀ tí a ti ń sọ látẹ̀kan, mo gbàdúrà pé gbogbo àwọn opó tí wọ́n ń gbọ́ ètò àwárí ìfẹ́ lálẹ́ tòní ti ẹ̀ńkọ́mínú, mo gbàdúrà pé Ọlọ́run á tù yín nínú lágbára Ọlọ́run, nítorí pé ìtùnú àti ayọ̀ tí ẹ nílò kò lè tọwọ́ èèyàn wá bí kò ṣe láti ọwọ́ Olúwa wá. Ìgbà ìdẹ́rámbà

0: 89.3 FM.
1: Wells Radio, 89.3 FM, your preferred wholesome radio.